0: palẹ̀ bẹ́ẹ̀ni bá tẹ̀lẹ̀ fún ti gbọ́n ti jù á mí títí tí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kí ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjímúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti máa bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló ládé orí èjìgbàrà ẹlẹ̀kẹ́ nítawọ́n ìjòyè.
1: O n fẹ́ sinmi létí, o n gbàrìrì dọ́kan. Ìkànnì Diamond 88.7 FM.
2: Ọkàn ẹ̀dá ènìyàn kún fún kìkì gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. Àyàfi dígí elédùmarè arínúròdì àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ̀ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan ètò kan. Tí ó máa tú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn. Ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètò dé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dígí ọkàn. Ètò pàtàkì tí ó mú ìdàgbàsókè ohun àyípadà rere bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tó ń ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dígí ọkàn. Ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́fẹ́. Níbi tí Ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo. Dígí ọkàn. Ẹ pàdé Ọlọ́run iwájú oyè wọlé dúkìá Ọlọ́run lórí ètò yìí. Ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án òwúrọ̀. Dígí ọkàn. Nílé iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o. Diamond 88.7 FM Ìlọrin. Dígí ọkàn. Ètò tí ń tún ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá. Ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

0: tó ṣe lé ìyá yóò sọdọ ọlọrun kéńkélé ẹnáwó yín bẹ ṣe jókòó yẹn ọlọrun tó yọǹda gloria àti gloria fún ìyá 58 ìmíì tó lè léyìí o mọ sọlẹ kan náà kó ṣe tiẹ náà. Màmá yìí ọlọ́run yóò wu àwọn ọmọ yìí. Ọlọ́run kò wu àwọn ọmọ yìí. Gloria and glory, you will grow in grace. Your life shall be a glory. Ṣé inú yín dùn báyìí?
1: Inú mi dùn.
0: Ẹ bí nǹkan kan.
1: Rárárárá. Problem lémi àtọkọ mi.
0: O sì problem.
1: Bí ọ̀nà kankan.
0: Ẹ fún mi five. Ó gba àwọn tí wọ́n jábúrò yóò ti lọ ilé ọkọ wọn ó ti bí tán.
2: Praise the Lord. Èmi gan tí mo jábúrò ọkọ wọn, mo kàn fẹ́ rọ̀ wá. Bàbá wa nu sòrò ká mọ mu pẹ̀lú ẹ̀rín.
0: Ká mọ pẹ̀lú.
2: Ẹ̀rín. Mọ̀mọ́ yìí always ẹ̀rín ní ọmọ rín. Àwọn wọn sì mí lọ ilé ọkọ. Àwọn wọn tún mo bá mi tọ́jú àwọn ọmọ mi. Hospital wọn ti ṣiṣẹ́ torí bá fọ́ wọn. Àwọn wọn yọ lẹ́yìn mi pé máa ṣeré dídì. Wọ́n ti gbà wọ́n ti tọ́jọ́ wọ́n ti yọ káàdì ẹ̀ wọ́n ti gbogbo nǹkan gbogbo wa pátá jẹ́ àbúrò ọkọ wọn ẹ dákun torí ọlọ́mùrọ̀ wa ká gbogbo ọmọ tó sì wà chọ́ọ̀chì kéékèèké gbẹ́nira bisikíìtì fọ́kan ìwọ̀n gbogbo wọn wọ́n mọ ọkọ wọn mọ kí wọn wọn wàá gbé lé ọsùnìtì tó wá ti ṣiṣẹ́ ibi ilé tẹ́ ti ń tọ́jú ọmọ gbogbo ọmọ ni ọmọ pàtó gba wọn mọ.
0: Àwọn òsì tí ì bí.
2: Lọ́jọ́ tí wọ́n bímọ nígbà tó yẹ pé ayé fẹ́
0: parẹ́ ni. Wọ́n lé mi ọ̀wọ́ ẹ̀yìn wá. Màmá yìí mo ti rí àmì lára rẹ̀ inú wọn máa ń dùn tó tọ́ ni. Abẹ́fẹ́ bí sì. Kájí ẹ fílẹ̀.
1: Ọlọ́run bá mi tọ́jú àwọn ilé.
0: Wọ́n ní njẹ́ àwọn ò fílẹ̀ bẹ́ẹ̀. Èmi mo bí wọ́n pé sí afẹ́ bí sì. Wọ́n ní ẹjẹ́ ń fílẹ̀ bẹ́ẹ̀. Ẹ rí owó. Owó tẹ́bi sáyé. Owó tẹ́bi tọ́jú àwọn ọmọ yìí. Tẹ́bi ṣègbéyàwó wọn. Ọlọ́run yọ̀ǹdẹ̀. Ọlọ́run ti wò yín pọ̀. In Jesus name. Nice.
3: Gbogbo àwọn ọmọ ẹ ní òye. Ẹ jẹ́ ń pe sista yìí náà. Ẹ bá ń pè wọ́n wọlé.
4: Bàbá mi, mo mà ní èmi náà ní ẹ̀rí o. Èmi náà ní ẹ̀rí o. Èmi náà ní ẹ̀rí ọmọ yín ni o. Ọmọ yín ni o, yes sir. Láti Àkúrẹ́ ni sà, látàkúrẹ́ ọmọ yín ọmọlọ́lá ni sà. Mo ní ẹ̀rí lẹ́yìn o. Èmi lédi ta parí prógrámù ìní Monday. Tẹ́ni pé kò ju 2 hours and 30 minutes. Èmi náà jọ ẹ̀yìn online o. Bàbá mi o, bá ṣe parí prógrámù yẹn tán báyìí. Mo máa ń ra ọjà ni, mo máa ń ra ọjà. Wọ́n máa ń kọjà fún mi, àkọsọ máa ń kọjà fún mi. Drinks ni mò ń tà. Wọ́n á kọjà fún mi. Àti sáré dáwó padà. Ó wá ti wá pọ̀ jù. Ojo mi wá kí n fi bẹ́ẹ̀ rówó padà. Àwọn a máa san gbèsè kan sí gbèsè máa fowó ilé máa fi sanwó ilé yìí. Bàbá mi, èmi náà ní ẹ̀rí o, èmi náà ní ẹ̀rí o. Bá ṣe parí program báyìí, tẹ́ni ká máa sunkún sí Ọlọ́run. Wípé aláàánú ni Ọlọ́run, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Èmi náà sunkún lórí ọ̀láìn ni o. Mo ti wo program yẹn náà lé ni o, bàbá mi o. Èmi náà sunkún ẹkú tí mo máa sun báyìí, bá ṣe parí orí ọ̀fẹ́ báyìí. Ìyìn ọkọ mi sọ pé kí ló ṣe mí. Torí inú mi ò dùn kúrò ní láàárọ̀ yìí bí mo tẹ̀fẹ́ jókòó gan mi jọ wá sí ṣọ́ọ̀bù lénìí ọkọ̀ mi wá ní pé kí ló ṣe mí mi ìtẹ̀dá wọn lóhùn ìgbà tí wọ́n máa wá bá mi ní ṣọ́ọ̀bù wọn ní kí ló ṣe mí ọkọ̀ mi ṣe sẹ́ndì 1.5 sí mi nìyẹn 1.5 tí wọ́n sẹ́ndì sí mi bàbá mi ò ríyàn fún mi lówó bẹ́ẹ̀ yẹn rí o wọ́n ní wọn ò yá mi o. Wọ́n ní wọ́n fún mi pátápátá ni mi ò réyàn fún mi lówó bẹ́yẹn rí o bàbá mi o. Bàbá mi inú mi dùn o. Ẹ ṣé gan o. Adúpẹ́ o. Ìpè yín gájú o. Ẹ ṣé o bàbá mi. Ẹ ṣé o. À ń gbádùn yín nínú ìpè tọ́lọ́run fún yín o bàbá mi. Ẹ ṣé o. Ẹ bá ń gbégbá ọpẹ́ mi o. Ẹ bá mi gbẹ́ẹ̀rí mi. Èmi náà ní ẹ̀rí o. Mi ì ní ẹ̀rí. Èmi náà ti gbádùn akọ́lọ́run jẹ́ kí n ní ẹ̀rí.
5: Ọmọ èmi ní dámilọ́lá ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ láti Ọ̀sun State. Mi náà ti lẹ́rìí bàbá mi o mo dúpẹ́ lọ́wọ́ lábẹ́ pé yín o mo dúpẹ́ kó mo ráàánú gbà lábẹ́ pé yín. Ó ṣẹlẹ̀ báyìí wípé ọkọ̀ mi ti ń lé físà fún ní físà ó ti ṣe físà tó ẹ̀mẹ́ta ẹlẹ́ẹ̀kẹta ayé náà wá ṣẹ̀ṣẹ̀ wá fún un ọlọ́run bá mi ṣe wẹ́rẹ́ ọlọ́run bá mi ṣe ọlọ́run bá mi gbọ́ gbogbo bùkátà díẹ̀. Bàbá mi mo dúpẹ́ ìpè yín pé mi jọ ìpè comfort life ó pé ìdílé mi. Mo dúpẹ́ o. Ó tún wá dọ̀n tán bàbá mi ó tún wá láwọn ìgbìnníjà kọ̀ọ̀kan mo si mi pepe nu le baba mi si ni to ba ti ru aloju ka ma bo si di pepe wa ka ma bere ko ba bo si di pepe baba mi mo si bere olorun si se olorun se fun mi gugugbe ni ja na olorun ti ba mi mu olorun ti ba mi mu kuro o ti bere se la ya talafia baba mi mo dupe pe yin pe mi o eni fomo sise ranse o eni faya sise ranse ise ranse yin o ni dopu uko jesu e se baba mi o e se mo dupe o
6: eyin jesu yo eyin jesu yo eyin jesu yo
7: elesa baba mi kalesa akusa wi se ni oruko mi ni ibitreti ni ebulu ati fe mo je konra mo jo ni wema mo fe se testimony ni ti 2021 ni mo jo ni jo yin mo ma wa mo ma lo wa ara nko ara won to ma wa gba ororo ati holy communion ni gba e bon ni 2023 mo pada stay pe ah church church ten ali ma wa ni tori ogun todo mi ko gbebo yoruba legun mi gbo ni 2023 e mo continue mo wa dada mo wa dada ni 2024 mo se ripo mi tori omo ilo ni gbagbo ni mi bo ni fibe mo kankan nipa idibo mi dada church ina re ti wa si fun wa pe ka se ibo mi mo se ibo mi sister mi pe ka jo lo se ibo mi lojo kan da same day aja asajo se ni 2024 no mo bere se tin fara mi ina oja bagi february mo se ibo mi february 4 2024 mo se ibo mi mo de bere se mi ni february 23 in 2024 but mo bere she is just 10 bundles mo fi bere she now I thank God I give glory to God to any church mama mi but mama pe ore iti lo lo she minimum owo ti mo ma da is just 200 naira from then oje mama mi pe wa pe ka gbianju ka ti aka ka da 500 naira ni gbai mo sha da 500 naira when you can't be from Kotabafe, and I tell God, I want to be controlling millions. That is by everyone. I want to control millions. I'm going to pay a long phone, read to she for me. Tomorrow I'm going to see China. I'm going to see China. I'm going to see China. I'm going to see China. I'm going to see China. Fun yin, fun ekote ma ko wa. Fun kamamu ko mo nkan. Bami, e se o, e pe fun wa. E dagba wole o. Any devoli o tin tele ko ni mo ko ni je tin yin eni fomo sise ranse olorun ma wa pelu yin aloyin ati aboyin olorun ma pa mo ise go really appreciate to God bless you sir thank you sir
3: nice on ti jesu le so aye yan daniel won bi brother yan sile onigbagbo bo oye igbagbo oye won mo ra won kan ti won mo fonu pe ah onigbagbo ni mi lati le wo James your lenu pe won bi o sile onigbagbo ko so do onigbagbo bon joko christian ko so do onigbagbo pe o n gba yanu lojojumo ko so do onigbagbo e to tun wa je papa n ba ri re ko je pe pastor ni daddy e tabi ko mo ko je ore ran si olohun la ko so do onigbagbo ojo ti eniyan ba je wo jesu gege bi oluwa to lugbala ojo yen lo nton to do onigbagbo se n tun wa fi kun injo je mo pe eyan ti le se ribo mi gan ri ko mo jo ni gbagbo won pe oloko christian iwe mi ni ismail amunje won obe mi si le onigbagbo olomoje mo mo na ni igbala yen gan tori po ri ofe mo ri gbasa daddy pe won bi yin le onigbagbo e mo fi yen fanu mo fi gbe wa mo ra ko ni nkan kan se pelu igbala ojo te eyan ba da jesu oluwa mo gbogbo nkan won yi si re igbo ba denu church won laye oyeke yeke e mura la roi isin to ni o ti e wa prophetic emi oluwa ni ka mu handkerchief meji ati ogede ti won mo boje kekeke mefa yen o le mi o ba yin gbadua si gbogbo n tin sele yi ika olohun ni lati worode e wo moto gbagi elebe so kale ni wema e biri church olohun ojiji ni bi garage yen the same thing na ni o sele ni gbogbo awon sona church awon ni o mu man tu won lowo eje mo fe le ise lo ni agbare ni to laye ato
5: hello sir adi e kuro le sir o e ku se oluwa o olorun sagbara dotun ah
8: emi na ma le ri leni teni ka se prayer won ba join tori mo ti e si sana lowo mi tolororo ti eni ka fi ororo patale ese owo ati ori won ni mo se o ko pe afigba ti mo ri ko mi ti eni number ye lo ba so fun mi pe ipe se mi last time pe oga mi kan fun pe ki fi oruko mi nle ka won fi mi si project kan mo ni be ni o ba ni send account details yo o ba send gba ti mo ma send ti ero boya o ma se die bi o ma to sukun afigba to ma di role yi agun mefo otilu mo ba ra alert gbagan gbagan mo koko wo mo ni mo ba ri supervision kini kan project daddy mo ti ero boya bi 100,000 bi 200,000 mo fe se sim 1.3 million like kuro ninu yara mi e ba mi kipe lowo olorun e ba mi olorun emi na ti express ko ti so pe atigba ti mo tin tele program mi na ni testimony but olorun di na ti se temi mi na ti le ri o jesu seun o e ba mi gbe testimony mi o
3: nice gbogbo eyan olorun mama mo ti ba yin gbe o gbogbo eyan omo olorun se le dide kan fowo si bi aye bayi pe baba bo su ise nlo be aye mi wo eleda je ki yanu temi na jade loruko jesu mo ri osu marele ko awon 6000 ma wa gbe owo le won ni ojo isegun gbogbo eyin te wa nilu eko e mo gbaradi o ni first square camp orisun bare e je mo fi se lo gbogbo eyin omo lohun mo fe ki awon kan o mo pinu ninu okan won pe mo fe rubo si adua taroi mo fe rubo si pade taroi kan mu idamewa re wa mu ore kan lati 1000 lo soke 2000 5000 be mi olohun ba se fi si onu won mo pe bi gbogbo eyan o se awon wa wo eti eyan o se wa fi ti pe baba mo fe ko ran se je oni se ayo je femi na be mi wo koja ifojusun mi ka le so nipa ti e po si won to le se won e pe ida mewa iwo lo mo yere to je gbogbo eyin te fe se be account number church leleyi 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole leleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the Comfort Life Mission International and you to be daddy. Gbogbo eyan omo Olorun ti won bi loni da ka to ma bo ninu church e wa kunle je ngbadua eyin te mark wedding anniversary yin eyin na kunle gbogbo le to ni anfani lati ma gbo mi kakakiri agbaye kin to ngbadua fun eyan omo Olorun ti won bi ese bibeli la fe ka iwe Isaiah la si die loni Isaiah chapter 1 titi wa Isaiah chapter 6 ba se mo mu die die niye la gbare ni to laye atorun Isaiah te ba ti de o si le ka nisin chapter 1 titi wa chapter 6 gbogbo eyan omo Olorun ti won bi loni ekunle mo fe finu fin do gbadua fun eyan omo Olorun te se birthday yin ateyin te mark wedding anniversary yin o ye ekunle ni bikibi te ba wa arugbo ojo o baba mi baba re mo ni ko gbe oga mo lu adabi le olori adabi ti e ba so ni labi oloku to ba so ni labi o ara yo de obi ara se de ojo in Jesus name happy birthday long life and prosperity gbogbo eyin te mark wedding anniversary yin loni igbe yawo yin o serere lowo yin happy wedding anniversary gbogbo eyin omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080-88-71-65-66 080-88-71-65-66 send the message ire atanu ko bayin you are blessed it is well with you

Ìbádákẹ́ tí Ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pastor Dẹ́kúnlé Epaphras gbé kalẹ̀ ní ìlú Ìlọrin. Ibẹ̀ ni Ọlọ́run ti mọ yí ìpẹ́ àti kádàrá oníkálukú padà. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀. Ẹ̀ǹdẹ̀fùyẹ́ wá pàdé Ọlọ́run.

0: olùṣàgùtàn ẹ̀kọ́ ni ogun ti ń ṣe atọ́kùn ètò ìbéèrè àti ìdáhùn láti inú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ la ṣe ń dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò ìjọba foundation fẹ́ wa lọ sọ́dọ̀ gbogbo àwọn tí fún wa ní ìmọ̀ràn tó níláárí tó sì péye lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ àgbàládùà pé olúwa nínú àánú rẹ̀ yóò wà pẹ̀lú gbogbo
1: yìí
0: níwájú mi ní ẹni ọ̀wọ̀ Emmanuel Ayébùlúwà láti dáhùn sí àwọn ìbéèrè tí a ó béèrè lọ́wọ́ wọn ní àárọ̀ yìí ẹni ọ̀wọ̀ Ayébùlú akéyìn pé ẹ̀kọ́ àbọ̀sórí
1: ètò yìí. mo kí atọ́kùn pé a kú ilé o àtẹ̀yìn olùgbọ́ wa àwọn mọ̀ríra wa bá láyọ̀.
0: ẹ ṣe ẹ jẹ́ kí a tẹríba fún àdúà ọba àwọn ọba olúwa olúwa ọpẹ yẹ ọ ìyìn yẹ ògo yẹ ọ bàbá gbọ ọpẹ
1: wọn. àmì
0: à ń dúpẹ́ nítorí pé ẹ máa ń darapọ̀ pẹ̀lú wa nínú ètò yìí ẹ sì ń bá wa ṣe ètò náà lórúkọ jésù gbọlàgbọ ọpẹ wa.
1: àmì
0: a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ẹ tó darapọ̀ pẹ̀lú wa lónìí ẹ sì tún bá wa ṣe ètò náà bàbá gbọ ọpẹ
1: wọn. àmì
0: à ń lọ lórí ètò yìí lórúkọ jésù kristo olùgbàlà olúwa àwọn ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wa tí ó bí ẹ̀yìn ọlọ́run wa nínú orúkọ jésù májè ó jáde lẹ́nu wa olúwa ṣàánú fún wa ṣe tiwa láṣepẹ́ nígbà tá a bá mú ètò wá sí ìdánudúró orúkọ jésù kristi kí ìyìn àti ògo àtọ́lá kó jẹ́ tẹ̀yìn
1: ọlọ́run
0: torí a fi gbàgbọ́ béèrè orúkọ jésù kristi olúwa àti olùdáǹde wa. ní ọ̀sẹ̀ tí ó kọjá náà láti ń ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí bíbélì wí nípa fífẹ́ràn orílẹ̀-èdè wa òun náà látún tẹ̀síwájú lórí rẹ̀ bí ìdí tí àwọn kan kò fi fẹ́ràn ṣé ìjìyàn náà wà náà lóòótọ́
1: ẹ̀bẹ́ ó wà
0: ìdí tí àwọn èèyàn béèrè náà lọ́wọ́ wa pé àwọn kan ò mà fẹ́ràn orílẹ̀-èdè mo wá sọ pé kò sẹ́ni tí ò fẹ́ràn gbogbo èèyàn ló fẹ́ràn
1: orílẹ̀-èdè
0: nǹkan tí mo rò nìyẹn mo fẹ́ wá gbọ́ èsì látọ̀dọ̀ yín wáyé bóyá lóòótọ́ àti lóòótọ́
1: ni. ẹlẹ́mọ̀ ẹja mi lè kánná ni mo fẹ́ràn ẹ̀ka kí n fẹ́ràn yín o bí màá sì jẹ́ àyín padà ni màá mọ̀ wá bẹ́ẹ̀ ni
0: ṣe
1: fún mi kí n ṣe fún yín.
0: o gba bíbélì gbọ́ nìyẹn
1: ẹyin tó ṣe ń kọ́ sẹ gba bíbélì gbọ.
0: ó ní kẹ máa gbẹ̀sán fún ara yín ó ní tèmi ni ẹ̀sán ó ní èmi ó sì gbẹ̀sán.
1: all right amọ kíyèsí.
0: a kíyèsí.
1: that is the hangman and white people act una fẹ kíyèsí pé èdè ẹ dà mí lóògùn nù.
0: òun fọ lẹyìn.
1: àwọn ṣe tiwọn lókè mí náà ṣe tèmi nsàlẹ. ó sì ń dà nǹkan rú. ìyá tẹsíwájú.
0: ẹ̀yẹ náà la fẹ́ gbọ́n ìdí. a fẹ́ mọ ìdí kan ìdí pàtàkì gan tí àwọn èèyàn kan tí wọ́n wà ní orílẹ̀-èdè tí wọ́n bí wọn sí wọ́n sì ń dábẹ̀ irú wọn sì wọ́n ò fẹ́ràn rẹ̀ ṣé ìdí wà tí wọ́n fi ṣe.
1: wọ́n ní ìdí we have reasons yes.
0: ìyẹn náà la fẹ́ yàn náà rẹ̀ báyìí.
1: ẹ ká wí bíbélì wa
0: okay.
1: ká sì sí ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n proverb 14:34.
0: òdodo ní gbé orílẹ̀-èdè lékè ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ní ẹ̀gàn orílẹ̀-èdè.
1: òdodo ò ní gbé orílẹ̀-èdè lékè orílẹ̀-èdè tí ó bá ṣe rere orílẹ̀-èdè tí ó bá tẹ̀síwájú orílẹ̀-èdè tí ó jẹ́ àwòkọ́ṣe fún àwọn orílẹ̀-èdè tó kù ó gbúdọ̀ gbé òdodo sọ́wọ́ tó gbúdọ̀ gbé òdodo sọ́kàn gbogbo ẹ̀ka tó bá wà nù rẹ̀ kan ṣiṣẹ́
0: òótọ́
1: kan ṣiṣẹ́ ìbẹ̀rù bẹ́ẹ̀ ni sà kì í ṣe pé àwọn kan máa gbé sókè
0: àwọn kan máa wà sílẹ̀
1: àwọn tó wà lókè ojú wọn ò lè tó gbogbo tó wà nísàlẹ̀
0: bẹ́ẹ̀ ni
1: àwọn ti sàlẹ̀ ló máa jẹ́ olóòótọ́ tí wọ́n sì mú ìhìnrere tó dáa rìpọ́ọ̀tù tó dára bó ti rí fún àwọn tó wà lókè ṣùgbọ́n tí ò bá dá nísàlẹ̀ tẹ́ ló dáa tẹ́ lọ sọ fún wọn lókè pé ó dáa ojú ó dáa làwọn tòkè yóò máa fi wò.
0: ṣé irú nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo ṣe rán àwọn èèyàn lọ ṣe àmínijọ́ kínní.
1: bẹ́ẹ̀ ni nílẹ̀ kínní náà
0: àwọn kan sì mú ìròyìn tó
1: àwọn mẹ́wàá wọ́n rí ní tí ò dáa àwọn méjì wọ́n ní àálọ́ àgbà tó gbé wọ́n gbẹ́kẹ̀lé ọlọ́run. ẹ jẹ́ àwa béèrè pé sí ọ̀rọ̀ wa náà ti dàbí ìtàwọn menstrual tó lọ sí
0: kínní
1: àwọn tó ń ṣiṣẹ́ tọ bí ó ti dáa wọ́n jẹ́ bí 2%. àwọn tí kò ṣiṣẹ́ tọ wọ́n jẹ́ bí
0: 8%
1: or 20% 80%. òun ló wá fà tó ọrùn fi ń wọ̀ wá awon to nle pa daada re opo
2: to po
1: to awon ti o le pa oni ododo ni se kini gbe orilede leke sugbon egan ni ese
2: ni egan orilede.
1: Do we have good name outside? Shall we call it in?
2: I know. I'm in your
1: ebo. Okay, Tabani, I want to be a good
2: Benny.
1: Position will our. Tabani, Luti, where by Jack was you. Position will our. Auntie Bear, Bear, no. Position will our. Are we still taking pride in that? You know what? No, we. Hello, me, I'm asking what you that. I mean, I'm about to film. That's the way I'm about what you da. We are in an American, young wo, to get one paddy and a co, once a pack. Titi, you if you walk or get it, one pa. I want my bomb and the ammo. Ah, Kaisa,
2: catch
1: up by the Nigeria.
2: No, I
1: won't trust on my idea. What if you want to obey?
2: Eh? Obeni.
1: Has a man shot to go to go to your time. What is making us happy? Kilomono wadu. If others can abide, kilo sawa. Inya bi ti wa na ni won now.
2: Ben.
1: You can copy what is good.
2: Eje kan la
1: se. Be ba se lo be won abin re ke pa.
2: Ke kan
1: pa ke kan se ran ko be ti fe. Ran ko lasan niyan ki se niyan o. Emi ara wa gan ojo ara wa loju.
2: Ah e di ba se dugbe eyan. Re ni dugbo malu.
1: Eje ka wo on to n fa idea akoko ta won eyan fi kori ori ede won number 1. Nigbati awon olori won ba je alaiwa bi Olorun. O mo mo ki awon ara ilu ko
2: eti
1: orileede ninu we owe e ri pe lopolopo ni iwe owe so nipa awon olori ti won je olori ika ati ti won huwa aiwa bi Olorun pe tan ba lo bo si ipo won o foju awon eniyan han emo ti eniyan ti o da ba nbe to si nsakoso ere pe iru eni be yo faaye gba awon iwa ti o da ba kan na
2: tori
1: pe ko faaye gba ododo fun ara re
2: be ni
1: tori na yo disuse opolopo nkan to je ododo iwa ipa yo mo po itanje yo mo po idibaje yo mo po asilo agbara yo mo po
2: yo mo po si.
1: Let's quickly go to Proverbs chapter 28 ki awon to so nbe je ka ko wese ikeji la re Romans 28 verse 12 nigba ti awon olododo eniyan ba nyo oni oso nla o wa awa sugbon nigba ti awon eniyan buburu ba dide eniyan sapamo o wa duro nbe te ba wo verse 15 re of Proverbs 28 oni bi kini ti nkira munamu ati anako biari ti nfi ebi sare kiri be ni eniyan buburu ti o joye lori awon talaka
2: eniyan buburu to joye lori awon talaka
1: ko ti dake o
2: number
1: tori eje kin to ka je kin ton ka
2: o da
1: pe pari ele mu
2: be ni
1: kini fast kini mo ka fast 15 oni bi kini o ti nkira mu ra mu ati eran ko bi ari se pe awon eran ko won buburu ni won
2: be ni awon pa yin
1: ti nfi ebi sare kiri oni be ni eniyan buburu ti o joye lori awon talika be ni ya bi kini o ti wan ti o je by force
2: by force
1: iru eni be
2: iru eni be
1: lo ko wo by force
2: by force
1: yo gba ipo by force
2: lo ko lo si oke oku
1: admission awon to ye ko kari yo gba by force
2: yo gbese le ile onile ile onile
1: many things
2: iyawo ni iyawo yo gbese le
1: verse 28 o na tun so ti re nbe ni Proverb chapter 28 verse 28 oni nigba ti eniyan buburu ba hu awon eniyan sapamo sugbon nigba ti won ba segbe awon olododo a ma po si
2: ta awon eniyan buburu yen ba segbe
1: won ba ti lo
2: e o awon olododo
1: awon
2: a ma po si
1: sugbon eniyan buburu ba nje alase awon to ba je olododo se da ko ti won mole ise da ko pa won se da ko ro won loye
2: be ni
1: pa ko se nkan kan to sa da se
2: won won le ko
1: olukaru pa won ma fori pa won
2: won ma sa pa mo
1: emi
2: le ja
1: ko lo wa nbe
2: rara
1: yo si mo baje si
2: even ati so ododo gan papa ati
1: se ododo
2: yo nira
1: to ni eleyi ma mu ki awon eyan kan ma ko bi ara si ife orile
2: won
1: o ba wo owo awon na mo dupe ka awon na ri ti won je kan ri ti won mu kan ri ti won se eh ilu o le fara ro be idi akoko ni o kini idi akoko ni wipe bi awon alase ba je ni buburu tabi niyan awon ara ilu na yo se kini they will follow suit. Number one reason ta awon eyan o fi fe na orile ede won o na ni wipe nigba ti awon ti o wa ni ipo ba se ofin ti o tako ofin ati ilana omo niyan tabi esin ere ti mo so le kan boya no ni ose to koja ko ni pe tan ba so pe eyin ijo tori eto isabo e mo sesin loru iyen o ti ba ko ti ba weje ko ti ba ko ti ko lu igbagbo bi a se le pe ta le ri jesus sinu alafia na na nse
2: bene
1: ama ko si wahala ko se tanu ko si kankan ofin sa wa jade pe ko si christian dugbo lo church mo
2: ah
1: a bere pe why
2: kini di re
1: ti ofin ba ti le jade pe kan ti source mo ti mosque abi beko
2: bene
1: awon lesi abalaye gbodo lo si ojubo won na to gbodo ofin ye gbodo ko gbodo
2: ko gbodo ko kadi ko kadi gbogbo eyan
1: ki se nti e gan kan kan le se abi no bi eyi ti masesin loru bo ti wa fun christian na lo wa fun muslim
2: ori
1: pe emi wa dukia wa ogbodo je awon alase lori logun ogbodo je won logun ilangbe ijo ati so ni hen awon to lagbara ni ki olore kan kolu olorun yo wa mo pe nkan ju nkan lo yo mo pe ase ju ase lo olori ju olori lo iteju te lo
2: ya be ni eyan gan pa pa ju eyan lo
1: gbo ri ki olorun onu oba awon
2: oba awon bo oluwa awon
1: oluwa ah to ina gbudo teri ba fun tin ba nti se ti olorun you can't slight anything about Christ, about God. Koda school, church. Budo sora pelu e.
2: Lori kini.
1: Lori awon aselia. They will abide with the law. But nte ba ti se school Muslim.
2: Yeah. Onlo budo se school Christian.
1: Nte ba se school Muslim e budo se school Christian. Do we have the same equal right on anything?
2: Even laye ojo ogun ba nja gan papa
1: there is
2: o won fun church ogun
1: koda be ba nwo koja bi elesin bi christian ba koja ni bi mosque ogudo bowo ti
2: be ni
1: bi muslim ba si nkorin

0: kábíyèsí olódùmarè.
1: ènìyàn méjì ń bí mọ̀kàn ṣoṣo.
0: pápá ńlá tí ń jó tọ̀húntọ̀hún ẹ̀ fúfù lẹ̀lẹ̀ tí ń ṣe gí okó jìàjì àfọláṣadé fàdírẹ́ra.
1: òbí lè bí mọ méjì kẹnu wọn má ka wọn.
0: òwí bẹ́ẹ̀ síbẹ̀ ọba sòdé dẹ̀rọ̀.
1: ọmọ ìtì ọlọ́run ti parẹ̀ ká.
0: iná inú àpáta tí ò ṣeé pa. ògèlè bàǹbà tí ò ṣe mí fàṣebí. olódùmarè tí ó ṣàìsàn tí ó sùn. aládé lórí aládé ńlẹ ọba tó fadé tolé aládé ọkàkà kíkí ọkàkà tí ń kí mọ láyọ ọbọ wàràwá. kábíyèsí tí ewu orí ò sọdọlẹ.
1: ènìyàn jẹ́ baálẹ̀ tẹ́nu rẹ̀ ò kábà.
0: iná ńlá tó gborí ilé fẹjú kẹ́kẹ́kẹ́.
1: orí ìlú tílu òde tó rí ẹ̀ tóró.
0: rabajigo òdi ọ̀run òdùdù gbẹ́rẹ́dù. àìkú àìsá àìdìbàjẹ́.
1: ó wà rírì lórúkọ rẹ̀.
0: akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run.
1: ọ̀run wà rírì
0: lórúkọ. ẹ̀mí inú ènìyàn gbogbo mo ṣì bá rẹ́ o.
1: ìjọba lẹ̀
0: la. ọlọ́run tó ní mi ọlọ́run tó lẹ̀ mí mi. ọlọ́run tó lànà ọlọ́run tó lò ní ọlọ́run tó lọ́jọ́ gbogbo. kábíyèsí ọlọ́nà púpọ̀. kọ́kọ́rọ́ tí ń ṣí ọ̀run àti ayé ní ìṣẹ́jú kan náà ìwọ ni. lẹ́yìn rẹ kò sẹ́lòmíì mọ́. òpin gbogbo ọgbọ́n òpin gbogbo ìmọ̀ òpin gbogbo òye.
1: ìwọ ọlọ́run.
0: ẹ̀rù ọlọ́run bà mí o.
1: ìwọ ọlọ́run.
0: àwọn ohun tí ń bẹ láyìíká
1: wa
0: gan tó lọ́tọ̀.
1: gbogbo wa.
0: ṣé àwọ̀ sánmà la fẹ́ sọ ni.
1: ẹsẹ̀ lórí ohun.
0: ó gbé ayé kalẹ̀ sórí omi. síbẹ̀síbẹ̀
1: ẹni tó lè mú
0: ayé ó sì rí
1: nínú iṣẹ́ ọwọ́ rẹ̀.
0: ibi ó gbé transformer
1: kò lágbára lórí ẹ̀dá pa
0: tí ń tan ìmọ́lẹ̀ sí ayé lójoojúmọ́. ibi ó gbé sí kò sẹ́ni ọmọ o.
1: kò sí nínú iṣẹ́ ọwọ́ tó dá.
0: ibi ó gbé wáyà àgbàlagbà ara wa tó jẹ́ pé bàbá ti lanu báyìí ọ̀rọ̀ á sì mọ tibẹ̀ jáde. ibi ó gbé speaker sí àmọ́ àdìtú o. òun náà ni àdìtú ti ń bẹ
1: kele nínú àwọn gbẹgẹlẹ tọrun
0: nídìí bá a ti ń jẹ bá a ti ń mọ.
1: ìkọrí ayé ìkọrí
0: rèé. ẹ wá kíyèsí mo ro nǹkan kan láìpẹ yìí.
1: mo ṣe bá olùdá.
0: mo ní bẹ́ẹ̀ yẹn bá lọ sọ́jà tó bá ra bàtà tuntun.
1: ta ló.
0: bó ti wù kí bàtà òun kó wọ́n tó. ẹ̀yin kọ́ yìí.
1: tó bá pàṣẹ fọjọ́.
0: orí lẹ́ńlẹ̀ náà ni ó ti wọ̀.
1: àbẹ́
0: ẹ ti gbọ́ rí.
1: ọlọ́run
0: pé yẹn ra bàtà. kódà kò jẹ́ pé góòlì. ẹ̀yin gan-an máa ń pe kinní ọ̀hún góòlù. ẹ góòdì nù o. kò jẹ́ pé góòdì ni wọ́n fi ṣe bàtà ọ̀hún.
1: sábàbí ọ̀run tó.
0: kódà kò jẹ́ dáyámọ́ǹdì ni wọ́n fi ṣe bàtà náà. wíwọ̀ náà lèyàn wọ̀.
1: béèyàn
0: bá ti wá ń wọ̀ bó bá tó àkókò kan. kódà kó jẹ́ pé ẹ̀ẹ̀kan ẹ̀mí èjì ẹ̀mẹ́ta lèyàn bá wọ̀ gan.
1: ìpilẹ̀ṣẹ̀ ayé ọ̀run wà ní káwọ́ rẹ̀.
0: yóò di agbọ̀n ibì kan tó jẹ́ pé nǹkan méjì ni ó ṣẹlẹ̀.
1: ó yẹ kẹta gbogbo mẹ́rin rẹ̀ wá.
0: bí bàtà ọ̀hún bí ọ̀bá máa jẹ díẹ̀díẹ̀ kó máa yìnrìn díẹ̀díẹ̀.
1: alágbára gíga.
0: ojú rẹ̀ á máa yí padà díẹ̀díẹ̀.
1: pato olè pato olè.
0: bí ọ̀bá wá jẹ́ yíhun.
1: ó
0: ṣeé ṣe kó padà wá fúnyàn lẹ́sẹ̀ débi pé èèyàn nílé wọ̀ mọ́. ọ̀ tó wá máa ronú lórí ẹni tó lè kó bàtà ọ̀hún fún.
1: olódùmarè o.
0: ẹ wá gbọ́ àdìtú yìí.
1: àwí má yẹ.
0: ó yẹ wo ẹsẹ̀ ẹyin bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ètò yìí láàárọ̀ yìí. ẹsẹ̀ ẹyin ẹsẹ̀ ẹyin. dádì mọ́mì bọ́dá àti àǹtí mo ní ẹ wo ẹsẹ̀ ẹyin sẹ̀. ijó ẹ ti ń fi ẹsẹ̀ ẹyin rìn.
1: alágbára o.
0: bàtà máa jẹ.
1: olódùmarè.
0: bàtà máa fún ni.
1: oníṣẹ́ ìyanu.
0: títí di bá a dé ń sọ̀rọ̀ yìí.
1: ìwọ tó o lè pa tó.
0: bàtà tọ́lọ̀ ń dá sí yín lẹ́sẹ̀ ìyẹn ẹsẹ̀ ẹyin ni o.
1: fún ọgbọ́n ṣìkún àpáàdì.
0: kò jẹ́ títí dò ní o.
1: gbogbo ẹ ọwọ́
0: rẹ ló bá o. tó tó ọ láàrẹ ẹrù jẹjẹ kábí ọ ò sí olódùmarè ìwọ náà ló ń jẹ bẹ á òjì kan ló kọ pa ọ̀pá kan wò kan yìí. kọjẹ bẹẹ ni ò fún yín. ẹ kú ojúmọ ẹ tún kú ojúmọ mọ o. ní gbogbo àyíká yẹn tẹ ti ń gbọ́ mi gbárò yìí láàárọ̀ tòní. ọ̀dẹ̀ ò dáa bí ṣé dáadáa bọ́ bá yín o. ọkọ yín kọ aya yín kọ àwọn ọmọ yín kọ. nǹkan ò ní wàá ṣe o àwa lámọ̀ gbé ohun tó dáa ṣe. iko wa nipa laanu wa ati awa ti won yo saanu fun e raye sami abe busy ki bo le to ika yin mo senu lele wa ni e mura sauce abe ti daride e lo fun egbe alasala tu abe ti daride ni gbogbo aye kaye tolorun ba kadara wi pe ke ti mo fe ti gbe yawo oro eto yi laaro yi mo kiyin o mo lu yin logo enu fun gbogbo eyin to je pe e ririn ajo lowo adua mi fun yin ni pe e ni bo sowo lowo o e ni ba won rin na nsi arin fese si won ni ko kan mile e ni ba won lo irin ajo alode e mo lori e mo bo re ni ayin lo ayun bo lowo n yenu awaye fun gbogbo oloko ono ni digbo mo yin lowo o la se edumare e to ka bo sori eto ta pe ni dingi okan laaro to ni kere kere be ba wo calendar yen ki esi pe osu kefa na tun tenu bodo tenu bo po lo were de were ba ti kowe e olojo n kajo ojo n lojo oduro o laaro to ni bi an lo ko jina a ma gbon bi ta to wo bo kini ohun feju die sugbo saju ohun gbogbo iba olorun ibe eniyan ba tin dupe lowo oba lawura bi janla libaki bako na ni ope mi tun lo sodo alase apase kan ni ta wa yi o baba dada won fun wa lori ofe nla yi baba mo mo lori sa ope olori adada tan yin olori adarere are gege bi mi ti mo wi bi mo ti mo so gege bi adua ti mo mo ngba fun yin jojojumo wipe e mo ga si e mo po si e mo nisi la gbaro lo te dori giwa wa ba mi michael abiodun lari waju ma ho lo gba be leka kowo pe kowo le wa ba mi apostle oye depo e ko isimi oni sa o olare waju oye wole lo ko temi o duki olorun yin na re ti o je fi sofo la lafe ni kankan o e ka bo sori eto loni nipa anu olorun bi mo ti ji mo bere si ni ri tawon eyan bere si ni gbe sori status won WhatsApp status awon mi gangba ori itakun ayelujara itakun abanidore Facebook lo mo bere si ni celebrate awon baba je mi na lo anfani ki n fi ki gbogbo baba o happy Father's Day ama ya mi lenu baba ni ka gbe sori igbele won awon orin lolokan ojo kan yi ti won fi celebrate awon mama se yi ti won fi celebrate awon baba ini ohun ojura won logbona gbona ni tenu ko tete bo le ko o sugbon sibe sibe eru nla ni won pe ni baba baba n pe eyan baba baba tayo pe eyan kan bi mo le oju se to lakaki to lagbara gba ni mo n bo nbe boya yun gan ni ka gbajumo laaro to ni bo ba dojo mejo akori ta tin babo a tesi waju lori e tori pe ohun ti ba n lọ ẹyin ẹ gbọ eyin o gbọdọ kọyin si nígbà bá ní Father's Day lóní ta tún lọ ń ṣe nǹkan míì ta ń sọ̀rọ̀ lórí nǹkan míì bẹ́yẹ bá ṣe fò báyìí láti ejúko rẹ̀ ni ṣe gẹ́ tiẹ̀ alright ẹ já ṣíde ètò yìí ká tẹ́pẹ́pẹ́ ètò yìí lónírà bájìgàn àti ní rẹ̀gẹ̀rẹ̀ fi láàárọ̀ tò ní ibi á ti kó rèé o happy Father's Day ẹ bá ń ké sí gbogbo bàbá láàárọ̀ tò ní ẹjẹ́ àjọ pera wa sí àjọ tó nírònú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà ní pọ̀pá ni ètò tààrọ̀ tò ní fún gbogbo bàbá o ẹni ọba tàbà kó mọ́ fi ṣèbínú mo bẹ̀yìn lóòkọ lọ́hùn ẹjẹ́ àjọ tún bẹ̀ ṣe ẹ rí i pé mo máa ń ránnu ó mọ lórí ètò yìí wípé èyíkéyìí kókó tá a bá láǹfààní láti pẹ̀kẹ́ lù sọ̀rọ̀ bá lórí ètò yìí bó ti bá oníwá wí bẹ́ẹ̀ ló bẹ́ lẹ́yìn wí bó ti bẹ́yìn tẹ̀ ń gbọ̀ wí bẹ́ẹ̀ náà ló bẹ́yìn tí mò ń sọ wí gbogbo wa pátápátá ni ọ̀rọ̀ ọ̀hún ló ta bá o ẹ wá jọ jọ ẹ já jọ sọ́tún ká jọ jọ sósì ẹ já jọ yiri ẹ̀wọ̀ ibi tí wọ́n ti gbé láàárọ̀ tò ní rè kí là ń pè ní bàbá gan ẹlòmíì gbà lọ́kàn rẹ̀ wípé ohun tan pe ni baba ni pe bo n ba ti bere si ni bi mo to n sabi amo to n bi kini to n bi keji to n bi keta ibi an ba tin pe baba dandan tulasi ni ko na wa nbe e ma je n gbagbe ki n to wonu eto lo e je ki mo riri awon baba alase apase kan ni ta wa yi baba dada ni won baba mo celebrate yin loni o happy father's day to you sir en giwa wa na baba mi michael olari waju ma o baba la won na mo celebrate yin sir happy father's day sir baba o yi depo baba dada mo celebrate yin sir happy father's day awon baba tin toju wa ni bi ta wa wa re and I equally celebrate all fathers out there all over the world and I say happy father's day to you all emi yin ogun fun wa o e pe e fowo pa e ferigi jobi agbara olohun e ko wa je pe o e ba wa rin jina ta se idumare oda eja ma lo sinu eto laaro yi gege bi ohun ti mo menu le gege bi oro ti mo ba bo mo ni elomi gba wi pe bon ba soro nipa baba lokan re ohun ti o kokko wa sodo okun re na ni pe beyan ba ti bimo yalo bi okunrin o bi obirin o ti di baba na niyan baba soro nipa baba o ju be lo eri wipe ohun ti mo so saaju ni pe o eru nla ni won pe ni baba o ki wa la n pe ni baba gan daddy wa se baba leyin na sa se mo ba n pariwo awon baba da awon baba da so ye keyin na mo respond so ye ke mo down ko mo roki lokan ko wa wa now idi aba ni pe ki loju se te n gbe se lori omo ti won fi le toka si yin gege bi baba to da àwọn ọmọ yín gan ṣé wọ́n lè tọ́ka sí yín gẹ́gẹ́ bí bàbá tọ́ da sẹ́yìn ẹ̀yìn tó jẹ́ pé àwọn ọmọ yín gan mọ̀ yín gẹ́gẹ́ bí ó sáńlé fadà ìsáǹsá ẹ mọ̀ bínú ohun ò bu yín o ṣùgbọ́n bọ́mọ ìyá méjì bá wọnú ìyẹ̀wò lọ bọ́bá rẹ́rìn jáde àwọn bàbá mọ́nímọ́ ni àwọn bàbá mọ̀ọ́yànmọ̀ọ́yàn wọ́n ní irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe ni wọ́n kàn lọ tanra wọn ṣùgbọ́n bí ọmọ ìyá méjì bá wọnú ìyẹ̀wò lọ tójú wọn bá le jáde wọn ni wọn ti lọ bára wọn sòótọ́ ọ̀rọ̀ ẹ já bára wa sòótọ́ ọ̀rọ̀ tẹ ẹ sì rí sòótọ́ ọ̀rọ̀ tẹ ẹ rí yẹn ọmọ ìyá àsọkùsọ ni o bẹ́ẹ̀ bá réyàn tó bá yín sòótọ́ ọ̀rọ̀ ọmọ ìgbẹ́ ǹjọ́ ìsọkùsọ ní sọ bẹ́ẹ̀ bá ti réyàn ti ń sọ bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ tí wọ́n ń bá a sọ kò sí dédé ara rẹ̀ ni ìbádá kó o fọpẹ́ gba èyí tí ọlọ́run fi rán mi sí ọ láàárọ̀ tòní o ibi ó bá yẹ kó o ti ṣàtúnṣe gẹ́gẹ́ bíi bàbá ìbádá kó o ṣàtúnṣe ń bẹ̀ má wulẹ̀ bínú pa rédíò ẹlòmíì bí ètò ìṣe bẹ̀rẹ̀ báyìí tó ti mọ̀ wípé ọ̀rọ̀ àwọn bàbá la fẹ́ mẹ́nu lé yóò ti máa sọ sọ́rùn ń jáde lọ́nà bá ọ̀bá gbọ́ ètò nínú ilé rẹ nínú ìyẹ̀wò rẹ ìwọ bọ́ sí ìgboro ọlọ́run kúkú ṣeun o lágbára láti sọ fáwọn ará àdúgbò rẹ pé kí wọ́n bínú pa rédíò wọn ìrọ́ ọ̀tún gbọ́ náà ni bàbá kí ló ojúṣe tó ń ṣe lórí àwọn ọmọ tó o lè fi ògún ẹ̀gbá rí tó o lè fọwọ́ ẹ̀gbá yà wípé bàbá nìwọ náà láti kékeré àwọn ọmọ rẹ dádì wa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táwọn ọmọ rẹ ti dàgbà débi tí wọ́n dé lónìí ẹyìn kí ni ìrírí táwọn ọmọ rẹ ní nípa rẹ bàbá mi ń bẹ tó jẹ pé kò fìgbà kan wà available fọmọ rí ṣé ẹ sì rí ohun tí wọn ń pè ní bàbá ó tayọ ẹ mò ń ra sọ fún yín mò ń fún yín lóúnjẹ are you available for your children ṣé bàbá táwọn ọmọ lè jókòó tì bá sọ̀rọ̀ lọ jẹ́ a abi baba to je pe en kile tun fe kile tun fe kile tun fe e gbogbo n te ba fe mo ti ran ya yin kale mo ti ran e lo ba ya yin igba gbogbo ta won mo ba ti ni nkan to kun won lokan kun won lemi ti won wo wi pe o kuku ti ku o wa laye o wa laaye so mo wi pe lopo igba awon oro mi nbe to je pe awon omo gan won o ni fe ba won ya won so ṣugbọn gba to wa to si nbe you are not available absentee father igba gbogbo se lo san so po nja lamba kiri je wa bere lowo re gbogbo lamba ton ja ka kiri daddy wa hey tori ta lo se nse gan baba mi yo ku nle fo didi ose meta osu kan osu meji osu meta o se ni lanfani lati ba won omo re soro bo ba ti pe yawo re la mo nkan ta medo nkan o bere won loko kejeji ko si jo kan to so fun yawo re pe ba n gbe phone fa won omo mi mo fe gbohun won mo fe ki won mo fe ba won so ipo o si lara ndi o si laye ka won o tun mo si wi pe awon omo re o le feel the presence here o possible now the fact that you are not around still your children can feel your presence nipa bawo nipa pipe won gbohun won la mo yin bo ni school loni oya gist mi bawo ni study injo mo re ti e ni okan ati sumo do re awon baba kan be to je pe awon mo le sumo do won erin yin pa mi ojo alele fi nsere awon mo te party ti won o le sumo yin ba yin soro bo ba dojo ale awon na o sun seyin fun yin ni boye mo gbogbo n to ba lanfani lati dawole loni tori omo ni o ki la n pe ni baba ẹjẹ n sáré dókè lọhùn kí n lọ mú ọjà tí n bẹ lórí igba èkó bí n bá ti wá padà dé ètò ń tẹ̀síwájú bá ti kọ̀wé ẹ̀ ẹ̀ lẹ́ńbẹ̀hún ẹ̀kú kalẹ̀ ẹ̀ mọ́ yìí kó ń bẹ̀ yín la wà ọlọ́run bẹ pẹ̀lú wa mọ́mọ́ wọn ò ní pẹ́ dé.

káàbọ̀ padà o. Àwọn bàbá ni mò ń bá sọ̀rọ̀. Àwọn bàbá ni mò ń sẹlibréètì. Lónìí. Ṣùgbọ́n bí mo ti ń sẹlibréètì àwọn bàbá náà lájọ ń bára wa sọ̀rọ̀ o. Ní tòótọ́, ẹ rí pé bí mo ti gbé ọ̀rọ̀ mi láàárọ̀ ọ̀tún ni pé ẹrù ńlá ni wọ́n ń pè ní bàbá. Ojúṣe tó lákàkì gbà ni. Lọ́pọ̀ ìgbà kẹ̀dẹ̀rẹ́, àwùjọ tá a bára wa, wọn kì í fi taratara mọ rírì. Sacrifices, commitment, àwọn bàbá lọ́pọ̀ ìgbà.

0: owó tó yẹ kó o ná lórí àwọn ọmọ orí fàájì lọ ná sí. Nígbà tówó ń bẹ lọ́wọ́ rẹ ṣẹ̀kẹ̀ndúgbẹ̀ owó, àwọn ọmọ rẹ ò ẹ̀ńjọ́ì náà, wọn ò fi ilé ẹ̀. Àwọn bàbá mi ń bẹ tó jẹ pé àwọn ọmọ wọn ò fìgbà kan feel impact wọn rí. Láì tí kú tó sì wà láyé tó wà láàyè. Kò tí ì pẹ́ jù dádì ẹ sì lè ṣàtúnṣe. Gbogbo bàbá mo fẹ́ kẹ́ ẹ mọ nǹkan kan dájú pé àwọn ọmọ yín nílò yín gan. Your children need you. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló fi sọ́dọ̀ ìyá ju bàbá lọ. Tàbẹ́ ẹ̀ rí. Mọ́mí o wá pẹ́ láyé. Bọ́n bá ti gbẹ́nu lé orin yẹn. Tipátipá lẹ́ fi fọ́ọ̀sì wọn kí wọ́n kọtí version bàbá. Ìdí abá ni pé wọn ò fẹ́ embarrass ẹ ní public ni. Wọ́n mọ̀ wípé orin yẹn ò tọ́ sí ọ. Àwọn àlàfo owó àwọn àyèwò ló dín nínú ayé àwọn ọmọ rẹ̀. Àwọn bàbá kan sì wà rí. Mo ò ní pẹ́ sójú òpó lẹ̀ láàárọ̀ yìí. Tó jẹ́ pé títí di bá a ti ń sọ̀rọ̀ yìí. Wọn ò sí láyé mọ́. Ṣùgbọ́n àwọn ọmọ wọn mọ̀ wípé àwọn sọ nǹkan nù. Bẹ́ẹ̀ bá ń sọ fún rúfin àwọn ọmọ bẹ́ẹ̀ pé àbọ̀ mọ́mì yín ṣì wà náà. Ẹ wọ́n láwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn sì níyà láyé. Ṣùgbọ́n ọpẹ́ tí wọ́n dùn yẹn, wọ́n mọ̀ wípé àlàfo tí bàbá àwọn tó ti lọ tó fi ilẹ̀ ìyá àwọn tí ń bẹ láyé tí ń bẹ láàyò lè di láéláé. Àwọn bàbá nìyẹn. Kí làwọn ọmọ rẹ ó sọ nípa rẹ? Kí ni wọ́n sọ nípa rẹ dádì? Àgbọn bí tó bá yẹ ká ti ṣàtúnṣe gẹ́gẹ́ bí bàbá ẹja ṣàtúnṣe láàrọ̀. Àwọn bàbá kan ń bẹ tó jẹ́ wípé wọ́n mọ̀ mọ̀ ta ìtẹ̀lẹ̀ àpótí wọn ni. Gbogbo ohun tí wọ́n fàárọ̀ ọjọ́ ayé wọn ṣe tí wọ́n fàárọ̀ kójọ. Wọ́n sì ná gbogbo ẹ̀ lórí ọmọ. Ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ ètò yìí láàárọ̀ tòde. Ọlọ́run ti ṣàánú yín. Ẹ sì rántí gbogbo sacrifices commitment bàbá yín mọ́. Ìyá wa ń jẹ bàbá yín bí ẹni pé kò bímọ. Ẹ̀yin nu Ọlọ́run.
1: Thank you for everything.
0: Bẹ́ẹ̀ bá rí bàbá mi, aṣọ tí ń wọ̀ sọ́rùn kì í ṣe ohun táwọn ọmọ lè fi yangàn. Àmọ́yé ọmọ mi, bó bá rí bàbá rẹ̀ tí ń bọ̀ lọ́ọ̀kán ní bàbá tó jìṣẹ́ jìyà lórí rẹ̀. Bó bá rí lọ́ọ̀kán tí ń bọ̀ yóò sì gboko bòmíì lọ. Bó bá jẹ́ pé àárín àwọn ọ̀rẹ́ ẹ̀ ló wà, kò ní lè gbójú gbóyà introduce bàbá rẹ̀ sáwọn ọ̀rẹ́ pé this is my father. Sọ ní bàbá mi ni. Bí bàbá tiẹ̀ bá kọ̀ láti tọ́jú rẹ̀ láti ṣojúṣe rẹ̀ lórí ẹ, certificate credentials tó nílò ní. Tó fi ń bùgá, tó fi ń yangàn, sọ ni. Ìkànnì ọ. Bẹ́ẹ̀ bá ti ń tọ́jú bàbá yín ẹ máa tọ́jú ìyá yín. Lọ́pọ̀ ìgbà, ẹlòmíì ń bẹ tó jẹ́ pé èmi ò mọ bí tírúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ti rírú wà bẹ́ẹ̀. Bọ́n bá ní 100,000 naira lọ́wọ́, wọ́n sì pe mọ̀mọ́ wọn sẹ́yìn. Mọ́mí ẹ gba 40,000 ìdáníná. Ṣé mọ̀ pókú 60,000 naira. Wọ́n wà wá sí pálọ̀ sí ti rúùmù nù. Àdádì dàdí mọ́mí mọ̀mí pẹ̀lẹ́ máa àdádì o àkànfẹ́ àtifẹ́ máa lọ àtifẹ́ máa lọ ẹja sáré fún yín ní dádì ẹ gbà. Ṣé mọ̀ pé 60,000 àgbà kan. Wọ́n ti fún ìyá wọn ní 40,000 kọ̀rọ̀. Wọ́n wà ní dádì ẹ gba 30,000. Mọ́mí ẹ̀yìn náà gba 30,000. Bàbá ni ẹ ṣe ojú òní tìyẹ́ mọ̀ ní sí ẹ̀ mọ̀ pọ̀ sí. Tí mọ́mí dè ló 70,000. Ẹ wá jẹ́ ń béèrè lọ́wọ́ irúfẹ́ ẹ̀yìn ọmọ bẹ́ẹ̀, ṣé bàbá yín ò ṣe nǹkan kan lórí yín ni? Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí, orí làálàá yín kẹ́ ẹ lè jẹ́ èèyàn ni bàbá yín ta mọ́tò kan ṣoṣo tó ní. Àmọ́yé ọmọ mi tó jẹ́ pé ó gbọ́njú mọ bàbá rẹ̀ wípé ìgbà tí bàbá àwọn táwọn wà kékeré ṣe ni bàbá àwọn ó gbé àwọn ní kọ́kọ́ lọ́rùn báyìí lọ léèwé. Bàbá yín ní ọ̀wọ̀ ẹ̀ fún yín. Ìyá bàbá yín ní ọ̀wọ̀ sọ skúù fún yín tí ó mú yín lọ léèwé. boya lakoko to je pe ise ti ya yin se ko faye le fun lati ni akoko fun yin o wa da fun yin tan e lati baba to bi yin lomo ha te de ni conscience sa ki le ri okan yin so fun yin gan gbogbo eyin omo te n gbo mi gbaro yi laaro to ni e toju baba yin o e soju se yin lara won e tara awon baba ati ya yin sin olodum elomi oni ko si nkankan ti daddy mi le so e pe won o le ran mi o le ran bi baba re ba soju se re gege bi baba lori re to si la to lu to je eyan to si ko lati toju e bi o ba ti e so nkankan jade bo mi oju e ba kan le oran ni fun o o toro ti mo nbo so laaro o le bo lara re gba be won atun se aye re ni e wa gbo ki kan se pe kan post awon picture daddy si yin nikan loni e kan gbe sori social media e wa ko awon ajara book awon caption book kan elomi good ni article gan e pisu ni yo ko gbona gbona ni mo kan se yu nikan loni lo re bo fun baba re Get a good gift for your dad. Ra ebun, ebun to da. Bo ti wu ko mo, bo ti wu ko kere mo. Koda ko je bata, ko di ago owo. Koda ko je aso, o le je shirt. O le je aso pa mefa. Ra fun baba re. So pe daddy, thank you very much for being an amazing father. Hello, Johnny. Well, I need daddy lokan amo en ko lohun je ko so wa din la e din la ke to din la eyi tin be lowo yin keke un e toju baba yin se ti ri e ri pe mo ti balance equation yen mo fe ro eyin iya e mo be yin lo ko lohun mo fe ke gbo un ti mo fe so yi lagbowo o e mo si mi gbo o eyin iya to je pe ojuse ti yin ni ke kan koju awon omo sodo ti yin nikan yin nikan ni won da toju won ti pa baba won ti atunbo tan le ke ro atunbo tan ni ke ro ojo ale ni ke ro lokan yin eyin na mo sacrifices ti baba awon omo won yi to pay lori awon omo won sugbon oko baba mi na okuku loye bo fe sanwo school iya awon loko fun ngba tese odun o nile iwe tawon omo re nlo awon oga ile iwe ohun gan mo pe won oda omo gege bi baba bayi o lo beri ba fe pta o yoju beri you are always busy iwo na ti yoju be baba ni won se sporty yoju be lo fun awon omo e ni support awon oyinbo ni kini kan awon oyinbo won ni nkan kan ba omo ba fe se boya won ni idije ariya kan boye ere daraya e ri ti baba ohun na ko si je si awa duro bayi segbe field ama hail omo e e lo wo nkan ta awon omo yen ma so pa baba won I have an amazing dad my dad is so sweet I bless God for having such as a father
2: thank you dad
0: ama ibi awai e ti e ti ri baba ohun gan si ka lo bi ya gan ti e so fun pe e ti e yoju sile iwe awon omo yin loni ani e sebo wa nbe e kilo wa nbe fun gbowo gbowo tele won lojo tele won lo to ba de le lo e party bo ba nba lo ba ho pada je ya re try and be available for your children je kan mo wi pe you are also part of their lives. They can feel here. Yeah? Let them feel your presence. Ya won nikan ni won feel the presence here. Oh, si ku o wa laye o wa laye. Amo n gbegbe aye be ni o ti ku. Awon omo re gan bo ba wo ba won ni ah. Se daddy si wa sa. Ngba o si wa laye o wa laye. Hey. On tan so laaro to ni mo be yin o. Gbogbo eyin baba. E soju se yin bo ti to.
3: As a child, I thought you were fearless. I thought you always knew exactly what to do.
0: Thought
3: you never worried.
0: Oba dojo mejo, ate siwaju lori koko tan ba abo.
2: because you never let us see.
0: Lopo igba iwo gan le mu owo school omo re gege bi baba lo be lo san bere joko pelu awon oluko re e dakun bo lomo mi se se lewe aroju se re ni bi baba aroju se re ni awon iya kan be to je pe oko won ti lo o ti salai si igba gbogbo ni won si nsokun re bi eni ni ogbe adaji na lara ni pe igba ti baba yin wa laye iya bayi o le tale yin iya bayi o le je yin baba yin ati dide fun yin atomo ati ya gbogbo won ni won feel the presence baba yen ninu idile yen bo ti lo iwo kederi o si wa laye o wa laye o ti e feel ye o wa laye gan won mo po wa iwo na baba si ni awon baba da o na wo oke ni wo daddy ko to si yin sa bo ba ti jeun to toju emi are ohun ta won mo re o jeun ti yawo re o je okan mo ikani o so remember post the picture re sori social media lerin ti won ko caption tan celebrate oh what ye oh what ye sorry iru appreciation be iru caption be iso lenu ni won kan so lenu ni tori lodo okunrin ewo gan mo po what ye ṣugbọn ko ti peju niwọn igba to si lokun to si lagbara o da bo ba lagbara ati jalamba sotun jalamba so si mo mo pe won lamo yin mo kan ni gbadura fun oni lamo yin mo kan ni bere alaafia e tori ojo ati sun re ni o won ni ori iba mo bi ati sun iba tun be se o nigba to wa ni sango ode ko to do yagba iwo na mo tuto pa awon omo re oroju re nle yawo re gan enjoy e iru aye wo wa na agba kan fun gbogbo baba e ja soju se wa o ka omo wo le fi wa yan gan lola oni lari o ose ni to mo la fun gbogbo eyin omo si ni olorun ti saanu yin e gbo e toju awon baba yin o loni yi e ra ebun fun won Maga say hello dad, hello dad. I just want to say happy Father's Day to you. Iyan ni ko to. Se bo tin se fun mommy niyan. Omo mi ngbo ba ji pe mommy e. Ah, Olorun sanu awa baba o. Omo mi atago marun ni o ti ji nle. Mommy mo ni kinki ni happy Mother's Day. Come on mi to ran ti Father's Day loni boyo di role. Ilodi. Ten she bai fawon baba. Opolopo baba lo so aye re nu tori ki wo le ni aye to n gbe loni. Opolopo baba lo ko lati lo le iwe ki wo le ri iwe ka. Opolopo baba lo ko lati jeun ke bi ma ba pawo gege bi omo. E toju awon baba yin o. Iya ti baba n je okere o. Oju se baba lori omo awada ko o. 0913 655 6952 was built by your hands. For gbogbo eyin baba ten soju se yin gege bi baba mo kan sara si yin o mo ki yin mo ki yin eyin gan ni adun aye te je ki obe ti ya atawon omo ojoko ti ejo kan lenu won

0: ìwọ bíi bàbá so lè sọrú ìgbé ayé táwọn ọmọ rẹ̀ ń gbé. Ìgbé ayé wọn ò kàn ó bìkítà. Ọjọ́ alẹ́ rẹ̀ ń kọ́ sọ̀wọ́n pọ̀ sí sangun báyìí. Ó le gòkè ó le sọ òrónú ọjọ́ alẹ́. Tó jẹ́ pé àwọn ọmọ tó kọ̀ láti ràn lọ́wọ́ àwọn ọmọ tó kọ̀ láti tọ́jú. Àwọn náà ni ó padà kú ọ́kù lọ́la. Ọmọ tó dasọ̀rọ̀ lónìí, bọ́ọ̀lù náà ṣe fẹ́ dasọ̀rọ̀ ọlọ́la. Ẹ jẹ́ ń wo ẹni tí ń bẹ lójú òpó yìí o. Ẹ ló ẹ káàárọ̀ o. Ẹ mọ̀ káàárọ̀ sá o.
1: Ẹ kú ètò náà.
0: Ọlọ́run ní bá wa tó.
1: Ẹ àfáà ló wà lórí ìlà Dr. Láàrin Òkìkí Exponent láti Ìtakúrè.
0: Ẹ ṣeun.
1: Topic ti ẹ tweet láàárọ̀ yìí ó wà very very important as a very positive message. Ó ti ẹ̀tún darapọ̀ mọ́rọ̀ ọlọ́run náà gan kí èèyàn ó sànù bàbá ẹ̀ because bàbá ó jẹ́ ẹni tó kópa tó pọ̀ jùlọ nínú ìgbésí ayé ọmọ. Lóòótọ́ ìyá lè mọ ṣáájú bọ̀ sí náwó ìnira ó pọ̀ sọ́wọ́ bàbá. Bẹ̀rẹ̀ káfíìsì nìkan náà bẹ́ẹ̀ sọ pé káfíìsì ọ̀dọ̀ ìyá nìkan. Bàbá mi gan fẹ́ràn ọmọ ju ìyá lọ gan.
0: Bẹ́ẹ̀ni.
1: So oríṣiríṣi ni so bàbá gan kópa tó pọ̀ so ká jọ kí a lè lẹ́yìn ká lè látubọ̀ tán. Ká má fọ̀rọ̀ wọn ṣeré. Àfáà Dr. Láàrin Òkìkí Exponent láti Ìtakúrè.
0: Ẹ ṣeun Dr. Láàrin Òkìkí Adúpẹ́. Ẹ ṣí gan. Ẹ̀yin ìyá táwọn ọmọ yín sì fẹ́ tọ́jú àwọn bàbá wọn ẹ mọ bẹ gidi náà ẹ jẹ́ káwọn ọmọ wọn yóò tọ́jú bàbá wọn o. Hello.
2: Hello sára mi sára iwájú.
0: Ẹ ṣeun mọ̀.
2: Ẹ rà nu gba fún ìsinmi o.
0: Ẹ ṣeun mọ̀.
2: Ẹ
0: ṣeun.
2: Ẹyin gàgbẹ́ lórí bàbá ẹ kú gbogbo ètò tẹ́ ti ṣe.
0: Ọlọ́run ni.
2: Ọlọ́run jẹ́ lè ṣe bàbá kalẹ̀ tẹ́ mọ̀ ṣe ọlọ́mọ fún yàn bàbá wa sọ́lọ̀ fún ní oríṣiríṣi ohun tọlọrun ti gbé kalẹ lọwọ wọn yóò mójútó. Bàbá ni wọn bàbá ni wọn bàbá kan tún lọ lọwọlọwọ báyìí lénìí bàbá ni wọn bàbá ẹ pẹ lórí pé iṣẹ pọ tẹsán o gbogbo ọkùnrin pátá ẹkú àyájọ bàbá
0: yìí. Ẹ ṣeun ẹ ṣe ìyàwó lè Ayọ̀dẹ́lẹ́ ẹ ṣe gan. Mo dúpẹ́ o. Tani tún bẹ lójú làyé o ẹ ló ẹ káàárọ o.
3: Ẹ káàárọ o.
0: Ẹ mọ̀ káàárọ sá o.
3: Ọlọ́rọ̀wájú.
0: Ẹ kó ojúmọ̀ sá.
3: Orúkọ mi ni Alàgbà Moses Akere kan láti Àtàdámù.
0: Ẹ ṣeun bàbá.
3: Ìkíní náà àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ dáàdì tó ní iléeṣẹ́ Lápàdìrẹ́sì. Torí pé bí o bá sì yẹn a lè máa gbọ́ gbogbo prógrámù.
0: Adúpẹ́ sá.
3: Bàbá làwọn náà dẹ̀ jẹ́.
0: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n kú ọjọ́ bàbá ẹ̀ mú.
0: Ẹ ṣeun.
3: Ẹni wọn ó gùn lárúkọ
0: yìí. Àmì àmì sà.
3: Aláàánú tọ́lọ̀ fi wọ́n ṣe lórúkọ Jésù àánú wọn máa ń ṣe yóò máa tẹ̀síwájú.
0: Àmì àmì.
3: Lágbàdo àfún ìwọ náà láríwájú gẹ́gẹ́ bí ọpọlọ tọ́lọ̀ ń bọ̀.
0: Ọlọ́ọ̀ni.
3: Àti màá tán lò lórúkọ Jésù ọpọlọ rẹ̀ ò ní
0: dọ́. Àmì.

0: Ìkejì, àwọn ọmọ náà tọwọ́ wọn ti dé sí ìyàwó wọn kò dórí tó pé kán tọ́jú àwọn òbí ọkọ òun. Tó sì mọ̀ pé n tó ń ṣe náà lòun ó gbà lọ́jọ́ iwájú torí àgbègbè kan ò sí àṣepamọ́ ló wà. Tó gẹ́gẹ́ bí ẹ ṣe ṣí òbí kìíní létí, tẹ́ ṣe òbí kejì létí, tẹ́ sì ṣe àwọn ọmọ náà létí, lágbára ọlọ́run ẹ̀mí ìgbìmọ̀ ẹ̀mí ṣíṣe ọlọ́wọ́ fẹ́ nìkọ̀ọ̀kan.
1: Àmì sà, ẹ ṣeun gan, mo dúpẹ́ o, ẹ ṣe gan-an ni sà, thank you sà. Hello, ta ni bẹ́ńbẹ́? Ẹ ṣeun sà.
2: Happy Father's Day to the responsible father.
1: Ẹ ṣeun.
2: Ẹ ṣeun gan ni àwọn ọ̀rọ̀ tí ẹ sọ yìí ọ̀rọ̀ tó mọ́gbọ́n dání.
1: O kò yín sà.
2: Fọlá Olé Adéyẹ ló pè láti ṣàwọ̀.
1: Ẹ ṣe sà.
2: Because àwọn bàbá mi wà, wọ́n ti fi tọrọ. Àwọn mìíràn wà, wọ́n ti fi tọrọ. Àmọ́ gẹ́gẹ́ bí tí ẹ sọ láàárọ̀ yìí, ẹ sí ọ̀pọ̀lọpọ̀ níyì ni. Àwọn bàbá mi wà, má tẹ ọmọ mi mọ́lẹ̀ ni. Tó jẹ́ pé ìdájí ni ó ti jáde. Tó ń ṣe ẹ̀ ní bìkítà lórí ọmọ. Àti tọ́jú oúnjẹ, àti ṣe ohun tó dára fọ́mọ, bàbá mi ò ní ṣe. Bàbá mi ò sì wí pé ẹrù ọmọ mi o. Ọmọ mi gbọdọ̀ níláyé lójú mi. Lágbo tí mo bá lọ tán, ọmọ mi mọ gbọdọ̀ máa gbàdúrà fún mi. Oríṣiríṣi bàbá ló wà. Àmọ́ èyí tó bá kan kálukú wa, kí kálukú ọ̀ yẹn tiẹ̀, ó sì mú wúlò lò. Lórí ọ̀rọ̀ ọgbọ́n, ọ̀rọ̀ òye lẹ ti bá wa sọ láàárọ̀.
1: Ọlọ́run ni sà.
2: Lórúkọ Jésù, ẹrù mi tọ́lú
1: gbogbo. Àmì, àmì sà.
2: Aláyé ò sì ní mú yín.
1: Àmì o.
2: Ilé-iṣẹ́ Diamond yóò máa tẹ̀síwájú.
1: Àmì Olódùmarè.
2: Bàbá tó ní ilé-iṣẹ́ náà. Lórúkọ Jésù, Ọlọ́run tó gbé wọn
1: gbàgbé. Àmì, àmì sà. Ẹ ṣe, mo dúpẹ́ wò, ẹ ṣe gan. Ẹyin ìbá bá rí nínú ẹ̀yin bàbá. Téyí tá a sọ láàárọ̀ yìí. Tó jẹ́ pé bí ó ti bà yín lágọ̀ọ́ ara kì í ṣe bí ọ̀dà. Ẹ mọ̀ bínú, ẹ tún bẹ̀ ṣe ni sà.

0: lọ́pọ̀ ìgbà àwọn ọmọ yìí mọ rírì wọn ìwọ jẹ́ lọ tán tó kù wọ nìkan àti etí ẹ ìgbà ni ó tó dọ̀nà yù pé aṣọ ohun ńlá ni wọ́n ń pè ní bàbá àtìyá hello.
1: Hello, akọ̀rọ̀ kóòtù.
0: Ọlọ́run ní bá wa tó.
1: Ẹ̀yin ṣètò sí o.
0: Àmì Olódùmọ̀rí ó kọ́ yín.

0: ẹṣin wa n gbóyún.
1: Tá a bá ń sọ pé bàbá, bàbá ni bàbá máa jẹ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bàbá ó ti di bàbá. Nítorí ìwà àti ìṣe wọn. Tá a bá sọ pé obìnrin kọ́ ọmọ sí bàbá ní ọ̀pọ̀ ìgbà òótọ́ ni. Ṣùgbọ́n báwo ni a ṣe ń ṣe ètò ìdílé wa gẹ́gẹ́ bí bàbá? Kì í ṣe owó nìkan. Ọ̀pọ̀ ìgbà ọkùnrin lè máa lówó kó jẹ́ pé ìyàwó ló máa lówó. Báwo ni ẹ̀yin pẹ̀lú ìyàwó ń ṣe ìṣòwòpọ̀ sí? So ìdí tí mo fi ń sọ èyí ni pé gẹ́gẹ́ bí nǹkan tí ìyá Ṣukwúlá sọ, àyí pé ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ kò ní kó má sọ òun. Kí obìnrin kọ́ ọmọ sí bàbá, gbogbo ẹ̀ ló ní ẹ̀sán o. Ṣùgbọ́n tí wọ́n bá ń kọ́ ọmọ sí yín gẹ́gẹ́ bí bàbá,
0: ẹ̀yin náà ṣojúṣe tiyín.
1: Ọ̀tọ̀ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá ni ó máa ń rówó ilé ọtí àdì alámì
0: ìyàwó
1: níyàwó. Wọ́n lè náwó lórí mọ́ ọmọ tí wọ́n bá ṣe sàn wọ́n lè ra nǹkan kan.
0: Ohun tí wọn ò lè jèrè lé lórí.
1: Irú àwọn bàbá bẹ́ẹ̀ àti jẹ́ wọn mọ́ ó jogún o.
0: Kábíyèsí o.
1: Ọlọ́run ní dààmú wa.
0: Àmì Ọlọ́run ọtán ṣúgà já.
2: Ìjẹ́ dádì ìkọmọlẹ̀ èrò bá pín kí bàbá mi o.
0: Gbogbo ẹ̀yin bàbá ẹ sojúṣe yín lórí àwọn ọmọ yín o. Níwọ̀nba ohun tí pàrẹ̀ bá ká jẹ́ káwọn ọmọ rẹ mọ̀. Ìjọ wo ló ti gbé wọn jókòó pé ó dẹ̀ wù mí kí n ṣe jù báyìí lọ fún yín ohun tí pàá mi mọ̀ rèé. Jẹ́ kó wà nínú ọkàn ọkàn àyà àwọn ọmọ rẹ pé dádì wá gbìyànjú fún wa gan.
3: Hello.
0: Hello
3: sir.
0: Ẹ ṣeun sir.
3: Akúṣere
0: sir. Ẹ bá ń gbóhùn sókè dáadáa.
3: Ẹ kàrọ sí akúṣere sir.
0: Ẹ ṣeun sir.
3: Mo kí gbogbo àwa bàbá bàbá.
0: Ẹ ṣeun.
3: Ẹ̀mi owó gun.
0: Àmì o.
3: A jẹ ohun náà.
0: Àmì olọ.
3: Inú mi dùn. Ẹ ti bá wa yan àná èmi ní Evangelist Kọ́láwọlé.
0: Ẹ ṣeun.
3: Ẹ ti sọ dáadáa. Bàbá ló yẹ kó jèrè ọmọ jù sà.
0: Kí lẹ rí tẹ̀sọ bẹ́ẹ̀?
3: Yóò dà fún yín sà. Làálà tí bàbá ń ṣe lórí ọmọ tó bá jẹ́ bàbá tó dà kékeré. Bàbá tèmi, mo ní fìlì wọn bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ bá. Torí tí bàbá mi bá wà láyé ni, bàbá mi yóò jẹun jù ìyá mi lọ. Màá ṣe fún bàbá mi ju ìyá mi lọ.
0: Èyí àṣẹ wa mọ̀ pé evangelist ṣe mọ̀ pé ohun tó kọjú sẹ́nìkan a mọ̀ kọ̀yìn sẹ́lòmíì.
3: Bẹ́ẹ̀ni, náà ni mo sọ pé ojúṣe tí bàbá bá ń ṣe tọmọ bá lé tọmọ bá jọmọ tó lú tó farabalẹ̀ tó wù pé bàbá mi ń gbìyànjú wù láyé ni mi kàn ṣe lórí àwọn ọmọ mi lọ́wọ́ lọ́wọ́ mo kò gbàgbọ́ pé kọ́ máa jẹ́ kí mi náà jẹ́
0: ìlú. Lágbàrọ̀ lọ.
3: Èmi a máa lọ sílé ìwé àwọn ọmọ mi, a lọ wo àwọn asanwó sùkúl wọn, ẹgbẹ́ mo sanwó látijọ́, mo ti ń sanwó sùkúl. Èèyàn náà yà wọn lọ rí. Níjọ́ pati wọn, èmi báyìí máa máa tó tó gbogbo àwọn parents kó ọmọ wò pé evangelist ni tó yẹ òṣèré nìyẹn. Èmi máa ń tọ́ mo máa ń lọ wo bó ti bá ń ṣẹlẹ̀ sáwọn ọmọ mi. Ó ṣe kókó fún bàbá láti ṣètọ́jú ọmọ. Mo sì ní gbàgbọ́ pé èmi ló jèrè wọn.
0: Àmì àmì àmì tán fún gbogbo bàbá àti ìyá pátápátá pòrògòdò ẹ jèrè àwọn ọmọ yín o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe lágbàrọ̀ lọ́hùn. Ẹ wá ní ṣe àṣeyọwọ́ o. Ẹ ní ṣe àṣeyọwọ́ bíṣu ọmọ bá jiná tán àti bàbá àti ìyá ẹ farabalẹ̀ báyìí ẹ fẹ̀yìn báyìí ẹ sì jẹun àwọn ọmọ yín ẹ jèrè wọn dọjọ́ alẹ́ o lágbàrọ̀ lọ́hùn. Ṣùgbọ́n mo rọ̀ yín o ẹ̀yin bàbá ẹ tọ́jú àwọn ọmọ yín ẹ tọ́jú ìyàwó yín. Always be there for your family. Always be there for your children. Let them feel your presence. Encourage them. Talk to them. Let them know that they have a father. Jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n ní bàbá. Wọ́n jẹ́ káwọn ọmọ rẹ̀ ó lọ yan bàbá fúnra wọn ń ta o. Torí pé ọmọ mi ń bẹ tó jẹ́ pé ó ti yan bàbá fúnra rẹ̀ ń ta. Ó sì ṣeéṣe kó jẹ́ pé amúgbó kan ni ọmọ advice ọmọ rẹ̀. Ẹ rí ohun táwọn ọmọ mi yà nígboro ni. Kò sí wọn ò ní ọmọ mi ń bẹ tó jẹ́ pé kò lẹ́ni tó lè ké mọ. Bí ìyá wọn gan bá sọ̀rọ̀ mọ́mí ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gan. Bàbá tí wọ́n lè bẹ̀rù òun dà. Kèkú o. Ṣùgbọ́n wọn ò mọ bí ọ́rá sí. Ọmọ mi gan bẹ nínú ilé tó jẹ́ pé àti bàbá àti ìyá àtàwọn ọmọ wọn jọ ń gbé nínú ilé. Bọ́mọ bá misbehave tí ìyá bá tiẹ̀ wá bá pé dádì lámọ̀ yín tiẹ̀ bọ́mọ yín sọ̀rọ̀ ẹ jẹ́ kó tiẹ̀. jo ti e mo wi pe baba n wa laye o wa laye na o mo gbo baba mi o ni awon to ba wu ni ko fa ya re e se awon to ba wu ni ko fa ya re e se e ja mo lo fun ta ro yi ile ti mo ko ba do jo mejo a te si waju lori koko ta n ba bo to ni se pelu oro igbeyawo oro idile yoda fun wa olon loke iba ago ki atuso layo atalafia ogo ni folon loki orun akele bi atu ri tu ogun ba mo tun je o olodumare o se be ni mo dupe lowo alase apase kan ni ta wa yi baba dada mo fun wa lori ofin lai baba mo mo lore o happy father's day sir te dori gbogbo baba patapata mo kiyin o gbogbo eyin baba emi wa yo se pupo re laye ati laye to dara olare waju oye wole lo ko temi o duki olorun yin na re ti o je fisofo la leveni ko ka mo bi obe ni besu atele ti abena we ni ba ni a lo ka mo bo la ni de bangba ti e sogun awo ni ku eyin na ni ku o gbogbo wa patapata bayi lajo fi aiku degbera o wa ni enikan tin rokuro wa ni koro obi kan aso funfun bayi la mo firan sesian sagbaro olorun e mo gbe ninu anu olorun eyin omo e toju awon obi yin ati baba ati ya yin e toju won loni ra gift fun daddy e so pe daddy mo appreciate yin eyin baba to siku die ka to lagbon todo ti yin e soju se yin lori awon omo yin o tori oni ko o tori ola ni o sangun loni o le mo sangun be lola o omo re ni opada da soru o bo ba dojo ale o igba to ba lagbara ati gbe body ma o yoda fun wa love you catcha

0: láyé tá a wà lóde òní owó kan ti kú lówó tá a yín mú sí torí pọ́nà kan wọ́jà mọ́ la fi nílò láti wá kún ìrìn ẹsẹ̀ wa atọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà àfi ká a jára mọ́ gbogbo ọ̀nà tó wó ti lè jáde fún wa tó wà legit yàtọ̀ sí ká lu jìbìtì yàtọ̀ sí ká mú kànmọ́kan yàtọ̀ sí pé ká a sáré àsápajúdé àkànṣe ètò tó ń sọ àwọn èèyàn lóríire tí iléeṣẹ́ design your life gbé kalẹ̀ èyí tá a pàkórí ẹ̀ ní capital power symposium èyí tá a ṣe ní kòpẹ́kòpẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n jẹ́ àǹfààní ńbẹ̀ àwọn tí wọn ò wá ráǹfààní yìí jẹ ló wá ń ta wọn lára pé dákun gbàwó lẹ́tún ṣe mí ìgbàwó lẹ́tún ṣe mí ló jẹ́ ká a gbé special edition yìí kalẹ̀ fún gbogbo ẹni tí ò tí ì kópa láti wá jẹ nínú àǹfààní náà
1: tí wọ́n wà selected láti participate nínú summit yìí wọ́n get nǹkan tá à ń pè ní health consultation session odidi oṣù kan ni wọ́n fi gbà lọ́fẹ̀ẹ́ téèyàn bá sanwó fún health consultation tá à ń sọ nípa rẹ̀ nípa bí owó ni ìlera ara àwọn èèyàn ó sì mọ̀ pé sí torí téèyàn bá lówó gan téèyàn lálàáfíà wọ́n lówó lówó lóní so over to 15,000 half àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ tí wọ́n bá ní àǹfààní láti kópa níbi capital power symposium yìí wọ́n mọ̀ ní access láti enrolu ara wọn yàtọ̀ sáwọn àtàwọn ọmọ wọn sí business academy wa téèyàn bá fẹ́ register sí business academy wa normally owó ti 20,000 registration fee nìkan pé mo kàn fẹ́ gba fọ́ọ̀mù fọ́ọ̀mù business kò eléyìí kọjá bí tí wọ́n ti ń kọ̀yàn ní ẹ̀kọ́ tí ò wúlò ibi láti kọ̀yàn bẹ́yàn ṣe dòmìnira ara yàn kò náà sọ̀rọ̀ pa ẹ̀.
0: ẹdúná kẹ́ tó máa bá a lọ ẹ dákun sí kìí ṣe pé summit yìí ẹ kó worobo láwọn èèyàn lọ́wọ́ bí oògùn bí ìpara pé ẹ máa kiri ẹ kí kẹ́ mọ mówó wá.
1: rárá o sẹ́ni tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bìlífù ni pé adwork ni máa ń jẹ́ kéèyàn dolówó náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe kéèyàn mọ̀ ṣiṣẹ́ kárakára ní sọ̀rọ̀ dolówó ìmọ̀ ní sọ̀yàn dolówó mindset ní sọ̀rọ̀ dolówó sẹ́ni intafẹ́ ṣe ní summit yìí òní ká educate àwọn èèyàn nípa àwọn àṣírí táwọn náà lè lò láti fi kó ọ̀rọ̀ jọ láti fi dọlọ́rọ̀ láyé nǹkan ẹlẹ́kẹta tí wọ́n tún jẹ́ láǹfààní òun ni publicity ẹlòmíì ní business ẹlòmíì ní brand tó ń wá publicity fún tó wá kí káwọn kan bóun gbé business
0: òun káwọn èèyàn tún mọ̀ sí káàkiri
1: a ní public range tó wọ́n ti over 50,000 tàti lè help àwọn èèyàn láti publicize brand wọn publicity yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n ti 15,000 láti wá fáwọn àwọn èèyàn ní babambari ẹ̀ẹ̀kan ní ìgbésí ayé opportunity tí wọ́n lè fi partner pẹ̀lú international business platform kan tó lè mọ sanwó fún wọn títí for the rest of their life nígbèsí ayé wọn a tún fún àwọn èèyàn lúrú opportunity yẹn ṣé wàá rí gbogbo nǹkan tí mo ti kà kalẹ̀ yìí ó ti wọ́ọ̀tì over 50,000
0: bẹ́ẹ̀ ni tàbá kà dáadáa
1: ó ti wọ́ọ̀tì over 50,000 ṣé wàá rí ètò capital power symposium tí a gbé kalẹ̀ yìí ticket policy lèyàn fi wọlé
0: ticket policy
1: ẹ̀sìn àwò so ticket yẹn instead tí wọ́n fi san adúrú owó tá a kà kalẹ̀ yìí tí wọ́n fi access gbogbo nǹkan tí mo fẹ́ fún wọn láǹfààní 5,000 péré ni wọ́n lò
0: 5,000 naira
1: péré 5,000 naira péré làwọn èèyàn ó fi jẹ àwọn àǹfààní tí mo gbé kalẹ̀
0: rẹpẹtẹ wọn yìí
1: ẹlòmíì wà nínú ilé tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí tí wọ́n 5,000 láyé tinubu yìí téèyàn ò bá ṣe kinní kan sáì níyàn bóò lèyàn ó sì kúrò lójú kan àbí téèyàn wà mistake táwọn yẹn máa sábà ṣe dáwọn ní ta ló fẹ́ dọlọ́rọ̀ ta ló fẹ́ lówó ta ló fẹ́ jẹyàn ó mọ láwọn àwọn ta ló rẹ́dì láti pay price láti fi kọ́ kinní kan tí ó change life yàn.
0: nǹkan tí ó tẹ̀ sọ yẹn lórí rẹ sí wá lọ́fẹ̀ẹ́
1: kí wá lọ́fẹ̀
0: ẹ ṣiṣẹ́ fún ni
1: ẹ máa dúró owó táwọn yẹn fi rán ọmọ lọ ilé ìwé tí mo fi ṣiṣẹ́ mo ti fẹ́ parí rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run opportunity tí a fẹ́ fún àwọn èèyàn níbi symposium yìí èmi lò láti fi ran ìyàtẹ̀ mi lọ sí mẹ́ka the same opportunity láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ nìkan bí ọdún kan àbọ̀ sẹ́yìn la fi dè yẹn 1,000 1,000 persons la fi the same opportunity abẹ́ fáwọn èèyàn náà nínú káwọn èèyàn máa wá tọrọ jẹ àbí káwọn èèyàn náà máa wá ṣe fún yàn èwo lẹrù bí ó yẹ káwọn èèyàn mú olóòtú.
0: ẹ wo bí tẹ bá déhun ẹ bá mi náà búùkù slọọtì kan kalẹ ẹ dákun mo bẹyìn ni.
1: láti búùkù slọọtì a pe nọmba kan lórí ètò àwọn èèyàn wà tẹ àtẹ̀jíṣẹ́ sí nọmba yẹn tí wọ́n fi show interest pé àwọn ní interest láti wá. fún capital power symposium tá a gbé kalẹ̀ yìí. ṣé wàá rí nọmba tá a fẹ́ pè yìí. àti àtẹ̀jíṣẹ́ tí wọ́n tẹ̀ yẹ́sì náà ni wọ́n tẹ̀. kó lè rọrùn fún àwọn èèyàn kọ́kọ́ ṣe àtẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́ yẹ́sì ni.
0: yes
1: náà ni kí wọ́n tẹ̀ lásán kọ́kọ́ tẹ̀ yes. now nǹkan tí màá tún wá
0: ṣe lórí ètò èèyàn
1: gbogbo èèyàn tọ́nà bá kára pé wọ́n tẹ yes sí wa àyè gbà wọ́n láti participate nínú kí wọ́n ti show interest pa wọ́n ready láti pay price láti fi wà ní summit yẹn ṣùgbọ́n mi à ṣe kinní kan lórí ètò èèyàn 50 àkọ́kọ́ tí yes tí wọ́n bá kọ́kọ́ wọlé
0: èèyàn 50 àkọ́kọ́
1: tí àádọ́ta èèyàn tí yes tí wọ́n bá kọ́kọ́ wọlé lórí nọ́mbà tá a fẹ́ pè 1,000 naira péré làwọn ò san
0: 1,000 naira péré
1: àwọn ò tún ní máa bá wọn san 5,000 1,000 naira péré làwọn ò san
0: ṣẹ́ni tá à ń wí báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo ń gorí afẹ́fẹ́ pípẹ́ wá jẹ́ àǹfààní ní ẹ wá jẹ lọ́hùn kò sí yìí tá a fẹ́ sọ tẹ́ẹ̀ tí ì gbọ́ rí ṣùgbọ́n eléyìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ yìí ó yàtọ̀ sí gbogbo yìí tẹ̀ ti gbọ́ sẹ́yìn tẹ́lẹ̀ tori pe eto yi nigba temi gan sagbeyewo e mo ri pe o to nkan teyan kowo le lori tori eto to n so yan do lori ire ni bi wo na ba wa definitely to ba ko pa nbi eto yi ta pe ni
2: Capital Power Symposium
0: dadan ni ko fa do aranse simi bi enju ko wa nbe e ba nju number na sori afefe
1: number ti won te atedise yesisi 091 0912575757571 3434
2: lekan
1: si 091 0912575757174
0: bo noti waye ojo wo ati dede ago melo
1: ojo Thursday ti a doju ko yi tin se 25 ofu ti a wa ninu re yi ni eto yi ma waye ni NUT Hall to wa ni Asadam ni ilu Ilorin section meji wa ni okan ma bere ni ago mewa okan ma bere ni ago meji fun awon ti won ba lanfani lati wa ni ti alaaro ago mewa
0: to eyin eyin wa gbugbu alaye ipata le ti gbo isugbon e ti gbo tun be ba de inu eto ta gbe kale ta pe ni Capital Power Symposium yi e tun gbo winrin winrin e gbo wule wule lori awon oro to le so yin do lori ire to le so yin do lowo agbangbe teyin no ko ni po lo si te bo si po lowo pelu asede dumare bo ba wa nbe dandan ni o dupe fọlọrun sa e ba tun number yen pe lekan si
1: 091 0912575757571 3434
2: lekan
1: si 091 0912575757174
0: ko je bo ti lohun o je eyin eyan wa e ja se giri ka jo kopa ni bi eto yi akanse eto Capital Power Symposium yi opolopo eyan na ti jamfani nbe awon ti o ti wa kopa rara nbe tori ti won la se gbe special edition yi kale mo dagun la o le je gbe gbadura si n tokan re tin pongbe fun tipe ti ogun airina airilo ti o fi dohun igbagbe ninu aye ti e na titi igba mi te tun ma gbo wa
1: 091 0912575757174
2: lekan si
1: 091 0912575757174
2: ire o
3: Po iṣẹju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikunlukun leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm ikoni tontan nyerin
4: wakati atunse de ki gbogbo ọkàn tó retí ìfọwọ́kà gbàdọ̀ lọ́rùn tí ń tayé ẹ̀ níṣe ṣẹ̀gànjogún súnmọ́ bí o. ayabayaba wákàtí àtúnṣe. ètò tọ́lọ́run gbé kalẹ̀ látọwọ́ ìjọ pension prophetic global ministry láti sọ ayé gbogbo nípojípo tí ìfojoojúmọ́ làkàkà lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó ń tì múnisí agbára òkùnkùn dominira pátápátá láti paṣẹ ọ̀rọ̀ ọlọ́run tó ń ti àṣẹ látẹnu ikọ̀ àti ìríjú olódùmarè ta fọ̀rọ̀ àṣẹ rán sí ìran yìí olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi ti ìjọ pension prophetic global ministry tó wà ní number 9 stadium road nílùú Ìlọrin 9:30 to 10 a.m. Every Sunday, ago mẹ́sàn-án bọ̀ sí mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Sunday ni ètò wákàtí àtúnṣe yóò máa gorí afẹ́fẹ́ ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́, ayé rẹ yóò sì gba àtúnṣe bí o ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórúkọ Jésù. Láti bá olùṣọ́ àgùntàn Samson Abidemi Ajayi sọ̀rọ̀ lẹ́yìn ètò, ẹ pẹ̀ sórí nọ́mbà yìí 090-2229-9187. Don't miss it. God has a word for you.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó

bẹ́ẹ̀ ni olówó láyé mọ̀ o. Ẹ̀ka tí owó bá ṣe ti ilẹ̀ ní ń gbé owó jẹ́ ní ẹ lápò má jẹ́ ní ẹ lọ́rùn o. Owó owó mà lágbà pọ̀. Owó tí ń sọ ọ̀rẹ́ ẹ̀yìn tí ń sọ dára iwájú. Owó tí mú gbogbo mọ̀lẹ́bí tí wọ́n sọ pé ẹjẹ́ lágbájọ́ débi lágbájá ọ̀bá dé ọ̀rọ̀ òṣèlú.

0: bíabán sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: Àlàáfíà Ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́run nípasẹ̀ Jésù Kristi agbórúkọ láyéga torí pé ẹ̀yin ni bàbá wa, ẹ̀yin ni Ọlọ́run wa. Ààyè fáǹfààní tí a ní láti mọ̀ yín. Agbẹ́ngà fún ìbùkún ti ọ̀rọ̀ yìí, Olúwa ẹgbà ọ̀pẹ wa. Bí a ti ń gbọ́rọ̀ yìí lẹ́ẹ̀kan sí, a gbàdúrà pé kẹ jẹ́ kí ó tọ̀ wá pẹ̀lú agbára, ẹ jẹ́ kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ayé wa, kó sì mú wa lára dá, kó gbà wá kúrò nínú ìparun gbogbo. Ògo ni fún orúkọ yìí o, ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn la ti ń wo Jésù oníṣẹ́ ìyanu. A bẹ̀rẹ̀ ìkọ́ni yìí láti inú iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe, èyí tí ń ṣe sísọ omi di wáìnì dáradára. Sísọ omi di wáìnì ni, wáìnì tó ń yí àsègbéyàwó padà, wáìnì tó mú kí ayọ̀ kó wá síbi tí kò sí ayọ̀, wáìnì tó mú ìtìjú lọ, tó sì mú àjọyọ̀ padà sínú ìgbéyàwó yìí. A rí pé inú iṣẹ́ ìyanu àkọ́kọ́, iṣẹ́ ìyanu gbòógì, iṣẹ́ ìyanu tó lámìláka tí Jésù kọ́kọ́ ṣe ní gbangba gbangba. A dẹ̀ dé ìkóríta kan nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a sọ fún wa wípé iṣẹ́ ìyanu yìí a ṣe nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má gbàgbọ́ pé Màríà sọ fún ọmọ náà pé ohunkóhun tó bá wí fún yín, ẹ ṣe. Ohunkóhun tó bá sọ fún yín, ẹ ṣe. Níbẹ̀rẹ̀ làbẹ̀rẹ̀ sí wò ó wípé bí Olúwa bá máa ṣiṣẹ́ ìyanu nípa ọ̀rọ̀ rẹ̀ ni. Bí Olúwa yóò bá gbé ayé kan ga, ọ̀rọ̀ ló máa rán. Bí Ọlọ́run yóò bá yí ìpín àti ìgbà ènìyàn padà, ọ̀rọ̀ ló máa rán. Bí Ọlọ́run bá fẹ́ wò ènìyàn sàn tó fẹ́ dáyàn nídìí, ọ̀rọ̀ ló máa rán. Tí Ọlọ́run bá fẹ́ bùkún ènìyàn, ọ̀rọ̀ ló máa rán. A rí pé ogun tó Olúwa bá fẹ́ ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ni. Gbogbo ìyanu tó Olúwa bá fẹ́ ṣe nípasẹ̀ ọ̀rọ̀ ni. Kò sí ọ̀nà mìíràn tí Ọlọ́run fi ń gbà ṣiṣẹ́ bí kò ṣe nípa ọ̀rọ̀ rẹ̀. Èrèdí ẹ̀dùn yìí tí Bíbélì sọ wípé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun gbogbo. A tẹ̀síwájú láti máa wo àwọn iṣẹ́ ìyanu Jésù àti bí wọ́n ṣe so mọ́ ọ̀rọ̀ rẹ̀. A bẹ̀rẹ̀ sí wo ìbáṣepọ̀ tó wà láàrin iṣẹ́ ìyanu rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀, kí àwa náà bá lè ní òye, kí a bá lè jẹ àǹfààní iṣẹ́ ìyanu Ọlọ́run. Tí a bá rí ìsopọ̀ tó wà láàrin ọ̀rọ̀ rẹ̀ àti ìyanu rẹ̀, kí a náà lè mú ọ̀rọ̀ rẹ̀ ní òkúndùn, kí ayé wa ba lè gba ìyípadà. A bẹ̀rẹ̀ sí wo ìkọsílẹ̀ iṣẹ́ ìyanu Jésù ṣe nínú ayé ọmọ ọ̀dọ̀ balógun ọ̀run ni. Nínú ìwé Lúùkù orí ìkeje àti wò ó látẹsẹ̀ ìkíní, a rí ìtàn yìí. Nítorí àkókò wa, ó jẹ́ ìtàn tí àkọsílẹ̀ nípa ìyanu ti ọmọ ọ̀dọ̀ balógun ọ̀run, ẹni tí ó ń ṣàìsàn. Ọmọ ọ̀dọ̀ balógun ọ̀run ń ṣàìsàn. Balógun ọ̀run ni ọ̀gá ogun tó ní ọmọọṣẹ́ ogun ọgọ́rùn-ún ní abẹ́rẹ̀. Ìkanú àwọn ọmọọṣẹ́ tó wà lábẹ́rẹ̀ ló ṣe àìsàn, tó sì ránṣẹ́ sí Jésù. Ó ránṣẹ́ sí Jésù nípasẹ̀ àwọn àgbàgbà Júù, torí ọ̀gá ológun Róòmù ni òun ṣe. Òun ṣe ará Júù, òun ṣe ọmọ ìbílẹ̀ Ísírẹ́lì. Gẹ́gẹ́ bí Jésù, ó wá rán àwọn àgbàgbà sí. Àwọn àgbàgbà wá sọ fún Jésù wípé ẹni yìí dára sí wa o, ó kọ́ ilé ìjọsìn fún wa. Ó yẹ ní ẹni tí ìwọ ìbá wá ṣe iṣẹ́ ìyanu yìí fún, ó yẹ ní ẹni tí ìwọ ìbá wá gbé ọmọ rẹ̀ dìde. Èyí ni àpilẹ̀kọ sí iṣẹ́ ìyanu yìí. Níwe Lúùkù orí ìkeje ẹsẹ̀ ìkẹrin, àwa kọ pé nígbà tí wọ́n sì dé ọ̀dọ̀ Jésù, àwọn àgbàgbà Júù yìí wọ́n fi ìtara bẹ̀ẹ́ wípé ó yẹ ní ẹni tí òun ìbá ṣe yìí fún. Ẹsẹ̀ ìkarùn-ún, nítorí tí ó fẹ́ràn orílẹ̀-èdè wa, ó sì ti kọ́ sinagogu fún wa. Ẹsẹ̀ ìkẹfà nísìnyí, Jésù sì ń bá wọn lọ. Nígbà tí kò sì jìn sí etí ilé mọ́, balógun ọ̀run náà rán àwọn ọ̀rẹ́ rẹ̀ sí wípé, Olúwa, má yọ ara rẹ lẹ́nu, nítorí èmi kò tọ́ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi. Ẹ jẹ́ kí a dáni dúró níbẹ̀. Balógun ọ̀run yìí, òun ló kọ́ ránṣẹ́ pé kán lọ bá sọ fún Jésù o, kí Jésù kó wá mú ọmọ ọ̀dọ̀ láradá. Ṣàdédé la rí pé bí Jésù ti súnmọ́ etílé, ló tún yí ohun rẹ̀ padà. Ló bá tún ránṣẹ́ pé ẹ lọ sọ fún Jésù, kò nílò pé kó wá sí abẹ́rùlé mi. Èmi gan ò yẹ lẹ́ni tí ìbá wá sọ́dọ̀ ẹ̀, mi ò yẹ lẹ́ni tí Jésù wá sọ́dọ̀ rẹ̀. Èmi fi túmọ̀ dẹ̀ ń sọ̀rọ̀, mi ò yẹ láti lọ rí Jésù. Ó ní ẹ dúró àmọ́ èrèdí tó sọ pé òun ò yẹ. Bóyá ó wo ayé rẹ̀, ó rí pé òun jìnà sí ọ̀dọ̀ Ọlọ́run. Bóyá ó rí ayé rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Bóyá ó rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò ní ìbáṣepọ̀ nípa ti ẹ̀jẹ̀, nípa ti ìlú ìbíni pẹ̀lú Jésù Kristì. Àmọ́ èrèdí rẹ̀, ṣùgbọ́n arákùnrin yìí, ó ní ọkàn ìrẹ̀lẹ̀. Ó mọ ẹni tó òun ṣe, wípé bóun bá máa rí ohunkóhun gbà lọ́wọ́ Ọlọ́run nípa àánú ni. Àánú àti orí ọ̀fẹ́ ló lè fi rí gbà, kì í ṣe nípa iṣẹ́ òdodo òun. Ẹ wò bá ẹ rí ohun tí ọkùnrin ṣe nísìnyí. Kò dàbí àwọn ẹlẹ̀sìn mìíràn tí wọ́n máa sọ fún wípé mo ṣe mò ń gbàwẹ̀, ṣé mò ń sọ ọ̀dàmẹ́wà, ṣé mò ń sọ rẹ, ṣé mò ń ṣe báyìí. Láti fi bribe Ọlọ́run, ènìyàn ara ẹ̀ sílẹ̀. Ẹ má ìgbàgbé wípé o ko sinagogu kale lomiran ni a ma so fun jesu pe a o ni lati wa ba mi o to mo ko sinagogu fun awon ju fun awon mo israeli bi ti re awon ilu re mo ko sinagogu fun won abresi fonu abresi se gberaga a di afunu nitori ohun ti o se sugbon dipo ti ba se leyi o re ara re sile wi pe ti mo ba ri ohun ko ngba lodo olohun ni pase anu ni iwo na to ngbo mi lohun fe ki mo pe bi wa ba ri ise iyanu kan gba lowo olorun ni pase anu ni o ni pase ori ofe ni o ki nse ni pa ti ise owo re ki ni ba dodo ara ni o bi be ni pe ka wa si bi te ori ofe lati wa ri anu gba en to ba mu adura gba ti ori anu gba agbadanu na lo ma gba lopin rin ajo ni pa anu la se kini o la fi ri iyanu olorun gbogbo ododo ara ni e ko le to fun o anu ko bere bi se ti dara to bi ko ba si anu re bi ko ba si abo ti ko ba si abo anu ti ko ba si afikun anu a ri pe koni wulo rara okunrin je ni to ni rele o ni pe jesu ma wa si odo mi mo emi gan je lati wa sugbon ki lo mu ko so eleyi ise paya kan lori ti mo ngbadura fun oluwa yo fun ni ise paya yi iwo na wa ri nkan ti balogun orun yi ri ti aye re fi yi pada aye tire na yo si yi pada ni oruko Jesu Kristi ni ese ikejo a ri eredi re ti balogun orun fi so pe ki Jesu ko ma wa si le omo o ri nkan to se pataki ni po Olorun o ri ifihan to jinle ni po Olorun o ri bi oro Olorun ti ri bi Olorun ti sise a kan fi omi mo bo se ri o sugbon a si oju emi re a si iye re lati mo agbara lati mo ipa lati mo bi oro Olorun bo ti ni ikemi bo ti se ye bi ese as bi o ti ma sise o wa so wi pe ni ese kejo ete dadara o ni nitori emi na pelu e fala si oro na pe emi na pelu je eni ti a fi si abe ase ti o ni omo ogun ni eyin mi mo wi fun okan pe lo asi lo ati fun mi ro pe wa asi wa ati fun omo odo mi pe se yi asi se e ri eredi re ti arakunrin fi so pe ki Jesu ba wa si odo logan lori pe ko di gba ti Jesu ba wa fun ara ki anu to sele o ri ise paya yi ni pa oro Olorun o ni pe emi na pelu e wo to fi Olorun we o o ni nitori pe emi na pelu je kini o je ni ti a fi si abi ase mo wa ni abi ase ni bi mo se je oga to emi na ni oga lori mi mo si ni omo ise ni abe mi bi oga mi ma ba mi soro gege bi omo ogun ninu ise ogun mi o ni redi ti mo fi gboro se kini o ti mi o fi gboro je ise ti aro mi obey before complain ninu ise ologun wa koko gboro na ko ti e to so redi nkan to ba nse redi to fi le se nkan ko si redi ai ma sise ko si redi ai ma mu ohun ti a so fun ose ninu ise ologun you must obey o gboro koko gboro ni ohun yo ko le ma se boya isan se o ni boya o bo lo lo ni iye o si me gbe ologun to ba fi le fun ni ase bayi ni gbogbo oro gboro mu ase ese arakunrin so wi pe omo ogun to wa ni abi ase ni emi papa mo ni awon omo ogun ni abe mi ti n ba so fun kan pe se bayi ko le gbo mi lenu ko le pa mi lenu da ti n ba so pe se bayi ko le ko si mi lenu dandan ni ko se ofin ni labe ise ogun ofin ni pe ohun ti oga ba ti so bo te mo ba te ma gba pe ki o ku sinu re bi o ba na lati fi emi re se dandan ni ki o se dandan ni ki o mu ase oga re se dandan ni ki o gboran si ase oga re ninu ise ologun ise paya ti arakunrin yi ri ni o ni ti ba so fun ko pe ko lo o gbodo lo ti ba ni ko wa o gbodo wa o wa nfi eyi se akawe oro Olorun o ri oro Olorun gege bi ojise o ri oro Olorun gege bi ohun ti eyan le ran o ri oro Olorun gege bi eni ti o ma ran nise eni ti a fi ise ran o ri oro Olorun gege bi ohun to se gbekele lati sise o ri oro Olorun gege bi ohun ti o le kuna ninu ise ti a ran o ri oro Olorun gege bi ohun ti o le fale lati ise ti a ran wipe bi emi omo ogun ti ba le so fun omo odo to wa ni abe mi pe se bayi ti won si n se melo ni oro to n ti enu Jesu jade wow iru ifiwon lawo lo dabi eyi opolopo wa loni la ma fe pe ki Jesu ko wa fun ara lati wa fo oko wa opolopo wa loni lo je wipe ti a ba n gbadura o ma n wa ki a ri Jesu lojuko oju o ma n wa ki a te riran o eredi ti opolopo loni ti won fi gbe ara le ala ati iran ju oro Olorun lo ni pe won o mo ohun ti oro Olorun se won o mo ipa ti Olorun ko eredi re ti opolopo loni ti won fi gbagbo ninu ororo joro lohun lo ton fi gbagbo ninu akashif joro lohun lo ton fi gbagbo ninu omi joro lohun lo oni pe a o ti si won loju a o ti si won niye lati ri ipa ati agbara ti oro olorun ti o ma nko ise ribiribi ise takuntakun ti oro olorun ma nse mo fe ke mo wipe ohun gbogbo ti a fi ojuri yen won ni odi won won ni odi won ma kuna o ton ba so pe o gbadura si ororo mi o ni ko ma gbadura si ororo ton ba lo gbadura si ororo ton ba ni pe ko fi para ojo to ba gbagbe nko so tumo si wipe o ni ri yan olorun iranse olorun kan ni gbigba to hun dagba ororo yen won gba ya won gbagbo ni ororo gan bipe ta won ba fe jan gboro gbe lo everywhere ton ba ojo kan lo hun gbagbe ororo sile o ti da je lo ro po ma ku ko to de lojo yen ojo yen yun so fun pe ah ton ba te gbe ororo ti nkan ba te sele ti ororo si lodun yo tun mo si opin aye oni so tun mo pe awo so tun mo si pe opin ti de baye oni yen oni ojo eni ye oni ye pada wi pe olorun ki n se ohun ti a le fi pamo sinu igo olorun ki n se ohun ti a le dado sinu igo tabi ti a le dado sinu aso mi o na olorun o le rin nipasẹ awon nkan wonyi sugbon ohun kan wa to ju nkan wonyi lo oni kini ohun ni oro olorun arakunrin ni iran oro olorun aye re si yi pada jesu wi pe nigba ti jesu gbo nkan wonyi enu ya si o si yi pada si ijo eniyan ti o to leyin o wi pe mo wi fun emi ko ri iru igbagbo nla bi eyi ninu awon eniyan israeli e fala si igbagbo nla bi eyi igbagbo to gba olorun gbo ju nkan lo igbagbo nla ni igbagbo to gbe olorun laruge ju ororo lo igbagbo nla ni igbagbo to gbe olorun laruge ju iran ati ala lo igbagbo nla ni igbagbo to gbe olorun laruge ju aso tele lo igbagbo nla ni igbagbo to gbe olorun laruge ju ohun ti a le fojuri lo igbagbo nla ni jesu wi pe emi ko riru igbagbo nla bi eyi ni israeli ri igbagbo nla ni iwo to wa nibe boya tori pe igbagbo re ko ti di nla lo ti se ti ri iyanu olorun igbagbo kekere ni to ba ti ri nkan to ma fọtọ o ti igbagbo to ba ti ri nkan to ma fi para o ti igbagbo to ba ti ri anki o ti igbagbo olorun le fọtọ olorun le wọsọ to ba ti ra ororo o ti mo pe o le ri ise iyanu olorun igbagbo kekere ni yen igbagbo ti o le gba nkan lọwọ olorun igbagbo ti o le lọ jina igbagbo ti o le ri iyanu lagba igbagbo to ma ni lati ma gbara le awon eniyan ti o ni ni eto si olorun fun ara re igbagbo to ma mu odiwon baye re oni igbagbo be sugbon igbagbo inu oro olorun

0: wákàtí. Báwo ni ìhà àti ọkọ sí ọlọ́run? Kí ni o gbàgbọ́ nínú rẹ̀? Ǹjẹ́ o gba ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bí ohun tó tó, ohun tó ní agbára, ohun tó ní ipa láti ṣe ohun tí ọlọ́run fẹ́ ṣe? Ǹjẹ́ o gba ọlọ́run gbọ́ wípé ó tó fún ọ láti wò ó sàn, láti dá ọ nídìí, láti tú sílẹ̀, láti gbà ọ́ là, láti yí ìpín àti ayé rẹ padà? Ọ̀rọ̀ ọlọ́run ní agbára, ọ̀rọ̀ ọlọ́run ní iṣẹ́ ìyanu tó ń ṣe. Bíbélì wípé nígbà tí olórí ọ̀run yìí tó ọ̀rọ̀ yìí tó sọ yìí jẹjẹ mọ̀ wípé ìyanu láìṣe pé Jésù débẹ̀, láìṣe pé Jésù lọ fọwọ́ tó ẹnìyẹn, jẹjẹ mọ̀ wípé iṣẹ́ ìyanu sì ṣàn látinú ọ̀rọ̀ lọ bá ọ̀dọ́mọkùnrin tó ṣàìsàn a sì mú láradá. Ọ̀rọ̀ ọlọ́run ní agbára. Mo fẹ́ kí mọ̀ wípé ohun kan tí ògiri ò lè dá dúró, ohun kan tí èèyàn ò lè dá dúró, òun ni ọ̀rọ̀ ọlọ́run. Tí wọ́n bá gbàdúrà sí omi, tí wọ́n bá ní kẹ́nìkan gbé wá fún ẹ, tí ò bá dé ọ̀dọ̀ rẹ nǹkan, tí wọ́n bá gbàdúrà sí Ankaship tí wọ́n ní kán mú wá fún ẹ, tí wọ́n bá rí mú wá fún ẹ kàn. Mo fẹ́ kí mọ̀ pé kò sóhun tó lè dá ọ̀rọ̀ ọlọ́run dúró. Ògiri ò lè dá dúró, afẹ́fẹ́ ò lè dá dúró, kò sóhun tó lè dá dúró. Níwọ̀n ìgbà tí a ò lè dá ọlọ́run dúró, a ò lè dá ọ̀rọ̀ rẹ̀ pàápàá dúró. Yóò jẹ́ àǹfààní ńlá fún ọ, yóò jẹ́ ìbùkún ńlá fún ọ. Bí o bá gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́, bí o bá jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó tó fún ọ, fún gbogbo tí o ní, ọ̀rọ̀ yìí a máa yí ayé ẹni padà. Ọ̀rọ̀ yìí a máa tún ayé ẹni ṣe. Ọ̀rọ̀ yìí a máa wo ayé ẹni sàn. Kò sí ohun tó lu wa fẹ́ ṣe bí kò ṣe nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Mi ò mọ irú iṣẹ́ ìyanu tí ò ń retí ní ọwọ́ Ọlọ́run. Mi ò mọ irú ìyípadà tó fẹ́ pé ó ba ayé rẹ. Mi ò mọ irú ìdáǹdè àti ìtúsílẹ̀ tí ò ń wojú Ọlọ́run fún. Mi ò mọ àìní tó fẹ́ kí Ọlọ́run kó bá pàdé. Ohun tí o kàn nílò ni ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí o ní láti gbọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tó gbọ́dọ̀ tọ́ wá ni ọ̀rọ̀ Ọlọ́run. Mo sì ń gbàdúrà fún wípé bí ọ̀rọ̀ ti ń tọ̀ wá ní wákàtí yìí, yóò ṣiṣẹ́ agbára iṣẹ́ ìdáǹdè, iṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù Kristì. Mo fẹ́ kí mọ̀ wípé ayé tí a fi ojú rí yìí, Bíbélì wípé a dá nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Nípa ọ̀rọ̀ la fi dáhùn gbogbo. Ní àtètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nípasẹ̀ rẹ̀ la fi dáhùn gbogbo. Kò sí ohun tí a dá lóde ọ̀rọ̀. Ohunkóhun tí ènìyàn bá dá láì sí ọ̀rọ̀, Bíbélì sọ wípé asán ni. Whatever a man creates outside the word of God, as far as the scripture is concerned, is nothing. For in the beginning was the word. The word was with God, and the word was God. Without him was nothing made that was made. Anything that was made without the word is nothing. Ohun yóò kí a dá, ohun yóò kí a ṣe láì sí ọ̀rọ̀ Ọlọ́run, láì sí ìpìlẹ̀ ní Ọlọ́run, Bíbélì wípé asán ni. Mo ń gbàdúrà pé Olúwa yóò ṣe ọ lójú, Olúwa yóò ṣe ọ níye, yóò fọwọ́ tán ọkàn rẹ, yóò yí ìwàsí rẹ àti ìhà tó ń kọ sí Ọlọ́run, yóò yí padà sí rere ní orúkọ Jésù Kristì. Ọ̀rọ̀ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ nínú ayé rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí yí ìpín rẹ padà. Ìwọ náà wàá jèrè ọ̀rọ̀ yìí. Ìwọ náà ọ̀rọ̀ yìí máa bí nǹkan fún ọ. Ọ̀rọ̀ yìí máa bí ìgbàlà. Ọ̀rọ̀ máa bí ọmọ. Ọ̀rọ̀ máa bí ilé. Ọ̀rọ̀ máa di aya. Ọ̀rọ̀ máa di ọkọ. Bíbélì wípé ọ̀rọ̀ náà sì di ara, ó sì ń bá wa gbé. Lórúkọ Jésù, ọ̀rọ̀ yìí máa di ohun tí òun fojú rí. Mi ò mọ tóun retí lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ di ara, ó sì ń bá wa gbé. Lórúkọ Jésù, ọ̀rọ̀ á mu tọ̀ wá. Ọ̀rọ̀ ó máa mu tọ̀ wá. Lórúkọ Jésù, ọ̀rọ̀ máa mu tọ̀ wá. Ohun yóò kó máa retí. Ṣé ọkọ ni? Ṣé ọkọ ni? Ṣé aya ni? Ṣé ìlera ni? Ṣé ìdáǹdè ni? Ṣé ọmọ ni? Mo fẹ́ kí o mọ̀ wípé a ti sọ ọ̀rọ̀ kan. Ó ní ohun tí a ti sọ nípasẹ̀ àìní rẹ̀. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run kan tí a ti sọ nípasẹ̀ ohun tí ò ń retí lọ́wọ́ Ọlọ́run. Ó kàn gbọ́dọ̀ ní láti ṣe àwárí ọ̀rọ̀ yẹn, kó bèrè, kó sì gbàgbọ́, kó sì bẹ̀rẹ̀ sí polongo rẹ̀, kó sì bẹ̀rẹ̀ sí sọ jáde, kó sì bẹ̀rẹ̀ sí sọ de tirẹ̀. Ní bá jẹ́ ìwòsàn ni wọ́n ń bèrè. Bíbélì wípé nípa iná rẹ̀ la mú mi láradá. Tí o bá gba ọ̀rọ̀ yìí gbọ́, tí o sì ń confess, tí o sì ń jẹ́wọ́ rẹ̀, nítorí o gbàgbọ́, wàá rí ìyanu Ọlọ́run. Bí o bá jẹ́ ọkọ tàbí aya ni, ó ní is the one that set the solitary family. Òun ló ń fi àwọn ẹni ahoro, àwọn tó dá wà, òun ló máa fi wọ́n sínú ẹbí. Ó ní kò ní sí ẹni tí ó yàgàn nínú ilé mi. Mo fẹ́ kí o rí ìṣípa. Ọjọ́ tí o bá ní ìṣípayá, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, ọjọ́ tí o bá ní ìṣípayá, bí Ọlọ́run ti lágbára, bí ó ti wo tó, gẹ́gẹ́ bí balógun ọ̀run yìí, ìjọ lẹ́yìn pé lọ́jọ́ náà ìwọ náà wà á rí ìyanu rẹ gbà. Lọ́jọ́ náà ìwọ náà wà á rí ìdáǹdè rẹ gbà. Lọ́jọ́ náà ìwọ náà wà á rí ìyanu Ọlọ́run. wa jewo si iyanu Olorun ninu aye re ni oruko Jesu Kristi mo fe ki o mo wi pe ninu aye Peteru pa pe yan pe iyanu la ni pe Peteru pe orin lori omi mo fe ki mo wi pe ki n se ori omi ni Peteru rin o ori oro na ni opolopo lo wa ninu oko nigbati Jesu rin lori omi ni agbonjo oru ti eru si ba won ta omo eyin ri eru ba won sugbon Peteru wi pe Jesu to ba je iwo ni so pe ki n wa Jesu so pe emi o ya wa ohun ti Peteru rin lori re o ni oro na wa ki se po rin lori omi o rin lori omi loto sugbon to gbe ese re lo ti o fi ye ohun to je ko sese lati lori omi o ni oro na ti Jesu so wi pe wa o lo gbagbe mu re ori omi alagbalu gbomi o to le gbe lo ko ri ogun ohun to gbagbo ni oro pe Jesu ni ki n wa o de jade Jesu ni ki n wa o si gbe igbese Jesu ni ki n wa o si gbe ese sori omi omi to ye ko gbere omi to ye ko ri sinu o wa di ile gbugbe o wa di ategun fun lati rin iru iyanu na wo lele iyanu kayefu wo lele sugbon iyanu yi iyanu to sele nitori pe enikan gba Olorun gbo ni ore to n gbo ni wakati wo na le ri iyanu Olorun gba oro Olorun a ma bi iyanu wo na le ri iyanu iyanu le to wa bi wo na ba gba oro yi gbo o ran oro re o si mu won lara da o si gba won kuro ninu iparun gbogbo mo n gba lajo abi kuro ninu gbogbo iparun kuro ninu gbogbo aisan ati ailera kuro ninu gbogbo awon ipo ti o da kuro ninu igbe aye ti ko to igbe aye to mu ibanuje ba okan re oro Olorun yo gba o ni wakati oro Olorun yo tu o sile oro Olorun yo da o nide oro Olorun yo so de otun wa di ominira ni oruko Jesu Kristi iwe Matthew ori ikarun ese ikeji din ogun Matthew ori ikarun ese ikeji din ogun lo to ni mo sha wi fun titi orun wa ye yo fi koja lo ohun kikini kan ninu oro yi ninu ofin yi ki yo koja bi o ti wu ki o ri titi gbogbo re yo fi se e wa ri ni Jesu wi pe e o ri bi o ti soro ni yo ko si ohun to le sele ohun yo ko le ma sele ohun yo ka le ma foju ri ogun yo ko le ma ja ija yo kan le ma gbe ko oro yi boya won eniyan ni o boya isin ni o boya iwe mi ogun kun ni o boya igbimo kan ni o ohun yo ko le dide lori si Olorun Jesu wi pe ko si kinkini ninu oro yi ti yo lo laise gbogbo eni o wa si muse gbogbo eni o wa si muse bibili ti e so fa nuwe Luke ori kerin din ogun ese keta din ogun wipe o rorun fun ibakasi e lati gba oju abere ju pe ki oro Olorun kinkin ninu Olorun ki o kuna lo Olorun yan wipe ki orun ohun aye ko koja lo ju ki oro re gbele lo o si gboro gbagbo mo fe ki o gbagbo ninu Olorun mo si n gbadura fun loruko Jesu ninu aye re oro Olorun yo bori lori ise re oro Olorun yo bori ninu ilera re oro Olorun yo bori lori orilede yi oro Olorun yo bori lori orilede yi mo fe ki o mo wi pe oro Olorun yo bori ati ko pe nipa ti tobi agbara re ni awon ota re ni won yo teri ba fun nipa ti tobi agbara awon ota Olorun awon ota eniyan awon ota irere won yo teri ba fun ni ko sile wi pe ni Nigeria ogun kò le bori bíbélì sọ pé wọn ò ní kóra wọn jọ kì í bí wọn ò ní gbìyànjú láti takọ Ọlọ́run bí wọn ò ní jà ṣùgbọ́n a ti kọ́ pé bó ti hùn kí ó rí ọ̀rọ̀ Ọlọ́run kì yóò ṣe kíni o kì yóò lọ láìṣe mo sì ń gbàdúrà fún ìwọ náà wípé nínú ayé rẹ nínú ẹbí rẹ nínú ìdáwọlé rẹ nínú okòwò rẹ lórí ìgbéyàwó rẹ lórí ọmọ rẹ rírìn àjò rẹ lórí iṣẹ́ ìránṣẹ́ rẹ ọ̀rọ̀ Ọlọ́run yóò borí inú ayé rẹ wá fẹ lọ gbàdúrà nírọlẹ mi ò mọ ohun tí wọn fẹ lù láti fi bá Ọlọrun sọrọ ohun tí Ọlọrun retí nínú àdúrà tó mú àdúrà jẹ fún àdúrà ní okun ohun tó mú àdúrà wa múnádóko òun ni ọrọ Ọlọrun nínú àdúrà ohun tó máa fún àdúrà wa lókun mo ti sọ láìmọye ìgbà òun ni ọrọ Ọlọrun ohun tí Ọlọrun fẹ rí inú ọrọ rẹ nínú àdúrà wa òun ni ọrọ rẹ mo fẹ kí o bẹrẹ sí gbàdúrà ní wákàtí mi ò mọ àwọn ọrọ tí wọn ti gbọ mi ò mọ àwọn ọ̀rọ̀ tí wọ́n ti mọ̀ ohun yóò kí ènìyàn ti sọ mo fẹ́ kí mọ̀ wípé kò lè dúró ní ẹgbẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ènìyàn fúyẹ́ ọ̀rọ̀ ènìyàn ò lágbára ọ̀rọ̀ ènìyàn yóò ṣubú dànù nígbà tí Ọlọ́run bá ti sọ̀rọ̀ mo fẹ́ kí o mú ọ̀rọ̀ Ọlọ́run tọ Ọlọ́run lọ nínú àdúrà ní wákàtí bí o ti ń sọ fún Olúwa pé Ọlọ́run ọ̀rọ̀ àti àìdíbàjẹ́ Ọlọ́run á sọ̀rọ̀ máa yẹ Olorun gbogbo ni se, Olorun adahun se, Olorun ko se ohun ti e ti so nu oro yi bayi wi pe ki o se ni to yagan ninu ile yin omo ile yin ni o eni rapada ni mo je eni rapada ni pase Jesu Kristi mo ti ro mu pada mo ti ko ise sile mo ti gbagbo ninu Jesu Kristi mo ti di omo Olorun nitori na e je ki oro yi ko bori ninu aye mi let your word prevail in my life at a call ni pa temi pe ki o se ni to yagan ninu ile yin ninu ile yin mo wa ninu ijọba Olorun mo wa Oluwa je ki oro yi ko bori aye mi akọgbe ni pa ina re lamu larada je ki oro yi ko bori lori aye mi lori ilera mi je ki oro je ko bori ati ko wi pe awon mo kinu a ma sha line ebi as ma pa won sugbon to gbeke leluwa won ki yo sha line on to dara lori aye mi je ki oro yi ko bori je ki oro yi ko bori je ki oro re ko bori ninu aye mi je ko bori lori isuna je ko bori lori omo akọ wi pe awo ti pa Olorun ko awon omo wa alaafia won yo si di upo lori omo yi omo ti ko gbon yi lori omo jagirijagan yi lori omo to mu gbo to mu siga yi lori omo to mu nkumu yi lori omo to wa ipa yi ati ko pe awo ti pa Olorun ko awon omo wa luwa je ki ore ko bori je ki ore ko bori je ki ore ko bori lori ise mi ati ko wi pe ohunkohun ti ba dawole ni rere yo se rere ohunkohun ti ba dawole ni rere yo se rere akọpọ yo bukun akara mi yo bukun opo akara mi yo bukun apere mi a emi ki yo je iru ori mi emi yo je oluwa je ki oro re je ko bori mu aye mi je ki ore ko bori ninu ise mi je ki ore ko bori ninu ise ranse akọpọ oluwa yo ran mi lowo oju ki yo si ti mi olorun oro mo di oro yin mu Jesu ma je ki oju o ti mi ni rin ajo ba ko oju o ti mi je ki oyan ko bori e apo awon yan ti kora won jo won fe doju ti mi awon yan ti wo bi ti wo gbegba ako pe won ti o gbeke le oluwa oju ki yo ti won bi o ti won ki o ri Jesu ma ko oju o ti mi je ki oyan ko bori je ki oro re bori lori aye mi je ki oro re bori lori ara mi je ki oro re bori ninu isele yi je ki oro re bori o ni won wo imole mo won oju ko si ti won loruko Jesu Olorun mo wo yi ge bi oro yin luwa oju ma je ko ti mi oju ma je ko ti mi ako pe yo pa lo ati abo mi mo lati oni lo ati lai lai oluwa je ki oro yin ko bori o yo ko le ma sele ni ayika ati agbegbe e je ki oro yin ko bori mu aye mi e je ko bori ni ajo mi e je ko bori ni ona gbogbo e je ki oro yin ko bori si ogo Olorun baba ogo ni foruko yin Jesu oluwa wa ami mo gbadura fun iwo to n gbo mi wakati ni oruko Jesu Kristi ninu aye re oro Olorun bori ninu ile re oro Olorun bori lori ilera re oro Olorun bori lori ise re oro Olorun bori ni irin ajo re oro Olorun bori ninu igbeyawo re oro Olorun bori ohun yohun ti eniyan ti so to lodi si alaafia loni oro Olorun gbe won me oni ta lo ti soro to wa se mose who has said and has come to pass when the Lord has not said it ta lo soro to fe mose ngba to Olorun ti so nitori ki n se oro Olorun nitori Olorun o so gbogbo oro to lodi si aye atayan mo re loni oro Olorun gbe won me ninu aye re oro Olorun ko bori o ko bori ogun ko bori aisan ko bori iyagan ko bori aini ko bori iku ko bori arun loruko Jesu oro Olorun ko bori ni Nigeria oro Olorun ko bori ogun ni foruko Oluwa o Jesu Oluwa wa amen.
1: A gbagbọ pe ọrọ igbalaye ti mu igbalaba yin. Ọrọ igbalaye ni o tẹyin wa lati ise iranse Mission to Save Ministry International. Fun ibeere, amọran tabi adura, e pe wa sori ẹrọ ibanisọrọ 0704948172. Lẹẹkan si 0704948172. Ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí fún mi bẹ́tù àbí. bí a yẹ ṣe fi fi wá.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ẹsẹ ọlọrun ojú mi jẹ.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jàbá kan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Ní àkókò yìí gbogbo ibi tí ẹ ti láǹfààní láti máa gbọ́ wa, bí wọn náà bá ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí, bọ́ bá rọ̀ lọ́rùn níbi ọwà. Láti fọwọ́ doríire mú kọ́ pariwo pé orí mi mo mọ̀ mọ̀ kíra mi kú oríire yìí. Ǹjẹ́ kí ni mo fi ní o kíra rẹ kú oríire ni pé ṣe mọ̀ pé n tó ní ṣe pẹ̀lú owó n bí ọba ti bá ẹlòmíì gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí àǹfààní àti tó wúlò púpọ̀ kọ́dọ̀ ó lè jẹ́ pé ibi tí ó ti bẹ́ lómi ibi tí ò lérò ni bó ti wá báwọ̀ náà bó ṣe ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ yìí àǹfààní oríire ńlá ńlá àǹfààní láti wọlé tọ̀ láti iléeṣẹ́ design your life tọ́já sí pé ètò kàrìnkànjẹ̀ ẹni á gbé kalẹ̀ fún ti tìní táwọn èèyàn sì jàǹfààní ẹ̀ fún ti sáà ta wà yìí léyìí tó tán bá ní nǹkan tí ò kéré kò kéré o èmi nìkan kọ́ mo wá wà lórí ètò fún ti tìní àwọn tí wọ́n já sojú wọ́n wà pẹ̀lú mi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ambassador Fatiu Adesina bákan náà ni arábìnrin Oyèbánjẹ́ Aisha tí wọ́n wà pẹ̀lú wa bákan náà ni arábìnrin Adisa Fatia wọ́n wà pẹ̀lú wa ṣùgbọ́n kí n má ba lọ lóríwo náà kẹ́ ẹ lè mọ̀ pé mo wà pẹ̀lú ambassador ambassador bá ń kí gbogbo àwọn aráalé pé wọ́n kò dédé àkókò ìkẹsìn dákun yín lẹ́kùnrẹ́rẹ́.
5: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹyin tí ẹ̀ ń láǹfààní àti máa gbọ́ wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ orúkọ tèmi ni ambassador Fatiu Adesina. Mo jẹ́ aṣojú ọ̀dọ́ fún iléeṣẹ́ Design Your Life Project.
4: Tọ́ ńlẹ̀ ti gbá yẹn o aṣojú ọ̀dọ́ fún iléeṣẹ́ Design Your Life Project. A wá rí àwọn èèyàn wa máa bèrè lẹ́ẹ̀kan tí mo ní wọ́n máa fọwọ́ di orí mú ká máa kíra wọn kú oríire. Wọ́n á máa bèrè kí ni a ní ká máa kíra wa kú oríire sí. A rí yín gẹ́gẹ́ bí ètò tí iléeṣẹ́ Design Your Life ti ń gbé kalẹ̀ mọ́ mọ̀ pé bá a bá ti rí yín ohun tuntun lóde ohun tuntun wò ní ń bẹ̀lẹ̀.
5: Ẹ ṣeun olóòtú. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tẹ bá ti rí wa a ti gbé nǹkan tuntun a ti gbé wa. Nǹkan tí Design Your Life ń ṣe ní àwùjọ òun náà ni pé à ń rí dájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe àṣeyọrí wọ́n ṣe àṣeyege látàrí ètò tí wọ́n gbé kalẹ̀ láti fi ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú ọ̀nà tí wọ́n lè gbà láti máa fi rí owó ẹni tó bá fẹ́ ṣe fújà ọrọ̀ ajé àbí ẹni tó bá fẹ́ dá iléeṣẹ́ kalẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń wá ọ̀nà láti máa fi gbọ́ bùkátà láì ṣe pé wọ́n ń yá owó àbí wọ́n ń jẹ gbèsè káàkiri. So òun la tún ti wá wá ní àsìkò yìí láti wá gbé ètò kan gbòógì kalẹ̀ tá a pè ní Success Pathway Summit. So gẹ́gẹ́ bẹ́ẹ̀
4: lè tuntun.
5: Bẹ́ẹ̀ ni òun lè tuntun tí a gbé kalẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé olóòtú pé èmi ò ní bàbá láyé. Single mother ló raise mi. Oṣù márùn-ún ni mo wà tí mo ti lose bàbá tí ó bí mi lọ́mọ. Èmi nìkan dẹ̀ kọ́ lọ bí apọ̀. Kẹ wá wò látàrí wàhálà láàlàá kókó yẹn òun ni a fi dàgbà dádì wa rí ṣe nígbà tí a fi gbọ́ nínú tán ọ̀gbà tí dádì wa ti ṣaláìsí tán àwọn fámìlì take over àwọn properties yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ni máa claim possession wọ́n mú wa ní láti kókó ní dádì wa wọ́n mi wá jẹ́ nìkan tó jẹ́ akínkanjú èèyàn níbi tí wọ́n ti akínkanjú wọn rí dáadáa ṣe ní àwọn àsìkò kan tó ṣe pé ṣọ́ọ̀bù tí wọ́n ní ó tóbi débi pé wọ́n láǹfààní àti máa gbọ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ ọ̀rẹ́ sọ́dọ̀ láti máa kó wọn tọ́ but all of a sudden la discover pé ṣọ́ọ̀bù yẹn no function mọ́ tó wá di pé mọ́mì mi tí wọ́n lè mọ́ bọ́ọ̀yàn àwọn adẹ́ni tá a wá ń skọ́ọ̀tì káàkiri from one place to another níbi wí àwọn gan fúnra wa àròwó lè san nínú àwọn ibi tẹ́ ti mọ ìrírí ayé nínú àwọn tí a ràn lọ́wọ́ nígbà tí mọ́mì mi ń rí ṣe a fẹ́ lọ skọ́ọ̀tì lọ́dọ̀ wọn lọ́jọ́ kínní àná wọn láwọn lè gbà á lálejò sínú visitors room àfi ká máa lọ sunu store gbogbo ìyẹn kọ́ ni ó gbé mi wá síbi bí lénìí bí ó ṣe pé nínú àwọn kan tí mọ́mì mi tún kúndùn òun náà ni pé kọ́ mọ́ kàwé torí pé wọ́n gbìyànjú pé téèyàn bá ka ìwé èèyàn padà dé èèyàn téèyàn bá dé èèyàn padà sanjọ́ ilé ìwé ni mo wà ni mo ti realize nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ọmọ kan wà nílé ìwé nígbà yẹn tó ṣe pé a pọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé owó iléèwé àti san ogun ni àwa ń gbìyànjú láti wá báwa náà ṣe máa ràn àwọn òbí wa lọ́wọ́ tá fi máa rárá
4: wa lọ sí ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé
5: ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé ọ̀nà ìwé àwọn náà ń ṣe wàhálà níbi tí wọ́n wà lórí pé káwọn náà lè rọ́wọ́ mú bọ gbogbo ẹ̀ náà kò tó kò kakò lánà ni kò jọra wọn olófà tá a fi ṣe gbìyànjú kò sí nǹkan tí mi ò ṣe mo ru bírí sọ pé mo gba àgbàro mo oríṣiríṣi nǹkan ni mo ṣe nílé ìwé kó wá tó di pé ọlọ́run ràn mí lọ́wọ́ láti ṣalábà pàdé Design Your Life Project ní 411 ni mo wà tí mo ti ṣalábà pàdé Design Your Life Project àwọn ìlànà tí wọ́n wá gbé kalẹ̀ tí a tẹ̀lé lénìí mo ti make multiple millions in profits nídìí okoòwò tí mo ṣe ilé tí mo mo ní several investments ní real estate projects mo tún wá ti rán mọ́mì lọ sí mẹ́kà mo nínú àwọn kan mo wá rí ṣe mo wá wò ó pé ókè ìgbà tèmi ti wá rí gbogbo àwọn kiní yìí ṣe kí làwọn kan tó ràn mí lọ́wọ́ bó lèmi náà ṣe rí ràn lọ́wọ́ mo rí pé Design Life Project kùn ó wà nù kan tí ó ràn mí lọ mo wá wò pé àwọn kan náà sì máa wà nílé ìwé gẹ́gẹ́ bí
4: mi náà ṣe wà. Tí wọ́n ní ìlú ìrànlọ́wọ́ tẹ́yìn náà rí yìí.
5: Bẹ́ẹ̀ni sà, gẹ́gẹ́ bí mi náà ṣe wà níkan bí ọdún mélòó kan sẹ́yìn tí mò ń wá tí mò ń ṣe lílà lálàá kókó pé bóòlù èmi náà ṣe máa ran àwọn òbí mi lọ́wọ́. Ilé ìwé náà wá kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyẹn tó jẹ́ bí ọmọ tí wọ́n fẹ́ rán àwọn ilé ìwé. Ó pẹ̀lú nǹkan tá a fi wá wá ní ọ̀tẹ̀ yìí because gẹ́gẹ́ bí mi ti ṣe rí ọ̀nà àbáyọ. Ọlọ́run tuntun lò mí láti fi create ọ̀nà àbáyọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ìdí nìyẹn tí mo fi mú àti àṣà wa bí ilé ni táwọn náà wá
4: sọ. Sọ ǹjẹ́ gẹ́gẹ́ bí àwọn tán bá ń pariwo pé èèyàn ríran lọ́wọ́ tí wọ́n sì máa bèrè pé ẹ̀rí máa jẹ́mi ìṣó ẹ̀rí máa jẹ́mi ìṣó ń bẹ pẹ̀lú wa arábìnrin Aishat ẹ̀yin náà bá ń súnmọ́ kí náà bá ń dákọ yín ǹjẹ́ ti jàǹfààní níbi kíní ìlú àwọn àǹfààní wò lẹ jẹ.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi lásìkò yìí o. Orúkọ tèmi ni Oyebanji Aishat. Mo jẹ́ student ilé ẹ̀kọ́ gíga University of Ilorin tí mo dẹ̀ wà ní 600 level bí mo ṣe ń bá ń sọ̀rọ̀ studying Doctor of Optometry and Vision Science tí a mọ̀ sí àwọn dókítà olójú. So mo gbọ́jú mọ àwọn parents mi tí wọ́n jẹ́ akíkanjú ẹ̀dá kan tí dáàdì mi ń bá kùkàkùlà ṣiṣẹ́. Mọ́mí mi dẹ̀ jẹ́ private school teacher. But despite ìgbìyànjú àwọn parents mi méjèèjì nǹkan ò kí ń jọ mọ́ra wọn. So ní year 2019 kò wá kò láwọn ò ní produce money ìlú Ìlọrin. So dáàdì mi wà lára àwọn staffs tí wọ́n dà kalẹ̀ tí wọ́n kúrò lẹ́nu ibiṣẹ́. So gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tí dáàdì mi ti ń tọ́ papọ̀ nígbà tí wọ́n wà ń ṣe kòákùlà tí mo tiẹ̀ lérò pé wọ́n máa support wa bí dáàdì mi ò ṣe sí ń bẹ̀ mọ́ gbogbo wọn pátápátá láàrin mọ́. So ibi tí dáàdì mi ti ń wọ́nà àbáyọ pé báwo la ṣe ṣe báwo la ṣe gbégbà ibẹ̀ ni wọ́n ti pa ṣalábàpàdé ètò olóríire design your life project yìí. So bí wọ́n ti ṣe ṣalábàpàdé ètò yìí tí wọ́n gbé wálé mi kọ́kọ́ gba gbọ́nà torí pé kíni a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò sẹ́yìn tí àrójútì rẹ̀. Àmọ́ mo wá rántí òwe tí àwọn àgbà máa ní tẹ́ṣin bá ń dá ni à ń tungun ni. Ìdí nìyẹn tí mo fi wá try again pẹ̀lú ètò alárìbáríkà yìí and alhamdulilah bí mo dẹ̀ ṣiṣẹ́ jẹ́ student ní òní èmi náà ti ran òbí mi lọ́wọ́ nípa owó school owó ilé àti owó project torí final year ni mo wà sá.
4: Tọ́ ilẹ̀ ti gbọ́ ambassador. Inú mi dùn bí àǹtí ìbí á ṣe gbé kalẹ̀ lóní mọ́nrán tó sì yún kálukú. Bá a bá wá ń wò ṣe mọ̀ pé nígbà kalẹ̀ yìí náà jákẹ́kọ̀ọ́.
5: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
4: ń gbọ́ tí wàá dín nìsín ẹ ti di ẹ ti dùnmí ní rárá yín tẹ̀ fi wọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ǹjẹ́ àǹfààní tó wá wà yìí táwọn tí wọ́n bẹ́ sùkúù nìkan lọ́wọ́ fún ni àbírú àwọn òwò ló tún wà fún ẹ tún bá nà yẹ jù bẹ́ẹ̀ lọ.
5: Ẹ ṣeun olóòtú kì í ṣe gbogbo àwọn tí wọ́n wà ní sùkúù nìkan ni ètò yìí wà fún àwọn òbí tí wọ́n gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ dẹtí torí ara yín kọ́ torí ọjọ́ ọ̀la ara yín àtọ́jọ́ ọ̀la àwọn ọmọ yín ni. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níta bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ bí erin wọ́n jẹ̀jẹ̀ lérí ni. Oúnjẹ àárọ̀ ò bá tọ̀ fún kì í ṣe pé torí wọ́n ya ọ̀lẹ́ o olóòtú kì í torí pé wọ́n ya ọ̀lẹ́ ṣùgbọ́n tabá ní ká wo di bẹ́ẹ̀ lómi ibi iṣẹ́ tẹ́lómi wà ní inflation ti bà ní economic decadence ti dé a lot of things ṣẹlẹ̀ tẹ́ pé owó òòjọ́ rẹ̀ ti ń rí tẹ́lẹ̀ ti ń to ní economy tàwa ìkò tó mọ́ bẹ́ẹ̀ kẹ̀dẹ́rẹ́ la tó wá rí àwọn kan ní the same economy tàwa yìí tó ṣe pé àwọn rí dáadáa gbèsè wọ́n ṣe dáadáa nu ayé wọ́n lówó wọ́n lọ́lá wọ́n kọ́lé wọn ralẹ̀ wọ́n ra mọ́tò ẹ máa wò pé kí ni àwọn ẹni fi ṣe orí ibi táti wá mọ̀ níbò ni wọ́n ṣe gbé ìgbà ṣe rí kíní kan mo fẹ́ sọ láṣìírí fáwọn èèyàn bíbí ó ní àwọn òye kan tó yí àwọn tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ tí wọ́n rí dáadáa ṣe tí kò yí àwọn tí wọ́n struggle ni.
4: Ẹ ṣáwò
5: nínú àwọn òye yẹn ó wà nùkan tí a máa fi àwọn èèyàn tó bá ti di program success pathway summit yìí.
4: Tó túmọ̀ sí pé ìpàgọ́ ò wáyé.
5: Bẹ́ẹ̀ni now ẹ jẹ́ kí n sáré kọ́ àwọn èèyàn kíní kan ó ní kíní kan tá à ń pè ní world pyramid tí world pyramid ní bá yá àwọn èèyàn ó lè rí pele ìpele tí a to àwọn tí ọlọ́rọ̀ sí.
4: Ẹ ṣáwò àwọn
5: kan tí wọ́n wà ní debt zone they are about 75%. Àwọn eléyìí owó tí wọ́n ń rí tó jẹ́ active income mú wọn kò tó iye tí wọ́n ń ná jáde torí ẹ̀ gbèsè ni wọ́n máa fi lò gbèsè ayé ibi ni 75% àwọn salary ẹ̀nà oníṣòwò oníṣòwò kékèké ibi tí wọ́n wọ̀ nìyẹn torí pé owó tí wọ́n rí àwọn ṣiṣẹ́ kí wọ́n tó rówó ni bó o ṣe ò jẹ́ tí wọ́n rí gbogbo iṣẹ́ tí èèyàn bá ti ṣe tó bá ṣe pé tọ́ ọ̀ bá ti lè ṣe ọ̀ lè jẹ́ kò sọ́jọ́ wájú ń bẹ̀ torí pé gbà kan máa téèyàn ò ní lè ṣe àwọn téèyàn mọ́ so wọ́n wá live lórí dá ìgbésí ayé yẹn wọ́n ń gbé aláwọ̀ kan tí wọ́n wà ń scarcity zone ẹbí bí ìlànà 15% wà àwọn ilé owó tí wọ́n rí àtẹ̀yẹ tí wọ́n ná ó dọ́gba ó ṣe déédé ṣùgbọ́n owó tí wọ́n rí yẹn náà owó bó ṣe ò jẹ́ lòun náà tá à ń pè ní active income ṣé wá rí àwọn tí wọ́n ní active income ní scarcity zone ní wọn ní preparation fún emergency tí emergency kan bá dé
4: báyìí
5: ṣé wá rí emergency pé àìdáṣẹlẹ̀ kọ́ nìkan ní emergency o emergency economy decadence náà wà emergency inflation náà wà a mọ̀ rí a lot of reasons tí inflation fi máa rise èyí téèyàn ra ọjà ní ọdún kan sẹ́yìn tẹ bá dọ́jà lé ní ẹ̀ ní
4: bàbá ẹ̀
5: yóò wá padà wá jẹ́ káwọn náà padà sí debt zone àwọn aráàlú kan tí wọ́n wà ní artificial comfort zone owó táwọn ẹni yìí náà rí active income làwọn náà rí ṣùgbọ́n ó ju iye tí wọ́n ná lọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n mọ̀ rò pé ilé ayé dùn ìgbésí ayé dà kankan bó tí wọ́n bá máa ronú pé bó lọ́lọ́jọ́ ọ̀la àwọn ó ṣe rí tọ́ bá ń pèpè pé àwọn ọmọ wọn àwọn ọmọ táwọn bá ti ní àwọn táwọn bá bí kalẹ̀ táwọn bá tọ́ ni wọ́n padà wá sanjọ́ fáwọn kò sí garanti pé àwọn ọmọ yẹn gan máa padà sórí rẹ lójú ayé wọn. Ṣé wá rí àwọn èèyàn wà láti ṣá kọ́ńfọ́sù yìí nínú wọn náà wà nínú àwọn tá a dìídì gbé success path yìí kalẹ̀ gbogbo ẹni tó bìlú pé òun ṣe dáadáa lọ́wọ́lọ́wọ́ báyìí but in the next 10 years kò sí garanti pé dáadáa yẹn máa continue àmọ́ ilẹ̀ tí ó mọ́la so òun ni. Ṣé wá rí nínú nǹkan tó yẹ káwọn ẹni yìí ṣe òun ni kí wọ́n build the system. System yìí ló máa fún opportunity láti mọ ẹyin leverage tẹ́ pé tí wọ́n bá wà níbẹ̀ tí wọ́n bá sí níbẹ̀ wọ́n mọ láǹfààní àti mọ rí owó idi ni e ti mo fi mu ati fatia na dani
4: so na ta tin ya fatia ni e sumo kini o bo lori se bi won ti so ni abi won paro mo yin eri ya ipo oya e ba sumo e da ko yin
7: e se olotu oruko mi ni fatia adisa ti mo je omo bibu ilu ofa mo study accounting ni federal polytechnic ofa gbogbo nkan jo fun wa mo gboju mo daddy mi ni eni to nsise ni ifowopamo mommy mi si je onisowo provision store gbogbo nkan lo dede adede ni ojo kan ti o re daddy mi ti won gbe won wa sile lati bi se be na ni ngba sara won ya ti won pada senu se won ti fe lo mi replace don ibe ni mo ti understand pe ko si ba se le si oga kan to ba ti re yan o ma fe lo mi ropo yan ni ase gbogbo bo se ndun yi artificial conversion la wa o ewe yan meji o wa din ti mommy mi nikan dagbe ninu gbogbo lala koko ina na ti won mi lo si school ti mo se pari school emi di wa ninu awon to se te wi se 80,000 na so fun mi ni osu nigba ti mo bere ise o re mi to ti pe laarin ose kan to fi re mi won yo salary ku ninu owo mi ife mo ti won pe se nse to sele si daddy mi na ni o pada sele si mi abi ti mi o ba te wa ni anfani lati le sise imo nko in to fun mi ti mo fi dara po mi to yi ni mo dupe follow to yin pe leni emi na ti le mo ran apolopo arin yan
4: to ile ina gbo yen o gbogbo be tin laanfani lati mo gbo an le ambassador e wa ni to ni se pelu ipago yo waye ele ita mo si summit in bo ni o ti waye ati bo ona lo la awon eyan gbe gba so won fi kopa nitori ijoba koko
8: e se won lotu ona ta ngbe gba ni pe ba se wa lori eto yi a ma pe awon number kan jade ta ba ti wa pe number yen jade awon ti won ba ni interest a recommend ki won te atejise yes si wa won ni lati te atejise yes si wa eni ta ba ri atejise re awon ni a ma consider ninu awon
9: ojo Thursday ti a dojuko yi tin se 25 osu ti a wa ninu re yi ni eto yi ma waye ni NUT hall to wa ni Asadam ni ilu Ilorin
10: ni deede ago mewa aro
11: number ti won te atejise yes si
5: ti won ba ni interest lati participate ninu program yi won ni
10: 081-31-12-93-10
4: so ambassador awon bere bayi se mo pe beyan ba gbe eto kale yo ni iru awon eyan te eyan reti iru awon owo gan la fojusun yin te eyan reti ni beto ohun
5: e seun a reti gbogbo eni to ngbo ni re ba ngbe tori pe won so le kan a fe mu awon eyan ko ni artificial comfort zone abi debt abi scarcity a fe gbe won wo financial freedom zone ati prosperity ti ara won ti won wa ni freedom zone yi awon eyan ni won ni leverage awon ni won ni system awon eyan ni won build ojo la kale won ta fe mo fi to awon eyan lowo niyan bo leyin na se kuro ni gbogbo epo to ba won yi ke wa so kayin na le de that particular zone ati student ni oni onise owo ni oni onise owo kekeke ni oni onise aladani ni onise ijoba ni abi investor ni abi retiree ni all categories of people la ni plan fun ni ojo ti eto yi to fe waye
4: so ku to wa di pa mo lo e ba n pe number yen lekan si
10: 081-31-12-93-10 081-31-12-93-10
4: ambassador oro amorun orire yin fun gbogbo awon tan gbo wa ka ma fi yun se lo
8: imara mi fun gbogbo eti to ngbo mi oni pe ke ma foju tatanawo ele ikoja mo se nkan ri lana mo se nkan ri ni jeta ero mo se nkan ri se ba ti se gba se ba ti sawo oni o je ki opolopo awon elomi kuro loju kan
5: because eto ti a mu wa fun eya awon kan ti won je lanfani po nbe ti ko si akoko lati bere si ni mo tu fun won akoko na won ni access si business information mentorship to worth 50,000 won ni access si publicity to worth another 50,000 won ni access si ati general food draw ticket 1 million naira ati a plot of land won to wa lanfani lati partner pelu awon international organization kan ti won si le mo ri owo lati for life forever na se wa ri gbogbo kan ti mo ka kale 10,000 ni application fee gbogbo awon tolorun ba kara pe won te atejise si wa a mu eyan 100 ninu won se wa ri eyan 100 yen a ma mu won lati san 1,000 naira pere owo wole
4: ni won fi wole
11: number ti won te atejise yes si
5: ti number ta pe seyin yen a ma mu eyan 100 wa nibe eyan 100 akoko ta ba ti mu a ma fun won do
4: oda e seun o orire won ni o fero a ma labe bo ti le o ko ri number yen ba pe le kan si
10: 081-31-12-93-10 081-31-12-93-10
4: ese o 10 tete gbo wa eni e ba fe fun re iwo na mu dani ka jo suri re papo

baba wọnyi rẹ mọnyi oluwa arufo ọjọ ọlọrun.

0: loju abigbe yan ba to lari mole kini tindun won to risirisi awon kan ise owo papo ni won tun so mo sekere ana ni won lu sekere ana ni an fan turututu e pa tewo fun jesu kakun ebo ni won ti lo gbe kini won ti mo wo exhibition re won ti wo ntan le fi se n to le da e pa tewo fun jesu le kan si loruko jesu ogoyin koni wokun a lo si eka ipolowo oja ta ba de lati eka ipolowo oja se oju opo le fun awon eniyan wa nile sugbon ka to se oju opo le fun won a fe mo nipa ijo CAC okeyin laarin iseju kan pere ko to digba na e je ka sariya se ka ipolowo oja
1: Why you go allow we steal your harvest when smoother day here to protect your farm? Abi, you know, say Harvest Feed Industries Limited. Now them they make smoother, the reliable herbicide where farmers feed trust for soybean, Irish potato, cowpea and vegetable farm. Smoother they give farmers flexibility because if it work as pre-emergence herbicide when you apply them 1 to 2 days after planting or as early post-emergence treatment when weeds don't already show face between 7 to 14 days after emergence. Smoother they control stubborn grasses and broadleaf weeds before them feed disturb your crop growth. Smoother they protect your investment from beginning of the season till it reach harvest time so you feed enjoy better output and more profit. Ask for original Smoother today from Harvest Field Sales Reps on top this number. Or visit any agro dealer near you. Smoother, final bus stop for any weeds and grasses where they disturb your farm.
2: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
3: Síro ìbùkún tèmi mo kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹnu máa ya mí o nígbà tí mo rohun tolú wa ṣe. Lórí Diamond FM ni mo ti lọ polongo pẹ̀lú àkọ́bí. Ìlàmú wa
0: bọ́ọ̀lù tó. Ẹ káàbọ̀ láti ẹ̀ka ìpolówó ọjà ìjọ CAC okeyin Surulere Zonal Headquarter là ń gbà lálejò aṣojú ìjọ ti wà pẹ̀lú Wambi láti sọ fún wa bí àwọn ètò ọlọ́kan òjọ̀kan nínú ìjọ wọn ṣe ń lọ. Ó yá máa.
4: Àwọn ètò ìsìn inú ìjọ CAC okeyin Surulere Zonal Headquarter ó lọ báyìí ní àárọ̀ ọjọ́ Monday. Láti ago mẹ́sàn sí ago méjìlá a máa ní àdúrà alágbára fún àwọn tó ń wojú ọlọ́run fún ọmọ àti àwọn oníbísí so ìyẹn ń parí ní ago méjìlá ọlọ́run máa ń ṣiṣẹ́ ìyanu nínú program náà ní ìrọ̀lẹ́ ọjọ́ Monday bákan náà tí í ṣe ọjọ́ ajé a máa ní ìwalẹ̀ jìn nínú ọ̀rọ̀ ọlọ́run tí à ń pè ní bible study ní ago 5 sí ago 7 ìrọ̀lẹ́ tó bá wá di ọjọ́ Wednesday a máa ní àdúrà wákàtí ìdáǹdè ni a ń pe program náà ní àárọ̀ láti ago mẹ́sàn-án títí di ago 12 ní ọjọ́ Friday a máa ní ìsọjí alágbára tí àdúrà ńlá máa ń wà níbẹ̀ tí ọlọ́run já èdè tó sì ń tú ìdè ìyẹn jẹ́ ìrọ̀lẹ́ ago 5 títí di ago 7 èyí tó wá jẹ́ pabambarì ní àìpẹ́ yìí a máa ní ìsọjí aláṣepé tí a máa ń ṣe ní quarterly revival la máa ń pè ó máa wáyé ní ọjọ́ kìíní oṣù keje july next month láti ọjọ́ kìíní títí dé ọjọ́ kẹta níbi tí a ti ń pe àwọn bàbá wa onísọjí àgbáyé wòlíì àti ìránṣẹ́ ọlọ́run pastor so olúkòsì o ni a ń pè wá síbi ìsọjí alágbára náà a ń pe gbogbo èèyàn ẹ darapọ̀ mọ́ wa nínú ètò ìsìn náà láti ọjọ́ kìíní títí di ọjọ́ kẹta osu keje
0: osu ti a fe mu yi
4: ta fe mu
0: e seun adupe ah bawo la se le denu jo cc okeyin
4: cc okeyin o wa ni eyin first bank
0: okay
4: ni so mi
0: ni lui
4: lorin
0: e seun adupe lowo olorun fun ifamiroyan re lori baba wa ti won je olusuagutan ati alabojuto ni sulere zona headquarters mbe awon na ni baba wa temi tope lugard agbadura pe oluwa olorun olodumare yo tubo ma so agbara won dotun ara nfani ati gba ipe meta pere losan oni yi bi won ba tin wole eje ki ama ba wa korin lati ma si mu bi meji meta kan na lati ori social media nbe lori Facebook gbo yin te wo wa lori Facebook te de share ogo yin yo tan kari aye loruko Jesu lori Facebook nbi awon eyan ti wa nbe repete eyan Olorun mo dupe Christiana Lydia Samuel Trifena Junctions Ademola onini birthday baba Junctions yo ehn yo gbudo yo re si ko yo mo lu abibo ni o si gbodo yo cake an lo kini kan el ko ta o mi npe e ni fun ani cake je Lydia Samuel Alabiru Bemuyiwa Adeniran Lawrence Akintunde Solomon Toyin o mo nfo mo ni Oluwa Olorun da gbogbo yin mo Olalere Olaniyi Agnes Adeyemi Oguns Motunrayo Mary Ojo Arimoro Ezekiel blessing Ikubolaje ati gbogbo eyin eniyan Olorun to ku Afolayan Seyi Akintola Esther Bosede Funke Funke kini ah o ki Oluwa ki o pelu yin
5: Amen
0: Alaafia fun yin o Yes sir Oruko yin ati bi te tin pe wa sir
5: Daddy Israel lati
0: ga odota. Daddy Israel lati ga odota. Orin wo lo wun yin gege bi baba lati fi yin Olorun leni ti soju awa baba.
5: Ba mi se ke

lọwọ gbogbo àwọn ènìyàn tí a ti jọ ṣiṣẹ́ pọ̀ lónìí fún àṣeyọrí ètò ìyìn dáfídì tòní àgbà aládùúrà wípé ilé ológo kò ní bọ́ sọnù lọ́wọ́ àwa àtìyìn lórúkọ jésù gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run kọ̀ọ̀kan tí wọ́n ti fi ara wọn jìn láti wá yin ọlọ́run pẹ̀lú wa lónìí àgbà aládùúrà pé gbogbo yin e o ni di ohun elo alopati loruko jesu ni yara igbohun safe ni gbogbo iko yin dafidi patapata oga glory won o wa sugbon won wa ni ibi eto pataki kan fun aseye awon onigbagbo na ni adegba ladura wipe ile ologo ati awa ati eyin ko ni bo sonu e je ki a teriba fun adura laarin iseju kan nje ore ofe jesu christi oluwa wa ife ti olorun idapo ti emi mimo ko ma ba wa gbe lati sisin lo ati si titi lai lai amen amen amen loruko jesu eke haleluya eke haleluya nla o eyi jesu christi logo happy father's day god bless all the fathers god bless all the mommies too

0: jábọ̀ sórí ètò ìrànlọ́wọ́ láti òkè wá èyí tí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church òtítọ́ lérè World Outreach ṣe onígbọ̀wọ́ ẹ̀ bàbá wa nínú olúwa wòlíì o fágbèmí ni wọ́n mọ̀ bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run lákòókò yìí fún ìbùkún ayé gbogbo ènìyàn kí olúwa kí ó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ọ̀rọ̀ náà àmì
1: Olúwa kó bùkún fún yín bí ẹ ti ń gbọ́ ní orúkọ Jésù ti Nasareti.
2: Àmì.
1: Ṣáájú ohun gbogbo ní ọ̀sán yìí, mo kí ẹ̀yin àwa bàbá nílùú lórílẹ̀-èdè àti ní àgbáyé pé ẹ kú ayẹyẹ ọjọ́ bàbá. Bàbá jẹ́ olùpèsè, ọjọ́ aláàbò, ọjọ́ olùtọ́sọ́nà. Nígbà tí jẹ́ àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì Olúwa ń bèèrè pé báwo ni kí a ti máa kọ́ wa bí a ti ń gbàdúrà, ó ní ẹ mọ̀ pé bàbá wa
2: ti
1: ń bẹ lé ọ̀run. Onírúurú bàbá la ní ọ̀nà tó pọ̀. A ní bàbá nínú Olúwa, a ní bàbá tó bí wa, a ní bàbá tó bí ìyàwó wa, a ní bàbá tó bí ọkọ wa. Bẹ́ẹ̀ lọ. So mo gbàdúrà gbogbo àwa tí a mọ̀ra wa ní bàbá, mo gbàdúrà pé ẹ̀mí gígùn àti àlàáfíà Olúwa yóò fi tẹ́ wa lọ́rùn.
2: Àmì.
1: Lórúkọ Jésù a ò dẹ̀ ní dídàkudà.
2: Àmì.
1: A kú ọjọ́ bàbá. A kí àwa ọmọ náà, a kí àwa ìyàwó tẹ́ ń jẹ́ kínú bàbá ó dùn. Lórúkọ Jésù ẹ̀yin náà ò ní mọ̀ bànú jẹ́ o.
2: Àmì Jésù.
1: Jésù Olúwa wa.
2: Àmì.
1: Mo ń fi àkókò ìran wa létí wákàtí àánú àti àwọn alábìámọ ní ọjọ́ Wednesday ní ẹ̀yẹ nkọrin ní òtítọ́ lérè World Outreach. CAC òtítọ́ lérè World Outreach ní ẹ̀yẹ nkọrin. Mo pe àkókò yìí pé gbogbo ènìyàn. Èso Wednesday mẹ́sàn-án, Friday mẹ́sàn-án àti àárọ̀ Sunday mẹ́sàn-án tí bàbá wòlíì àgbà pa láṣẹ fún wa, a wà nínú rẹ̀ báyìí. Olúwa sì ń jẹ́rìí ara rẹ̀. Àwọn èèyàn ń jẹ́rìí sí ohun tí Ọlọ́run ṣe. Lónìí olónìí, a rí ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́. Inú àwọn tí ó dúpẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀, Olúwa yóò kà ọ́ yẹ.
2: Àmì.
1: Yóò sì dára fún ọ.
2: Àmì.
1: Bákan náà ni ìṣòru ní gbogbo ọjọ́ Friday. Torí náà ibikíbi tó bá ti ń bọ̀ lágbàáyé, ìwọ sábọ̀ lẹ̀lẹ́yẹ ń kọrin round about. Pe nọ́mbà mi, nọ́mbà

0: asòfin
1: ìpínlẹ̀ ni o. Eba àwọn ojú tuntun tẹ́nìkan ò mọ̀ wọ́n rí gan, kò ní blemish lára. Tó sì ti ní ipa gidi tó ti kó fáráàlú. Táwọn yóò wò mọ la pé ní èèyàn leléyìí. Bí irú ẹnjẹ́ náà Suleiman Bola Kaleka ó nísìn. Gbogbo ayé ní pariwo pé èèyàn rí ni.
0: Ǹjẹ́ ti mú ẹni tí ó díje sípò igbákejì gómìnà bí?
1: Aha.
0: Àbí ẹ ń ṣiṣẹ́ lé lórí lọ?
1: No, àti gbìyànjú jáde torí pé ní táìmù sí ó sì fẹ́ fún wa báyìí. Kò tí against wa. So finalist bá jáde yóò jáde mọ̀ pé gómìnà pẹ̀lú igbákejì rẹ̀. Àwọn méjèèjì náà ni wọ́n jọ recognize gẹ́gẹ́ bí bọ́dì kan. So a sì lọ́gàá. So ti yé nísìn, a sì tẹ̀ lófin ẹgbẹ́. Nígbà tá a ti lọ́gàá tá a sì tẹ̀ lófin ẹgbẹ́ ni tó bá jáde wá. Ó lè wá láti Kwara South, ó lè wá láti Kwara North, kò lè wá láti Central dé. A máa mọ̀ pé ní pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ dúdùn lọ́sàn-án oṣù.
0: 0913655952 orí ètò tá a pè ní ọ̀nà àbáyọ náà lẹ́wà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ní ìpínlẹ̀ Kwara níbi tí Comrade Yakub Aaron Kanike tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń sojú fún ẹgbẹ́ òṣèlú yìí lórí ètò fún tòní. Ètò ẹ mọ́gbàgbé ò pé ẹgbẹ́ òṣèlú PDP àwọn ló ṣe agbátẹrù onígbọ̀wọ́ ètò yìí tẹ fi ń gbọ́ lọ àsìkò tá a wà yìí 0913655952 ká wo èèyàn bíi méjì mẹ́ta kó tó di pé a máa dágbére tàtà gbèsè fún tòní. Ẹlú ẹ kú àsán owó kọyìn bulẹ̀ tí ń pè wá
2: o. Ẹ bá sọ o.
0: Ẹ ṣe ẹ bá gbóhùn sókè okọ yín.
2: Mo kí Atọ́kùn àti Akọ́mi Darun.
0: Adúpẹ́.
2: Ẹ kó da ní ẹ̀yìn méjì tẹ wá lórí program. Àtàwọn tó ń gbọ́ wa ní ìrọ̀lẹ́.
0: Adúpẹ́.
2: Sẹ́rí dá sí ìlú ní ìrọ̀lẹ́. Kọ́mi Arun wọ́n padà sẹ́yìn wọn làwọn fẹ́jẹ́ kára lé pé àwọn làwọn fẹ́ kán ṣe ìgbéwọ̀n gọ́ọ̀mẹ̀ntì tó wà lónìí. Tó bá fẹ́ pé mi ni ò lọ́dọ̀ tèmi o. Wọ́n rà pé báyìí tó ànáàf náà gbà.
0: Hello.
2: Wọ́n rà pé tó ànáàf ni wọ́n gbà.
0: Ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn náà àbí?
2: Rárá o, ọmọ lélẹ̀ ni. ọmọ ìlú rẹ̀
0: ọmọ ìlú
2: àná gbà lórí pípe ní sábà pé ní ọ̀rọ̀ ọ̀nà la fẹ́ sọ lẹ́yìn títí àárín ìgboro kan dà ọ̀nà ibi tẹ̀mí ń gbé nísìn ọ̀nà tàwé dùkùlù ní ń gbé ní basin àwọn bukola sàràkí náà dà tẹ bá gbọ́nà lónìí tẹ bá rin bẹ̀ lẹ́ẹ̀kan tẹ̀mí ọwọ́ mọ́tò yóò bàjẹ́ pátápátá ni ẹ lọ sí ọ̀nà agbábíà ká dàákàn jù tẹ bá débẹ̀ lónìí ibi tẹ̀yìn náà ń gbé náà nù àbí Atọ́kùn.
0: Ẹ tẹ̀síwájú ọ̀rọ̀ yín torí àkókò.
2: Tó fi bẹ́ẹ̀ ń gbẹ̀rù bẹ́ẹ̀ bá ń lọ ilé ẹ̀mọ́ bẹ́ẹ̀ fẹ́ ń jásí kòtò jásí gegele so kò sí nǹkan kan
0: ẹgbẹ́
2: APC tá a fẹ́ tá a fẹ́ gbà lọ́dún yìí.
0: Ọ̀dà
2: pẹ̀lú òkú ọlọ́run yóò wọ
0: ọlọ́run àti ẹja wo ntẹ́lómìn yóò tún bá wa sọ lórí ètò 0913655952 náà lójú òkúta ẹ lè fi pè wá sí 0913655. Hello ẹ ti wà mí okò yín ẹ kásán o. Hello. Hello. Ẹ jáwé lómi ó dà pé wọ́n ti wọlé ṣùgbọ́n wọn ò tètè mọ̀ pé wọ́n ti wọlé 0913655952 náà lójú òpó ọ̀hún káwé lómi tí ó tún lè pè wọlé láti abẹ́hùn 0913655952 ni ojú òpó tẹ̀ lè pèsè ẹ̀lú ẹ̀ka àṣẹ ti wà mí okọ̀ yín o.
3: Ẹ̀ka sọ fẹ́ràn.
0: Ẹ̀ṣẹ̀ owó kọyún bulẹ̀ tí ń pè wá sá.
3: Ṣé o mọ̀ lórí kọ mi láti ògbóni lọ́kàn?
0: Ok, à ń gbọ̀ yín sá.
3: Gbogbo iṣẹ́ PDP APC tó wà ní Kwara gbogbo ní ẹ̀kúṣẹ́. Iṣẹ́ tí mo wò pé APC ṣe Kwara tó wò méjò méjọ́lá. Iṣẹ́ ọjà ọba. Ìgbà tí mo wà ní òkèlè nù. Bàbá mi ò sìkì. Àárọ̀nà kọjá lótò bàbá mi ò kú sí nígbà yẹn. Pọ̀ ní ẹsẹ̀. Kò sẹ́nibọ́dé lórí kọjá lórí ẹ̀mí ti dùn ní gbọ́n tó wà ní.
0: Mo wà ní Bonita, ẹ ṣe sá. Thank you. Ọ̀dà Adúpẹ́, mo rò pé ẹgbẹ́ wọn dáadáa. Wọ́n ní ara iṣẹ́ tí ìjọba tó wà lóde yìí ṣe tó wà wọn jù ní sí ọjọ́ ọba. Wọ́n ṣàlàyé ìgbà tó rẹ bàbá àwọn tó fi ṣe bẹ́ẹ̀. Ẹja wo ẹlòmíì náà lójú òpó yìí gẹ́gẹ́ bí àgbéjáde àti ìwòye tí wọ́n náà tún náà. Ẹja wo yìí ẹlòmíì kó tó di pé a máa lọ díẹ̀díẹ̀ fún tòní. Ẹ má gbàgbé olórí ètò tàpẹ́ ní ọ̀nà àbáyọ náà làwọn pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP. Hello, ó kọyín o, ó kọyín bulẹ̀ tí ń pè wọ́n. Ẹ ṣeun, ó kọyín o.
4: Kọ̀dẹ̀mí ni Alhaji Abdullahi Mambo, nǹkan ṣẹ̀dá láti Bábòkò.
0: Bóyá à ń gbọ̀ yín sà.
4: Ẹ rí i pé àwọn statistics wọ́n gbé jáde ń jò ní. Wọ́n nígbà tí bíi ní 2019 property ti ń bẹ ń Kwara about 60%. Gbàtí wọ́n ọdún méje Gómìnà Abrahamu gbàtí wọ́n ṣe statistics property ti ń bẹ ń Kwara ó jẹ́ 48%. So ṣérù ìjọba àwọn láti wọn aládìgbò fún ìjọba ti ń dá wa padà sẹ́yìn. Àwọn PDP ní pé kí wọ́n lè múra gbà kí àlejò wa ń sọ̀rọ̀ Kaleka o. Èyí ṣe nẹ́pà wọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Local government Ìlọrin West grassroots ló ti bẹ̀rẹ̀ iṣẹ́. ati be lo ti

0: bẹ Ọlọ́run kí mi sí ọ̀rọ̀ rẹ̀ sọ̀kalẹ̀ lé wa. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 Ọlọ́run Ṣògògèrè Alimi nítòsí Cottage Hospital nílọrin. N ló ṣagbátẹrù tó sì mú ọ̀rọ̀ Ọlọ́run náà tọ̀ wá wá. À ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe ètò wa bíi Hebrew Women Hour, wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé láago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday. Níbi takànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú Ọlọ́run fọmọ rere. A special prayer program for pregnant women and waiting mothers. Àgọ́ mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà. Ní Winning News Hour, wákàtí ìṣẹ́gun láti orí ìkúnlẹ̀. Níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ṣẹ́gun ní kan mọ́. Hebrew Women Hour àti Winning News Hour ní Olúfúnmiláyọ̀ Conference Hall, Circular Hotels, New Yidi Road, Off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday. Màá jẹun ọmọ, ń làkàn ṣe ètò tó máa wáyé ní every 1st of October. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni. Ẹ̀ǹkan lọ́dún gbàǹkangbè àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré. Every second Friday of the month, ń làṣálẹ̀ oníṣègùn ńlá ni. The Great Physician. Láago mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel. Sábòkè nílọrin ló ti máa ń wáyé. Lára àwọn àkànṣe ètò nìsìn ìdáǹdè olóṣooṣù. Monthly Deliverance Program. Níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀. Bákan náà ni Operation Carry Your Toys. Níbi tádùrá àwọn tó ń wojú Ọlọ́run fọ́mọ ti ń gbà. Ẹ̀wẹ̀, Spiritual Checkup máa ń wáyé lólu ilé-iṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run Ṣògògèrè Alimi ńlọrin. Ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà, ìsọjí, ìdánilẹ́kọ̀ọ́, ìtanijí, ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́. You can also contact us for your evangelical outreaches such as prayer retreats, revivals, crusades, seminars, conferences and conventions. Wá darapọ̀, jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbàmúláradá torí oníṣègùn ńlá ni wà níbí o. Fún wa di àtẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center. Àgbékalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí.
1: 98.7 FM.

0: We're up to date news reported across the globe. But rest assured, you're on the right radio dial. Diamond 88.7 FM, Ilorin, your shining supreme station.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn àgbáyé.

0: ẹkú rọlẹ́ wọn yìí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu kí Oyèbánjí kú oríire bí wọ́n ṣe dìbòyàn lẹ́ẹ̀keje. Gómìnà Oyèbánjí ṣèlérí pé àwọn olùgbé Èkìtì yóò túbọ̀ jàǹfààní ìjọba àwa-arawa lẹ́yìn ètò ìdìbò tó gbé wọlé lẹ́ẹ̀keje. Àjọ ẹlẹ́yinjú àánú Olúwọlé Foundation ṣe ìrọ̀gùn sínilápá fún 165 àwọn ènìyàn. Ní ilẹ̀ òkèrè, ilẹ̀ Amẹ́ríkà àti Iran bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìfẹsẹ̀múlẹ̀ alálàáfíà. Lẹ́ka eré ìdárayá, akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Tunisia rọ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ láti gbé wúrò sójú ikọ̀ Netherlands. Ẹ kúrò lẹ́lẹ́ẹ̀kan sí ẹṣin bẹ́ ṣe ń darapọ̀ mọ́ alóròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Olóyè Dé Ṣeyí Jacob ni oníròyìn yín. Ẹ mú gbàgbé pé ẹ lè gbọ́ lórí ìtàkùn ayélujára www.diamondfm.net. Ẹ lè rí wa wò lórí Facebook at Diamond 887 FM. Bákan náà lẹ lè download app wa lórí Play Store Diamond 887 FM. Ẹ̀kúnrẹ́ ìròyìn káàkiri àgbáyé yóò dé sí etí gbọ́ yín lẹ́yìn ìdánidúró ráńpẹ́ yìí.
1: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń múni ké.
2: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo etí ẹ̀ ti sú mi, kò yé mi mọ́, kí ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n lójú ayé, ó tún lè fi ni hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n ń rẹ́rìn-ín, wọ́n sì ń yẹ̀gẹ́ ẹnu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kọjá lábẹ́nú, kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ, sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé-iṣẹ́ Diamond FM.
0: Ẹ̀káàbọ̀ padà láti bi ìdánudúró ráńpẹ́ yẹn, ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kúnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ṣe àpèjúwe àtúndì ìbò tí ó gbé gómìnà ìpínlẹ̀ Èkìtì wọlé bí ọdún Oyèbánjí lẹ́ẹ̀kejì bí èyí tí ó mú kí ìgboyà wà nínú ayé àwọn ènìyàn tó sì mú ìtẹ̀síwájú ìfẹsẹ̀múlẹ̀ tó ń ti ìjọba tó ń fi taráàlú ṣe léwájú. Tinubu ló sọ̀rọ̀ ọ̀hún nínú ọ̀rọ̀ ìkíni kú oríire rẹ̀ tó fi ṣọwọ́ sí gómìnà lórí bó ti jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ Sátidé. Tinubu gbóríyìn fún àwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì fún bí wọ́n ṣe fi gba àlàáfíà láàyè tí wọ́n sì ṣe ohun gbogbo nírọwọ́rọsẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ tí wọ́n tó fi yan gómìnà Oyèbánjí gẹ́gẹ́ bí ẹni tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ lẹ́ẹ̀kejì. Ó gbóríyìn fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n fẹsẹ̀ ààbò múlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Bákan náà ni ẹ ó rántí wípé àjọ elétò ìdìbò INEC lọ́jọ́ Sunday láàárọ̀ ni wọ́n kéde Oyèbánjí ti ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìdìbò. Wàyí o, gómìnà ìpínlẹ̀ Èkìtì bí ọdún Oyèbánjí ti ṣèlérí wípé òun yóò tẹ̀síwájú láti rí i dájú pé òun mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé, mímú òṣì kúrò láàrin àwùjọ àti fífún àwọn ènìyàn tó jẹ́ olùgbé ìpínlẹ̀ ọ̀hún láǹfààní sí lákòókò tí òun jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé yìí. Oyèbánjí lórí ìbò 1,300 nínú ìdìbò tí ó wáyé lọ́jọ́ Sátidé léyìí tó fi tayọ ẹni tí wọ́n jọ takàngbọ̀n nínú ètò ìdìbò ọ̀hún jákèjádò àwọn ìpínlẹ̀ 24 tó di ìpínlẹ̀ Èkìtì mú nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú rẹ sọ̀rọ̀ lẹ́yìn tó jáwé olúborí lónìí yìí. Ni gómìnà ṣàpèjúwe èsì ìdìbò gẹ́gẹ́ bí èyí tí ó mú kí ọkàn àwọn tó mú inú àwọn dùn tó sì ń fi hàn wípé ó ń fi ìgbàgbọ́ àti iṣẹ́ tí wọ́n ní láti ṣe múlẹ̀. Ó ṣàlàyé wípé ètò ìṣàkóso òun yóò fún àwọn ìpínlẹ̀ náà ní àṣeyọrí ju ti àtẹ̀yìnwá lọ. Gómìnà fi oríire náà sọrí àwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì. Ó ṣàpèjúwe èsì ìdìbò náà bí èyí tó ṣe àfihàn ìgbàgbọ́ tí àwọn aráàlú ní nínú ìṣàkóso rẹ̀. gomina ipinle river similarly fu bara se apejuwe baba gegebi akoni ti o kun fun to je pe ife ati ifraji re ni o je opakutele idile ati awujo gomina fubara so oro ohun ninu oro apileko re to fi se ami ayeye ojo odun awon baba ti odun 2026 nibi ti o ti gboriyin fun awon baba fun iparere ti won ko ni riro ile lagbara ati agbegbe jake jado ipinle rivers ati orile ide wa nigeria ninu oro to fi sowo lati odo akowe iroyin re onwuka nsezi ni o ti salaye o wipe ija fita fita awon baba lojojumo jake jado ijoba ibile merteta lilogun to di ipinle ohun mu ni ko se foworo seyin adari eto lajo eleyinju anu oluwole foundation apostle pastor moses ademola popoola ti so di mimo wipe ajo eleyinju anu ohun se irogun sini lapa fun eniyan ogofa ati marun pelu owo ti ye re le ni milionu ti o le ni 80 naira to si je wipe o tan de ipinle osun o salaye o ninu oro ti awon niroyin fi wa lenu wo lo ti salaye ninu eto to waye ninu ijo krubu serafu onite siwaju olu iya ijo ti ilorin to wa ni opopona moritala ilu ilorin nibe ni olusuagutan ohun ti salaye wipe ayeye eyi ti won se loni to nti irogun sini lapa ni oluwole foundation o wa ni ibamu pelu odun ayajo awon baba o salaye wipe awon ti won fi se irogun sini lapa fun awon eniyan bi amu omi tutu freezer awon ero iranso to je ti igbalode ati ero iranso oloboro pelu awon ohun irinse miran to wulo fun awon onise owo ero ilota pelu awon owo ti won fun awon osise pepepe bi awon to nta edu awon to nta okrika aso ati awon nkan miran ninu oro re loni yi pastor kola wole ogun yemi pe awon ti won je anfani irogun sin lapa ohun nija wipe ohunkohun ti owo won te ki won ri daju wipe won sise kun lati so di nla o salaye o wipe eyi yo mu ki idile won ati iran won ki o ma ba tun je iyamo sugbon ki won o le di eni nla lawujo o mu oro re jade lati inu bibele o salaye o wipe ati oro ati ose o ma nwa nigbati awon eniyan ti won ba ko e ti won ba ko e oro kekere sile ti won o si mu ki ohun to kere lowo won ki o di nla o fi kun wipe ohun gbogbo ti o di nla bere lati ibi kekere bakan na ni o gba gbogbo omo ijo nimoran wipe ke won ma se foju kere ohun kekere sugbon kekere ibere kekere na se pataki ninu oro re oni eni keni ti oni awon ti won gbe eto yi kale won se lati ri daju pe aye pada rere de ba igbe aye awon eniyan ti won fowo ba ati lati mu osi kuro laarin awujo wa ni ile ise olopa eka ti ipinle kasina ti fowosin kun ofin mu awon afurasi marun ti won fi esun kan wipe won lowo si iwa odaran to nti idimolu jale ati dida awon ohun egbin si ibi ti ko ye ni abule bugaje ni ijoba ibile jibia ni ipinle ohun ile ise olopa salaye o wipe awon afurasi ohun ni won fowo sin kun ofin mu leyin ti won fi mu file ti won si ri wipe won se aito laarin ilu eleyi wa ninu oro to jade lati odo alukuru olopa dsp abubakar sadiq ninu oro ti o fi sowo ti o wa lati ani gbogun ni kasina nibe ni won ti fi owo si kun ofin mu awon afurasi meta ti won si gbe won lo si olu ile ise olopa ti nbe ni ipinle na fun itesiwaju lori iwadi awon ti won ba lowo won ni awon bi ilekun onirin mewa awon okun ina manamana ati awon ti o wa lara awon ti won fi nse eto ina olokun ojokan ti won ri bi awon ti won yo lara transformer iroyin kakiri agbaye le ntete sin diamond 8.7 fm ilorin iroyin yo tes waju leyin danduro ranpe ye
5: E darapo mo wa ni itakun kai lu jarawa, itakun ibadore Facebook, itakun abeyefo Twitter, ati Instagram, lori Diamond 887 FM, Diamond FM, Shining Supreme.
0: Ekabo, lati bi e danuduro, rangpenye, iro inka kri agbaye, lente tisini Diamond 887 FM, ilori ni ile ukiri. Ile America ati Iran ti bere oro ni Switzerland leyin ti won ti koko towo bowe adehun lati fi opin si ogun to nlo lowo laarin awon mejeje lose to koja lo ninu adehun ohun ni won ti salaye wipe laarin ogota ojo ni won yo fenuko lori ohun ti won fe se bakan na ni wipe won fi opin si ija ni gbogbo ona ati lodo Nebalon to nti shishi ibudo Strait of Oman beni o salaye o wipe awon ija to waye laarin ile Israel ati awon Hezbollah ati Iran se ati leyin fun ni Nebalon lo fa ti Iran fi kede wipe ohun yo tun ti oju ona ti awon oko ojo mi le gba lojo Saturday nipa lilo awon imajinle bakan na ko to di wipe won bere oro ni igbakeje are ni ile America JD Vance ti kakko salaye wipe ile America ni ireti wipe awon yo te si waju awon yo si ni aseyori lori oro to ni se pelu ipese ohun ija oloro ati oro Lebanon bakana ni tera salaye wipe ohun fe ki kaluku ko te pamo ati mu ileri ti kaluku se ninu adehun to wa ni lese iroyin leka ire idaraya akoni mo gba iko Tunisia Averena ti pe awon agbabolu re nija wipe ki won o ja fita fita lati ri daju pe won jawe olubori ni ifese won se oni pele isori isori eyi to keyin ni sori ti won jo wa pelu iko Netherlands bi won yo ti koju Netherlands ni ifese won se ife eye agbaye to nlo lowo iko Cottage Eagles ni won ja kuro ninu ifese won se latari pe won je gba ayo meta si ayo merin si odo lowo Japan ni aro ojo Sunday e oran ti wipe iko to wa lati ihariwa ile Africa ni won lu ni ayo marun si okan lati owo Sweden ni ifese won se akoko Tunisia ni iko Africa akoko ti yo koko jadanu ninu idije ife eye agbaye ti saye Renard wa tenumo wipe o se pataki ki won o ti kuro ni idije ohun pelu pe won mu aseyori kan dani ki won o to lo patapata bi e ba se ndarapo mo wa iroyin kakiri agbaye le ntete si ka to danu duro lori iroyin na egbo awon koko ta ti menuba le kan si a fi toyin leti pe are Tinubu ki Oyebanji ku orire bi won se diboyan lekeje gomina Oyebanji se leri pe awon olugbe Ekiti yo tubo janfani ijoba warawa leyin idibo ajo leyin juanu oluwole foundation se irogun sini lapa fun 105 eniyan ni ile okere lati mu wa se ti gboyin pe ile America ti Ram bere oro lori ifese mule alaafia leka ire idaraya akoni mo gba iko Tunisia ro awon agbabolu re lati gbo ewuro soju iko Netherlands katuma lonje mo pe niru ojo oni lodun 1994 iko Super Eagles orile ede wa Nigeria kopa ni ifese won se akoko re ni dije ife yi agbaye pelu gbigbona woju Bulgaria ni Dallas Texas lorile de America ni baye ti mo bo ba ni onko te fe to awon akoroyin wa leti e pe sori number ibani soro 091 6062 7526 Abiodun Akinwumi lo se akojopo iroyin kakiri agbaye ti role oni oloye Deshe Jacob lo tu se de abinibi to mu ase ti igboyin e seun pupo be se n tetigbo ikan ni wa ikan ni to tawon yo yi

0: ogo ni foruko olorun alaye olorun oni majemu ni baba yen ti ki dale majemu ayeraye ninu awon orun abo wa ipamo wa ni gbogbo igba oba to fi anu gba wa to tun fun wa ni ore ofe ati anu lati le wa lori eto ti oni ogo ni fun oruko olorun alaye agbe oruko baba yen ga mo ki gbogbo wa ni bi te tin gba eto odile oni gbagbo loni ipe aku isimi oni anu olorun oni fi wa sile o ori ofe re a to fun wa loruko Jesu Kristi mo ki wa pe ti Jesu ba ide a o se opo isimi bayi laye ati laye wa anu olorun oni fi wa sile o gbogbo bi igba ti akoko ti ri a gbadura pe olorun a ba wa sun gbogbo dero anu olorun yo fun lori lede ninu ni ori ipinle kokan ati ninu idile kokan loruko Jesu Kristi eni darapo mo wa lori ero abanidero yin iyen Facebook eni search fun page mi Abimbola Adekeye eni mo abu one life by anu olorun ni fiyin sile o ami mo ki ile seda mo defem pe anu olorun ni fi ile se sile yo ma po si ni gbogbo ona yo si ma dagba ninu ogo ati ola olorun gbogbo eyin oniyawo ose to koja akiyin na eku inora ile te bere yen ko ni baje ko ni daru satani oni raye nbe loruko Jesu fakan na gbogbo eyin ti e n gbojo olorun fun rojo bi ile gbogbo ayo yin na de o olorun aba yin mojo te ti dasona yo mu duro loruko Jesu Kristi emi ni arabirin ni lori eto idile onigbagbo emi na bi Bola Adekeye eleshinla lati ni ijo Prayer Faith and Miracle Church ori oke agbara olorun majemu abanimule madani ni Asadam Road pelu mi nibi na ni baba ori oke agbara tin jade ori mi awon na wa pelu mi nibi awon na ni iranse olorun woli olare waju Adekeye eleshinla toni na baba e gbadura fun wa ka to wonu eto
1: ni oruko Jesu
0: ami
1: gbogbo kan to n gbo wa oju to n wo wa anu olorun ko darapo mo yin
0: ami
1: olorun ogun ni foruko re
0: hallelujah
1: Jesu oluwa wa
0: ami e seun aki wa lekan si lori eto dile onigbagbo gẹgẹ bi gbogbo wa ti mo ipe oni ayajo ojo oni o je pataki na ninu idile eri wi pe lori eto ta tin babo na ni pe oro idile wa o gba ogbon gbogbo nkan lati le dojuko isu idile inu ogbon ni ogbon ta ni ogbon olorun ni that is it takes the wisdom of God to face any problem of the home or in facing any area of our life or in our home it takes the wisdom of God so no ni ya ba se mo pe a nso nipa oni gẹgẹ bi ojo ayajo ojo ti oni ti a se kaakiri gbogbo agbaye na ni ojo awon baba mo ki gbogbo eyin baba nile loko ni bi te tin gbo mi pe happy father's day mo ki yin mo ki gbogbo wa patapata mo ki wa o a n celebrate awon baba awon baba wo la n celebrate loni e pe baba na baba gangan awon idile ninu idile gangan niyan a n celebrate awon baba to je baba to uto ninu idile a n celebrate awon baba to beru olorun loni ibi ti a ta soro lori tori ara pataki to gbe leru gangan niyan ibi ti a soro de ni jejo a ma make sure pe mo celebrate awon baba yi loni taye ba tayo ba si a continue ni ojo mejo ti Jesu ba ide ni awon ibi ta tin topic ta tin baba ara e na lele tori nkan ta so ni pe oro idile o gba ogbon lati le koju gbogbo ibi kibi in dealing with any affairs of the family it takes the wisdom of God so I celebrate awon baba to to awon baba ton beru olorun awon baba olooto we are celebrating the true fathers God fearing ones faithful obedient father awon baba to gboran si ase olorun lenu awon baba ti won ni ogbon imo ati oye olorun ninu iberu olorun the father that are possessing the wisdom the knowledge and understanding of God awon la celebrate loni o awon baba abiyamo tooto kìí ṣe ìyá nìkan labiyamo tó là ń pè labiyamo ọkùnrin tó bá ń mojúṣe rẹ̀ nínú ilé tó dúró gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ kó dúró nínú ilé tó bẹ̀rù ọlọ́run tó fi torí ilé rẹ̀ gbé bọ́lọ́run ṣe fẹ́ kó ṣe é nínú òtítọ́ àti ìbẹ̀rù ọlọ́run abiyamo làwọn náà abiyamo ni wọ́n baba to je pe fun awon omo to bi baba lo je fun iyawo re na baba ni awon baba to to awon ti won ri kan ko ile won ninu ogbon olorun ti won fi oye olorun fi idi ile won kale gege bi oro olorun to ni ogbon la fi konle oye la fi fi idi re ko mule awon ton ko le won such fathers that is where the type we are celebrating today the father that builds their home in the wisdom of God and establish it in understanding of God awon baba tan celebrate niyan awon ti won moju se won bi baba ti won si se awon to loju oni tan yin tan ba won se ajoyo niyan awon ti won feran le won tokotokan they love their home sincerely awon to love ton feran le won tokotokan ti won fun omo awon mo iyawo won atawon mo won ni ifokan bale ninu ile awon ti won yo iyawo lenu ti won ni omo lara awon tan celebrate loni niyan gbogbo yin baba ten gbo gbogbo ba tin ka sile eje ka wa na ma mu ka ma depo ipo wo gan le mi bo si ninu baba ton ma npe baba pa celebrate baba loni nje o ti je what en to le jade pe looto am a father awon baba ta to bi olorun se fe ke ti won lo aye won bi olorun se fe ki won lo tile won si di bona se fe kori awon la celebrate ni to na ki to tesi waju mu fe celebrate awon baba yi o what kin celebrate won tori pe won ni ta ba nta be bo ti wu keyan se olorun gan fe yin wa ba kan na gboro celebrate awon kan na pa ala kokko ni pe mo kokko celebrate olorun alaye toro ni baba gbogbo wa baba to mo ye omo re to toju wa ti owo ti se wa ti owo ba ti ni a soro di si lara a wu wa to wu wa si lara sibe sibe a tun fi anugba wa baba ni mo celebrate olorun to da orun ataye bakan na ni mo celebrate olorun alaye mo celebrate e ninu jesu christi mo celebrate jesu christi omo olorun alaye eni to fi emi re lele nitori ese mi tori ese araye eni to ku to jinde ke ba le niye keyin na ba le niye eni to fi fe re anu re to fi gba wa ko loko eru ese to wa wari to de fun wa ni iya ni pekun to fun emi ni iya ni pekun tori pe otito ni oro na o ye fun itewogba pe christi ku fun elese ninu eni ti emi ti mo soro je olori mo celebrate baba yen oba awon ba ni arugbu ojo ni oba to nso teni keni o le se mo celebrate e ogo ni fun oruko mimo re bakan na lori akoko mi mo celebrate baba mi baba to bi mi gangan lomo do o ti late sugbon mo celebrate to ba in 2 years time lo ma pe 50 years na ma mark 50 years ti baba mi ti to ti je ipe olorun sugbon ni akoko gba yen ke wo temi na se mo bi mo se ri pe emi na ni a je mi a mo o ti ye ko ye wa le pe emi na kere gba ti baba mi ku sugbon ni akoko yen mo ibi ti mo se understand e mo ri iwa baba rere ninu aye re baba to n toju omo to je pe even iku to ku ongan oro awa omo re lo gbele ya ati tile pe ohun o le fi leun sile ko ma toju won won ni ko wa gba toju ni hospital ko o sick ngba yen laye ti bp nse kini won ni ko wa gba oni to ta lo ma toju omo ta lo ma toju yawo nkan ti baba yi nle ni e pe ohun sa fe sise kile ohun le se ka won mo le je kon ma se ru egbe nkan to me mi baba yi lo laipe ojo ni so mo celebrate baba yi loni mo de so loni pe baba o keep resting in the Lord titi lojo ajinde mo wa celebrate oko mi to en to lohun fi shade ori fun mi tori pe baba ninu le to joko eniyan to je baba omo eyan baba eyan na ni ba pe lohun se to je pa wa iya na ta je iya awa na ta je iyawo lodi oko iya la je fun awon omo wa iya la je fun awon baba fun oko wa na bakan na mo celebrate oko mi tori po fi okan o support mi o duro ti mi ni gbogbo area to ye ke eyan ti duro ti yan o farajin fun gbogbo ti mo ba se ajojo n wa ajojo n se gbogbo ni mo celebrate yin o baba mo anointing olorun a ma teyin siwaju o pe fun mi loruko jesu christi bakan na mo celebrate oludasile ati alase ile ise diamond fm yi baba dada ni baba yen eni ti olorun ti owo won gbe ile ise kale tori wipe baba yi ni awon ti olorun lo fun iran ti awa yi mo celebrate yin o baba ni bi te ba wa loruko jesu o ni dagbaya gbogbo ohun t'Olorun ti owo yin gbe kale ko ni baje loju yin ko si ni baje gan leyin yin e dagba e dogbo anu Olorun ni fi yin sile iranlowo Olorun lati oke ati anu re yo ma fun lori aye yin loruko Jesu Christi bakan na mo tun wa celebrate engineer mi no akobi ni won sugbon baba na ni won mo celebrate yin o a baba akobi baba ni won lo je ninu le eyan ko ya ni tun ba tin ri won e ro pe eyan kan to ku ton de wa responsible ni mo de gbadura pe loruko Jesu adu Olorun ni ko ninu aye yin be ti wa responsible yen be le ma wa responsible titi lai lai loruko Jesu Christi won binu erin ni ni gbogbo gba mo mo pe yawo won ma gbadun won nule be no si ma ri loruko Jesu bakan na mo celebrate gbogbo eyin baba mi ninu Oluwa patapata ti mi le daruko yin ton lori eto yi eyin baba baba ninu Oluwa eyin te n pe wa so lori eto te ba wa da si eto tawon eyan gbo ti won ko gbo lara ti yin na ateyin te n pe mi gan leyin eto eyin te ranse si mi te n inspire mi te mu kori mi ma wu fun ise mo celebrate gbogbo yin na loruko Jesu ifororo yan ori yin o ni gbe ti a ba si ki wa se boya pastor abi prophet ni yin mo gbadura pe Olorun a ma ro yin ni agbara anu Olorun ni fi yin sile e o ni dagbaya nigo ti won ba n ti etoya o ye ke je won mo loruko Jesu won ni fi flower ta iboji yin lore that is won ni present flower so di graveyard yin eyin gangan te se wahala te se lala lori omo le jere omo yin loruko Jesu Christi mo ki gbogbo wa ninu le mo ki ayin iya na mo ki everybody be to ni ayajo ojo awon baba ni mo ki gbogbo baba lekan si happy father's day ki lo fa to fi ye ka celebrate awon baba baba oruko nla ni baba this father is a very powerful name oruko nla ni oruko ta fi jo olorun baba oruko eyi to gbe eru idile le ori eleji kare ati le orun re ni that is the name that carries the burden of family on his shoulder on his neck that is the name father oruko nla ni ejika ti o je ka se odile o ye on la won baba olorun gbe baba kale ri wipe baba gangan ni olorun gbe akoso eto gbogbo ti se dile owo won lo gbele tori pe ngba ti olorun da to kok to da aye okunrin lo kokoko da nigba ti olorun si da okunrin to da adamu gbogbo akoso olorun fi le adamu lowo like kankan igba ti olorun wa di wipe ko ma ba se oni kan ko ma tori pe ko le da se ko ma ba se oni kan olorun se pa fi olurun lowo to da bi ti re ninu we Genesis chapter 2:18 o le mi o se olurun lowo to da bi re fun ohun olorun ti wa lo wa kan awo obirin gege bi olurun lowo to to to dabi re bibi de so fun wa ninu we 1 Corinthians 11:9 wi pe a da obirin nitori okunrin ni a o da okunrin nitori obirin ati da okunrin ka to do obirin so a wa da awo obirin nitori okunrin ni tori na nkan orukan la ni baba baba n do gege bi olori ninu dile baba di ipo pataki mu ninu dile ipo nla lo ni ohun gangan la tori re da idile ohun gangan lo ni idile that is the reason ta ba fe ta ba se marriage tan sin o ri pe o change oruko re ko loruko baba re to to tin je o change oruko ko re gbogbo awon mo ta ba n bina ta lo ma je oruko baba no ma je tori baba gangan lo ni idile oruko to duro fun the name that stand for protection that is the father the name that stand for protection that stand for provision that stand for structure oruko to duro fun abo yes abo protection baba ni un olorun se gebi olorun se gesi wa be lo gbe awon baba kale ninu ile awon oko wa baba awon omo wa kon je abo fun wa oruko won duro fun ipese olorun fun ipese ile fun won gbogbo to olorun so fun adamu ni pe ninu ogun oju re lo ti ma ge to ba si nje ninu ogun oju re se ko ni fun iyawo oni je omo ni je nbe oruko to stand for provision oruko to duro fun structure that is nkan to n gbe nkan ro that tori pe ta ba ri nisin to baba ti omo ba nse nkan fiye ti baba o ba sile yen baba to to ni mo so awon baba rere ton moju se won to ba so po mo ko ewo ti dadi e ba de lo ni ma feju esun dadi e e ri po mo yan akura ki bakan eru yan wa be tori pe oruko yen dro fun discipline dro fun structure tori pe ngba ta ba discipline awon mo na they are the name stand bi baba they stand as a role model won fi discipline sinu aye awon mo won so aye awon mo yan le do dada structure aye awon mo yan da igba ipile aye won duro dede awon ga duro dada the name that stand for structure oruko baba niyan o fe ke gbo gbogbo yin te n gbo mi nile oni ni ayaju aju awon baba we are celebrating all the good fathers awon baba to to to be ro olorun seri ti le ba duro dada ti le ba wa successful everything ninu le ba ri bo ti ye kori e ma gentun yin baba to wa nu le yen to je olori ile yen o mojuse re ni o si se dada o mojuse re bi baba bi oko bi baba nule o de se gege bi olorun se fe ko je ninu ogbon olorun ni se pe mo n pari re pe ninu ogbon olorun tori o nibi ti ogbon eniyan mo that is limitation to woman wisdom ṣùgbọ́n ọgbọ́n ọlọ́run ni olópin tó lè ràn wá lọ́wọ́ fún àṣeyọrí ńlá nínú ayé tìrìdà wá ṣe pé ó mojúṣe rẹ̀ ń ṣe nìkan ìyàwó rẹ̀ tó jẹ́ ẹni olùrànlọ́wọ́ rẹ̀ àtàwọn ọmọ tó jẹ́ bíi tó jẹ́ bàbá fún àwọn náà appreciate rẹ̀ wọ́n mọ rírì rẹ̀ wọ́n mọ rírì bàbá bẹ́ẹ̀ wọ́n appreciate ẹ̀ wọ́n honor ẹ̀ wọ́n respect ẹ̀ wọ́n fún ní ọlá tó tọ́ sí wọ́n fún ní ìtẹríba tó wọ́n tẹríba fún bó ti tọ́ àti bó ti yẹ ṣe rí irúlé bẹ́ẹ̀ sàtánì ò lè ráyè ń bẹ̀ láíláí nílẹ̀ tó tí bàbá bá dúró de tó dúró dáadáa tí ìyàwó náà tó mojúṣe ọkọ rẹ̀ tó dẹ̀ àbí tó mojúṣe tí ọkọ rẹ̀ ń ṣe tó dẹ̀ tó ń sẹ tó ń gan tó appreciate ọkọ ẹ̀ tó mọ rírì ọkọ ẹ̀ sátánì ò lè ráyè nínú ilé yẹn rárá ṣùgbọ́n tá a bá rí ilé tó kù díẹ̀ káàtó tí bàbá bá ti ya tó lórí ilé bá ti sọnù kò nínú òfin ọlọ́run tí ọgbọ́n ọlọ́run bá ti kúrò nínú tó pé rẹ̀ ní bàbá tí bàbá kan tó kàn gbé lógò bàbá dání lásán ó kàn gbé lógò lárúkọ bàbá lórí lásán tí ò tó láàkì ojúṣe rẹ̀ tó láàkì duty rẹ̀ as a good responsible father ilé yẹn ò lè dúró láíláí torí pé báìbù sọ pé ọlọ́gbọ́n ọkùnrin kọ ilé rẹ̀ sí orí àpáta ni ṣùgbọ́n aṣíwèrè kọ́lé láì ní ìpínlẹ̀ irú àwọn bàbá bẹ́ẹ̀ yẹn irú ilé wọn tó bá ti rí ọkùnrin tí ò wà responsible tí ì ṣe bàbá rere ilé wọn ì dúró láíláí so ó dẹ̀ tún wá tún wá ẹlẹ́ẹ̀kejì tún wá ni wípé tí nǹkan tó tún lè fa wàhálà nù ìdílé ni pé tí bàbá bá ń ṣe ojúṣe rẹ̀ bíi bàbá tó ń ṣe dáadáa nínú ilé tí ìwọ ìyàwó bá tún wá appreciate effort ọkọ rẹ tó bá jọ pé ibi tó lágbára mo ló ń ṣe ẹ yọ mo ń rọ gbogbo ẹyin ìyá gbogbo nínú ilé ibi tí bàbá yìí bá àwọn bàbá yìí bá lágbára láti ṣe fún wa ẹ jẹ́ ká gbà á ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn ká máa appreciate wọn tí olórí ilé bàbá bá ti ń ṣe gbogbo ojúṣe rẹ̀ tó ń làágùn tó ń wú lọ sọ́tún sófì tí ò sọ tí ò rọ́sàn ilé tí ò rí tòru tó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n tún sọ pé yẹn kí ló kù tí kí ló ṣe tẹ́nìkan ò ṣe rí tó ò appreciate ẹ̀ irú ilé bẹ́ẹ̀ náà ò lè dúró bá kò lè rọgbọ rárá torọ́pọ̀ ọlọ́run tó dá wa gan tó jẹ́ bàbá fún wa gan ń retí pé ká appreciate o forí ká mọ òun ní ọlọ́run so àwọn ìjọba ilé tó bá dúró dáadáa tí bàbá ilé tó bá ti dúró dáadáa bàbá yẹn ń ṣe ojúṣe rẹ nìyẹn dẹ́sí gbogbo àwọn ọmọ torí àkókò mi ti lọ sí gbogbo àwọn ọmọ ẹjọ́ mo rọ̀ yín lórúkọ ọlọ́run ẹ tọ́jú àwọn bàbá yín lónìí báyìí jẹ́ ó ti kí bàbá ẹ̀ ó ti send message sí tí ó ti kí ẹ tọ́jú àwọn bàbá yín ọ̀rọ̀ ọlọ́run gan fẹ́ ká wà pàṣà ẹ wo ìwé Ephesians chapter 6 yẹn from verse 1 ó ní ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú olúwa nítorí pé èyí ni ó tọ́ bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ èyí tí ṣe òfin kìíní pẹ̀lú ìlérí ó ní honor your father and your mother which is the first commandment with promise ọlọ́run ò ní kó honor ìyá rẹ nìkan bàbá àti ìyá lọ́ ní kó honor tó tara wọn jáde bó bá ṣe ń ṣe fún ìyá ṣe fún bàbá rẹ bàbá tó sacrifice ara ẹ fún ẹ ohun tó yẹ kó ṣe kò ní torí kí ìwọ kó lè gẹ́yàn take care of your father ẹ tọ́jú bàbá yín mo sọ tó bá tó irú ẹ̀yin ìyá tẹ́ ẹ lọ ń tọ́jú ọmọ bóyá ní nàìjíríà iná nàbí tòsí yín tẹ bá ti lọ tọ́jú ọmọ fún ọjọ́ mélòó kan ẹ padà sọ́dọ̀ àwọn bàbá yín àbọ̀ ọkọ yín jàre ilé ti yín lọ́dọ̀ ọkọ yín ẹ jẹ́ káwọn ọmọ yín yẹn tábà ti bá wọn ṣé bí ọjọ́ mélòó kan ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ̀ tó láwọn ìbéèrè kan wà tí wọ́n bí mí ṣùgbọ́n mi ò lè débẹ̀ yẹn lónìí nípa ìyá tó lọ ń tọ́jú àwọn tó ń tọ́jú ọmọ ẹ tètè padà dẹ́ mo tún sọ mo dẹ̀ tún máa repeat ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀ ń travel lọ abroad ni ẹ ń lọ ìlú òyìnbó ẹ wẹ́ kí mọ́ mi yín wá bá yín tọ́jú ọmọ nílùú òyìnbó tí bàbá sì wà láyé ẹ bẹ́ẹ̀ bá ti ń ṣe ìwé tìyá ní kẹ́ ṣe ti bàbá àfi tí bàbá yẹn bá sọ pé òun ò lọ lókù tó ní mo rí bàbá kan tó lóun kò sí nǹkan kan tó kàn pẹ̀lú ọ̀rọ̀ lóyìnbó tó bá lóun lọ ṣùgbọ́n tó bá ní interest àti lọ ẹ má sọ bàbá yẹn di báṣẹ́lú ẹlẹ́ẹ̀kejì táìmù wa ti ń lọ nítorí pé kéèsì kan wà tá à ń treat lọ́wọ́ báyìí tó ṣẹlẹ̀ gidigidi ni tó ṣe pé ìyá yìí bàbá yìí àti ìyá yìí náà jọjọ fọwọ́sọpọ̀ marriage of 40 years ó dẹ̀ forí ṣọpọn nítorí pé àìfi ọgbọ́n ọlọ́run tó ìyá àtàwọn ọmọ bàbá àti ìyá yìí náà jọjọ pawọ́pọ̀ tí wọ́n tọ́ àwọn ọmọ yìí débi tó yẹ kí wọ́n tọ́ ọmọdé táwọn ọmọ ìfihàn tán yanjú ọmọ mẹ́ta náà ni wọ́n bí àwọn méjì tó jọ́kùn ní wà nílùú òyìnbó nígbà tán dé lóyìnbó tán ọlọ́run dẹ̀ gbàdúrà wọn wọ́n lò tán wọ́n pa wọ́n kọ́lé dáadáa fún bàbá wọ́n ra mọ́tò fún bàbá wọn ṣe gbogbo ẹ̀ ìkan wá bímọ nínú wọn ó gbé ìyá ó ní kó wá bọ̀ ń tọ́jú ọmọ ìyá lọ fún 6 months láàrin oṣù mẹ́fà yẹn bàbá yẹn ò gbádùn rẹ̀ tó náà àti ìyá yẹn ti use mọ́ra wọn gan bàbá tó ṣàpadà wálé ìyá bàbá láti jẹ́ kó mọ̀ kí ìyàwó mọ̀ pé lílọ tó lọ yìí òun kàn manage ara òun ni kò bá òun lára mu kò tún pẹ́ kò tún ṣe ìkejì tó bímọ lọ́n tún ní kí ìyá máa bọ̀ wọ́n pè ìyá gan ìyá gan ọmọ nǹkan tó lè sọ mọ́ ẹ jẹ́ ká máa fọgbọ́n ọlọ́run tó iya wa ni so fun baba yin baba lohun o le gba tori alakoko gan ohun gbadun ara o awon ma ni e ba wori a ma wa ki a give fun yin that is en ti o ma toju baba won wa obirin mi du eju ma kan fun ma baba iyan je goda gba o bi obirin to sa o sa ti o si wa lenu ile oko won ni ko ma wa ko toju baba laaro ko ma lo lale along the line mo ko satani olori buruku ni la fe se igba ta ka to wo ka to fo ehun care giver to toju baba o den to sun ti baba ka to ri gbo nkan se care giver ma loyun o arabirin loyun ni ya ba gbo no ba ni le ba daru lo ba ni awon omo na ba binu no ba no ran pe ke keta won to wa nigeria pe ko lo gba moto lowo baba moto to ra ko gba eyan wa gba moto no tun wa ni ile yen ki kon le baba jade ninu ile baba wa ni po da eh lele un jade ninu ile won lo n fun ara un ra ile to n ko le un lo to tori itoju yin tori ko ki ele geyan lohun o se pari ile bo se je ko n pari e lo to yin le ba un pari e ibi te wa pari e si ni ke si kuro eh le gba le lowo un o lo ni le awon lo se wa ba won wa so fa won mo ye pe ah baba yin jiya kan lori yin eyin le ti si nkan to se eni ti o wo ta lati bi 40 years se ro pe si lo wa ro lorun ni eyin le ti si won an be baba yin baba yin o gba won gbe moto pada lohun o fe mo oni kon gbe moto won lo ile won bi ton ba ton bo nkan to nkan de ton wa kon si kuro ko no a se an be baba yen lowo lowo bayi ko le gbebe won e ka fogun olorun to tori na olorun odun si wa imore eyin le ti baba si wa nkan to bara re ninu re so gbogbo awa baba olorun adun wa lowo awa baba to de ge pe a mo awon to ye pe ise la nse ni gbogbo gba e use ma awon omo yin e ni close relationship pelu awon omo yin e jo mo be wa loruko olorun baba mi se lo nse nkan to fa to je pe awon omo fi moju iyaju baba lo ni yen gbogbo to ba dele o pa ya lokowo fun eya gbogbo school ni owo nje ni owo aso omo ni awon okuku ri e baba mi o dawun awon omo e mo baba mi o mojo eni ki baba mi ko so date of birth awon omo accurately ko le so comment at it so right by workaholic father e reduce e get any close relationship pelu awon omo yin kon le mo yin eyin iya na ti baba won ba se e je kon mo baba yin lo se le fun yin kon le appreciate baba won e je ka appreciate awon baba yi tori eru po ni orun won opolopo elomi ti ku lo ti ku kwa itojo nitori itoju nu le e ga appreciate won fun yin baba te de gbe logo baba lori sipon te wa baba a o le gan lorun o ohun ti yan ba furugbe ni o ka bibeli so fun wa o ni pe ohun to o ninu we gbe ta ka lekan efficiencies yen chapter 4 o ni ati eyin baba e ma se mu awon omo yin binu sugbe ma ton won ninu eko ati ki lo oluwa e ma mu awon omo yin binu iwo to soju se baba o le wa lo fe joko ti baba olorun fe ko do ni ko baba ko toju ile re ko toju awon omo re oluwa ran wa lowo time ti lo gan sugbon mo fe ki eyin bi baba bi beji abi eyin iya gan ka appreciate awon baba 091 36 55 69 52 091 36 55 69 52. E ja ka appreciate awon baba yi e ti wole o.
2: Alaafia fun yin.
0: Alaafia fun yin daddy sir.
2: Ada fun yin o.
0: Ami loruko Jesu. E seun daddy.
2: Mo ki awon baba ni ni o Father's Day.
0: Bẹẹni.
2: E gbogbo yan gun o.
0: Ami.
2: Ebi iya wa nu atugun.
0: Ami loruko Jesu.
2: Ba ti gbadura fowo otu ka gbadura fowo otu.
0: Bẹẹni.
2: Olurayo odo ti ma
0: mi. Ami.
2: God bless
0: your ministry. Amen. E seun daddy o, God bless you sir. E seun. Ege ka ki awon baba yin mo fe ko bi ni gan pe ege ka appreciate awon baba yin awon baba to to ni baba to si mo pe iwo na o ni to n se baba to to wa se odo Jesu Christi ko gbogbo ise buruku yen sile a se n bo lori e ti wole o.
3: Alaafia fun yin ma
0: alaafia lati e seun daddy, God bless you sir.
3: Ati gbogbo awon baba ati iya na tori na si baba ko si iya
0: bẹẹni
3: bẹẹni.
0: Ah,
4: Hello. Ẹ ti kúrò lẹ́ akí gbogbo àwọn bàbá o.
0: Ẹ ṣeun ẹjọ́ la ló ń pè wá bọ́lẹ̀ tí ń sọ̀rọ̀ o.
5: láti Amsterdam.
0: Ẹ ṣeun ma.
5: Orúkọ mi ni Elizabeth Adébáyọ̀.
0: Ẹ ṣeun ma.
5: Mo kí àwọn bàbá.
0: Ẹ ṣeun mọ́ mi.
5: Bàbá jọ mo dúpẹ́ fún bàbá tọ́lọ́run fún èmi
0: o. Ẹ bí o, Olúwa ṣeun. Olúwa ṣeun.
5: Ẹ
0: ṣeun ma. Fa inú mi ti ẹ̀dùn, mo gbọ́ obìnrin. Ẹ bá wa tura ẹnìkan sí ẹjọ́, ẹ jẹ́ ká appreciate àwọn bàbá yìí. Lomi sacrifice eluya wa lori ise from morning to night no ti to amo po ye kon sun kon mo mo sugbon ise lomi pe kile mi sa ti wole o
6: elo elo ma
0: e seun ma o oruko yin bi te tin pe wa
6: la Esther di kura di airport
0: e seun God bless you ma
6: aki awon baba o
0: e seun
6: la ko toju tori won toju wa ala la toju won
0: be ni ah jo toju ara wa ni àwọn ọmọ wa sì tọ́jú wa kalẹ̀ lórúkọ Jésù.
6: Olúwa
0: ṣeun. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ẹ ṣeun. Táìmù wa ti lọ ni. So happy Father's Day. Mo kí gbogbo ẹ̀yin bàbá o. Ẹ ní dàgbàyà. Ẹ ní kúkú òjijì. Ẹ ò ní ṣe lásán. Gbogbo ẹ̀yin tẹ̀ ń tọ́jú ọmọ ẹ jèrè àwọn ọmọ yín. Orí olórí ò ní gbà ṣe ń ṣe àtàwọn àyá náà o. Orí olórí ò ní gbà ṣe wà ṣe. Ọlá ni Monday ẹ pàdé wa lórí òkè agbára lágo mẹ́sàn-án sí mọ́kànlá. Tí tẹ́bá ti bá parí ètò ma kí n tó parí gàrí máa pé nọ́mbà mi sìn tẹ́bá mọ̀nà kẹ́ ẹ pè mí. So nọ́mbà mi náà ni 070-3249-5016. 070-3249-5016. Àánú Ọlọ́run orí ọ̀fẹ́ rẹ̀ kò máa bá wa gbé lórúkọ Jésù. Àmín.

0: 98.7 FM fún àwọn ètò ọgbọ́n, ìmọ̀ àti òye tó yẹ kóró.
1: Àkókò àlùyọ Breakthrough Half Hour. Ìwé Fílípì oríkẹrin ẹsẹ̀ kọkàndínlógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì dáhámọ́dé 8.7 FM nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday. Atọ́kùn ètò ní olùṣọ́àgùtàn ẹ̀kọ́nowó olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC òkè ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́là tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wí pé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́.

0: olùṣàgùn tán ẹkọ nogun tí ń ṣe atọkùn ètò òye ìjìnlẹ láti inú bíbélì fi àkókò ìdúpẹ lọwọ ọlọrun tó máa ń darapọ pẹlú wa nígbà gbogbo tá a bá wá sórí ètò yìí tá a sì ní ìgbàgbọ àti ìdánilójú pé yóò tún darapọ pẹlú wa lónìí bàbá gbọpẹ wa àdúpẹ lọwọ yín olùàgbọpẹ wa
1: o
0: a tún lọ lórí ètò yìí orúkọ jésù kristo olùgbàlà ká tó lọ àdúpẹ lọwọ onígbọwọ ètò yìí ìyẹn
1: John Bett Foundation.
0: Foundation. Ah, o ma ṣe o. O kò tọ́jú wa. O ní o jẹ́ kí ètò yóò ti pápúká lórí ẹ̀rọ gbogbo yìí. Àyàn adúpẹ́ adúpẹ́ lọ́wọ́ rẹ̀. Iléeṣẹ́ rẹ̀ ò ní jóná o. Àmì bẹ́ẹ̀ náà ni a sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ń fún wa ní ìmọ̀ràn tó péye lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fàdúrà wọn lọ́wọ́. Àgbàládùá pé Olúwa yóò gbé ìrànlọ́wọ́ dìde fún gbogbo yín o. Níwájú mi ni olùṣàgùn tí Ayéke Ògúnyẹmí wà láti dáhùn àti láti bá wa ṣe ètò òye ìjìnlẹ̀ tí ò ní olùṣàgùn tí Ayéke Ògúnyẹmí. Olúwa lárùn yóò wà pẹ̀lú rẹ ètò náà o. Ṣé o ti múra sílẹ̀ fún?
1: Ọlọ́run mímọ́ ti múra wá sílẹ̀. Àwọn ò ní múra sílẹ̀ pé etí ẹ̀ mímọ́ ti múra wá sílẹ̀.
0: Àdúpẹ́ àdúpẹ́. Àwọn náà ni yóò dáhùn sí gbogbo àwọn ìbéèrè tá ò béèrè lọ́wọ́ wọn lórí ètò òye ìjìnlẹ̀ tí ò ní olùṣàgùn tẹ̀yẹ kí Ògúnyẹmí Akinyin pé ẹ̀kọ́ àbọ̀ sórí
1: ẹ̀. Ẹ ṣe gbogbo ẹ̀yin bàbá Akinyin kó àyájọ́ ọjọ́ bàbá tí ò ní jákèjì àdúgbò tí ẹ ti ń gbọ́ wa bí a sì wà nínú iléeṣẹ́ Diamond Radio. Àdẹ̀ǹgbà aládùá fún yín lórúkọ Jésù wípé lónìí ẹ ò ní sì wá gbọ́ àwa náà ò ní sì sọ bí èyí ṣe wa ẹ̀yìn tí ẹ máa ń pàdé wa lórí ẹ̀rọ Facebook Gbèsè Kọ́láwọlé Ògúnyẹmí ẹ ò mọ̀ wá kedere ìbùkún ẹ̀kọ́ tí ń bẹ nínú tòní ẹ ò ní pàdánù rẹ o gbogbo wa pátá ẹ ò dẹ̀ mọ ìdílé o ẹ káàbọ̀ sórí ètò náà.
0: Ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà ọba àwọn ọba olú àwọn olùwàpọ̀fẹ́ fún ayàn ológo nítorí pé ó máa ń wà pẹ̀lú wa lórí ètò yìí nígbà gbogbo tá a bá wá ṣe ètò náà bẹ́ẹ̀ náà sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé ó tún wà pẹ̀lú wa lónìí
1: bàbáwọ̀pẹ́
0: wa májà ṣe sọ lórúkọ jésù gbẹnu wa sọ̀rọ̀ náà lórúkọ jésù bàbá ti lanu wa gbòòrò olúwa máa kun lórúkọ jésù àwọn ọ̀rọ̀ tí ó bí ẹ̀yàn ọlọ́run wa nínú májò tẹnu wa jáde wà pẹ̀lú wa àti olùsọ àti olùgbọ́ káfíjọba oníṣẹ̀lẹ̀ jẹ́ torí àgbàgbọ́ béèrè lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ni a ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí àwọn àwọn nǹkan tí ìgbéyàwó dúró lé lórí nǹkan tá à ń ṣiṣẹ́ lé lórí
1: nìyẹn what marriage is all about
0: nǹkan tó jẹ́ gan nǹkan tó dúró lé lórí gan
1: the basis of marriage
0: ìyẹn gan là ń ṣiṣẹ́ lé lórí ẹ ti fún wa ní àwọn ìdí bí mẹ́ta kan
1: méjì
0: méjì ni
1: tá
0: ti dúró ní ọ̀sẹ̀ tó kọjá a rò pé ẹ tún ní àwọn nǹkan mìíràn tẹ tún fẹ́ fún wa lónìí yàtọ̀ sí méjì tí ẹ fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá.
1: Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ó wà.
0: Ó wà. Ẹ̀ṣẹ̀ àwo náà tó bá ti wà ẹ tún là wá lọ́yẹ̀.
1: Ẹ ṣe wí bàbá lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olùgbọ́ wa à ń gba aládùá lórúkọ Jésù gbogbo ẹ̀yin ọ̀dọ́ wa gbogbo ẹ̀yin ọmọ wa tí ẹ̀ ń wọ̀nà fún àti ní ọkọ àti ní aya àgbàládùá ọ̀nà yóò là fún yín.
0: Àmì o.
1: Bí Olúwa ti ń bẹ ẹ ò dẹ̀ ní sí yàn.
0: Àmì o.
1: Ẹ ò ní sì fẹ́.
0: Àmì o.
1: Pé
0: ọ̀nì gbégi
1: eléra. Ẹ̀ni gbégi eléra. Ọlọ́run sì fi àánú wò yín.
0: Àmì.
1: À ń ṣiṣẹ́ lórí àwọn ìṣòro tí ó máa ń kojú ìgbéyàwó tó sì ń fa ìdádúró látẹ̀yìnwá àti wàá bá dé ìpele kẹrin báyìí tí a pè ní àwọn tí ìgbéyàwó dúró lé lórí tí èèyàn ò bá mọ ohun tí nǹkan kan dá lé lórí èèyàn lè má ṣe àṣeyọrí nínú rẹ̀ bàbá ṣe ẹ̀ ń gbọ́ gbólóhùn tí mo sọ ẹni tí èèyàn bá mọ nǹkan tí nǹkan tó ń fẹ́ dáwọ́ lé dúró lé lórí so ẹni tí ó wọnú ìgbéyàwó ó gbọ́dọ̀ mọ nǹkan tí ìgbéyàwó dá lé lórí ó gbọ́dọ̀ mọ nǹkan tí ìgbéyàwó jẹ́ ó gbọ́dọ̀ mọ nǹkan tí ìgbéyàwó túmọ̀ sí ati so meji ni seyin lori ti o dale lori ikini ti a so o da lori readiness and preparation
0: imura sile
1: eyan le pe omo adota odun ko ma ri oko fe ko ma ri yawo fe tori pe ko mura sile ise igba ta ba ni lo nkan leyan ze to ma wa
0: ayi ti odo da ko eyin oja oja ta fe lo ta ni odo oja ti wa se pe odo la wa ko eyin la wa ru epo la wa se po e
1: ta wa be
0: ko possible
1: e ti o ta epo loja yo ti ni mura sile yo ti separate epo ko lara epo
0: beni
1: ko lara ayi afo ko lara iha ti o ti se jina ti o ti wa ronu garawa run awon je kan o to le di pe yo gbe loja ni sojo oja la loko ope epo ta fe ta loja iyan la ko
0: ki sojo dana se abajo ti olorun o fi so pe ki omo jade loju ese odidi osu mesan
1: ko le jade ko lo jade to ba ma jade o mi tabe je ni o jade tori o wa godo sase pe re ka ti mura omo yen gan ti nbo laye sile lati nu oyun fosu mesan ko no gba yan no to je yan iyan ni akoko ta akoko fenu ka ti soro pupo lori re ikeji o ni sisawari searching
0: a shawari
1: searching out eyan igbenu yara ma wa nkan
0: airo o
1: abi oye ba un awon kankan mi wa eyan o si le dari
0: da je pe o jade o wa kiri
1: pe o to ni awon ti wa tun fi oro lo se baba n gbo
0: se awon ti awon won yen la pe lalarina
1: alarina o le jaya eyan o le je baba eyan o le jo re eyan o le jo ga eyan o le je alufa eyan
0: be ni aforo lo
1: aforo lo
0: awon loye eyan lo ye kan eyan foro
1: lo iwo ro pe boya anybody le mo pe o tori won awon mo awon kan lo ma le recommend pa awon dada kan wa bi kan abi egbo sugbon o foro re lo won o nda wa won idayawo fe won idoko fe iyan ni awon omo wa si won loye re to ba to tun belomi so a fe fi mi loko ni mommy mommy le fi o loko daddy le fi o loko they are in position momo wa won kan je matchmaking no ko si matchmaking e jo rira won se ma n fara won lori Facebook abo mo fara won lori Facebook a ti soro yen seyin
0: bene won fara won
1: biblically Adam ko lo bere yawo
0: Olorun lo setan to o je ke ni ni
1: to Isaac na ga se so ni jejo nkan lo so pe on setan yawo
0: ero baba re lo ni
1: baba re lo be won de ba ri e to da won de ni gbogbo awon challenges to gba pade won de sase yori wi pe enikan Olorun gan gbe photo obirin kan loju ala se bi Olorun lo mu efa lo ba Adam
0: oni
1: se won ni pe nija se won ni ti won tan la koja okay
0: won ni
1: oyo ti o ya won yin baba dun debe ni se a ma soro lori yin a le mo debe loni tori nkan lara ti gbe yawo dale lori na iketa ti gbe yawo dale lori ta ti fe wonu re ta danu do oni investigation
0: iwadi
1: se iwadi
0: iwadi to muna do
1: to muna do ko
0: iwadi toto
1: ona me fa si la le gba se iwadi yen
0: iwadi yen
1: iwadi toto yala ari yawo funra wa tabon ba wa ri agbodo se iwadi pe won introduce ese nikan won fe nikan o won lomo kan da won lomo kunrin kan da won lomo obirin kan da oni wa rere ni iwo gangan oni di wadi e to ba le se awon ton mo nipa re fi lo won baba si en gbala ye yeke so awon kan mi wa jo pe a o le dis that's a wadi re o le dari ko da fe bo ba dari to da fe o le daran Allah ma ja daran
0: amen
1: e sugbon oran ni ko dari ko da fe
0: ko dari
1: ko da fe
0: ko da fe
1: iyan lo si po loni
0: eh be ni
1: mo dari mo da fe Samson ni dari
0: be ni o si da fe
1: o da fe
0: iya re so pe ko
1: kini gbeyin re fun
0: ah o ko ba o
1: ko ba
0: ah o gba igbe aye re je
1: patata o bi emi ekuru
0: be ni
1: o lo life omo saye ko du ba je mu olon lori re ko se mo lara patapata
0: o ku ku iya o ku esin
1: ti o si e ko ri be so investigation e je kin ka ese oro olorun kan tabi meji Genesis 24 e ri pe eni ti Abraham ran gan o na sise o gbadua gba to de sa oluwa jo mo je nsi iyawo fe fun omo oga mi tori assignment gbogbo eyin ti e n ba yan wa yawo wa oko ise le gba ise kekere ko ise pe ke wo beauty ise pe ko wo Amson e ise ka wo pe o ni se lowo ai mo ye were na ni se lowo ngboro to wa dele ton yo dadi gbolugi to to mo pe a wahala de ise po ni ka ama yo ni pa ya to ni ka
0: bẹni
1: ama yo satani oni ka ni gboro ni
0: oni
1: satani oni ya ti fi info ni
0: oni
1: satani oni jet ti ngun kiri ni
0: oni o
1: bala se ngun jet ni satani na ngun jet
0: bẹni
1: e se gbo mo so bi jesus le se bi jesus le rin lori omi be na ni satani na le rin lomi omi jordi ni sink so agbodo wadi so iwadi se pataki iwadi je osun won ti a fi le mo eni ti o tona
0: osun won
1: ta fi le be ni sa osun won ta fi le mo eni to tona tan ba ti e bo ri tabi wo gan ri fun ara re nigba to ba bere si iwadi re to gbe lori osun won o mo boya eni to tona ni tabi eni ti o tona tori eni te jo gbe titi aye ni
0: be ni
1: se gbo
0: ani iku ni boso olorun ewu
1: ibi to buru ni pe be ele tuka o ti bi mo meji meta fun o ele tuka e tuka e ti jo wa titi aye
0: omo wa laarin
1: e yes o ko ja pe gbo koko nle emi o fe ha na ba koko nle omo to bi fun ko
0: be ni o wa nbe
1: eh so lo paruko reda
0: ero ko se se
1: Hello mi gan titi de ku Mrs. Lagbaja baba ti o si le re mo loruko re laye momo
0: eh
1: abe ni
0: e ti o si laye
1: baba ti o si lodo re oko ti o si lodo re oruko re laye fi pe laye mo
0: won mo to
1: eni to ese lo na amo
0: ah won o ko se igbeyawo se
1: bi won gbon se igbeyawo mo omo e gbon ti mo nso mama ba parukada loju iwe o le pada lodo gbogbo awon eyan ton ti mo
0: be ni
1: ton ti mo mo eni to to bi mo fun ton ti mo men to gbogbo iwe baba wa lagbaja oko lagbaja oko emo mi lagbaja so agbodo se o to igbeyawo eni ti abagbe titi aye ni agbodo wadi re dara dara awon ona wo la wa gba wadi number 1 medical investigation o se pataki sari osun won ni to mo pe eni olohun olowo si fun o igba ta kokko ta ko ti o de le sele fun ara you are not medical personnel o ti ibe yen wa wa gbe lo sodo awon expert to lo ma ja pari yen loni adun baba si pari atun bere nbe lo
0: igba mi
1: be ni sa o wa very important opolopo soro tawon yen ba pade loni sa ton encounter nu gbe yawo loni won de safe e elomi gbogbo owo to ye kan fi se kan re laye ori marital problem no si
0: nitori pe eni tan gbe yen
1: oh my god
0: da won ni se won roju e
1: je ko wo je ko wo se se ko ni HIV lara si o ni cancer si o ni diabetes aiwo be so ti e le se
0: se bi bawo
1: se se important ki se inoku se so kobo yo ba renu
0: eh kobo da pe ni yo ba
1: se sakriboto
0: ti e akoko re o le gba o le gba
1: e ba wo awon kan e sa gbogbo eyin olugbo wa omode le mi sugbon iriri ise ran se je iriri opolopo iriri ah mo bere lowo enikan se sayewo la oni wo mo bere o sayewo ni osu kan ni oko le sumo osu keje oko le sumo osu keta oko e ti to pe i do abi
0: ah
1: titi ko fi yawa ade n tejo gbo wo lenu o ti lo ko wo bo na lai wa di ru na wo
0: ko che ko mo pe ina jo yan ni
1: elomi omo
0: ah
1: en bi omo de gba kan ta wa kekere mo mo pe kini kan ina olohun ki jo yan ina olohun bi kini biscuit ma se but ina olohun yi ba jo yan ti irin gbigbona to ba mayan
0: ah
1: lohun pe na olohun ni wa mo jo yan
0: oluwa e dara
1: so iwadi e lo wadi mo ti ri ninu ise ran sey en ti o ni le omo to ti se to ti ni problem to ti gbe lo omo ko lara re
0: won gbe kuro lara
1: be ni
0: o da kiriboto
1: ko ni ko isa kiriboto ni ye o ti se de pe lo mo ti baje gbe to wa bere si ni problem doctor ato mo pe to di final solution na ni kan kan ri mo fu won
0: bi won ti wa gbe kuro
1: all right awon okunrin si be mo mo si fe
0: ko
1: de jewo yen fun won to fi won nu pe yawo
0: o lewa
1: okay
0: se
1: ti o ba je se ri kini kan wa opolopo iwadi jinle bibele de so pe e ma wadi ohun gbogbo daju
0: ke
1: ti si otitomo omo ba gbe fake elomi odo fake husband lowa elomi odo fake wife lo gbe sile tori pe ko wadi igba ti olori ile Abraham
0: Eliezeri.
1: O se wa difa.
0: Beni.
1: E wa wo aye igba yen si isin.
0: Ah, o jina o.
1: Mo nbo, number 2. Iwadi keje gboro se traditional investigation. Beni sa. Omo tani. Seran we se ran adete. Bo se mo wadi ra lati jo niyan o. Olobi mo were o se ni bi mo were pe ran were lo ti lo fe mo. Olobi adeche se family gya si lo ti lo fe mo. Lo ti lo loko.
0: Bẹni o.
1: Iru lo si mo mu iru wa.
0: Boya
1: omo tani, omo luwo ni, kila sa won. Boya esa, igba telomi iwo nu gbeyawo tan, lo ese to wa n ba asa idili oko pade, lo ese n ba asa idili aya pade. Nile Yoruba ijo e ba ti fe iyawo atoku ataye re o ti di ti le oko
0: be ni ko si lododo iyawo iya baba omo
1: lati jo iye ta sa won ba faye gba be awon asa mi ngbo ba ku tan lo to mo yi pe omo wa ni ori ade ni o e mo ba wa rubo
0: okay but we go ba so pe oni ni igba ta ba ti fomo foko o la ti fi otita re jona ni le baba
1: se ninu asa todo ti yin se ni tradition ti yodo yin ki se ko wa ri ben gbogbo idile be ni emi o le mo da ko nu nile Yoruba e mo ma won kan to pe bi o ba be won je so fun e ti pari kini kan bi ba ti se tete njo awada le lo mi kan si won to pe ta aye re la fun o
0: be ni
1: oro land but ngbe soro awon baba oko iya oko mo o bere pe kini tumo oro te so yi
0: eh but won lo oku obirin mi na wa ni kan ma gbe lo si le baba
1: o na la n so yi ilu si jina gbon ta n so
0: ani mo gbo yen
1: igba ti e tun ru don tan o tun ni awon oro te se ile pe ru wa lasan elomi fi more than 10 million la lo mi si so ku yawo
0: mo fo wa tomo di elenu mo wa ni okiti pupa lati se nigba ti mo
1: e ma da ko lu
0: a mo jare
1: e wa ninu kan
0: eh
1: eh afin tori bi a je so ni so le je lu ya mi le so e ke mama wa binu si ni
0: e o le binu
1: mo re binu so e ma so tori awon to ngo wa
0: mo ti gbo o ni binu
1: okay
0: won wa ni mo wa de obirin kan be won ni baba ti ya e gan so pe mo wudo fe mo le mo wa ngwadi na ba so pe to o ba dagba to ba darugo to ba ku o gbe lo si ilu baba won won ni sisi ibi ti mo ti wa eh baba mo aru oku kiri
1: ka so pe olorun aso buruji e wa wa ni ilu oyibo yawo wa ku ilu ebo
0: eh mo ni ki ma ru bo wa si
1: ko so o je eh le ba sat a plane
0: ah e te bo bo ti rowo ti mo fi sat
1: eh wa na ni
0: ah nkan buruku
1: won e gba ma won wa
0: ah
1: so agbo traditionally agbodo wadi iru re ni eje npe a case wa sese kan won olugbo wa iwe Genesis ori ikerin le logun ye Genesis 24
0: do ti so ni ele kan
1: Genesis 24 ma a ti bo fe ka kabi ka won ara lo gbo
0: okay Genesis 24
1: bene okunrin na si teju mo
0: eh se wo lo nkan ni beyen na
1: first 21 mo ti bere okunrin na si tejumo o tejumo obirin na
0: se Eliaseri lo tejumo
1: beni
0: o wo dada
1: o tejumo iwadi nu o tejumo lati mo bi oluwa mu irin o ndara boye eniyan lo tona ba bi so
0: o tona
1: eh eh
0: o tejumo
1: es mo tejumo verse 22 o si se bi awon ibakasi e ti mu omi won tan ni okunrin na mu oruka wura abo iwon sekeli ati jufu meji fun owo re ti se iwon sekeli wura mewa immediate to jo to fa pe o ngangan ni olorun ti fa mi han
0: be ni
1: to ti wadi re o fe mi wadi e ori pe o ni isojo engagement lo fun o ni ebun
0: kan to se engagement
1: lo ani koko anu o ti o ti e ti meye to su o to iwadi to number 1 o tejumo ewese 21 yen e to wa so 23 o wa bi lere pe iwadi na niyan o wa bi pe omo ta ni iwo se
0: ibi to ti tejumo yen gan lemi olorun ti so fun pe ibi
1: eni ti o ti wa confirm
0: eh o ma nile
1: o wa ta lo re
0: o si ta lo re obirin yen si gba
1: ko so pe
0: rara awon awon ga ki lo fa oruka ti mi
1: le ma ya paro
0: eh
1: bi ori bi aye densin baba ba bi ese jagbalagba yi enikan o le we ti ko kan dede ko wa ko ko kan dede to ko 10,000 ko wa ko fun
0: a ma bere ko ki lo de
1: eh ni bere e ko kan ba nipa mo fun na ni daddy
0: okay
1: clear
0: eh but e to ba je ni ti mo mo
1: eh mo e mo sa e mo ja paro e mo e mo gba so now iwadi iwadi iwadi iwadi iwadi na soro pe ni keji so iwadi o wadi omo ta ni o nibo ni lu yen ta lo bi o ile iwo lo ti jade
0: o fe fi confirm boya ise ti baba be oga ohun ohun
1: eh iwadi
0: o je o to tabi
1: eh ko mo lo je pe lede mi ko mo je eh sawo se awon we waya waya loni wo gogo loni se bi kita
0: o bi kita o
1: baba mo ti ri iranse olorun ti o wa nu igbeyawo for 28 years o ran ti yawo to fe
0: ki lo se
1: aisan ranpe wa de o wa saisan o wa ku iyan oko so won wa mo bi to gboku re lo ijo wa nbere pe edakun mama se ti ranse sawon eyan oko yin
0: 20 something years
1: 28 years of marriage
0: ni won wa lodo ara won
1: 28 years of marriage
0: iyawo se mo ile oko ko mo baba re ko mo
1: iya gata wa bere pe se ti ranse sawon eyan baba ni o meni kankan mo
0: o meni kankan e se yen o se wi lenu e o meni kankan
1: e ti mo so se ri
0: se o to ni
1: ada e je yan bi mo fun ti je bi
0: o mo fun a ni o mo odun meji din logun dogbon
1: mo wa lanu mo wa wo lojo bi bi eni pe mo wo drama ni fa
0: ai drama ni yen na gan
1: drama e se drama o
0: ah
2: 28 years.
1: Kì í ṣe drama.
2: Ah, ah, ah, ah, ah.
1: Mo láti wá fún àwọn ìjọ yẹn nímọ̀ràn. Ẹ mọ̀ sí òkú yìí láì lọ gba police permit o. Torí wọn rí bí wọn lè trace ẹ sí.
0: Torí ọjọ́ iwájú.
1: Wọn order kọ lú ẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ wọn ò rí bí wọn lè trace ẹ sí. Ìyàwó lòun ò mẹ́nìkan pé ẹni tó ń mọ̀ mọ́ ọ̀rẹ́ rẹ̀ ni pé bọ́yọ̀ rẹ̀ tiẹ̀ ti kú ló sọ lọ́jọ́ yẹn.
2: Kò tún mọ ibi tí ọ̀rẹ́ gan wà.
1: Wọ́n jọ pàdé Lẹ́kọ̀ọ́ náà fẹ́ra wọn. Ẹ̀rù tó ń bà mí pé tó ọmọ bá tiẹ̀ wàá béèrè lọ́jọ́ ọ̀la pé níbo ń lé bàbá wa ọmọ bo ni ọmọ agboolé wo níbo ni ìyá òkò wọn lọ ọ̀tá yóò ṣe bẹ́ẹ̀ mọ́ ìṣúná ọmọ kílípà ọmọ ọlọ́ni ni wá.
2: Bẹ́ẹ̀ ni àṣebí ìlọrin ni wọ́n bí wọn sí. Ọmọ ìlọrin
1: ọba parí
2: ọmọ ìlọrin
1: lọ́ba jó tán. Ẹwà àdánù kọ́ mọ́ pa ṣe ìwádìí. Nọ́mbà 3 bàbá torí àkókò wa spiritual investigation. Èsù náà ti ń wà nù ṣọ́ọ̀ṣì báyìí. Ó lè ń wà nù ṣọ́ọ̀ṣì báyìí.
2: Apàyàn gan wà bẹ́ẹ̀.
1: Ẹ mọ̀ pé ẹ báyàn kan pàdé gan ó so kọ́là mọ́rùn sà. Pásítọ̀ mi ìburú Jésù lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Alàgbà mi ìburú Jésù lọ. Ká tó wá sọ ọmọ ìjọ. Àríra wa lákọrin mistake so ti wá díẹ̀. Kí ni lẹ́bùn understanding ìgbé ayé tẹ̀mí rẹ̀? Àbí òye yín. Ó lè máa jó ọkọ tó dáa.
2: Bẹ́ẹ̀ni.
1: Kọ́ jẹ́ kí n fèrè paraku.
2: Elizabeth ni.
1: Àwọn ìjọ kan wà ìsà. Àwọn ìjọ kan wà lóde òní báyìí tó pé àwọn máa ń pín ẹ̀bùn fún àwọn ènìyàn just to bóyá encourage bóyá to empower to do something. Táwọn yẹn bá gbọ́ pé wọ́n fẹ́ pín kankan bì kan. Bíbélì náà sọ níwèé Kọ́ríntì. Ó ní àwọn ọmọ sàtẹ́ oní sàtánì fúnra rẹ̀ gan ó mọ yíra rẹ̀ padà tí ó dàbí áńgẹ́lì
2: ọlọ́run. Bẹ́ẹ̀ ni òótọ́ sì nìyẹn.
1: Ṣé ẹ gbọ́ sà nínú ibi tí inú ìpèníjà tí inú ìwé Jóòbù lórí kìíní bẹ́ẹ̀ sọ níbẹ̀ pé ọlọ́run sì rí sátánì àwọn ọmọ ọlọ́run ni wọ́n péjọ pọ̀ àwọn ọmọ ọlọ́run gan tán péjọ pọ̀ wọn rí sátánì. Bọ́ wà láàrin wọn.
2: Wọn ò mọ̀ pé wà láàrin
1: wọn. Ọlọ́pàá sátánì kí lọ́wọ́ débí bọ́lọ́ tí ń bọ̀ bọ́ ń lọ. Láàrin rìn kò ríro ni. Tẹ bá ka ìtàn Jóòbù orí kìíní bí ó ti bẹ̀rẹ̀ yẹn ẹ rí pé sátánì láàrin àwọn ọmọ Ọlọ́run. Kẹ́nìkan wá pé òun rí ọkọ kẹ́nìkan wá pé òun rí aya. Kọ́ mọ́ ṣe ìwádìí ẹ̀ spiritually. Ẹ mọ́ gbàgbé ẹnìkan lè máa bẹ̀rẹ̀ pé bóla ṣe wá fẹ́ ṣe ìwádìí mo sọ fún ọ tó ìbá ṣe mi doctor o lè lọ bá wọn doctor tó ò bá mọ̀ nípa kíní àwọn àgbà wà tán rọ wádìí pé ilé báyìí ọmọ bí báyìí wọ́n ṣòro fẹ́.
2: bẹ́ẹ̀ni.
1: then torí ẹ̀ la ṣe ní àwọn àfa lọ́wọ́ ẹ̀ la ṣe ní àwọn ìránṣẹ́ ọlọ́run la ṣe ní àwọn wòlíì. construct them make a spiritual investigation. Chọ́ọ̀ṣì tó lóun lọ lọ béèrè pa àwọn olóhùn kó sọmọ ìjọ ni ṣé pásítọ̀ mọ́ àbí ẹ̀gbọ́ ẹlòmíín nínú ìwọsàn ló ti born again kò sí kankan ẹlòmíín ò ní bíbélì.
2: Bẹ́ẹ̀ni bíbélì ẹlòmíràn ti gbó.
1: So
2: ó ti gbó ó ti fàyà Genesis ti kú.
1: So ti dọmọ ọlọ́run so ti dà tó bí. Ipa àwọn olóhùn kó nínú iṣẹ́ ìsìn.
2: Kì í ṣaṣọ́nà.
1: Sólù fọkànsin ni àbò ń gbàgbọ́ lásán.
2: Kò sí tí ó ṣe.
1: Ǹjẹ́ ó tì í lóye só tì rí ó ní ó tì ní ìrírí ìgbàlà ọkàn nínú Jésù. Sóye Ọlọ́run yé. That is number 3 ìwádìí ta gbọ́dọ̀ ṣe. Number 4 educational investigation. Kò yẹ pé tí ó yẹ pé ńgbà tá a bá délé tán. Lọ́mọ̀ pé ìyàwó rẹ̀ ọmọ àmọ̀ láàárọ̀ kọ́ mọ́ sẹ̀ mòórò. Lọ́mọ̀ pé bọ́bá pochi yóò ní kókó.
2: Tí ì máa ló kókó ni.
1: Tí a máa tí mo ní kókó.
2: Mo gbọ́ pé tí wọ́n ti rìṣà èyíkan tá a sọ pé fún ọ̀gá wa nígbà kan rí.
1: Tí yóò lé ẹgbẹ́ wa mọ bọ́fìtà pọ̀ nísìn yóò lé fò kò dẹ̀ ní yòrò. Ó ní kókó nu tí ẹ bá bu powder mix sínú omi nísìn.
2: Bẹ́ẹ̀ ni tí a bá ro dáadáa yóò
1: di. Bẹ́ẹ̀ ro dọ̀la. oni ba se po baba be ro dola te ba ti le se daada lati bere yo ni koko be ni to re ti ni koko e ya mu to ti koko ni after baba danu
2: be ni
1: di mo so ti yi awon ton mo po ti mu daada
2: boya atodo gi koko nu
1: so elomi omo sese moro
2: be ni
1: elomi omo malaro
2: omaro
1: igba te ba wa fe yawo sile ti o mo nje wa
2: ti o meko ku
1: ko wa educated ebi o soro education we ti we na ni se pelu e
2: o ni se o but
1: ipo owo lo wa ati re ni to je governor ati re ni to je are orilede ti yawo re ogbe ebo
2: yo ma we
1: o si ni first lady
2: yo
1: we lo mi ehn
2: yo we lo mi
1: o ko su kan ni governor mi lo fe yawo ton so e ton se so rin fun lo lo fe yawo mi tojo mo we tori ti ile omo we
2: wahala tun sele ni idile na
1: so se omo je wa se ki si ole ara wa di ta gboro se yen nu la be education
2: asumo ko lorun ni
1: okunrin nko e meja so ro obirin nikan ka ma balance e ole afajo lokunrin mi
2: be ni o to
1: si a mo faro te phone sa
2: phone ni
1: a mo wo film sa
2: be ni phone ni ni gba gogo
1: a ma play bi o ba ri gogo owo yo ro ra data
2: game ni o ma fi play
1: so le ko le tora lo mi o wa educated
2: be ni
1: e ko le ni je ki iyawo ko respect iya oko re
2: be ni
1: e ko le ni je ki oko ko respect awon ana re
2: be ni
1: so en ti o de respect iyawo e ko le respect awon ana iya re ati baba re
2: be ni o
1: tori pe ko wa ki se bi re se won fi ko
2: a se bi ile la tin ko e
1: ko wa educated gba re is it omo mi o mo pe eyan mo a lot of thing o ti ro omo mi so pa emi o wa sin iya oko kan bi bayi o
2: be ni o
1: iya oko ni o ka so ta ti o mo fo so
2: be tun ma fo so
1: o tun lo ka so fun yo yo tun iya mo fo so ti e
2: mo
1: tun wa lo ko aso ti e a ti ta won mo fun iya oko re grandma e wo e ba n fo eleyi na ati ta won mo yin
2: be ni a ni awon omo yin nkan ti o bi fun niyan ta fi entice re awon omo
1: yin because they don't have education. Are we compatible educationally, spiritually? Are you compatible traditionally? Are you compatible into fegbele? Se baba n gbo mi sa medically you are not compatible ki se yawo re ki so ko re o. Then number 5 social investigation. Iwadi nipa se oju re o ti laju ti e lo awon egbe wo lo n ba rin awon egbe wo ni n ba rin awon egbe wo ni n ba rin se n se baba oni gburugbon ye ka ti n gbe bi gogo okuta
2: bi gegele okuta orirugbon ye
1: gba
2: ajo ni ajo
1: awon mo lode lode ko si to kan won pe won fo ko ni won fo mo le lode a mo ni kini pati kan ore mi se pati kan mo je pa ma dele ni o ma totun la ka to de ibe yen bobu gan e ko tojo awon mo yen o ko tojo awon jo ba mi we fun won o jo ba mi pe kini fun won o jo ba mi pe
2: wa lo be
1: o lo jo merin jo o se kan se o wa di o to fe o de le to wa ndija pe o si ni formula ko se ni formula le
2: se ni formula le igba ti o wa di
1: en to epo ti wa social o ti wa social ju ona o ma lode lode se ki so mu ti se ki samugbo se ki sakobirin jo
2: o se mu pele
1: se so mo logbalogba
2: o mu pele be
1: ah wa di yen I love you ina yo te pe yan fe rin bere jo fe ku pa
2: ni be ku
1: ni e ni ba won rin
2: ami
1: eyan odo e te ti dada
2: ami e ni ba
1: won awon to ti denu re won mo pe ko easy o ti dere to to mo eni kan ni ife foju ife o foju eyan wa di ru ife wo lo ko owo le lori
2: ife o foju
1: be ni ko foju o
2: en ba o lo se so pe ko foju
1: a ni fe o foju
2: a se be ni ta mo le mo na re na la wa gbe sile o foju
1: ko foju ki lo de te wa di re not everybody you love will be your husband or wife eh yeah. Ya ba ni fe foju not everybody love you
2: an ba ta di po feran wa ni
1: o ba feran re ife kini
2: awon fenun ko wa lenu
1: o ka mo kuna wo ife bi enu ko lenu baba de bi pe to to ba to ti kun re ba ga ti o ba fon wo lo wa antinanta oruka po lowo re oruka po lori gba tanta bo se engage e lo tun I mo ye I love bo se pe I love olorun lo mo ye eyan ti se I love si lojumo eh bi segun lere
3: yes
1: eh bi segun lere
2: eh
1: I love you I love you ke be pe o ye melo li o ti love eyan melo message I love you
2: ka bi segun lere
1: e bi lere
2: ah ah ah
1: o do I love you I love you
2: be ni ko ti
1: eyan melo ori phone e ka lo wo
2: ah
1: that was status here call on me I love you I love you you want to call on love
2: ah my love my one in one my all in all ah the glass of my life the mirror of my life ah
1: on laje mo nka lojo igbeyawo pe igbeyawo ki se on akugbu se tabo nte yan fi owo ni la lo tele bi eran ko ti o niye ki se kan ta fi sere if you try it, we regret. Hello, mini, so you regret, man.
2: Oh, what's that in it? What's that in
1: it? Eh? What you go out there and you can call or come out and come out and roll up. Only daddy, only your wife is very beautiful. Only and no, I must be beautiful or nothing.
2: This is what that's in
1: it. This is beautiful or nothing. She's beautiful or nothing. Bi be so pe oju dara dara ni etan
2: e wa si ja se
1: eh so bi si for nothing
2: obirin to ba beru oluwa ni ka fi
1: atokunrin na tojo lori re okunrin ti se pogo parawo bi
2: eh
1: jo wo ba ti ba mo tu ri kan ton lele
2: kilo sele
1: arabire kan sokun wa
2: kilo de
1: mo wa so mo ni ko to ba ti loru ji oko re ko kunle
2: lati be
1: kini reason de fi se bayi gan si mi kini mo se mo ni to ba wa so ko pada wa
2: okay
1: so o wa lo wa pada lo tun sun de
2: ah ki lo de
1: ah oni te mo se oni oni bo se so fun oluwa won be oluwa rerin oni to fi rerin to 10 minutes
2: ah ki lo de
1: olu tan rerin na
2: ah ki lo de ki lo kan erin
1: oluwa olu tan rerin ni
2: ah
1: oni at the end of erin yen
2: lo wa gbe
1: oluwa ni eyan ki pe mo fi ego fe oni
2: mo fi ego fe o
1: pe oja
2: stupidity ni
1: oni yo ba to lo so ni oni oja ti eyan ba fi ego ra wale eyan ife ego ta mo ni kilomin oluwa tun rerin oluwa ko ye mi baba lagbeja mo so pe nigba ti mo nfe o
2: eh
1: ma ba nti e lo ni kan ga ma lo bo pon mi won ri mi bi ri pe mo jo mo to da so ro pe didirin loko re ni you have to comply with my instructions if you want to enjoy this marriage
2: awon egbon re lo so yin
1: I know and in so fun yawo
2: okay
1: pe nigba ti mo to mo nfe o sona to ba ti lo a lo ba nti yawo to wa so ba ti wa yawo re lo to ba ti wa lo mo jo nfe ra won sona a ti lo ba nti ta ba ran pon mi lo wa da mami egbe wa gbe a ti ba nti eni ti yawo n gbodo re
2: okay
1: a ba pon mi a ba feel gbogbo jeri ka ba feel gbogbo drop olohun le fi ego raja ko tun wa mo fe gota you are not mine I can do whatever you have to follow my instructions I'm your head I'm your controller
2: enye okunrin yen
1: be ni sa
2: nto
1: so ni yen eni to ro pogo ko go
2: ko go
1: so ni ade kan ni pe bo se nsoju ye ko egbe ire le npa Ina le ri e palaba o le se ni le se o se jo esme esme
2: ko go
1: eleyi a le mo pari o didi e ko kan ni but e je kin re lori ka pari sibe
2: e ro lori
1: a ti wa lori iwadi
2: akoko wa
1: omo ti gbe awo dale lori number 6 labe iwadi o ni natural investigation iwadi nipa ti abuda ati odo ati nu ibiwa tabi kin so pe lati odo olohun wa tabi lati nu eje wa natural investigation iwadi nipa abuda serele odidi eko to lagbara ni ipa merin ni awon ojogbon gba wi pe abuda eniyan pin si
2: ipa merin
1: be ni ipa akoko so a le mo ma kan re lori ni ipa akoko ni awon akoni ipa keji ni awon oloyaya ipa iketa ni awon eleto ipa kerin ni awon onironu
2: awon onironu
1: be ni seri awon abuda meteta ipa merin ipa me ipa merin ti iwa eniyan pin si laye nu we act according to our natural life. Bi abuda mi se ri ni mo se nwa. Elomi o moro je je so.
2: Beni.
1: Elomi o je ntu.
2: Beni.
1: Elomi o de quiet.
2: Beni.
1: Elomi be ba ko le gba nkan mo ra lo titi.
2: Beni.
1: Elomi
2: to
1: e buru abuda. O ko mi o appreciate. Yawo mi o appreciate. Ki so na abuda e ni nature ni tori ti wo se to ro pe o se da yen iwo gege bi akoni nigbati eleto ba de akon de bo le se a se gugu e jaku jaku bayi bo le yi ti wo ro pe o se ko da eleto
2: condemn re
1: baba de wa to iwo na ri pe kini idaju temi lo ibi ti wa la wa ni pelu pe kokon condemn gbogbo to ti se lataro na ina ti ran ori ti gbonu pa ki ko si na te yo so se laye ti da yi lorun
2: le re gbogbo e ni
1: o ma lo
2: ma o ma soro
1: o de mo se
2: o ma
1: lo babinu jade ile ti lana e ma ja mo so yen lo ni e jada do beun tori e koko sere yo kokan
2: aba mo
1: kini to da ninu ayo e akoni kini o ti o da kini to da laye oloyaya kini ti o da to ba ra oloyaya obirin ko sokunrin ti o le di mo ko de se to pa won po
2: be ni oko a si ma binu
1: naturally ti ba je ko
2: e ba se be ni kikan ko ti
1: e pa to
2: o wa di mo kunrin olokunrin
1: wahala se ani aga mo wa ko si to pa po ya ijo sa ta baba
2: eh
1: si oju opo le fa ma ra le eyin odo te shine your eyes ya ba wa die o mo nkan kan
2: Wadi o. Wo ta ba de nkan ni to fa ni bere lati bere lowo wa ko ma sha life wa sori ero yi 091 36 55 69 52 52
1: ni ani ka pe wa
2: si te ba fe pe wa elu
1: a ti wale o ti re o
2: o ti re o
1: elu a ti wale oruko yin ati bi te ti pe
3: hello
1: elu a ti wale oruko yin ati bi te ti pe
3: God bless you.
1: Thank you, sir.
2: Thank you.
3: Pastor Ezekiel. Pastor Ezekiel, you want to say that?
1: Okay, yes, sir. Okay, the kakaka will only go in there.
3: Also, me, Abuja has some temperament, then, so I want to take a year, I want to learn it. I want to learn it. I want to learn it. I want to learn it. àwọn onípò yẹn tẹgbàtìlì so ó máa ń ní ṣe dáadáa lóòótọ́ ní ìgbéyàwó agbọ̀dọ̀ mọ́ lóòótọ́ ọlọ́mà tẹ̀wá
2: ṣáájú. Ẹ ṣé o, Adáfọ́. Ẹ ṣé. Ẹ ṣé.
1: Ẹ ti pé ṣé wà ní kátó fẹ́ yàwó wa? Tó o bá mọ̀ gbé tàwọn expert lọ.
2: 0913655652 ni kẹ́ pè wá sí.
1: Gbé tọ̀ wọn lọ. Má pọ̀ wọn ti rí tán. Hello.
4: Hello baba.
1: Ẹ ti wọlé orúkọ yín àti fi tẹ́tí pé.
4: Ẹ kú ètò.
1: Olúwa ló lè tán.
2: Olúwa ló ṣe.
4: Yóò dára fún yín.
1: Àmì.
4: Ẹ̀mí gígùn aláfíà lè fi lórí.
1: Àmì.
4: Àwọn ọ̀rọ̀ fẹ́ ń kọ́ wa mo ṣe yí bí nínú ọkàn wa. Ọlọ́run yóò sì mọ mú ìtẹ̀síwájú.
1: Àmì.
4: Ẹ rí ìwé mi tí mo sọ rẹ̀ Ẹ̀dá Ọláwálé látòrí bí.
2: Ok.
4: Ìgbà tí mi ò fi ṣe ìyàwó lẹ́yìn ọdún kan ni mo tó rí ẹni tí fẹ́. Ta Peter ló ń lọ yóò wá fún mi lábọ̀ yóò tó lọ rí tọ̀hún. Tí mo bá ra nǹkan ẹni yẹn yóò mú lọ fún títí lẹ́yìn ọdún kan. Ìyẹn bá now gẹ́gẹ́ bí n tẹ́ sọ lẹ́ẹ̀kan ẹni kẹ́yìn ó fẹ́ yàwó tàbí kó lọ́kọ ó yẹ kó mọ ilé òbí tó bí tí àwọn òbí ó mọ ara wọn. Bí n ṣe sọ fún yín ọmọ bọ́dà mi gangan tí mo tẹ̀lé bọ́dà mi mo tẹ̀lé kó ní gbé bọ́dà wà yín òkìtà láìsí náà. Ọmọ rẹ̀ kí wọ́n bí obìnrin ni ó wá lọ́kọ Lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ à ń pè ń pè wá ń wò yàrá àti ẹ̀gẹ́ẹ̀tì ẹ̀ mọ́ rárá. Wọ́n ti bímọ bí mẹ́ta fúnra mo wá fẹ́ sọ mi pé ọmọ yẹn ta láìsí lò níbi tí ń sọ yìí òkú ọmọ n kò fẹ́ẹ̀kẹ́ kan tó mọ wíwádà bá àmọ́kọ dì sí gẹ́gẹ́ bí tẹ sọ tẹ́yìn pé kéyìn ó mọ òbí kó sọ́lídì kó torí pẹ́yìn ó torí bọ kéyìn ó sì tẹ̀síwájú tó ọlọ́run mọ̀ mú tẹ̀síwájú ọlọ́run kó sàánú wa
1: o. Àmì ìyẹn tún ga o.
2: Ó ga o.
1: Ó dà fẹ́. Ó dẹ̀ kú.
2: Ó kú.
1: Ó dẹ̀ tún dá sí.
2: Ẹ̀
1: n bọ̀ náà fẹ́ wá ṣùgbọ́n tí òun tó mọ ẹni tó fẹ́. Ẹ̀lú ẹ ti wọlé orúkọ yín o.
2: Wọ́n mẹ́ni tó fẹ́.
1: Ẹ̀lú ẹ ti wọlé orúkọ yín àti fíjọ ti pè.
5: Olùkọ́ mi láti àgọ́ ọjà.
1: Òkè à ń gbọ́ yín sà.
5: Mo ní kí n ní pé ẹ kú sọ Olúwa náà máa ràn wá lọ́wọ́.
1: Àmì sà. Thank you sà.
5: Thank you. God bless you.
2: Amen.
1: Thank you sà.
2: Amen.
1: Ẹ̀rù ìrírí kan tó náà o. Ọ̀dàfẹ́.
2: Ọ̀dàfẹ́.
1: Ó sì dá pa.
2: Ó dá pa.
1: Ó dẹ̀ tún dá sí.
2: Ó dá sí.
1: Kò dẹ̀ sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ wá.
2: Kí ló fẹ́ tẹ̀yìn ẹ̀ wá?
1: Gbọ́dọ̀ fẹ́.
2: Òbí ọmọ ọmọ wọn ni. Wọn kò sẹ́ni tó mọra wọn nínú.
1: Kọ̀wọ́kọ́ wá. Hello, ẹ ti wọ́n ní olùkọ́ yín o.
6: Yà Prọfẹ̀sì Adébáyọ̀ Adégbèyàn ni o.
1: Òkè àgbọ̀ yín sà.
6: Yóò dára fún gbogbo wa, yóò dára fún yóò ẹ̀ gbàrà tíyẹn bá ti bímọ àwọn òkùnkùn ayé wọn ti rí ògo rẹ kí òbí yẹn kọ wá wọlé àdúrà ẹni tó ń sì fẹ àwọn òkùnkùn ti bá dé a ti rí nínú àwọn ìrántí ọlọrun tán jà mí la ka tán mi gbogbo àgbà ńlá ayé àtàwọn olówó gan débi pé obìnrin náà ti ṣàdáwò fún wọn débi pé àkókò wọn ò tí ì tó tó yẹ kó kú tán ti lọ nígbà tí obìnrin yẹn já wàhálà lẹ. Ẹ̀wù Sáńtóní ológo ni bàbá bí Bíbélì ọ̀sán fún wa pé nígbà tí wọ́n ti bi pé bàbá rẹ̀ tàbí ìyá rẹ̀ wọlé àdúrà òtún ti rí ògo rẹ̀ ìyàwó tó bá tiẹ̀ jẹ́ yẹn wọ́n ti ṣe arrangement pé lákòókò tí ọba Mary òun náà fi destroy life rẹ̀.
1: Ẹ ṣe thank you sir.
6: Òun lọ yẹ ká máa gbàdúrà yóò dára fún wa kò ní bàjẹ́ fún wa o.
1: Thank you sir. Dandan la dua ayo yen ti o ba gbadua na so raye wa ni
2: kore kore wa
1: so le laye ja lai sa dua ni
2: bo ba da fe eyan ko gbadua.
1: Hello e ti wole o.
2: O si buru fe eyan ko gbadua.
1: O obirin akoko nu lori eto lo ni oruko ya ti
7: beti.
1: Okay, an gbo yin mo.
7: E jo sa e soro nipa okogo lekan. Adegbo ninu bibeli pe kí ìgbéyàwó wa kí ó jẹ́ mímọ báwo la ṣe máa mọ ẹni tó jókòó kú àti ẹyin tó
2: ṣòkòó.
1: Àwọn dókítọ̀ bá hospital wọn ó mọ àwọn dókítọ̀ àwọn oníṣègùn òyìnbó àwọn ó mọ wọn ní machine wọn ní tó fi yẹ wo àwọn ní ṣe jẹ́ nìyẹn mọ̀
2: wọn mọ̀ o. Wọ́n mọ̀
1: o.
2: Ẹ wo fada báyìí tí ènìyàn bá jókòó bó wọ̀n nípa ṣíṣe fada.
1: Bẹ́ẹ̀ni.
2: won mo
1: lo se ta won iwa di na
2: ni won se iwa di e
1: ko sin teyan fe wa di to fe mo ti
2: o ba
1: ti o le mo
2: be ni
1: a gbo ti gba ta ba wa di ta o ra du pe a lo e lo e ti wole oruko yin ati bi te o ti re o ipe yen ti ja pe ah ipe yen ti ja pe o

0: Ìwọ kò sólóòótọ́ gbogbo tí wọ́n sì gbéyàwó.
1: Ó lẹ̀bi.
0: Adéọlá lorúkọ mi láti Tánkẹ̀.
1: Ẹ ṣe ó lẹ̀bi torí pé kò wádìí tó bá wádìí á mọ̀.
2: Then ó wà tí wọ́n ò ti jẹ́wọ́ fún un pé ìkọ̀ndíṣàn mi rèé o. Bóyá àbúrò rẹ̀ kan, bóyá ẹbí rẹ̀ kan, ó ń ṣẹlẹ̀ dáadáa.
3: Wọ́n ṣẹlẹ̀ wọ́n ń gbájú, wọ́n á sì jẹ́wọ́ fúnra wọn.
2: Bẹ́ẹ̀ni, á sì jẹ́wọ́ fúnra wọn. Ìyàwó gan ó dẹ̀ ti mọ̀ pé irú kọ̀ndíṣàn báyìí lọ́kàn wa, ó náà sì jólóòótọ́. Àwọn baba alálẹ́yìn wọn ń ṣe tó pé yóò bá dẹ̀ bímọ bí ẹni pé ó pọ̀ ọmọ yẹn lẹ̀ bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n ìyàwó lẹ́bi o, lórúkọ kò wádìí kó tó wọnú ẹ̀.
1: Ẹ ló ẹ ti wọlé orúkọ yín.
4: Bàbá mi o.
1: Ẹ kalẹ̀ o, màmá wòlíì.
4: Mo wá darapọ̀ mọ́ ìwúrí Adélé ló sọ̀rọ̀ láti airport Ìlọrin. Bàbá ẹ kú débi tí mo ti rí ilé ní o.
1: Thank you màmá.
4: A ṣe pípẹ̀ lágbára Ọlọ́run.
3: Àmì o.
4: Ó ti rí owó di pípọ̀ lórúkọ náà ilé o.
1: Àmì
4: o. Kẹ́ni gbogbo ohun tí ẹ mú wá yìí, àwọn èèyàn tẹ̀lé wádìí mọ́. Wọ́n kọ́ ṣe tó wù wọ́n ni. Ẹ̀kẹ́ni tó bá wọn pàdé lórí Facebook tó lọ mú ìyá nílùú mi, tó lọ mú bàbá nílùú mi, tán lọ rẹ́jísì, tán lọ so wọ́n pọ̀. Ayọ̀ mélòó ló wà náà gbéyàwó yẹn? Bẹ́ẹ̀ wádìí ara wọn mọ́. Ìdílé tí mo fẹ́ wọ̀ ìbò ló ṣe jẹ́. Ibi tí mo ti fẹ́ máa ya mọ́kọ. Gbogbo àwọn ohun tẹ́ ẹ gbé wá bàbá. Ta bá ń tẹ̀lé ni kò sí ìgbéyàwó tó mọ flash. Torí
1: èrò
4: ọmọ pàdílé méjèèjì pé káwọn mọ̀ tẹ́ lọ́dún àná. Ṣùgbọ́n àwọn tẹ́ lọ dára wọn fẹ́ wọn wádìí bóyá ọkọ ni bóyá wọ́n jọ ọkọ àtìyàwó. Bóyá eléyìí ti játa tó ṣe pẹ́lú àwọn òbí rẹ̀ gbò ká àwọn ọkùnrin ò wádìí mọ́.
1: Obìnrin kọ́
4: àwọn ti rí bí fífún gẹ̀ kan.
1: Ẹ obìnrin náà
4: bóyá
1: torí pé ìyàwó kọ́ ti jẹ́.
4: Wọ́n lè bá wa tún gbogbo ẹ̀ ṣe o.
3: Àmì
1: thank
3: you.
2: One person, one more person for today.
3: Bàbá lẹ́nì kan tí a máa ń lọ lẹ́nì ó tó bẹ́ẹ̀.
2: Lọ sànú.
3: Wọ́n ṣe ìwádìí.
2: Àlàyé ń dà àrùn ayé ń bàjẹ́. Ta ni ó tayé sí?
3: Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún
1: wa. Ẹ̀lọ́ ẹ ti wọlé o last caller.
5: Àlàáfíà fún níta
1: òun. Àlàáfíà orúkọ yín àti bí tí ẹ ti pè.
5: Abiodun látọ̀tọ̀ jẹ́ ni
3: o.
1: Ọkì à ń gbọ́ yín mọ̀.
5: Ẹ kú sí Olúwa, kú ọdún àwọn bàbá lé lórúkọ Jésù ẹ pẹ́ fún wa o.
3: Àmì àmì àmì o.
5: Ẹ̀kọ́ gidi lẹ fún wa lónìí. Ọlọ́run wá jẹ́ káwọn ọmọ wọn ó gbọ́ àtọkùnrin àti obìnrin. Kọ́lọ́run má jẹ́ kí wọ́n yẹlé sí bíbí. Kọ́lọ́run jẹ́ kí wọ́n gbọ́.
1: Àmì o.
5: Bá Ọlọ́run kó mọ sínú ayé wọn lọ́sàn-án lóhùn ní gbogbo ìgbà. Ẹ kú sí Olúwa o.
1: Àmì
5: ẹ ṣe.
3: Àmì àmì. Kókó gbogbo ọ̀rọ̀ náà tí
2: a gbọ́
3: àti à ń gbọ́ tẹ́lẹ̀ pé bẹ̀rù Ọlọ́run
2: kó o sì pa òfin rẹ̀ mọ́
3: nítorí èyí ni nǹkan tí í ṣe ọmọ ènìyàn nítorí Ọlọ́run yóò mú gbogbo
2: iṣẹ́ wá sí ìdájọ́
3: àti
2: ìbáṣe rere
3: tàbí
2: gbogbo
3: gbogbo ẹ̀nà Olúwa ó wá sí ìdájọ́
2: everything have result
3: olú mi ń bọ̀ kọ́kọ́ èrè mi sì ń bẹ́
2: there is consequence for everything ìdá
3: gbogbo láti san fún gbogbo ènìyàn gẹ́gẹ́
2: ní
3: iṣẹ́ wọn yóò ti rí
2: bó ṣe rí nìyẹn bàbá
3: ọ̀rọ̀ mi ò sọ bẹ́ẹ̀ ni a ti dúró fún ètò tí ò ní tí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè tí ó fẹ́ béèrè lọ́wọ́ wa lẹ́yìn ìgbà tí a bá parí lórí ẹ̀rọ yìí o le pe wa sori awon ero won yi 08055584802046 ati 08035003 2194. A n fi akoko idupe lowo Olorun ti o ba wa se eto ti oni tasi ni igbagbo ati idaniloju pe yoo da emi wa si titi di ojo mejo loni yoo si tun ba wa se eto naa. Bẹ́ẹ̀ náà ni a sì dúpẹ́ lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run tá a fi wá sórí ètò yìí ni olùṣàgùtà èkó Ògúnyẹmí àgbàládùúgbà pé Olúwa yóò túbọ̀ máa fi ọgbọ́n kún ọgbọ́n yín yóò fi òye kún òye yín. Ẹ kú àtúntòun látàárọ̀
1: kí
3: a tó parí ẹ gbàdúrà.
2: Ọlọ́run tó lọ́run àti ayé ọ̀rọ̀ rẹ ti jáde Olúwa jẹ́ kó ṣe so rere. A tún gbàdúrà fún gbogbo àwọn ọ̀dọ́ wa lẹ́ẹ̀kan sí tí wọ́n wojú àti yàn Ọlọ́run sàmọ̀nà wọn.
3: Àmì o.
2: Wọ́n jẹ́ oṣù ẹsẹ̀ gbé.
3: Àmì
2: o. Orí ọ̀fẹ́ láti pa ọ̀rọ̀ rẹ mọ́ láti tẹ̀lé àwọn ìmọ̀ràn àti ìlànà rere wọ̀nyí Ọlọ́run yọ̀ǹda fún wọn.
3: Àmì.
2: Gbogbo àwọn òbí a ní fojú sunkún ọmọ.
3: Àmì o.
2: Gbogbo àwa bàbá lórúkọ Jésù a ó tó bàbá ṣe.
3: Àmì.
2: Gbàdúrà fún John Beth Foundation tí ó ń ṣe oníwàwó ètò lórúkọ Jésù ẹ ò ní dèrò ẹ̀yìn.
3: Àmì.
2: Ẹ ti wà lókè ẹ ò ní jábọ́.
3: Àmì.
2: Iléeṣẹ́ rédíò Dámọ̀dá gbàdúrà fún yín lórúkọ Jésù Olùgbàlà ibi ò ní bá yín.
3: Àmì.
2: Lórúkọ Jésù ẹ ó mọ ga sí i.
3: Àmì.
2: Ẹ̀yin ẹnjìnìá wo ọlọ́wọ́ bọ́tì ni wa ayé yín á dára.
3: Àmì o.
2: Gbogbo ẹyin tẹ̀ mú kẹ́tọ̀ ìyọrí sí rẹ̀ ẹ̀yin tẹ̀ tẹ̀hún
3: wà ní ìmọ̀ràn
2: gbogbo ìmọ̀ràn tẹ̀sí bá dúró ara wa lọ́wọ́ ní ìkọ̀kọ̀ ìṣẹ̀yìn ò ní bàjẹ́ o. Ọlọ́run gbọ́ àdúrà.

0: Kogo kogo bayi lo won a gogo.
1: Bẹni.
0: Dugbe dugbe bayi lo won a kire ngbe.
1: Bẹni se.
0: A ki faja kede ilu agogo de lo ba fi ko won jo.
1: Bẹni o
0: ko. E kale ni tibutoro gogo agbala aye eku aosan eku iyaleta eku aro eku asale gogo akoko to ba ba yin be na la fin kin tori pe tibutoro agbala aye nikan ni diamond fe de akiyo akiyin. Wọ́n ta bá dénú lé ba lele la kọ́kọ́ kí torí pa àwọn lelégbèje àdá a wá kí àwọn bàbá torí pé pàtàkì ni wá láwùjọ onílàyájọjọ bàbá lágbàáyé a kí wa a kú ọ̀rọ̀ ẹbí a kú ọ̀rọ̀ ọmọ a kú ọ̀rọ̀ ìdílé torí pé àwa gangan ni àkọ́kọ́ gbẹ́bíró káwọn ìyàwó tó di gbẹ́bíró.
1: A jẹ́ pé bàbá ni ọkọ fẹjú bukata.
0: Bẹ́ẹ̀ni.
1: Bàbá lọ́kọ́ kọ lẹ́tà sí iná.
0: Bẹ́ẹ̀ni.
1: Bàbá lọ́kọ́ ṣiṣẹ́ tọ bí ẹbí ò ṣe máa jẹ bí.
0: Bẹ́ẹ̀ni.
1: Torí jẹ́ rẹ níyàwó rẹ ń lọ ìwọ ló ṣe ṣiṣiṣi.
0: Wà ní iná wa
1: láti bẹ̀rẹ̀. Àmọ́ bukata àti bàbá kò ní yọ láti bẹ̀rẹ̀. Bàbá ní ọgbàlé, bàbá ní òṣè gbogbo. Àwọn gbogbo bàbá.
0: Bá a ṣe ń pèrè bàbá àwọn bàbá sì ń wọlé.
1: Bàbá sì wọlé. Kì í wá sí bàbá lásán.
0: Bàbá gidi. Bàbá gidi.
1: Bàbá gidi. Irun balẹ̀ nínú àwọn bàbá. Gbogbo àwọn bàbá tí a jẹ́ bàbá gidi. Agboríyìn fún yàmọ́ rírì yín. Gbogbo tí ẹ fi ń jẹ́ bàbá. Tẹ́ ẹ fi ń jẹ́ ọkọ. Tẹ́ ẹ fi ń jẹ́ olórí ilé. Odùmarè ò ní gbá bẹ́ẹ̀ lọ́wọ́ yín.
0: Àṣé Odùmarè.
1: Ọ̀nà àgbárí yín yóò mọ̀ gbòòrò sí.
0: Àṣẹ.
1: Àlàáfíà yín yóò mọ̀ lékún sí.
0: Àṣẹ.
1: Gbogbo ẹ̀yin bàbá tí ẹ̀yin ṣe bàbá tẹ́ ẹ pé kákan ní kẹran mọ́jẹ̀lẹ́ ni
0: yín. Abala àmọ̀ràn tó nà.
1: Arọ̀ yín abẹ̀ yín.
0: Ká yí padà.
1: Ẹ jẹ́ kí ipa tiwa náà gẹ́gẹ́ bí bàbá ẹ jẹ́ ọ padà sí bó ṣe yẹ kó rí. Ohun tá a mọ̀ lò tá a fi jẹ́ bàbá gidi Odùmarè ò ní fi wọ́n wà.
0: Àmì àmì àmì tàbá wá kí àwọn bàbá tàbá kí ìyá àmọ́kù náà.
1: O bàbá ti ìyá ti gbà kí bá se kí bàbá òun bàbá dami sórí.
0: Yọ̀sàn dẹ́sẹ̀ káwá kí àwọn ìyá náà torí pé bàbá díọ̀ dẹ̀dẹ̀ àwọn náà látàn kọ́kọ́ kí torí.
1: Àwọn náà ni wọ́n mú kí bàbá ó jẹ́ bàbá.
0: Àwọn ni ìná tí wọ́n ń jẹ́ kí inú ilé ọmọ dùn.
1: Tí wọ́n ń gbà lọ́wọ́ ń dá.
0: Akẹ́yìn náà o. Ẹ̀kọ́ àdúró ti wà ẹ̀kọ́ àmójútó ilé ẹ̀kọ́ àmójútó àwọn ìwé gbogbo wa àjèrè
1: àjèrè ìjẹ̀kọ́
0: láti
1: ìmọ̀ rẹ̀. Àṣẹ àmì àṣẹ.
0: Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò tá a pè ní ẹ ti mọ̀ ẹ tó jẹ́ pé òun ló wà fún gbogbo àwọn ìwé láti rántí gbà ni alọ́ bàbá gbà. Lórúkọ àwọn lọ́gàá lọ́gàá tó fi dórí gm wa àti gbogbo àwọn ọ̀gá wa engineer henry wọlé lẹ́kan àwọn bàbá nù.
1: engineer
0: ogun
1: ogun
0: henry o máa ń pè lóògùn kínní kan.
1: Ogun ti ń jẹ fried rice ni kìí ṣe ogun ti.
0: ọjọ́ ń lọ lórúkọ lọ́wọ́ kọ́sọ̀ wa olóyèdè ṣèyí jacob àkọ́bí akiyin akiyin aloyin lọ́gọ̀ ẹnu.
1: Àkọ́bí àwọn bàbá.
0: Àkọ́bí àwọn bàbá nù. Ọ̀dà ọ̀wọ́n náà kí ara
1: lé. Ẹ̀ka ẹlẹ́ẹ̀kan sí ẹ̀ka àwòsórí ètò àlọ́ bàbá àgbà ìkànnì diamond 88.7 fm ni ẹ̀ ti ń gbọ́ wa. Ọjọ́ Àìkú lòní ti ṣe sunday láàrin aago mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ ni ẹ̀ mọ́ ṣe alábàápàdé wa ní kànnì lórí ètò yìí. Abdulmumin ọmọtọ́ṣọ́ salman ọmọtọ́ṣọ́ presenter ló ń kí káàbòsórí àkọ́tọ̀ ètò àlọ́ bàbá gbà.
0: Ẹ mọ̀ pé lábala lábala náà ni ètò yìí kó sínú abala àkọ́kọ́.
1: Àlàyé àlọ́.
0: Abala kejì ń kọ́.
1: Àlọ́ aládùn.
0: Abala lẹ́ẹ̀kẹta náà ni a ti mọ̀ sí ojókòólẹ̀ fún ẹ̀yìn ara ilé láti mọ̀ dá sí bẹ́ẹ̀ mẹ́tẹ̀ta yóò sì lọ lónìí. Abdul Fattah Rẹ̀mú ọmọ ọlọ́kànlá àwọn odò nígi ìkòkò lámọ̀ wọ́n ní ìrítà báyìdó bàbá yámọ̀ bẹ́ẹ̀ inú alámọ̀ yóò bàjẹ́ ẹjẹ́ sáré bomi lànà gbà tá a bá dé káwá bọ́ọ̀lù abala àkọ́kọ́ tá a mọ̀ sí àlàyé
1: àlọ́.

0: ètò alọ́bàbà àgbà náà lẹ̀ ń gbọ́ láti kàn ní diamond 88.7 fm òpópónà ìdí tuntun nílùú ìlọrin ẹ lè darapọ̀ mọ́ wa lójú òpó facebook àrẹ̀mú fatah ẹ̀tẹ́sì tàbí abdulmi salma ẹ̀sì mọ̀ wá ketekete ń bẹ̀ abdulmi jalọ.
1: ẹ káàbọ̀ sí abala àlọ́ aládùn lórí ètò alọ́bàbà àgbà láti bí ọ̀sẹ̀ bí mélòó sẹ́yìn à ń wo àlọ́tí ẹ̀hún àti ẹja rẹ níṣe pẹ̀lú irú wa ògiri wa yẹn ni pé àlọ́tí kò sí irúfẹ́ orí sí àlọ́ tá a lè bá níbẹ̀ àlèbá àlọ́tí ẹja rẹ lè jẹ́ nǹkan oko
0: òde
1: kò sí nǹkan tá a lè bá kò sá àlọ́ tá a bá ń bẹ̀ tá a ní ìsìn ìsọ̀rí ibẹ̀ gbogbo tá a ti bá ń bẹ̀ ní àlọ́ ìsọ̀rí ibẹ̀ ni ẹ gbà pẹ́rẹ́ tòní ẹ jẹ́ ká fi kó àpẹẹrẹ tó wà lọ́wọ́ yín àlọ́ o
0: àlọ́
1: ṣe nígbà tó rí pé à ń sọ̀rọ̀ bàbá gidi bàbá kan wá ń yín mú àbí àmọ́ wò bẹ́ẹ̀ ni àlọ́ o
0: àlọ́
1: àlọ́ o
0: àlọ́
1: adì níwájú adì lẹ́yìn olójú òun yóò tó ìta kíni o adì níwájú adì lẹ́yìn olójú òun yóò tó ìta kíni.
0: Kànga
1: kànga pàtẹ́wọ́ fún ààrẹ ẹnìkan níbo ló ṣe rí bẹ́ẹ̀ sẹyìn pé tí wọn bá gbé kànga ibi tí wọn ti kan omi nsàlẹ kò síbi tí ọjà sí orí iyepẹ náà ni ó wà
0: yóò pèsè bẹẹ ni
1: ẹgbẹ rẹ yípo nínú rẹ wọn máa fi símántì àti iyepẹ wọn fi mọlẹgbẹ yípo
0: tí ó fi ṣe roboto
1: níwájú rẹ lókè lórí rẹ lókè wọn tún wọn ká lè máa dáàbò bo omi tọwọ àna kànga yìí kí dọ̀tí ọmọ gbọ̀n sí kí gbé ẹgbẹ́ mọ́ gbọ̀n sí wọn á tún wá fi nǹkan dé lórí àmọ́ tá a bá fẹ́ pọn kànga síbẹ̀ a sì a fa omi tó jò rí ó fi dènì adì níwájú adì lẹ́yìn olójú òun yóò tó ìta pàtẹ́wọ́ fúnra rẹ̀ lẹ́ẹ̀kan sí mọ̀ pé lábala òun náà ọ̀gbọ́dọ̀ dámidá mo ṣe ẹyọkan ìwọ náà kẹ́mi lẹ́yìn.
0: ẹ̀fẹ̀ léyìí kún.
1: ọ̀yà.
0: àlọ́ o.
1: àlọ́.
0: àlọ́ o.
1: àlọ́.
0: rárára kèǹgé rárára ọ̀rá kèǹgé kíni o.
1: òjijì ènìyàn ni òjijì ènìyàn
0: pàtẹ́ fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni òjijì ènìyàn ni tí o bá di pé bóyá òrùn mú tó bọ́ sí àárín orí àbí ó wà ní ẹ̀gbẹ́ náà ní gbogbo apá àbí tó òrùn bá sà ti mú lọ́sàn-án téèyàn bá ń lọ níbi àkẹ́yìn sí òun ẹ mọ̀ rí òjijì ń bẹ́ ìgbà míì ó lè jẹ́ pé ibi tẹ́yìn ń lọ ẹkẹ́yìn síbi tí ìtànsọ́run wà ní
1: òjijì
0: wà ní ẹ̀yìn àbí kọ́ wà ní iwájú tó bá ti bẹ́ẹ̀ ṣe lọ náà lòjijì wọn sì mọ parẹ́ lọ bí tẹ dúró sí tọ wà ń bẹ bẹẹ ti súnkún bẹ òjijì
1: wọn tọ òun náà sunkún òun náà sun.
0: tó bá wá jẹ pé ó bọ sọwọ alẹ tí iná tàn ní apá ibì kan tí ò kárí gbogbo ẹ apá ibì tọ wà tẹyìn kọjú sàbẹ kẹsì ẹ tún mọ rí òjijì bẹẹ ṣe ń súnkún bẹ òjijì wọn tún parẹ yóò tún bọ síbi tẹ wà ní. náà fi ní rárára ọ̀ra kẹ̀ǹgẹ́ pàtẹ́ fúnra rẹ lẹ́ẹ̀kan sí ẹ bí ó ti mọ ní abala àlàyé àlọ́nà fún tòní tá a tún tẹ̀síwájú labala lọ́jọ́ mẹ́jọ ẹ já sáré bomi lábẹ́ àti mọ̀ọ́ṣẹ́ ẹ mọ bá a ṣe ṣe àjò bàtà náà ẹ bọ́ bàtà kalẹ̀ gbádùn bàtà jójó ọ̀yà jà lọ.

0: lọ.
1: Ẹ wá ń kàn fi délé.
2: Kẹ́ ẹ wá gbọ́ oṣù pátí yẹ lókè.
3: Ó mọ̀lẹ̀ rẹ̀kẹ̀tẹ̀. Ẹni ń bẹ̀ níyẹ̀wò ẹgbẹ́ wá síbí níwájú ilé. Àlọ́ o, àlọ́.
4: Tùnà sí nílà kọ́bí.
5: Àyò sí
4: ni. Káwọn ara lè mọ̀ pé ohun rẹ̀ dùn ju ohun tiwa lọ.
5: Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí abala tọ́kàn báyìí náà ni àlọ́ aládùn níbi tí ìyá ìwé ẹ ti mọ mọtúnráyọ lẹsìn àti àwọn ìwé ilé ẹkọ tí a tún gbà lálejò ó ti wà ń kalẹ ẹjókòó dáadáa ẹ má tàrí ara yín ẹsẹ ti wà ń bẹ ọyà ìyá lálọ.
6: àlọ́ bàbá àgbà.
7: ẹ kú dédé wòye o níbi gbogbo tẹtí láyọ̀ láti gbọ́ wa ìkànnì diamond 88.7 fm ni a wà ní tí a kalẹ̀ sí yídì tuntun ní ìlú ìlọrin orí ètò àlọ́ bàbá àgbà òun ni àwàyí abala àlọ́ aládùn òun la já sí pẹ̀lú èmi ọmọ yín mọtúnráyọ̀ olúwadámiláre ẹlẹ́ṣẹ̀ aya ẹni àdúrà ilé ẹ̀kọ́ tí wọ́n gba ipò àlọ́ lálejò lọ́sẹ̀ yìí àwọn ni a mọ̀ sí amina group of school tí wọ́n wà ní agbègbè ìdí ayọ̀rẹ́ ní kankatu ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ mrs saheed asiat jumai aláàyá àwọn akẹ́kọ̀ọ́ náà ti wà níkàlẹ̀ láti dáhùn ìbéèrè tí ìyá alálọ mú wá ẹ̀yin akẹ́kọ̀ọ́ a bẹ̀rẹ̀ pẹ̀lú àlọ́ àpamọ̀ àlọ́ o àlọ́ o gbogbo lẹ́kùnrúrú òkúgbàkọ̀ ta ló mọ̀ o ó yá mà bọ̀ wá.
8: orúkọ mi ni ibrahim abiba.
7: ṣé àlọ́ yìí ni
8: ikán
7: ara ó yá.
8: orúkọ mi ni jami salama iso.
7: iso gbà fún látẹwọ. àlọ́ o.
9: àlọ́.
7: ó ní gba aṣọ orin òhò wọjà oríṣi èso ìkànnì oríṣi kíní kan tá a máa ń jẹ ni.
8: orúkọ mi ni abdulkabir taofik ìdóhùn sí àlọ́ yìí ni èso.
7: ara ó ní gba aṣọ orin òhò wọjà gbogbo bó ṣe ní aṣọ tó ìhòhò ni wọ́n máa ń sàròhò la máa ń jẹ.
8: orúkọ mi ni abdulrahab mohammed jami ìdáhùn sí ìbéèrè ni yangan.
7: yangan àbí àgbàdo ẹfun látẹwọ. ó ní gba aṣọ orin òhò wọjà gbogbo wa la mọ àgbàdo bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ mọ iye ìpele aṣọ tó máa ń wà lára rẹ̀ ṣé ta bá fẹ́ jẹ́ pẹ̀lú aṣọ ara rẹ̀ là ń jẹ́ bẹ́ẹ̀ kọ́ a ní láti bọ́ gbogbo aṣọ ara rẹ̀ la fi sọ pé ó ní gba aṣọ orin òhò wọjà ẹ fún ìyá alálọ náà látẹwọ́. àlọ́ o.
9: àlọ́.
7: ó wo sú lórí ọmọ bàbá ń pọn ọlá.
8: orúkọ mi ni abasha kiroda ìdáhùn sí àlọ́ yìí ni ìgbádùnmọ̀.
7: ọ̀sán àgbálùmọ̀ ìpàtẹ́wọ́ fún un. àlọ́ o.
9: àlọ́.
7: òkun hóye ọ̀sán hóye ọmọ burúkú torí bọ́.
9: èmi mọ̀ o.
8: orúkọ mi ni abubakar shukura ìdáhùn sí àlọ́ yìí ni okun. odo.
7: òkun hóye
8: ọ̀sán. orúkọ mi ni jami salamu ìdáhùn sí àlọ́ yìí ni orógún.
7: ọmọ orógún ẹ pàtẹ́wọ́ fún un. àlọ́ o.
9: àlọ́.
7: olójú kan ta wọjà ọjà tún bá ṣe wà níbi ìta pọ̀ yìí tí olójú kan bá ta wọjà gbogbo wa á fún un. ó yá.
8: ọkọ mi ni sulaiman alima ìdáhùn sí àlọ́ yìí ni ìjì.
7: ìjì kọ́ ó fẹ́ gbà díẹ̀ ló kù. ìjìkọ́ díẹ̀ ló kù ó yá ẹlòmíì. ẹlòmíì.
8: orúkọ mi ni abubakar shukura ìdáhùn sí àlọ́ yìí ni atẹ́gùn.
7: atẹ́gùn àtòyìn ìjìbá kankan náà ni wọ́n kàn lè jura wọn.
8: orúkọ mi ni ọlá ibrahim ìdáhùn sí àlọ́ yìí ni òjò.
7: òjò ẹ fún látẹwọ́. olójú kan ta wọjà ọjà tún tójú bá dé sìn ẹ fọ́nká bẹ́ẹ̀ ni fọ́nká.
9: a fọ́nká.
7: àlọ́ o. ọlọ́jà kú ilé rẹ̀ ń dá gbẹrẹgbẹrẹ oríṣi ṣé ẹranko ni kà á pè ni ẹ rí i pé ilé rẹ̀ ó mọ̀ dání gbẹrẹgbẹrẹ ó yá a ló mọ̀ ó yá ká gbìyànjú ronú jinlẹ̀ ló gbà ó yá.
8: orúkọ tèmi ni abubakar balikis ìbé ìdáhùn sí àlọ́ yìí ni orí.
7: ògbà kẹlẹ́ mi ni kì í ṣe aláìlẹ́nu ó yá wọ́n tó náwó lẹ́yìn ọlọ́jà kú ilé ẹ̀ ń dá gbẹrẹgbẹrẹ.
8: orúkọ mi ni jami abdulbasiti ìdáhùn sí àlọ́ yìí ni ewu.
7: ẹ
8: ewu
7: ero ara Oya nikan so mo fun lafani ko wa dan te ba ti mo se sore yin ni mo ya
0: soro soke
10: aye ko me ni abrag na na jam down si be yin
7: down si aloyin
10: mi down si aloyin musu
7: e so pe mo o fi re gbogbo oju imu atenu yin I down si aloyin ni igbin kini mo pe
9: igbin
7: mo ni oloja ku ile re nda gbere gbere gbogbo yin le mo ri kara won igbin e mo yo odun ti gbin e ti ku te ba si ri kara won re bayi yo mo dan ni o ye fun ya la lo latewo Tani o pa lo fun wa.
9: Tani o

gbogbo bí ìjàpá ṣe ń kọrin ajáṣà lọ ìrìnrìn níwájú ni títí tí olóko fi padà pàdé ìjàpá lójú ọ̀nà olóko ni àṣẹ pọ̀lú mọ́ wá bí owó tẹ̀ ọ́ lónìí ìmú ọdẹ ọ̀dọ̀ kábíyèsí ìjàpá ni àṣẹ mi jẹ́jẹ́ o èmi nìkan kọ́ ni mo wá pàápàá jùlọ mi ò wá bí rí àkọ́kọ́ tí màá kọ́kọ́ wá rèé èèyàn ló sì mú mi wá ajá ló mú mi wá nígbà tí oní tó bá déwájú kábíyèsí ó mọ̀ lọ sọ bẹ́ẹ̀ ó mú déwájú kábíyèsí gbà tán lọ́dọ̀ kábíyèsí ó kó ó rò gẹ́gẹ́ bó ṣe sọ fún olóko wípé òun ò wá rí ó bá ní ó dáa ọba nítọ̀ ó wá pe àwọn ìránṣẹ́ kí wọ́n wá lọ sílùú òdì kejì ajá ti ó kọ́kọ́ lọ fara pamọ́ sí inú igbó kan nígbà tó rí pọ́wọ́ ti tẹ̀ jàpá gbà tó yá tó rí pé wọ́n ti mú jàpá lọ òun bá gba ilé lọ gbàrà bó ṣe délé báyìí ó ti pè ìyàwó rẹ̀ ó ní kó bá òun wá ẹyin adìyẹ méjì ó mú ẹyin ó fi kan sí ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún ó fi kan sí ẹ̀rẹ̀kẹ́ òsì ó wá ní tí àwọn àlejò bá ti bèrè ó sọ fún wọn wípé ó rẹ òun tó ló ti mọ̀ wípé kò sí àní-àní wọ́n bọ̀ wá gbé òun gbà tọwọ́ ti tẹ ìjàpá bí ọba ṣe ránṣẹ́ nìyẹn pé kán lọ gbé ajá wá nílùú òdì kejì wọ́n débẹ̀ wọ́n lọ gbé ajá nígbà tí wọ́n débẹ̀ bí wọ́n ṣe débẹ̀ báyìí ajá fi èrìgì fọ́ ẹyin ó bẹ̀rẹ̀ sí ní pọ ẹyin lẹ́gọ̀rọ̀rọ̀rọ̀ bí ìgbà tó ń bì àánú àwọn tí wọ́n wá náà ṣe ajá pé dájúdájú irọ́ ni ìjàpá pamọ́ ẹni yìí ẹni tó rẹ̀ yìí ó ní ẹni òun tó ti rẹ̀ láti bí ọjọ́ mélòó sẹ́yìn wọ́n ṣàní ó dáa káwọn ọmọdé ọ̀dọ̀ ọba wọ́n ṣe mú dọ́dọ̀ ọba yẹn ó dọ́dọ̀ ọba báyìí ó tún fi èrìgì tẹ ẹyin kan yòókù ó tún dá lẹ́gọ̀rọ̀rọ̀ ni ẹni tó ń bì àwọn tọ̀hún náà ní báwọn ṣe bá tó ń bì ní àmọ́gbà tí jàpá ní òun àti ẹ̀làwọn olùkọ́ bá ní à dájúdájú rọ́ ní jàpá ń pamọ́ ẹni yìí o ọba bá dalẹ̀ ní pé kó mọ lọ ń tiẹ̀ ní àlàáfíà pé dájúdájú rọ́ ní jàpá ń pa bí wọ́n ṣe mú ìjàpá nìyẹn wọ́n bá lù lálùkì lẹ́yìn ìgbà náà ọba tó wá ní kí wọ́n ti ojú rẹ̀ yọ idà kí wọ́n ti ẹ̀yìn rẹ̀ yọ ní kúkúrú wọ́n pa ìjàpá ó jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣàrọ́gbọ́n kọ́ ńbẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ fún yàrá lọ látẹ̀wọ́ ibi ni àdẹ̀dúró lórí àwọn aládùn lórí ètò àlọ bàbá àgbà yìí tó wáyé sétì gbọyìn láti lè ṣe diamond 88.7 fm ilé ẹ̀kọ́ tí wọ́n gba ikọ̀ àlọ́ lálejò ilé ẹ̀kọ́ sí àwọn ni amina group of school tí wọ́n wà ní ìdí ayọ̀rẹ́ ní kankatu ní ìlú ìlọrin lábẹ́ àkóso olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí mrs saheed asiat jumai alaaya hm wa ni mrs alaaya nígbàtí olùdarí ètò yìí wọ́n jẹ́ mrs mokhtar karim kausara adolapo orúkọ yàrá ló yí padà mo tún ráyọ̀ lu adámiláre ẹlẹ́sìn ayẹni àdúà òun lèmi ń jẹ́ èmi lọ́ọ́ máa gẹ ṣikárọ̀ ọmọ asúdẹ èmi lọ́ọ́ máa pààrọ̀ òjò tó ń bá wọn jà tó ń kó tòde bàbá wọn lọ èmi nìkan kọ́ mo wà lórí ètò pẹ̀lú mi ni àwọn ojú ẹ̀rọ wa tán bá yí sókè yìí sísàlẹ̀ tó fi ń láǹfààní láti bọ̀ wálé ẹnjìnìà ráfẹ̀ àbọ́lárin àti alàgbà fẹ́mi bánirẹ́ tamọ̀ sí bàbá àbèjì alọ́ bàbá àgbà tẹ̀síwájú ẹ̀ máa bá wa kálọ̀.

ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: agbára ń bẹ bí ìtàtijọ́ ọlọ́run 1930 ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò yípo padà bó ti ń ṣe lánàá náà ló ń ṣe lónìí bẹ́ẹ̀ náà ló ṣe máa ṣe títí láyé àti láéláé ọlọ́run ò yípadà ààyè náà ló wà akínyìn ó wípé ẹkú ọjọ́ ìsinmi tòní bí olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsinmi ní ayé adé ń fẹ́lẹ́ kí gbogbo ẹ̀yin bàbá wípé Happy Father's Day pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ pẹ̀ láyé fún wa pẹ̀lú ògo ọlọ́run ẹ dẹ̀ pẹ̀ láyé láti jẹ èrè ọṣẹ́ ọwọ́ yín ẹnikẹ́ni ẹlòmíràn kò ní gbaṣẹ́ ọwọ́ yín jẹ lórúkọ Jésù kíkì náà wá láti ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Ministry bẹ́ẹ̀ ni àtẹ̀túmọ̀ sí God of 1930 orí ètò yín ètò wa ìbápàdé ọlọ́run 1930 bá ti máa ń ṣe ni gbogbo ọjọ́ ìsinmi náà lélẹ̀ láago mẹ́jọ àbọ̀ ti ìdàgùn mẹ́sàn-án lórí ìkànnì tá a wà Diamond 88.7 FM níbi tọ́lọ́run ti ń lo bàbá wa Nolúwa Evangelist Victor Ebenezer Owolabi láti wàá sùn gbàdúà tọ́pọ̀lọpọ̀ dẹ̀ ń lẹ́rìí lórí ètò yìí ni gbogbo ọjọ́ ìsinmi ó kọ́ mi òyípadà Olamide Ọmọláòjó lórúkọ tèmi tẹ̀yìn àìfọ́npẹ́ ní MC Ọlás pẹ̀lú mi nu ilé ẹ̀ ká lẹ́sà
1: ẹ̀ka lẹ́sà
0: ẹ bá ń gbàdúrà fáwọn ọmọ ọlọ́run
1: gbogbo àwọn ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ní àṣálẹ̀ oore ńlá kó wọnú ilé yín láṣálẹ̀ ayọ̀ ńlá kó wọnú ilé yín àṣẹ jáde sí yín tá a bá lè ṣàmì ọ̀sẹ̀ yìí ó gba ìgbédìde iṣẹ́ rẹ̀ ó gba ìgbédìde mo rí òjò kan tí ń rọ̀ olúwa kí ni túmẹ̀rẹ̀ ó ní sọ fún àwọn ènìyàn mi ní ọ̀sẹ̀ yìí oore tó ju ọgbọ́ orí ẹ̀ lọ oore tó lè kà orí àkúnwó sílẹ̀ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́ ayọ̀ rẹ̀ ó dìbò wá jésù olúwa wá orúkọ mi ni ajínrere victor ebenezer owolabi ọmọlágbo àjíǹde
2: ọlọ́run 1930 ti ṣetán láti bá ọ̀pàdé nínú àdúrà òwúrọ̀ tí ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ ọlọ́run alààyè evangelist victor owolabi jp bápàdé ọlọ́run 1930 god of 1930 divine encounter ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ thursday ní aago méje àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá ọlọ́run pàdé tí ọlọ́run yóò sì máa dúró dì ọ́ láti wá gba iṣẹ́ àràtí iṣẹ́ ìyanu bí ọlọ́run yóò ṣe máa lo bàbá wa evangelist victor ebenezer owolabi jp láti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé oníkálukú ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Tensty Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ni àdúrà yìí yóò ti máa wáyé o fún àdúrà àti ìtọ́ni ẹ lè pè sórí nọ́mbà yìí 08063742508 má gbàgbé omi rẹ sílé o wá bá ọlọ́run ìgbàlà rẹ pàdé
0: abawa ní olúwa ẹjọ àwọn ní ìwàásùn lọ.
1: ògo ni fún olúwa lókè ọrùn.
0: hallelujah.
1: ògo ni fún olúwa lókè ọrùn.
0: hallelujah.
1: ògo ni fún olúwa lókè ọrùn.
3: hallelujah.
1: gbogbo àwọn tó ń gbóhùn mi láṣálẹ̀ ẹ ó rẹ́rìn ayọ̀.
3: ami.
1: ẹ sáré mú ìwé àti pépà mo fẹ́ fún àwọn tí ń wá ojú ọlọ́run fún ọmọ àti àwọn tó wà nú oyún mo fẹ́ fún wọn ní sáàmù yìí torí òní ni father's day àwọn tí ó yẹ kí wọ́n ti máa pè ní bàbá ṣùgbọ́n tí wọn ti ríbi pé ń bàbá ó yẹ ẹ sáré mo fẹ́ pe sáàmù kan fún yín òní inú mi tó wá dùn wá ní kí ló dé tínú mi fi dùn ṣé ẹ rí ọ̀sẹ̀ tá a fẹ́ lọ wọ̀ yìí ọ̀sẹ̀ yìí ni jésù àti babalọ́lá àti áńgẹ́lì tí wọ́n wá bá mi ní 2015 bẹ́ẹ̀ ni ní june 23 to 27 bẹ́ẹ̀ ni june 23 to 27 mo lè fi gbogbo àyà àti gbogbo ẹnu àti gbogbo ara sọ fún yín pé ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ yìí ni ọlọ́run pè mí ní 2015 ẹ mọ́ gbàgbé wípé oṣù yìí náà ni ọlọ́run fi àṣeyọrí ránṣẹ́ sí Màríà nígbà mo dé Jerusalem mo dé àwọn bí ìpele mẹ́ta kan mo wá rí wípé àṣẹ kò ń ṣe Màríà nìkan ni wúndíá ṣùgbọ́n ìdí tá a fi rán oore sí Màríà òun ni wípé Màríà ò fọlọ́run ṣeré ibi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi hàn mí tí Màríà ti ń gbàdúà ibi tí áńgẹ́lì kan ti yọjú sí gan mo gbàdúà ń bẹ́ ibi àdúà ni ibi tí áńgẹ́lì ti yọjú sí áńgẹ́lì Gabriel ní oṣù kẹfà so kí ni mo fẹ́ fàyọ ni wípé ènìyàn ń jòkó sílé kọ́lọ́run wá bá bẹ́ẹ̀ ni wàá múra ni wàá wà lọ́dọ̀ rẹ̀ ó ní Abraham rìn níwájú mi kò sì pé so mo ń láyọ̀ láti sọ fún yín pé ọ̀sẹ̀ tá a fẹ́ wọ̀ yìí ọ̀sẹ̀ yìí náà ni Olorun pe mi to ni agbara ipe yen lo gbe mi dodo baba mi Michael Olause bikan adio ase be ni to mi gbogbo okuku wiriwiri ase tin gbogun mi baba mi adio ose yi na ni mo de odo won ni 2015 ti awon obi mi gbe mi lo amo tin so omo wa o e wo gbogbo ori re wo gbogbo ju re se ni nfo kiri nu le won mo pe mo ri olorun awon omogun igba ta gbe mi dodo baba mi adio baba mi ti e fe jade lojo yen ni won ti mura sugbon nitori won je baba rere won foju pa omo olorun ato omo kekere re baba mi de pada sinu balo won ni omo na da bi mo se kunle baba mi adio ni pe ni oruwo jesu eyin emi ti eyin omo ilenu nitori olorun fe lo o ye mo lonu okun pupa baba mi adio si so fa parent mi ni bi ti won ti nberu ya mi do wo bata data la mu lojo na abi amo tuto be ni o ni afo kan yi bale baba mi adio ni afo kan yi bale e ma sunkun mo emi olorun to ga lo bale omo yin be ni ko si ni se daduo mo gbe olorun baba mi adio ga ni asale ogodi fun oruko re ogodi fun oruko re ogodi fun oruko re mo lo ma ge mu ipe baba mi adio lale yo eyin agan okunrin ni obirin ni to ba ni igbagbo mo wa ninu ose a fe lo wo ninu ose ti olorun ran to ran oju rere si mi to gbe mi dide gbogbo ta lo so fun mi ni 2015 gbogbo e lo ti se lori aye mi gbo to ba de sami lo se iwo tan ti nbu fun agan yen ole ayo so ninu e ole ayo so ninu e ole ayo so ninu e iwo ti won fe pa ara rere mo ninu mo pe olorun baba mi adio loni o oiri muskaidia ara rere re ko bere sa oju oni ti o
3: amen
1: jesu oluwa wa
3: amen
1: oya se ti muwe eyin te ni di omo lowo olorun e ko psalm yi le mi oni pe le meji psalm 135 psalm 122 awon psalm ti o ti enu baba mi apostle ayo baba la jade pe gbogbo omo to ba ka psalm yi si ase yori awon omo yen oni se daduo ogun eje le baba ti ya ko si ni sise lori won eni kan ori ayo ori aje sare lo te lo muwe iya je be bi mo ni e be ti dagba o ko fe bu tori omo re to wa leko Psalm 122, Psalm 129, Psalm 129, Psalm 118, Psalm 27, Psalm 51, Psalm 24, Psalm 7, Psalm 9, Psalm 8, Psalm 63, Psalm 20, Psalm 68, Psalm 119, Psalm 119. Eyin te wa nu oyun e ko psalm yi le eyin te wa nu oyun e ko psalm yi le aile maskanda pori maroli masaidia hallelujah
3: hallelujah
1: hallelujah
3: hallelujah
1: hallelujah
3: hallelujah
1: Psalm 20 I kaduli masaidia sorry Psalm 129 ite wa nu oyun bayi Psalm 129, Psalm 24, Psalm 118, Psalm 118, Psalm 135, Psalm 145, Psalm 6, and Psalm 51 iwo to wa nu oyun yen wa ma ka eyi ti o je titie be ni iwo to nwa oju olorun fun omo psalm ti mo pe yen wa ka iwa toko re fun ojo mesan omi le mo ka si o wa mo fi yo tintini sinu omi yen be ni to ba ti fe ka wa fi yo tintini si o ba ti ka tan wa de mu e ma mu lale ojo yen titi di ojo mesan le mo se every day titi di ojo mesan le o mo se every day Beni, Samu ye, what on wow dwellon former, and the oma. I what on wow dwellon former, Elma Kasamu ye, Oma Kasamu ye, wade lady o pe wa lady ayo. I what to wa lenu share, I what to wa lenu share, I what is share o lo dede, I what to ni company, I what to jack wajari o lo dede, I what to jack way, what gaffo nick with Samu as yori, Beni. Yavo ni pe Samu ati yori kin si gbadura fun yin be ni nitori pe ose yi o je ose agbara ose yi o je ose magemu eyin bi 100 lati nu okan yin ni o te gbadun program yi e o se irubo fun ipade adura sale yo irubo won o si bere lati 200 wo 2000 200 naira wo 2000 sori o pe yi 80 60 63 74 74 25 25 08 08 Tori ma tun lo si mountain tour be ni mo ese de lati mountain tour ni sugbon oluwa tun ni kin lo ka fi wonu osu ase pe be ni 80 80 lati 200 naira wo 2000 be ni bi olorun ba se dara si o bo se munu re dun mo gbagbe pe ose yi ogbon to luwa so ki to mo bo wa le ni o lo so fun abraham wi pe enikeni to ba bukun fun le mi o bukun fun enikeni to ba fi ore le mi o fi ore ose yi lolorun gbe aye mi dide enikeni to ba si bukun fun ipe yi lati nu okan re ko se anything omo re oku mi riran odi si o be ni o si ri ohun ti olorun no se fun o lose 80 80 63 63 74 74 25 25 08 08 make sure pe o se mo ti pe Samu awon oloyun ati awon to nwa ojo olorun fun omo wa fi yo die si so ri Samu eleyi eyin te nsise iwo to fe travel out iwo to je pe ise re duro soju kan oni awon eyan to wa legbe re ni sogun so iwo na wa fun won ni ogun ti e na bayi Psalm 18 Psalm 24 Psalm 27 Psalm 120 Psalm 29 Psalm 124 Psalm 127 Psalm 19 Psalm 91 Psalm 51 Psalm 6 Psalm 118 Psalm 126 Psalm 35 gbogbo awon tin gbogun ti olorun o gbogun ti won lo se yi o be ni o to ba ti ka Samu yen sinu omi be ni wa rora fi yo tintin yen si wa fi si shop re wa bomi yen wa bu so mi ti wa fi we wa de mu nbe ma wo to ma sele ninu ose yi o ma le ri ope o si ma le ri ayo ohun rere titun o de ma ti olowo aseyori titun o de ma ti olowo igbega titun o de ma ti olowo gbogbo iwo to njeun loju orun yen ogun yen o pare so orogun ege tin yo aye elenu o ma baje loni ogun ege tin yo ise elenu o ma baje loni sare ko Samu yi le ko fi gbadua gbogbo ogun eje ti oni je rore gba lose yi Oluwa ba ngbe mi gbogbo gun eje ti oni je gin ro Olorun lose yi ba ngbe mi e ri pe Samu yen tin po be ni Psalm 5 Psalm 6 Psalm 8 Psalm 9 Psalm 20 Psalm 24 Psalm 29 Psalm 51 Psalm 18 Psalm 27 Psalm 19 Psalm 91 Psalm 23 ati Psalm 121 O fi gbadura lalẹ oni pe ogun ege baje lori aye mi Oluwa koju rere si emi na ninu ose iko gbe mi dide o pe Olorun baba lola Olorun baba di o Olorun vito wo la bi o ose yi Oluwa pe o ya je kemi na rowo Olorun iwo no si rowo Olorun ma gbagbe irubo yen o be ni o irubo igbedide ni o ose ta fe wo yi Oluwa se mi lore o iwo to de sami Oluwa yo se o lore
3: amen
1: o gbon ti sera so ni o ni Oluwa pa mi lerin ni igba ogbologbo ojo mi awon enikeni to ba gbo gbogbo won ni okun fun erin iwa su asale ina ni Jesu ni baba rere kini mo pe Jesu ni baba rere ohun to lo fe fi ba wa soro niyan Jesu ni baba rere to ba lo wonu we Isaiah 6:8 Isaiah 6:8 wa ri nbe eni lo ka Jesu ni baba rere to ba wo nu we Isaiah chapter 6 verse 8 to ba wo nu we John 20 verse 21 wa ri bi ti an so yi wa ri pe Jesu ni baba rere nigbati Oluwa wo eni to won o ran so mo pe wo le so pe ka fo mo re rubo forilede Nigeria ba wo si lo so pe ka fo ko re rubo sugbon Jesu ni eran mi Isaiah 6 verse 8 beni ta ba lo wonu we John 3:16 beni oni ka be yen ka sare ka ka to ma lo yes
3: nitori ti olorun fi araye
1: to be olorun fi araye to be ge
3: ti o fi omo bibile kan so
1: to fi omo bibile kan so fun wa yes
3: nitori olorun ko ran nitori olorun fi araye to be
1: ge
3: ti o fi omo bibile kan so so fun ni
1: eni
3: keni ti o ba gbagbo ma ba se gbe
1: eni keni to ba gbagbo ko ma ba se gbe
3: sugbon ki o le ni iya ni
1: pe o ti to Jesu ni baba rere on to lo fe fi ba soro na ni ye tele o nikan ni baba rere baba re le ja okule ya re le ja okule gbon re le ja okule iyawo re le ja okule oko re le ja okule sugbon enikan ti o le ja okule o na ni Jesu Christi aran lati wa mu ileri ayo lati wa pa ekun re re lati wa mu ibanuje re re to ba gbo ohun yi lale ekun re ko to wo nu ase yi oluwa ti pa re
0: amen
1: ayo re di pupo
0: amen
1: eyin te nse irubo yen mo de kiyin ku orire be ni mo kiyin ku orire nitori lose yi emi o mo bi ogun le yin se le to sugbon gbo ohun ti oluwa so fun mi o ore aseyori o ma be ile re
0: wo amen jesus
1: ase de ti gun
0: amen
1: jesus oluwa wa
0: amen
2: Olorun 90 30 ti se tan lati ba opade ninu adura

0: wáyé o.
1: Fún àdúrà àti ìtọ́ni, ẹ lè pè sí orí nọ́mbà yìí 08063742508. Má gbàgbé omi rẹ sílé o. Wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.
2: Bàbá wa náà Olúwa, ẹ gbàdúrà fún mi.
3: Tó bá lè sàmì lórúkọ Jésù, kó tó lọ wọnú ọ̀sẹ̀ yìí, kó tó dàárọ̀ ọ̀la, ó máa gba ìyanu
2: rẹ̀.
3: Oore tó máa múnú ẹ̀dùn, ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. Ìyá tó sunkún lórí ọmọ yìí lọ́sẹ̀ yìí, ọmọ rẹ̀ yẹn ó máa gbàṣeyọrí. Lónìí ó gba ìgbéga. Gbogbo ẹ̀yin bàbá rere, ẹ lọ jẹ́ wọn mọ̀. Ẹ lọ jẹ́ wọn mọ̀. Lọ́jọ́ tó ń jẹ ọmọ bá dé, wọn ní fi ọ́
2: ṣàwájú.
3: Mo kí gbogbo ẹ̀yin bàbá lálẹ́ yìí. Ẹ̀mí yóò gún. Ẹ̀mí yóò gún. Ẹ̀mí yóò gún. Ẹ̀mí yóò gún. Ẹ̀ẹ̀ni kú kékeré. Ìjì òní fẹ́ sí
2: yín.
3: Àṣẹ ti gún. Wọ́n rí bẹ́ẹ̀. Ó ṣe bẹ́ẹ̀. Ọ̀sẹ̀ yìí gbogbo ẹni tó ń gbóhùn yìí, ọ̀rẹ́ rí ayọ̀. Wọ́n sóríire. Bẹ́ẹ̀ ló lúwa ọmọ mú Jésù Olúwa.
2: Àwọn ètò wo lẹ ní lọ́sẹ̀ yìí àti
3: bí wọ́n. A ní ìsọjí láti ọ̀la lọ nílùú Ṣàó ní ìrọ̀lẹ́ agbára Ọlọ́run. Mo sọ fún wa pé ọ̀sẹ̀ yìí tá a fẹ́ lọ́wọ́ yìí lolúwa pè mí ni mo rí baba lọlá Jésù Kristi àti Áńgẹ́lì bẹ́ẹ̀ ni ní 2015 ní June nínú yàrá tí mò ń gbé yàrá ẹyọ kan bẹ́ẹ̀ ni. So nínú ọ̀sẹ̀ yìí nílùú Ṣàó chọ́ọ̀chì wa tó wà ní ọ̀nà Olómù God of 1930 Power Ground lágbára Ọlọ́run tó bá ti dìrọ̀lẹ́ la gbogbo ẹyin tẹ́ wà ń Ṣàó. Mo ti sọ fáwọn èèyàn ní chọ́ọ̀chì láàárọ̀ yìí pé ẹ gbọ́dọ̀ mísìn ọ̀sẹ̀ yìí o, ọ̀sẹ̀ tọ́lọ́run fi ṣe Victor tí gbogbo yín nífẹ̀ẹ́ tí ẹ̀ ń rí ọwọ́ Ọlọ́run tọ́lọ́run rẹ̀ ń wo wèrè tó ń jí òkú tó ń ṣe gbogbo ẹ̀. Ọ̀sẹ̀ yìí lọ́lọ́run fi bí ayé mi wo, ìwọ náà múra ká lè mú wọ̀nà tó rọ́lọ́run tó ń wá ẹni tí òun ó ṣe lóore tí ó mọ ròyìn bí èmi náà ṣe ń ròyìn yìí fún àwọn ènìyàn. So lágbára Ọlọ́run 4 PM lọ́la bẹ́ẹ̀ ni mìíràn wà ńbẹ̀ ní Ṣàó. Ẹ mọ̀ pẹ́ dé gbogbo ẹ̀yin Ṣàó ká wá gbàdúrà àtẹ̀yìn tó bá wà ńlọrin náà. Chọ́ọ̀chì wa tó ń bẹ nílọrin ní ẹ̀gbẹ́ iléepo Manway Filling Station ní Testing Ground ní Zango area ńbẹ̀ yẹn ní àárọ̀ kùtùkùtù Thursday. Mo máa wà níbẹ̀ tá a máa gbàdúrà gidi gan tí àwọn èèyàn ti ń fún mi ní ẹ̀rí bẹ́ẹ̀ ni àwọn méjì kan sì fún wa ní testimony ẹ lè lọ wò ó nínú live program bẹ́ẹ̀ ni ní ọjọ́ Thursday tó lọ yìí. Everyday làwọn èèyàn fi ń fún wa lẹ́rìí. So máa bọ̀ wá kó wá gba oore ìwọ ọ̀dọ́ ìwọ ìyá ìwọ ọmọ gbogbo ènìyàn lọ́jọ́ Thursday nílọrin bí lẹ́gbẹ̀ẹ́ iléepo Manway Filling Station. Ẹ ti rí àwọn kọ̀ńténà kan ẹ̀yìn ibẹ̀ ní chọ́ọ̀chì wà, ẹ ti rí sanbọ̀d yẹn. Tètè mọ́ bọ̀ wá Thursday ní àárọ̀ ní nǹkan bí aago mẹ́jọ èmi náà ti wà ńbẹ̀ kájọ gbàdúrà. Ẹ̀yin ọ̀dọ́ ẹja jọ wà ńbẹ̀ ọjọ́ Wednesday náà ní chọ́ọ̀chì Ìlọrin yìí ní ìrọ̀lẹ́. Àwọn ọ̀dọ́ a máa ń gbàdúrà ńbẹ̀, ọ̀dọ́ tó fẹ́ múnú àwọn òbí rẹ̀ dùn, ọ̀dọ́ tó fẹ́ soríire àwọn ló ń wà ńbẹ̀ tá a jọ ń gbàdúrà. A sì níjọ kan náà ní Èkìtì tọ́rọ́ ọmọ Èkìtì ni mí o, wọn ó kún o ẹ̀yin Èkìtì. A ní chọ́ọ̀chì kan náà Lẹ́kìtì o ní ọ̀nà àrà torí ọmọ àrà Èkìtì ni mí, ọmọ Alágo Àjìlù.
2: Ẹ bá mi pe nọ́mbà yín yàwọn kan láwọn ò rí nọ́mbà yẹn.
3: Mo ráwọn kan tó ń ṣe bẹ́ẹ̀ ni 500, 200 sí 2000 bọ́lọ́run bá ṣe dùn ọ́nú sí tó.
2: 80 60 63 60
3: ṣé kó tó dàárọ̀ láwo kó o sì ka àwọn sáàmù ẹ 80 60 63 64 74 25 08
2: òpè
3: owó labi olúwa ṣẹ́gun lẹ́rìí ńbẹ̀ bẹ́ẹ̀ ni. Gbà tí mọ̀mọ́ bọ́lá rẹ̀ ń bọ̀ lolúwa ní change ẹ̀ sí Victor Owolabi mọ́jọ confuse rẹ̀. Gbà tí mọ̀mọ́ bọ́lá rẹ̀ ti fẹ́ dé láti New Jersey, olúwa ní change orúkọ rẹ̀ sí Victor. Bẹ́ẹ̀ ni only Victor tí mo sì mọ̀ òun náà ni Jésù Kristi. 80 60 63 64 74 25 08 owó labí olúwa ṣẹ́gun lẹ́rìí bẹ́ẹ̀.
2: Ẹ bá mi gbàdúrà sómi táwọn èèyàn
3: gbé. Omi tẹ́ ẹ gbé lọ́wọ́ yìí kó gbagbára. Àṣẹ oore tuntun kó wọnú mi
2: náà.
3: Olúwa nítorí májẹ̀mú ọ̀sẹ̀ yìí tẹ́ ẹ fi múnú mi dùn láyé, gbogbo àwọn tó gbómi jáde wọ́n mi múnú wọn dùn. Ọ̀sẹ̀ yìí gbé ènìyàn kan dìde. Ẹni tó ní ìgbàgbọ́ bá ń gbé dìde. Kó lè pè mí ká lè ṣí ẹ tẹsítímọ́nì rẹ̀ gbé dìde. Gbé ayọ̀ lé lọ́wọ́. Gbé ìyanu lé
2: lọ́wọ́.
3: Omi yẹn dágbára. Ohun olúwa wọ bẹ̀. Àṣẹ gùn. Jésù olúwa wa. Orúkọ mi ni ajínrere Victor Ebenezer Owolabi ọmọ Alágo Àjìlò.
2: Ẹ jẹ́ pàdé ní gbogbo àwọn program tá a ní ọ̀sẹ̀ yìí lọ́jọ́ Monday ní.

ṣàwó àti ní ọjọ́ Thursday nílọrin pẹ̀lú ògo ọlọ́run ọba tí ọjọ́ mẹ́jọ tá ò tún máa pàdé lórí ètò yìí bá pàdé ọlọ́run 1930 èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà mọ̀ dábẹ́ pé a má ṣe bí o má ṣe kà torí pé ń padà bọ̀ wá bá wa alámìdí ọmọ láwùjọ lórúkọ mi tẹ́ ẹ fẹ́ pè ní MC Ọlá ire o.

0: ọ̀rọ̀ àpọ́stù Ayọ̀ Babalọ́lá ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 1930 God of 1930 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ o. Ìwọ náà darapọ̀ mọ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.
1: Rédíò ló dára láti máa gbọ́. Diamond FM ló dára jù. Rédíò ló dára láti máa gbọ́ sétí. Diamond FM ló dára jù. Kápolówó ọjà káyé bù bá jẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ.

0: kótó orúkọ tèmi ni mr rasheed látòpin ṣe rí nowadays kò sí obìnrin tó lè dúró ti ọkọ tí ò bá níṣẹ́ lọ́wọ́ tí ò máa rí bùkátà lè gbé ṣe rí àwọn ìyá wa jọ mo rántí ọdún kan dájì mi wọn níṣẹ́ iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọwọ́ wọn lọ fà báyẹn gbà tó tó stage kan tí ìyá wa tó bá wá jáde ìyá wọ́n wá fún wọn ló pé kán fi sápò kódà àwọn ọmọ gan àmọ́ bó lójú obìnrin ìsìn tó lè ṣe ìmọ̀ràn tèmi lè gba máa yìí ni kó múra kó wáṣẹ́ kó máa gbàdúrà kọ́lọ́n pèsè iṣẹ́ alálùbáríkà kó fi ìyàwó àtọmọ lẹ̀ ná pátápátá tó bá yọ ọmọ rẹ̀ ó wà o kò sí obìnrin náà tó lè jìyà bí tàwọn ìyá wa o ọlọ́wà pẹ̀lú wa o kó filẹ̀ kó wáṣẹ́ tí ó máa ṣe kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ ẹ kú ètò.
1: 0913-655-6952 0913-655-6864 Hello.
2: Hello, sir.
1: Ekale, sir.
2: Ẹ̀sìn Diamond ni ẹ.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Ọkùnrin tó níyàwó ń lọ ní ìsìn.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Ó ń wá fẹ́. Tabalera ní next Monday. Next week Monday. Yóò sì fẹ́. Yóò sì fẹ́ tábìlì kan. Ìlọrin bí.
1: Okay.
2: Bàtì Adé Alókun.
1: Ṣé ni bínú báyìí bí wàhálà mi fẹ́ pọ̀. Ìgbà ọ̀lẹ́ lè ráyè wá sí ìkànnì wa ní Diamond FM.
2: Bí táìmù wo? Ẹni tí ojú tó wù jẹ́ bí táìmù wo?
1: Táìmù tó bá tẹ̀yìn máa ráyè máa fẹ́ ká fi sí.
2: Màá wá láàrọ̀ náà torí ẹ̀. Mo wá láàrọ̀ náà yóò wọ́n sẹ́lọ́ látàbọ̀ tó lánàá.
1: Láàárọ̀ ọ̀la ní táìmù wo?
2: Ẹ fún mi táìmù.
1: Ṣe lè wá ní aago mẹ́jọ sí mẹ́sàn-án.
2: Màá mí tẹ̀lẹ́gbàá ọlọ́run.
1: Ẹ ṣeun lágbára ọlọ́run ẹ wá sí kan ni.
2: Ẹ bèrè. Ṣé ló
1: báyìí
2: náà ní sí ìpè?
1: Tẹ́ ẹ bá tiẹ̀ ti dé ẹ dárúkọ tèmi.
2: Ok.
1: Tẹ́ ẹ bá ti dé sẹ́nu géètì ẹ pé Precious Afolabi.
2: Ok.
1: Wọ́n á ràn yín síbi tí mo wà.
2: Ok, no problem.
1: Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́.
2: Àmì kúlú ajé ààrẹ.
1: Ẹ ṣeun gidi gan lágbára ọlọ́run ọba. Ẹ ṣeun. 0913-655-6952 0913-655-6952 tàbí 0913-655-6864 àwọn tó bá ti ń gbìyànjú láti darapọ̀ mọ́ lójú òpó ti Facebook omi wọ ẹ má bínú láṣálẹ̀ yìí ojú òpó yẹn kò já gerege tó dáadáa ń lọ́jú mọ́ra wọn ni. Ṣùgbọ́n ẹ ṣì lè tẹnu bọbẹ̀ àbí kẹ tọwọ́ bọbẹ̀ àbí kẹ tẹsẹ̀ bọbẹ̀ kẹ sáré tẹ àtẹ̀ránṣẹ́ síbẹ̀ náà a lórí ọ̀fẹ́ àti lè kín ká kìyìn síbẹ̀ dáadáa pé ẹ ti wà lójú òpó náà a kìyìn dáadáa síbẹ̀ ni. 0913-655-6952 Ẹ̀lú ẹ̀ kalẹ̀.
2: Ẹ̀lú ẹ̀ kalẹ̀.
1: Ẹ̀ kalẹ̀ sà.
2: Ẹ̀lú.
1: Ẹ̀ kalẹ̀ sà.
2: Ẹ̀lú ẹ̀ kalẹ̀.
1: Yes, sir.
2: Ẹ̀lú.
1: Ẹ kaalẹ sá.
2: Ẹlú.
1: Àtọ̀ orí bákan ni o àti ń lò látàárọ̀ o. Ẹlú ẹ kaalẹ.
2: Ẹlú ẹ kaalẹ.
1: Ẹ kaalẹ sá.
2: Èmi náà sọ̀rọ̀ ìṣó
1: mi. Yes, sir.
2: Fún ọ̀ṣọ́nà ọkùnrin.
1: Ẹ ṣeun.
2: Ẹ̀mí ń kárí ìlọ́tọ̀ bọ́dì.
1: Bẹ́ẹ̀ ni o.
2: Ṣé ìdíje fada ìgbé kọ́ lọ ṣàánú
1: wa? Àmì o, ọlọ́run ṣàánú ọkùnrin o. Ẹ ṣeun gidi gan ni. Tó 0913-655-6952 Hello.
2: Ẹ kalẹ̀
1: sá.
2: Ní àmì dì ní bàjẹ́ o.
1: Àmì ò lágbára ọlọ́run.
2: Orúkọ mi ni ọ̀gá sínú ẹ̀kálẹ̀ kan máa ń pọ̀ ní tàdáwà ní mọ́sálásí gbogbo.
1: Ọ̀gá sínú ẹ̀ káàbọ̀ sá.
2: Ẹ rí alákùnrin kan mọ̀ lè dààmú ara rẹ̀. Ọmọ dààmú ara rárá. Kọ́ wà kankan tí ó di tí ó wà ní pé yóò máa ń bú mú ọlọ́kọ́ bọ̀ wá. Bíkọ́ tí ọba ti ní kankan náà
1: Ekale. Ekale sa. Ekale mao. Ekabo.
2: Meanwhile, what in try to law? Timmy, oh, my
1: God.
2: You got all right, so Lally joint our lini boss you about Darcy. Was alone, solely, of you law. The next following the multiple parents in it, once you are come with said to the Ulon to Alonico, what you are hang with Bell Recalcury, of you law. Could you be 3 months, 2 months law? Motiquama, the sort of grandmammy. And the grandmammy, eh, Lotua. Lord brother me, pay me money. He owe me pay. This and that. Bang, look, boy, I overset to or any. On the loss of dog, my Lord Bang. But I'm a debe. One few or long of you, boa. Both sides, and the Lord or long of it. One the next thing to my ship, all on one for you, or one crown man. Oba did the Oba lock me. Master brother, mad by tear. Ẹgbọ́n mi ni kí n máa fọwọ́ kàn wọ́n ní ká kọ́ ọmọ fún kò ju bí 6 months lọ ó lọ ju ọmọ mi first born mi sóṣogbo lọ́dọ̀ àbúrò mi bẹ́ẹ̀ kò kíta fún bí ó ṣe wọ school is everything wọ́n ṣe pè mí pé ọmọ yẹn sick ni ẹ ó ní ìdẹ̀jẹ̀ mo ní láti lọ rìn mọ́ láti ìlú tí mo wà mọ́ lọ fi ẹ̀jẹ̀ lẹ̀ fún ọmọ yẹn mo fi sí school education ọmọ yẹn lọ déédéé pẹ̀lú ronú. Mo wa sibi ti mo ngbe odo grandma mi ibe lo tun wa mo education o sa mo re changes ni ofija de nursery school e nursery school yen to je pe lana muslimi 2023 o ma e se sada mi je ko mo kankan o but ojo sada ko la lo gbo o ba o ma eja o sa wa o wa soju se lo join but am family mi dide ngba to di pe iya ati baba omo yen mo gba ko dide iyawo ile mi lo di lo represent and she was there oju ti
1: iyawo le e ti fe lo mi abi
2: mo ti marry mi mo ti fe lo mi
1: okay
2: o tin sabi ama lodo mi
1: all right
2: so en gba sada yen omo e ma wa sodo mi to ba ti lo de lodo grandma mi
1: right
2: ma ra won kan school fun gbogbo to ba need
1: ibon grandma wa
2: grandma mi wa ni
3: ìlú tí mo ń gbé.
1: Ẹ ká ṣàṣọ pé wọ́n wà nítòsí yín àbí.
3: Wọ́n wà nítòsí.
1: Jọra ẹ̀ ẹ̀ ṣeun.
3: Gbogbo bá ti wá yẹn sọ ọmọ yẹn gbogbo tó bá nídìí ìjọ lákẹ́ ní tìǹ. Bó ma yín sọ pé ókè àṣọ ọmọkùnrin náà òun nídìí contact mami o mo lájọ bí bí ẹni mi mo ṣàdúrà fún mami mo sì tọ́ bá ti kírun mo ṣàdúrà fún mami o ṣàdúrà fún mi ṣàdúrà fún àwọn àbúrò ẹ̀ mo máa ń kọ́ mi nǹkan yẹn sí so mi mọ̀ pé mo yẹ ṣe bẹ́ẹ̀ bó ṣe ń fi nọ́mbà mi pe mami ẹ̀ ni èmi wá fi fóònù yẹn sí record auto record fóònù tẹ̀mí fún yẹn
1: o tó jẹ́ gbogbo nǹkan tó bá ń sọ ẹ̀ máa gbọ́
3: gbogbo tó bá ń sọ máa gbọ́ ẹ̀ lè believe ẹ̀ bí gbogbo tí ìyá rẹ̀ ń kọ́ sí mi mo sáré pé ọmọ yẹn changes why grandma mi ń pè mí pé dádì ọmọ yìí tí wọ́n bá ti dágbére pé ń lọ school yóò mọ̀ra school táwọn bá tẹ̀ ti jáde lọ ọmọ yẹn àwọn ọba nínú ilé ni tí ó sún disclosing hour ó sá ṣe kínní ẹ bẹ́ẹ̀ mo lọ gbọ́ ọmọ yẹn grandma ni kí wọ́n gbé torí ọjọ́ ọ̀la kọ́ mọ̀ di pé àwọn làwọn bá jẹ so to cut the long story short bó ṣe di last week yẹn ni mo ti mọ ọmọ yẹn ó ti wà lọ́dọ̀ mo ti lọ fi sí ibi tí ń lọ kílé ké wọ́dọ̀ afa ó wà trekable síbi tí mo ń gbé mi fi sí long distance àti ibẹ̀ yẹn ni wọ́n ti pè mí lòjọ friday tó kọjá pé wọn ò rọ màmí lé pé ó lọ school àwọn òbí no sorry kó tó dìgbà yẹn gbà ilé yàtá ṣe kọjá ẹ bó ṣe pè mí ni ẹ pé òun ti wà ńlọrọrin fẹ wá mú ọmọ mo lọmọ o mo lọ ọmọ tààjọ bí this and that mo wá sọ fún mo ní sùúrù ọmọ yìí education ń lọ kéwù rẹ everything lọ fine kò ní sùúrù pé but mi ìkọ ẹyìn ẹsìn ó mọ ibi tó wà tó bá fẹ rí ọmọ ìkọjọ kọ lọmọ rí ń bẹ anything mo free ẹ ó ṣàyàrí pé ń ṣe bí ìyá kò lè dàbí àmà ṣe bí bàbá kò lè dàbí ṣé bó ń ti wà padà sí ìlọrin
1: ọfẹ wa mọ ọmọ ẹ bá mi gé kékèké sá torí àkókò sá.
3: So ẹbí mo ń lọ náà nìyẹn mo sá aláwọ rẹ àfáà yẹn bá mi sọ àwọn ẹgbọn mi náà bá mi sọ mo aláìkọ lọ sí ọdún lọdọ rẹ nílùú ìlọrin ibi tó ló ń gba létí the outcome of ọdún tó lọ ṣe ń sìn yẹn ni mo tó gbìn sọmọ yẹn lórí bó mà yẹn ti lọ sukúl lọjọ friday tí ò wálé mọ nìyẹn.
1: Láti friday tó ti lọ sukúl kò
3: wálé mọ láti friday tí wàá rò pé bóyá ọdọ ẹ ló lọ à ń pè àṣẹ everything àárí mo náà ń pè mí ni pé nọmba èkó lọ ọmọ yẹn nísìnyẹn ó wà lọ sùn lọdọ àwọn rẹ àárí lọjọ sunday àná no sorry saturday àná látorí ibi tí ọmọ yẹn ti lọ sùn ọmọ yẹn sá find out òun náà wá ọmọ yẹn
1: ó wá sọ wípé ọdọ màmá ok ibo ni ibi tó sùn sí ẹ.
3: Má ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ní sukúl ọmọ kan ló lead wa lọ bẹ̀.
1: Ok ok.
3: Bó ṣe wá lead wa lọ bẹ̀ ọlọ́run sàpọ̀ ọmọ yẹn kó sínú ọmọ yẹn jẹ́wọ́. Ó ṣáàtì wá ó wá ní òun fẹ́ lọ sọ́dọ̀ mami òun ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ lọ́tàn wa táa fi rí nọ́mbà màmá rẹ̀ gbà màmá rẹ̀ náà ti wá. So ká má fọ̀rọ̀ gbìn yẹn kò sá.
1: Ṣé ẹ bá ń dínkù ẹjọ́.
3: Ó ti wá lọ láti àná yẹn tí o ti lọ pàdé ọmọ yẹn post office àtọ̀dọ̀ ẹni tó ń gbé gbogbo àjọ lọ pàdé wọn post office ọmọ yẹn sọ pé wọ́n fi àjẹ wọn ọ̀dẹ̀ fi àjẹ ibi tó wà tí wọ́n jọ ń jẹ pẹ̀lú àwọn tó ń gbé afa ẹ̀bùrì tí wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mú ni tọ̀ ó ti wọ́n wá ní òun ò mọ́ ọmọ lọ́mọ ọmọ yẹn dẹ̀ ti plan tó tún wá ṣe wọ́n ní kí èmi ọ gba ọmọ padà táwọn family ń pè mí mo lé mi ò lè ṣe torí àmọ́ tí ó fẹ̀yìn ẹ̀ jáde ẹ jọ ọmọ nàìjíríà mo fẹ́ kán là mí lọ yẹn lórí ọ̀rọ̀ yìí torí àwọn family mo ti fẹ́ dé èèyàn bú lójú wọn bíbá pé mi ò mọ tí ń ṣe mo ti ń pààrọ̀ sukúl gbogbo ẹ̀ ń ti lọ bí mẹ́ta lọ́nà mẹ́rin iṣẹ́ agbára dẹ̀ ni mo ń ṣe ẹ dákun fọmọ nàìjíríà láàmì lọ́yẹ̀.
1: Kán láyìn lọ́yẹ̀ ìgbésẹ̀ tó yẹ kẹ́ gbé báyìí àbí.
3: Torí mo ti yan ọmọ yẹn nù fún pé tó bá ti fẹ́ kó ṣe kó ṣe.
1: Ó ti yé wa ó ti yé wa ẹ ṣeun ẹ ṣeun ẹ má bínú ogun díẹ̀ náà ni ogun díẹ̀ ni àfẹ́ kó máa gùn tó báyìí àfẹ́ kó máa gùn tó báyìí. Ẹ já sáré gbé pé kan ká lọ sí ká
2: ẹ
1: kaale sa.
2: Orúkọ mi ni ambassador Aza.
1: Ẹ ṣeun ambassador. Ẹ kaabo sa.
2: A kó àyájọ́ àwa àgbàlú ni o. Àwọn bàbá dáadáa. Ọlọ́run bá yóò jágun lẹ́mí.
1: Àmì ọlọ́run bá o. Àmì o. Ọlọ́run bá o. Àmì o.
2: Bẹ́ẹ̀ ni ọmọkùnrin tó sọ̀rọ̀ ní ìsìn.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọlọ́run ti dán láre. Torí pé Ọlọ́run ti dán láre ni pé ọtí tẹ ìyàwó mi. Ìyàwó mi tó ọtí fẹ́ ò ti dín ìtọ́ ṣàdúrà ni pé lọ́mọ wọn ti kúrò ní akàtà ibi tí ọmọ yẹn wà lákàtà rẹ ń pọ̀ níjú wà lákàtà rẹ mọ́ bóyá ọ̀ ní ẹ̀gbẹ́ kan àbábúrò kan kọ́mọlúmọ̀ lè gbé bẹ́ẹ̀
1: Okay.
2: O wa foro ma oro Olorun o fi ko mo na lorun. Mo nba be pe Muslim ni. Olorun nkan me yo se o se sada o se eri ko na ti soro kan to je da. Wo se ri asiko ta wa yin. O be la lo mi ro mo koko. To ba le koko pere awon ti won tan mo won be nita. Si ti tan ni won tan won yi. Wallahi le ba ti gba le 21000 fun Olodun. Wallahi owo ore oni o ni do bin lagbo olohun kun ni lo si da
1: mi lo won ba
2: tori pe ti o ba ni se lowo wala awon obirin ah olomo ja jeje o ta wa o obirin o agbabo ojo mbi obirin o se binu won olomo ja do obirin lo nta mo bi so kunrin olomo se fun wa pelu ogun je to se la barika olomo ba yo ba ta ri ti o ti ba ni ko ma ti wo ti ma ti sadua
1: Olorun tare anu si anu Olorun o pon leri aye yo pon leri aye gugu wa ya mande fe mo ti o ma ti si wa ki e seun baba ko ni baje e seun gidi gan ni 0913659529 e ja lo se ka polowo oja an lo wa nbo wa gugu ara bayi la fi nbo

0: tẹ̀rẹ̀ lẹ́tẹ̀ fìtìfì.
1: Tó bá ti tọgbọ́ tọgbọ́ tí gbódì.
0: Tó tọ̀nà títí dọ́pin.
1: Àgbà ìṣègùn lọ̀rọ̀ kan.
0: Bàbá dúró dédé, ààrẹ ìdákọ́lẹ̀.
1: Bàbá wà ń bẹ̀ làgbà oníṣègùn ìbílẹ̀.
0: Tó máa bá a ti ṣe lo ewé àtẹ̀gbò ṣàwòtá ìsàn tí máa ń bá ní ìjà lágọ̀ ara.
1: Kára máa kú tàìta iká ti sojú ṣe lọ́dọ̀ olólùfẹ́ odogun.
0: Ohun ìgbé ayọ̀ tiẹ̀ ti ń di tẹlòmíì.
1: Èsì o.
0: Ẹ̀yà ara tí ò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́.
1: Gbogbo ẹ̀ ló ní ohun tí ń fa o.
0: Àmójútó ara rẹ ló ṣe pàtàkì.
1: Gbogbo kùdìẹ̀kudiẹ tó o bá ti ń kẹ́fí lágọ̀ ara rẹ.
0: Tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá dúró dédé.
1: Ààrẹ ìdákọ́lẹ̀.
0: Wọ ọmọkùnrin tó o bá ti ń bọ̀ wá.
1: Orógbó mẹ́sàn-án ni kò mú dání.
0: Orógbó méje ni tàwọn obìnrin.
1: Nǹkan ju nǹkan lọ mo gbà.
0: Ẹ pé bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ sórí 07057065491.
2: Akudede wòye ògbógbó ara lé èmi náà ni tiyín tó tọ́hún ni bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin níléeṣẹ́ bàbá dúró dédé gbogbo ilẹ̀ ti mọ̀ pé àìsí nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágboolé ìfẹ́ lágboolé olólùfẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ń bẹ̀ tí obìnrin bá ti ń sọ fún ìwọ ọkùnrin wípé what man can do woman can do it better àbùkù ń bọ̀ díẹ̀ díẹ̀ nù tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ìwọ ọlọ́mọ ọkùnrin tó bá kù díẹ̀ káàtó tètè wá kàn kó agbára rẹ lọ́dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ mo ti wà ní roundabout gèrè alimi níbi tí ẹ bá ti ń bọ̀ wá sílùú ìlọrin nípínlẹ̀ kwara gèrè alimi roundabout ẹ bèrè rachel motor ibi wọn ti ń wọkọ̀ èkó èkó ohun ibẹ̀ gangan náà la wà lọ́fíìsì wọn gangan la wà àbí kẹ́ ẹ sì máa pè mí sórí nọ́mbà mi yìí tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ náà ni 070-570-65491 ẹ tún bọ̀ lẹ́ẹ̀kan sí 070-570-65491 bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹ bèrè fún a wà nílùú ìlọrin tàbí nọ́mbà náà kẹ́ ẹ fi bá mi sọ̀rọ̀ lórí whatsapp òun náà ni nọ́mbà whatsapp mi ẹ pè mí síbẹ̀ ìwọ ọlọ́mọ ọkùnrin tó ń gbọ́ mi báyìí báyìí nítorí tiyín ni bàbá dúró dédé mo ti ṣe àwọn egbòogi lọ́tùnlọ́tùn egbòogi pẹ́ lórí ẹ̀tẹ́ ń gbọ́ ó ti wà ńlẹ̀ lówó pọkupọ́kú tó da púpọ̀ fọkùnrin ṣẹ̀kan fún lọ má wulẹ̀ máa gbéwò ìròyìn má má máa sọ sítórì lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ má máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé kọ́ wá gba egbòogi pẹ́ lórí ẹ̀ tí mọ́kùnrin ṣe bí ọkùnrin lọ́dọ̀ àyà rẹ̀ bákan náà níléeṣẹ́ bàbá dúró dédé

0: fi ma so pe wo lowo ri mi o kari abuku ni ko ti o ma sadura fo pe se wo ri o ni baje tete wa gba ni sisin in be le biba ma bo wa gere ali mi round about mere baba duro dede are idakole to ba ti de rasia o muto nigba ti wo ko iku eku alalubarika hun e biri baba duro dede ibe gangan lawa bakan na egbogi te mo bere fun ta mo se egbogi di champion ti mu tokunrin to obirin jafafa lagbo le ife o ti wa nle biba e ma bo wa do baba duro dede are idakole lowo poku ni a ni la o aseje baba duro dede o ti wa nle lowo poku fun wo lomo okunrin ti oko to fin roku lodo yawo re to kere sojo ori re ma bo wa do baba duro dede are idakole wa jasije on lowo poku o ti wa nle biba aseje te mo bere fun aseje baba duro dede are idakole o ti wa nle bayi ma bo bakan na aseje baba duro dede ti wa fun yawo rere to fe jere igbeyawo lodede oko aseje baba duro dede ti nbe nle fun wo lomo obirin bakan na olohun ni pete lagan bo lomo ba pomo won lo ri ti epe amo ma fi osan re dola tete ma bo wa do baba duro dede mo wa ni round about giri ali mi bye bye ma bo lati ago mesa aro di ago mefa aro le mo foju rin ju pelu emi baba duro dede are idakole awon nkan to wa le fa idakole sara omo okunrin awon nkan to le fa idakole tabi arira tabi awon nkan to le fa nkan ta npe larobirin ku abi arokunrin ku arira ni nkan ti ma damu okunrin lasiko to ye ko roko yawo re daada gba ni wa dole arobirin ku okunrin ni ma da laamu asika to ba robirin ninu mo bi igba lara lajare o mo ja patipatipati ma bo wa do baba duro dede are idakole aisan ti ogbogun olohun ni bi si o ko ni bi se niko kan bakan na arokunrin ku awon obirin ni mo da laamu ngba to ba ri okunrin to ro lolufe re laro mo wa kan ni damu mo wa ba lai si pe won jade tele be laya re na mo ja patipati be en to se nkan ti o da be si ni ko se nkan ti o da awon nkan buruku ti wa nu ara yi ni da wa laale olohun ni ja rogun afi se o lọwọ ni fi steso si wo okunrin ko ni fi si wo obirin ola ti tobi anabi wa muhammad sallallahu ta'ala wa alaihi wa salam olohun ba oni jara fi si awon kan ti ma wa fa isan ta hu isinu ara wo ni bi isan gbajuma awon isan gbajuma olojo pipe ti ma sako ba fe ni ti ma fi melo mi ni se to awon apere to si ma ri ni pe keyin o fe se yo ko ma lagun keyin o fe si e yo ko ma ta ni ko ma ro ni go keyin o fe si e yo ko si ma fe yo mi loju kẹyin o se yo tan ko tun dabi gba to ku ti tun da sinu ara funra re kẹyin o fe se yo ko mo mo telomi o ti da sara ti o tun ni mo bakana elomi debi ti o ti se yo o tun so alese nlo wakati ara won apere nkan buruku yinu oku ato si aisan gbajumo yi o je nkan to lagbaju to be ile peju ninu ara a ma si awon akubo olohun mo ja orugun jejere olohun mo ja lo roba igbalode fi se yo akuba ni mo je fun ni ti o ni ri be tẹ̀dẹ̀ kọ̀ọ̀kan ò ní rí bẹ́ẹ̀ àmọ́ tètè dìde tó o bá ti ráwọn àpẹẹrẹ wọ̀nyí máa bọ̀ wádùn bàbá dúró dédé àárẹ̀ ìdákọ́lẹ̀ bàbá dúró dédé ló lè ṣe dádì mọ́mí àárẹ̀ ìdákọ́lẹ̀ ní ẹbí rí fún. a wà ní roundabout tún gèrè alimi ẹ bèrè rasia omotọ ibi wọn ti ń wọ ọkọ̀ èkó alálùbáríkà ń bẹ ni bàbá dúró dédé wà báyìí bẹ mo fi kalẹ̀ sí. àná ọlọ́run mọ̀ báyìí tàbí kẹ́ ẹ máa pè mí sórí nọ́mbà yìí 070-570-65491 bákan náà náà ni nọmba whatsapp gbogbo ọrọ tó bá fẹ bá mi sọ pé mi ṣe rí whatsapp mi èmi náà lọ bá ń bẹ bàbá dúró dédé àárẹ ìdákọlẹ bàbá wà ń bẹ bàbá olórógbó mẹsàn fọkùnrin méje ni fún obìnrin ọfẹ láàfin ṣe ìwòsàn fáwọn ènìyàn nípa ká lo orógbó fún gbogbo ẹni tó bá ti rògùn nílé iṣẹ bàbá dúró dédé àárẹ ìdákọlẹ.
1: ọlọ́run mọ̀ gbà fáàrí lọ́wọ́ wa àmì ní kẹ́ẹ̀ẹ́sẹ̀ o gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àìlèṣe déédé ọlọ́mọkùnrin látara àrùn ìbálòpọ̀ ọ̀ ṣe kàn sí bàbá dúró dédé àárẹ ìdákọlẹ̀ ìwọ ọmọkùnrin tó fẹ́ máa ta pọ́npọ́n tó fẹ́ máa ṣe dáadáa níwájú abo ọkùnrin téńjìnì rẹ̀ bá ṣiṣẹ́ dáadáa ni à ń pè lọ́kùnrin mẹ́ta o gbogbo àìsàn tó bá fẹ́ sọ ọmọkùnrin di yẹpẹrẹ bàbá dúró dédé ńlọ́tọ́kẹ̀yàn kàn sí wọ́n bẹ ní
2: ọ́fíìsì wọn ti ń bẹ ní Rasial Travelers and Tours Head Office ládojúkọ Gèrè Alimi Hospital Gèrè Alimi Roundabout Ìlọrin
1: pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-570-65 bàbá dúró dédé àárẹ̀ ìdákọ́lẹ̀ ó dọ̀ lóhùn.
0: ìwọ ọlọmọkùnrin tó lè bọ sọlẹ láàrin ẹlẹgbẹ rẹ máa bọ wá dọ bàbá dúró dédé àárẹ̀ ìdákọ́lẹ̀ ọkọ póríṣiríṣi ọkọ tí ń kọbe yangan pẹ̀lú ọkọ tí ń kọbe ráìsì ó yàtọ̀ sí ọkọ tí ń kọ ebè iṣu ẹ wo ṣúṣe ta gbòmìnà wá gba egbòogi bàbá dúró dédé àárẹ̀ ìdákọ́lẹ̀ etí àwọn bàbá tí wọ́n ti kọjá 78 ń lò tara wọ́n sì ń do yege kí wá ní ìsìnwọ́ ọlọ́mọkùnrin ọ̀ tí ìju 25 ọ̀ tí ìju 30 years lọ wá ń fọwọ́ pọ́yìn o wa nrojo legbe olo.

0: Akale. Eku idarun moju lataro eku kulida kulida ta jo nba kiri lataro eku ife e te fi han si wa ni gbogbo gba ni kete ta ba ti gori eto titi digba ta pari e emi a ma so pe ife wa yi koni ti koni te o lagbara Olorun a setani koni de kini koni da omi ko fi pa na fe wa lagbara Olorun lodumare ori eto te ngbo o na la npe ni lawo lesun lawo lesun lori koni diamond 887 fm ni lu lori abala kon wa to se koko to se pataki to dabi egba gbeje abala nu eto eyo kan na ni eyo kan susu na ni la npe ni abala so sita labala so sita yi lati man so on to ba ngbe wa lokan ohun tin sokan wa laare tun pa omi je loju wa ohun to gbe wa de ikorita kan to je pe amo bi ta ya si sapa otun ni abapo osi ni abi wa ni abayin ni abuke abile lati eya si ni gbogbo ru awon oro bayi la ma se ton lati gbe wa sori eto yi eyin na le le so eni daruko yin emi eni ton lo mo lati lu ton lo mo bayi lo nsele be ti lori ofe ati le sori ṣugbọn kan te se na ni pe igbagbo leni o lenu precious afolabi tolo fun lori ofe ati se atokun eto wi pe mi ni jayin tomo isi ni doju ti rara opolopo awon eyan na tolohun wa fi jinke wa be na tin gbo ba tin so ko to di pa lo si eka kodowo oja lawon eyan na gba yan moran ohun to tun wa se pabambari inu eto yi to fi n je ka ma mo pe eyan la so wa lori eto yi ohun na ni pe awon eyan yi o wa gbe gba oro yi won a gbe sori afi gege bi pe ara won lo n se abeni to mo ni won doju ko awon ilakoja kankan ti o boju mo yi ti won si se kini lati nu won pata ninu sale okan won ni won fi gba awon eyan yanju to alma tesiwaju laipe laijina gbogbo awon to ti so sita agbiyanju ati tenubo lokankan lejeje atuti ni bi opolopo awon eyan bi meta si meji na ton ti gbiyanju ati so sita nigbati foran ipolowo oja n lo lowo to eja mu number imole o 0913-655-6952 eje rora mu ni pele pele 0913-655-6952 number akoko nu elekeji ni number WhatsApp to je pe ohun te ba fe fi ranse sibe ma jo koja iseju bi meta o poju iseju meta abo o na ni 0913-655-6864 eti gbo tarakunrin to ni awon ti se gbeyawo lati 2009 to si je pe gbolohun aso wa laarin awon ati aya won nigba to di 2018 ha ewu bo se gun si to si je pe o ti wa di wahala o o ti disu atayan yan ya o ti ku nle omo si wa lori omo e na lawon wahala kankan wa nwa ewe ma je ndo na pe nu e ti gbo e ba larakunrin e ba gba won moran ateni akoko na ta won na koko pe te ba igbagbe we pe 2024 no lo dabi ipo ri ba kan tori ko sise lowo awon iyawo awon si ti keru kuro nle sugbon ohun ti awon tun gba ladura pe bi ta won feran arabirin ide kolon ma ba ko sinu re ko ma yokan re pada awon si tewo gba o to 0913-655-6952 hello
1: Ekale
0: sir.
1: Okay, God bless you.
0: Yes, sir. How was it to
1: sound? I do question.
0: Yes, sir.
1: To be my boss to Aurora Calder again.
0: Okawalarani.
1: Bon to ye OTC. Bomb bang bar about the phone now. Oh, madame, Mari. And it took me like in helping San Uncle.
0: San Uncle.
1: ọmọ ni kó mọ̀ lè di yóò pé yóò sì rẹ̀ ní tó bá sì ṣe láyé ni tí ò bá sì ṣe kó rọra bó bá dìgbà kan tó bá fi wọ́n lẹ̀ tó bá di wípé ní ìran màmá wọn wọ́n jọ ń da wọ́n jọ ń pa wọ́n jọ ń ba gbogbo ẹ̀jẹ̀ tó bá di jọ́ ẹ̀ ní ọlọ́run wà tára ọmọ yo mo yo pe aburu le ohun si lo ati mama ohun si to pe ni ko kokore ko ma da mo are moji to ti yen to lon ba ni yo ri se ni ori se
0: o ti yen eseun eseun eseun baba kuni baje gidi gan ni sa
2: e ko to oruko temi ni Mr. Rashid Atogun seri ma to soro dansin imoran temi ni gba ko pe awon mole bi ti e ko pe iya omo e understand ko wa je ki mole bi iya omo na wa nbe boya egbon iya omo ni o boya buru re ni o ka mole bi ti e na wa nbe ko wa so loju won pe e wo omo yi o o wu emi lati fun ni good education ki de fun ni ojo ola rere but iya re yi lo ngbin si nu so lati oni lo lagbajo ni e mo yo pa yo se o mo tele iya re lo ben ko so yen ko so tinu e loju awon e molebi yawe ati awon molebi e tan ba wa nbe to ro de waju dejo ko se be because to ba ni o gbo mo yi so do iya re tin gbin sinu rederede raja to mo yen o ma se na niyan o mo se mo na mo na ni na tori ye gbin sinu ye o fo mo yen lokan bale eh ka molebi na ka ba ye omo yen soro ko fo mo yen lokan bale ojo la yin niyan o ojo ya la yin sin bi mo si se o be yin so omo yen ni first born yin eh won si lesin waju ni teyin wo sare eh ko pe omo le bi re ko pe omo le bi yawo yen na kan wa be ki o ye omo na wa be ko so ti ni e fun won ko soro o ko ni baje
0: ko ni baje ko ni baje ko ni baje tori igba mi mi na ti e ma nro ni pe to eh nigba ta won meje pade ara won bayi lokun atun bi to pade ara won ti won be rin ajo ife to si de pe olohun ba won sami si won gbera won sile ki lo wa de ti ja o wa le de bi pe a tun wa sora wa dota se fe ti ku ni sona wa nkan ni sona wa nkan ni to je pe ni ta ri tinu wa dun si lo de ni ta rin ta nse pe to de yan ta nbu to si igbeyawo igbeyawo olohun lo ririn ajo na foko ataya hello hello.
3: Eka leo.
0: Eka lesa.
3: Eka sa.
0: Yes sir.
3: Eku se ni owo yin le ma bi gbe toyin.
0: Lagbaro Olorun e seun baba.
3: Ejo ma n so soro gbe yin lori omo, lori oro omo. Olorun ti saanu e lori omo yin. O pe wo se woli mo. Yi wa la. O yan da omo yen fun iya e. To ba wa lodo iya e. Iya e mojuto. Mo wule damu ara e bo dagba bo ba to lo le oko awa baba e ebe se ngo be yen
0: awa pele eh eh
3: komo yen ko fara pejo fara modo ye bo wa lodo re gan ti o se pe ye wa wa a pada to ya e bo ba ya eh bo se je ni koko yen ko fokun are ba le olorun ba to so na ade jiri e ola niyan re lagbaro olorun olorun a toju omo yen a
0: ku
3: ti leni Atosono lagbaro Olorun
0: to
3: tun binu atoto
0: ami o
3: lagbaro Olorun
0: ami Olorun ba to arakunrin woni FC medo ke fi edo yin lorunro ko si wahala e fe do yin lorunro e ti karabirin to je yawo yin ti gba kan ri kon mo wa lodo won e jo wa lodo won ba kuku ba tu woni kini yo pada wa e ma si gbagbe pe arakunrin kan na titi so won gba yin moran pe to e pe mo le bi yawo eni te ba le pe laarin won e so tinu yin bo ti won yin lati le fun omo yin ni eko to yoranti sugbon gugu bi tin lo yi e ru pe iya gan fe fun omo gan ko fe fun ara re lato ni lo o ohun ti n fe se fun omo re sugbon tori wahala ko ma le si gbolohun ro so laarin itoju omo taya lati ba tan bayi ko ma tudi tomo mo fo mo ile iya won lowo nitori on de waju on dejo hello
4: hello
0: hello sir e kale sir yes sir
4: ni tolomo ni ni tolomo
0: yes sir
4: thank you much be gbogbo ọmọ nàìjíríà ẹgbà mi nímọ̀ràn ìgbéyàwó ọkùnrin lọ́kànbalẹ̀ lẹ́yìn tí mo ti yàwó tán lẹ́yìn tí fi ń yẹ ọdún mẹ́rìndínlógún lọ́lúwa tó dá wà lóhùn ọmọ sẹ̀ pé bí ọmọ mẹ́sàn-án sẹ̀ kò sí lọ́dọ̀ mi mo ti mọ́mọ lọ port harcourt program tí mo wá ní ìsinmi ó rẹ ìyàwó mi mo dalóko bẹ́ẹ̀ mẹ́ta nínú rẹ̀ kọ́lá tí ń jẹ ṣùgbọ́n ààrùn kò lójútù ẹ̀ kò sí aṣọ kò lọ bí ìnáwó ohun tí mo rí ń bẹ̀ ni wípé wọ́n ní iṣẹ́ ìrànṣẹ́ òun sì takú pé òun ìṣiṣẹ́ ìrànṣẹ́ kódà ó wá ṣe ìṣúlọ́wọ́ tí ó ti rí àárín rẹ̀ ló ti kù gbogbo bóyá àjọ yìí ṣe rí kò sí lè tọ́ pamọ́ fún àwọn òbí ẹ̀ tó ń rẹ̀ kí ó ṣe fàkàbàlẹ̀ lẹ́rẹ̀ ní ìsìn ká tó bọ́ sínú ọdún yìí ká tó sì ní ìyá ló ti wà lóyún ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì torí iṣẹ́ awakọ̀ lè ní ṣe tá a bá lọ ìyìn sí lẹ́yìn táì gbá a lọ fún oko ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin kó tó sá padà wà lẹ́yìn ọlọ́run ti ṣe yàrá méjì kan fún àtà ń gbé tó yẹ kó máa tilẹ̀kùn máa rí ni so ìbàdá afẹ́ ṣe ní ìyá torí ní ìlọrin bí ọ̀sẹ̀ ládùúgbò káàkiri tí wọ́n bá yàn já pé mo ń bí fẹ́ǹdì èèyàn mo ń bí fẹ́ǹdì tí ó ṣe rí bẹ́ẹ̀ tó lẹ́nu kan dé láti dé ọ̀rọ̀ ikúkú gbígbé lọlé tí mo gbé lọlé wọ́n á gbé tẹ̀ lọ́yọ̀ọ́ sí ni mo dárúkọ lónìí so láàrin àwọn tó wálé ọdún nígbà tí wọ́n dì tájẹ̀ àwọn tó wálé ọdún tí wọ́n ti padà sí tẹ̀sán wọn àwọn mi ò jẹ́ kí n ní òkú èèyàn lọ́rùn tó tún fint wọ́n rọ̀ṣẹ̀ lọ sí fún ó gba ẹ̀jẹ̀ ó gbomi àárín ìlú wọn yẹn náà ló wà kí ẹlòmíì tó ti kí sẹ́fù sí ìta àwọn méjì sí ìsì mẹ́ta wípé ọ̀nà rẹ̀ òjọ́ máa ṣiṣẹ́ ara ẹni wípé iṣẹ́ ìrànṣẹ́ ni yóò ṣe ó sì takú jálẹ̀ nítorí òun ṣiṣẹ́ ìrànṣẹ́ ọ̀sẹ̀ tó wá kọjá la tó wá fọ̀rọ̀ ẹ̀ ó fẹ́ padà ibi tí àjọ ń gbé èmi ò sì fara mọ́ torí àdúgbò òbí tá a tọ́lọ̀ sílẹ̀ àmì tí ìsìn fún wa kálukú máa ń tilẹ̀kùn ẹ̀mọ́ rí ni ní ìrírí àmì tó lẹ́nuba tó gbádùn wọ́n ní lọ gba yàrá kan sí gbòòrò ibi tí rúmà palọ̀ ẹ̀mí tí ni kò rí bẹ́ẹ̀ kàkà tí ó fi wá lọ gba yàrá sí gbòòrò fún tó ní john nìkan ní ọmọ wa lè kókókó gba yàrá ní ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ tó wà ń sanwó lé ó sì mọ sponsor rẹ̀ ó ṣàgbé gbèsè tí ọlọ́run ní kó gbé because à ń yáwó lápẹ̀yàwó sípò àṣà orí pàbó ló ń bọ́ sí inú iṣẹ́ tí mo bá ti ní ti sanwó tí ó sì di oúnjẹ lé wa lọ́wọ́ òun ṣáàyà ni ṣebí wípé wọn ti wá dé koríta kò yé mi mọ́ kí ni kí n ṣe ẹ̀dá kan ọmọ nàìjíríà ẹ gbà mí nímọ̀ràn torí mi dòdò wípé bóyá kí n ká pín ga ní koríta tá a bá dé ṣùgbọ́n bí wọ́n ṣe ń rotọ́ tó ń rotọ́ sí ni ò mọlé tí mo fẹ́ ṣe ọ̀hún ìyàwó mi ju òun lè kà lọ.
0: So gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí àlàáfíà aya yín báyìí torí ìpè tí wọ́n nìkan jẹ́ àbí ká sọ wípé ìpè tó ń pè wọ́n fún pé kán ṣiṣẹ́ ọlọ́run tí wọ́n fẹ́ ṣe pé òun ni sábà bí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ tọ̀ ibi tọ́rọ̀ sì dé báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà dẹ̀ sì sọ pé ibi tọ́rọ̀ dé báyìí sí nǹkan tẹ̀ máa ṣe báyìí ló wá kù tí ò ti yẹ yín báyìí tẹ̀sífẹ́ kí àwọn ọmọ nàìjíríà kó gbà yín mọ́ràn ẹlẹ́ náà tún lágbára ọ lọ́ọ́ máa ṣàánú wa ọ tọ̀ kò sí wàhálà wọ́n á gbà yàn láàárọ̀ àwọn èèyàn sí wa tí wọ́n gbà wá yànjú láṣálẹ̀ yìí hello.
5: Ẹ
0: kàlẹ́ mọ́. Hello.
5: Hello. Hello.
0: Hello. Hello. Mi gbọ yin o.
5: O te se so le lowo mi.
0: E ba gbọ un soke ma.
5: Hello. Hello.
0: Aha tin gbọ yin bae.
5: O te se so le lowo mi ni.
0: Fun kini e ma. Yo
5: ko ni mo wa.
0: Kile.
5: Hello. Mo meri ni lo bi. A de ri ko fun ti. O ko pe ti.
0: Come on, Nigeria, she kini. Lori kini eh. Lori owo ti mi je. Hello. Konran yin lowo lori owo ti je. Olorun. Kosiwala. To. Awon mo Nigeria na ti gbo bayi. Won ti gbo bayi. Olorun ran laanu siwa lagbara Olorun. Jagbe lati bi. Hello. Okay, 0913-655-6952. 0913-655-6952. Habrika na la wana tupe ba yo pe bese po ala nu no ni ko di defa won kuran won lowo ni gbagede oju bi ton wa bayi e ma si gbagbe arakunrin ta won na so laipe yi pe ton so pe aisan bi ti n wole sara ayawo won ti moko toni ise ton wa je fun won lati le sin Olorun abi le ti le je se Olorun won fe se o sugbon bon ti n subu sinu aisan loni lo n subu sibe lola arakunrin si ni to ibi toro de bayi awon omo bi ta won ya si o kini ka won se iran lowo abi igbiyanju abi oro wo le le so fa won ti awon na le mu lo fun aya won bayi elo e kale ti wole o e kale o hey 0913-655-6952 baba ti wole e ti wole na nu ṣugbọn ẹjẹ ká tún wá ṣe kíni ká tún wá gbóhùn sókè díẹ káwọn èèyàn kan lè gbọ wá dáadáa ẹja gbóhùn sókè díẹ káwọn èèyàn lè gbọ wá dáadáa tó bá dàbí ipẹ tán rédíò yín lápá àtọdọ yín ẹ yí sílẹ tàbí kẹ pa tàbí kẹ kúkú kúrò ń ṣàká ní ibẹ ẹ gbogbo tẹ bá ti ń sọ làwa náà máa gbọ láti bí bàyẹ. Hello. Ẹ káàbọ̀ sá. Yes, sir. WhatsApp. Hello.
6: Hello, Ekaleo.
0: Yes, sir. O Ekabo. Yes, sir.
6: Madam Hassan.
0: Madam Hassan.
6: Mo pe ta si oro kun ni opo kan mi le mi te. O lagbara
0: o so sin obuyo si o.
6: Ma ti mi fe fun ni pe ni o tun na ti poju. Oro mo si ro pe le mo ti gboro re yi dada. Ndio ka ko mo nta ri ti to nlo. Bi o ba ro ko pa ni gba fun yawo re un ni ta. To da won bi re. Ko ma ma to bi re mi ro won sa wole. Mo kò pé lé tó má jalókù lọ́run ó sì ní sí ọmọ gbàdúrà lọ́wọ́ sànù rẹ̀.
0: Ẹ ṣeun. Nǹkan tí arákùnrin náà sọ ni pé ibi tí wọ́n bá ti ẹ̀fẹ́ kan gbà àwọn ṣetán láti lè sanwó bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí wọ́n wà tẹ́lẹ̀ làwọn ò fẹ́ wọn lọ wọ́n sì pọ́n máa ń tira wọn mọ́lé ni torí àdúgbò bẹ́ẹ̀ bó ṣe rí bákan ìyàwó sì fẹ́ níbẹ̀ lòun fẹ́ wà já ń gbalé fún ọ̀ǹtà orí ọ̀fẹ́ wà ó láti lè san bẹ́ẹ̀ ẹ ṣe pé wàhálà òun ṣà wà pọ̀ ó pọ̀ báyìí ó pín sọ́nà mẹ́ta sọ́run arákùnrin kíni kan ṣe látàbà bíi aya wọn ò ṣetán o láti lọ sí ibi tí ọkọ wọn nìkan lọ táwọn sì ti gbìyànjú gan wípé tọ má wọrí màá tún sanwó bẹ́ẹ̀ màá sanwó bẹ́ẹ̀ tọ.
7: Ẹ̀lọ
0: ẹ̀ kalẹ̀. Yes, sir.
7: Hello.
0: Ẹyin lẹ gbóhùn sókè, àwa ń gbọ́ yín. Ẹyin lẹ gbóhùn sókè, àwa ń gbọ́ yín dáadáa. Tó, jẹ́ ká gbé láti bí iná, ẹ já gbé síbí.
7: Kalẹ̀ sá ẹ kú ètò. Èmi ni ẹni tọ́nà mọ̀ láti ìtọ́nà mọ̀. Mo fẹ́ sọ síta ni pé mo ẹ̀ṣẹ̀ márì ni tí ó ti wọ ọdún kan pa going to 1 year 9. Gẹ́gẹ́ bí ìyàwó mi níbi ẹni tàyè tàbá ti fẹ́ sùn náà agreement ló máa fi gbé pa sometimes bá fẹ́ bẹ́ àwọn ọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ̀ òun ló máa gbé agreement yẹn wá sometimes òun ló máa bèèrè lọ́wọ́ mi ni agreement akọ wá láti ọdọ tèmi so mo wá fẹ jẹ kọmọ nàìjíríà akọ gbà mí ni mọ so nǹkan tá a lè ṣe sí àárín yẹn sókò tó di bí abipo àdé apáwa jọ ń jẹun di páwọn aráalé àbáwọn ẹbí ń dá sí irú kan wo ni a lè máa ṣe báyìí tá a máa tún fi gbọra wáyé.
0: Ẹ̀yin àgbààgbà náà tẹ̀tí wà nínú ìgbéyàwó ó dàbí pé ẹ̀yin gangan ni arákùnrin ń darí ọ̀rọ̀ yìí sí o tẹ bá gbọ́ wọn dáadáa wọn ni kò tiẹ̀ tí ìpọ́dún kan táwọn ti wà nù ìgbéyàwó táwọn ti gbé àwọn sílé gẹ́gẹ́ bí ọkọ̀ àtayà ṣùgbọ́n tó bá ń di gbogbo alẹ́ tán bá ti fẹ́ wọnú ìyẹ̀wò wọn kọ́sùn ni gbólóhùn aṣọ a máa ṣẹlẹ̀ dáadáa láàrin wọn tó dẹ̀ jẹ́ pé arákùnrin ń béèrè wípé tọ́ tíyàwó wọn ò bá raise argument ó lè jẹ́ sọ́dọ̀ tàwọn náà ń gbà míì tó sì wá jẹ́ pé ó ti ń jẹ́ nǹkan tó ti ń di lemọ́lemọ́ ó dẹ̀ lé ẹ̀yìn náà dáadáa ó yẹ ẹ̀yìn náà dáadáa wípé tírú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tá a rọ́nà àbáyọ tá a tètè rọ́nà àbáyọ sí àdìgbẹ́ lóhun rúṣọ tó jẹ́ pé yóò ta bálé yóò ta boko ìgbéyàwó ọ̀hún gan tá a fẹ́ kó dúró a lè mọ̀ bóyá ó lè forí rọ sápá ibì kan ṣùgbọ́n bárakùnrin ti sọ yìí wípé ìgbéyàwó wọn yóò tiẹ̀ tí ìpọ́dún kan ṣùgbọ́n àwọn ti ní gbólóhùn aṣọ láàrin àwọn àti aya wọn lálẹ́ tó bá ti fẹ́ sùn ṣùgbọ́n kó má lọ kọjá báyìí kó má lọ dọ̀rọ̀ ariwo kíni kárakùnrin ṣe òun náà lọ́n sì sọ pé tọ̀ ẹ gbà wọ́n o pé kíni káwọn ṣe o 0913-655-6864 náà ni nọmba tẹ pè sí. Hello.
8: Hello sir, kí ni sọ.
0: Ẹ kalẹ̀ sá.
8: Ẹ̀rọ kí ni sọ.
0: A gbọ́ yín o, mi gbọ́ yín dáadáa o, mi ò gbọ́ dáadáa o.
8: Ó ní mo fẹ́ sọ sí ta ni.
0: Ẹ bá ń gbẹ́nu sí fóònù dáadáa.
8: Mo fẹ́ kí ọmọ Nàìjíríà gbà mí.
0: Ẹ ṣeun, ẹ má gbé kóun bẹ́ẹ̀.
8: Torí ọ̀kadà ni mo ṣe. So mo wá ní òtútù àyà tí kò wọ́n ní kí n fi ọ̀kadà yẹn lẹ̀ fún ìgbà díẹ̀ pé kó máa tún wa lọ àfẹ́tì ẹ̀gbìn. So mo dẹ̀ gba ṣọ́ọ̀bù kan rẹ́dí fún ìyàwó mi pé kó máa lọ pẹ̀lú àwọn nǹkan tó ń tà red meat tó ń tà. So ìgbà tí nǹkan yẹn ṣáà di pé ó àfẹ́tì mi gan mo padà ta machine tí mò ń lò láti fi tọ́jú ara mi pé kí n tẹ̀ sí wa òkè. Mo ti di pé gbogbo àwọn nǹkan yẹn ṣáà tán kò sówó ọ̀kan láti lè fi maintain ara mọ́. So bí àwọn mi ṣe dẹ̀mi bó ṣe di ṣáì lọ́kàn nìyẹn pé òun lọ sọ́dọ̀ mọ́mí o ti travel. Mo ṣáà sọ pé kò sì sòro pé a máa manage náà.
9: funny rara but they order to be mommy different so because he was school so yeah at the time now she's good so I had so what I love I had we get our that is why we went like told us to travel so change your question about my phone boy I be 70,000 we could see my money one of them to our lawyer with dinner to go back and not see a dumb on me so I'm going to come on and get out of the money
0: ìrìn àjò tó ń lọ ṣé wọ́n sọ pé àwọn wáṣẹ́ lọ ni àbí wọ́n náà wọ́n ti ẹ̀ fẹ́ fi yín lẹ̀ ni.
9: Ó sọ pé òun wáṣẹ́ lọ ní ọ̀ṣẹ́ tó wà lọ yìí òun kọ́ ló wà náà yóò ṣe pé ní situation tí mo wà.
0: Ó yí ẹ̀yìn. Mo ní ó yí ẹ̀yìn pé torí situation tẹ wà náà lọ ṣe fi bí ọgbọ́n ọgbọ́n fi yọ yín lẹ̀.
9: Kò sí nǹkan kan pé kò sí nǹkan kan tóun fẹ́ máa but some were going to see the gun on the bed, the found a few of you ran the paramba to the mistress. You can put your coat bound on to a cousin, put your coat coffee or more fair travel over wash a lot more dance of the coat, put his rope, a little coat, back a little money. So, what you put our travel
0: so, on safe to your cash, she buy the fair car we are buying more of them.
9: Then.
0: Come on, long about Otiwa Gabai. Otiwa Gabai, O Gabai, Wa Gabai. To 0913 655 6950. Tara Corin, no, so a Tara Corin soy. Eighty, I want contents of quick, but yeah, won't you pay or do can. Ton tin ni gboro won aso die die die laarin ara won e ti gbo yen e tun ti gbo eyi ti arakunrin kan na tawon na so nipa marriage won ti ton so pe o ti di bi 15 years bayi ti igbeyawo yen o ti dun ti o laarin tori opolopo awon eyan to njise fun yawo won pe to e kan sise olohun yawo si kojale olohun o se aisan kan kekeke meji meji o si nda won legbodo lokan kan lejeji to je pe ti so arakunrin gbogbo re be e ba wa gba won moran eyin na lo wo bayi won wo yin bayi won te ba so fun won pa won ti setan lati ko bi ara si ro nkan be 0913 655 6952 Hello,
10: Michael.
0: Yes, sir.
10: You want to go to the last logic?
0: Yes, sir. Thank you. Yes, sir.
10: Ah, oh, hello, Coy.
0: Where does he? Oga, Oga.
10: Oka, Kato. Follow food. But if you want to feed Lala, let the moon sound like that. He might open in need. La la le ba ni ti e boya ta ma fe so ti mo pe oko you fe bo ni nkan ma obirin de yo da juru o de mu binu le o de mu jale yo kun ko sa mo ba de leto ti into bukata to mo na ti bi ni ke bo ti wa lo ah ko ko fu be lo ko ron ko isike ni ko gbadura won gbadura no you see that as any control I quit them
0: ah tough
11: kale o Mr. Fresh Ekweto uruko mi ni Samson lati base ni Ilorin Kwara State nbi titi arakunrin to so lati nsin lori pe awon ma argue lori as in yawo awon to ba ti dale awon ma argue number 1 no she be one made courtship kan to bere relationship se ma se ma ha giun nigba tan fera won lona na niyan ni abi nigba tan fera won tan ni iru kan ba yen sele so awon gan fara won go ye koko tikun tari yen awon mejeji so to ba wa ri ba yen pe boya won se bere na ni boya won sele ba yen pe na ni okunrin ni olohun na okunrin lohun na to ba ti ri pe iru kan ba yen won sele awon lo ma cool down tori nkan to ma n kosa argument na ni pe emi o ni gba iwo ni gba ẹnìkan ní jẹ́ ìrẹ́kẹ́ nìkan jágún tàn hẹn àbí ẹnìkan ní jẹ́ ìrẹ́kẹ́ nìkan jẹ́ ìṣẹ́ ẹnìkan gbọdọ̀ kú fẹ́ nìkan ni so bá ti di pé ọ̀rọ̀ argument dé òkè mo ti gbọ́ mo ti gbà mo ti gbọ́ ẹ òun ní ó lò ó ní òun lọkùnrin òun ló yẹ kó prematurity láàrin yẹn you don't need to be arguing with woman always kẹ́ a máa pariwo mọ́ra nígbà tó pẹ́ ń jà náà you don't need it you don't need that all òun náà fi mọ́ sọ pé ó yẹ kí yẹn lọ fún marriage orientation before kí yẹn tó marry bí wọn kàn ṣáà marry kò sí counseling kò sí marriage kò sí anything so fún tèmi òun ni kò check ara òun ni kò jókòó kó wò pé òun nídi láti mọ argue láti mọ gbáyàn sọ̀rọ̀ pé nǹkan bá ti di pé kí náà ti fẹ́ máa di lemọ́lemọ́lemọ́ so òun ni nǹkan tó simple nǹkan tó lè control àti tó wá lè control ara rẹ̀ pàtàkì kọ́ra argument dé mo ti gbọ́ omi tí ẹni tí ẹni àti sọ̀rọ̀ lálẹ́ ní àárọ̀ yìí ní alẹ́ yìí so I don't need to be talking any how pe nkan kan please I'm sorry mo ti e ti weak bye so se bi se mi je ko mo ti lo bi se lata ro ma de lale ma ni ko ma ba mi agi ma mo so oun ni ko check are oun ni ko ma soro pupo ju ko ro ma po ju ro pupo ju na ni ma fa argument wa ge bi mo ran temi e ma bi to bo so
0: se un kuni ba je hello yes
12: kale ekweto
0: e kale
12: You are my friend, she and if you.
0: Yes.
12: Who come in here, Kimari? That's a lot.
0: Yes, sir.
12: Said that sorrow on a tea or so pay argument in man sell a land what he own. Tea, I won a bank go at a boy. Who sink a catty man fa. Tea, I won't try that to die a rail. So you pay open a word on my dictate for coin. That's a coin, my sorrow. Only come back from the sorry bush. The argument in there. Ko se nkan to ma nfa o to bi n ba tin di che fokun pe mi ya e o le a le lasipo a le se kokon lo ma nfa ru argument e ti ma ko se nkan o ma ko si ga na ni okun ya fari ga na so ko se nkan to bi lo se ni oko le igba tokun yi ba ti fun ni eto e to se gbogbo ju se re fun to la se okun yo bere fun ibalopo laarin awon mejeji to da kan ti bi mo tan yo bere fun but kóbù ìyẹn mọ̀ jẹ́ kílẹ̀ ń dàrú nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣègbésí ayé mi kó ṣàtúnṣe kó náà sì tún fẹjọ́ sun àwọn tán bíi wípé nǹkan tí ìyàwó òun máa ń ṣe fún òun ni ọlọ́run ní dalé wọn rò ọlọ́run bá wà pẹ̀lú àfiṣẹ́ṣà.
0: Àmì ẹ̀ṣẹ̀ wa ẹ̀ṣẹ̀ òun gidi gan kú ní ìbàjẹ́ ẹ̀ṣẹ̀ òun gidi gan. Hello
13: ẹ gbọ́dọ̀.
0: Ẹ yìí sá ẹ káàbọ̀ sórí ètò sá.
13: Ẹ̀sẹ̀ Olúwaṣẹ́gun láti òkè àṣògbọ́mọ̀sọ ló ń sọ̀rọ̀.
0: Yẹ̀sà.
13: Ẹ rí ti bàbá àkọ́kọ́ tán níyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jíṣẹ́ fún wọn pé wọ́n sì ń ṣe ọlọ́run. Èèyàn gbà ń mọ̀ràn wọn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù wọn ó sì kún fún ìbẹ́lọ́ àdúà wọn ó sì máa gba àwẹ̀. Torí kò sí bí wọ́n bá jíṣẹ́ bá ń fún yàn ọlọ́run yẹn mú yàn tí o. Wọ́n ṣe sùúrù wọ́n sì kún fàdúà àti ìtọ́ni tẹ́ni kejì tẹ́níyàwó àwọn alálẹ́ ni àwọn máa nígbó lọ́wọ́ sọ náà máa ti fẹ́ sùn. So ó yẹ kí irú ẹni bẹ́ẹ̀ ọkùnrin kó kún fún sùúrù gan-an kọ́ lọ fi ara rẹ̀ balẹ̀ wọ́n ní ẹni ọba ní sùúrù ni ó fún wàrà kẹ̀nẹ́. Tí ọba ní sùúrù kò lè jerí ọmọbìnrin pàápàá ẹ̀ ó ní láti ṣe sùúrù. Kọ́ńtíkà tiẹ̀ kọ́kọ́ wò pé tó ń sojú sí déédéé. Tó bá dé sojú sí kó ṣe sùúrù dáadáa. Torí èmi bí mi náà ṣe wà mo ti níyàwó. Bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣe sùúrù lórí àwọn obìnrin ni kéèyàn má bàa jẹ. Tí a bá ti ń wáyé ọkùnrin wọn sọ lẹ́nu. Ẹnì kẹta bàbá ọlọ́kadà. Ẹ rí ọkùnrin ọlọ́kadà yìí. Òun gangan ti rí oko kúnlẹ̀ kó tó gbìn fàṣí. Nígbà òun gẹ́gẹ́ ti mọ̀ lọ́kàn rẹ̀ wípé obìnrin tó ń wáṣẹ lọ tó sọ pé òun wáṣẹ lọ pé ó fẹ́ sá lọ fóun ni. Kò nílò pé kó fi ẹ̀mí rẹ̀ síbẹ̀ lọ títí. Tí ìyàwó bá kọ ni tàbí tó bá sá fún ni tẹ́mi bá sì wà ìrètí ń bẹ. Ó lè padà wá ọmọ fọkàn rẹ̀ síbi tó gbẹ̀nẹ̀ sí. Ọkọ̀ọ̀kọ̀ kọjú mọ́ bára rẹ̀ ó sì yá. Bára rẹ̀ bá ti yá ọ wá iṣẹ́ gidi ṣe. Tọ́bi iṣẹ́ gidi ṣe tó bá ń bẹ lọ́wọ́ ọkùnrin. Obìnrin máa wà padà tó wọ̀ bá ti sí lobìnrin máa ń sá lọ owó lobìnrin mọ̀ ẹ máa bí tó bọ̀.
0: Owó lo bi mo o sowo le mo o eyin obin o sowo na le mo abi leyin owo owo ni abi to eja ni suru o e lo e ka le e e pe ti ma fi cassette la chale no e ka le o
14: o ti se hotness ti si number ni di hotness
0: ah amo toro po to wa nbi ati pe gan akoko wa ti lo la sale bayi o ku bi iseju bi meji ta fi kuro lori eto
14: oni so se ta sile no je kan pepe kan
0: je ta on ta se ni pe te a ba lori ofe atori a se ni bi meta si merin na to wa nbi to je pe a ni le pekelu e ki se pe a ma n so awon kankan ta ngbe e ta ba ti ri na la ma gbe to ro po to wa nbi bayi awon ta se na ni pe ti a ba lori ofe ati le je ko lo la sale lagbaro olohun ni binu ni to ba di sunday lagbaro olohun atun tesi waju lati be e ma binu tori olohun olohun fi beyin e seun olohun mo fi beyin e seun e ma binu a n lo papapa lori eto la sale tori a ni ise kan ta fe je to ba ti di bi iseju meta to ku bayi ta fi pari eto ise na la je papapa sugbon ohun ta se na ni pe to ba dose to nbo lagbaro olohun a ma tesiwaju sugbon je nwo ta ba le ri pe kan gbe inu mi a dun dada ka fi kase eto
2: e kale olutu ekuse ogbon emi na fe da si oro omokunrin to soro gbeyin e pe awon ma se ariyan jiyan mo fe ki omokunrin oju ikoko be lo ara re ngba ti o ba to akoko ariyan jiyan pe ti ohun fun o ti kara ohun to n ba ko lati dahun si awon ariyan jiyan yen kini nkan to fe sele sugbon nibi ti awon to ba ro pe awon gbon meji ba wa wahala lo mo sele nibe so inada we enikan gbodo je ologbon keni keji ko wale fun akoko yen iyen ni won fi le avoid the argument yen the time meji ba je two no a nira fun ile yen lati tutu tabi lati ri oju ara o so olorun yo ran won lowo emi Reverend Esther Alabede lati lu gbomoso eku ise o
0: awa na gba aladura pe olohun ran won lowo lagbaro olohun to la sale yi ni binu ni ani ise pataki kan ta je ko to di pe a ma lo abi baba se nlo lori eto la sale yi o na ma fi lo to fi je pe a ma lo papapa la le yi to ba di ose to nbo ni agbaro olohun bo to se to nbo lagbaro olohun a tesiwaju ninu awon ton ti gbianju lati so sita ton ti gbianju lati so sita ta rori ofe ati le gbe jade la sale ge bi arakunrin ton pe ton laipe pe awon ti fo ranse ki nse be o ki nse pe ari afu o ti o a nse be o te ba wodo ti wa gori ofe wa debi pe awon ton so sita won po ki si nse pe gugu awon ton ba so sita na lale ojo e na la ma ntele tori won po dada ni eni binu ni nitori olohun olohun ba na la fi beyin to gbogbo awon ton ti so sita na na gba ladura pe e faye le kon olohun o se kini kon olohun mi seyin na ko to yin so na ko fun yin nitumo awon oro yi ko je pe ko ni si wahala kokan bo ti le won mo lagbaro olohun a na de gba ladura pe to olohun atun ti wa se to ba dose to nbo a pada wa sori eto wa la wole sun labala kan soso ti nbe nbe so sita pressures afolabi on lo ko temi o fresh ba bao
15: bi avan so nipa gbekale iroyin ti ko leja bakan ninu
16: iko eso alabo alajumo sise po lapa ila orun ariwa ti sasiyo
15: eto ere idaraya
17: awon ti ronaldo nisi niye awon ti lionel messi na nbe nbe
15: eto amuludo ti ko lelegbe
17: akiyin o
15: akiyin akiyin aluyin lagbe
17: nu bariba
15: lorilede nigeria melo melo la o ka ninu eyin adipele diamond 88.7 fm o retimo timo ti ko ni fin sile nigba kọ̀ọ̀kan.

0: bẹ́ẹ̀ ni olówó láyé mọ̀ o. ẹ̀ka tí owó bá ṣe ti ilẹ̀ ní ń gbé owó jẹ́ ní ẹ lápò mọ́ jẹ́ ní ẹ lọ́rùn o. owó owó mà lágbà pọ̀. owó tí ń sọ ọ̀rẹ́ yìí tí ń sọ dára iwájú. owó tí mú gbogbo mọ̀lẹ́bí tí wọ́n sọ pé ẹjẹ́ lágbájọ́ débi lágbájá ò bá dé ọ̀rọ̀ òṣè yanjú owó náà ní fà. ọ̀nà ọba mi má jòwọ́ gbọ́yìn lọ́rẹ̀ mi àti ẹ o. ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbọ́ mi lórí rédíò yìí fún àkànṣe ètò nǹkan tí ó ṣe gbogbo àwọn ọmọ nàìjíríà láǹfààní náà ni mo mú wá. tẹ́ ẹ bá ti rarọ́ ibi tẹ́ ti rò dodo náà lélẹ̀ èyí máa ń sọ pé ìnítorí tí ń jẹ kí n bá ti ń jẹ jẹ owó. bẹ́ẹ̀ni bá tẹ̀sẹ̀ ń gbọ́ wa nígbà àkọ́kọ́ àárọ̀ lẹwà ni ẹ káàárọ̀ ọ̀sán lẹwà ni ẹ káàsán alẹ́ náà lẹwà ẹ ká alẹ́ o. ẹni tó gbọ́ kọ́sọ́fẹ́ni tí ọ̀gbọ́ ẹ wá nǹkan kẹfìdílé ẹ fọwọ́ kan rẹ́díò yín ẹ̀yin òkè káwọn lékejì kó lè jàǹfààní ètò tí mo mú wá fún yín lénìí ètò tí ń sọ irú dọlọ́rọ̀ náà ni. àìlẹ́sẹ̀ alálùbáríkà tá a mọ̀ sí design your life international. tí wọ́n gbé ètò alálùbáríkà kan kalẹ̀ yóò tá a mọ̀ sí capital power symposium. ọ̀kan lára àwọn aṣojú iléeṣẹ́ ọ̀hún wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ mi ẹ káwọn ará lékún lè mọ̀ pé àjọ wà ní àràgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí ni.
1: mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. orúkọ tèmi ni jimba jamiu. mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ design your life international.
0: gẹ́gẹ́ bí tẹ́sẹ̀ sọ pé ẹ jẹ́ kan lára aṣojú iléeṣẹ́ design your life. àkíní tí ẹ mú wá fáwọn ọmọ nàìjíríà gangan lásìkò tí wọ́n gbọ́ wa.
1: gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ olóòtú pé òdú ni iléeṣẹ́ design your life international jẹ́. ṣùgbọ́n fún àwọn tó ń gbọ́ wa nígbà àkọ́kọ́ iléeṣẹ́ design your life international jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lò. gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okòwò ṣíṣe. léyìí tí a mọ̀ sí business consultancy. bákan náà a máa ran àwọn ọmọ èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn láti rú gọ́gọ́ lálẹ́ níyà owó àbí à ń jẹ gbèsè.
0: báwo lẹ ṣe máa ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn ṣe ẹ bá àwọn ọjà tí wọ́n ń tà ń ṣọ́ọ̀bù wọn ẹ bá wọn kó ẹ mọ kiri ẹ káàkiri ni àyíká wò lẹ ṣe ń ran àwọn èèyàn lọ́wọ́ ẹ ṣàlàyé fáwọn máa ti ń gbọ́ wa lọ́ba yìí.
1: olóòtú iléeṣẹ́ wa jẹ́ iléeṣẹ́ tó ń gbé ogun ti ìṣẹ́ àti òsì láwùjọ. lápẹẹrẹ àwọn ẹlòmíín ní owó lọ́wọ́ ṣùgbọ́n wọn ò mọ irú okoòwò àbí iṣẹ́ tí wọ́n lè fi owó náà bẹ̀rẹ̀ tó lè máa fún wọn ní ojúlówó èrè gidi tí wọ́n fẹ́. ìdí nìyẹn tí a fi dá iléeṣẹ́ design your life international sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè. bákan náà àfojúsùn iléeṣẹ́ wa ni láti mú ayé rọrùn fún ọmọdé àti àgbà láwùjọ ní orílẹ̀-èdè yìí. torí pé tí a bá wo bí ọrọ̀ ajé orílẹ̀-èdè ṣe dẹnu kọlẹ̀ ó nira fún àwọn èèyàn láti máa jẹ àti láti máa mu bákan náà láti máa gbọ́ bùkátà wọn nínú ilé wọn.
0: ó le fún àwọn ọmọ ènìyàn láti máa jẹun lẹ́ẹ̀mẹta.
1: léyìí tí ò ń ṣe kékeré
0: lẹ́yìn wá ronú lẹ́fi wá gbé sẹ́mínà yìí kalẹ̀ bẹ́ẹ̀ sì bá wọn bẹ́ẹ̀ sì kó àwọn èèyàn.
1: bẹ́ẹ̀ ni sà.
0: ọyá mò ń gbọ́
1: yìí sà. ìdí nìyẹn tí iléeṣẹ́ design life international fi gbé ètò gbàǹkangbì kan kalẹ̀ tá à ń pè ní capital power symposium. a ti ṣe ètò capital power symposium 3.0 àti 4.0 tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì jẹ àǹfààní bántàbántà níbi ètò náà. tí wọ́n sì dúpẹ́ fún ọlọ́run pé ọlọ́run lo iléeṣẹ́ design life international láti yí ìgbésí ayé àwọn padà sí dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. èmi tí ẹ̀ ń gbọ́ yìí mo jẹ́ agbábọ́ọ̀lù nígbà kan rí tó yẹ pé iṣẹ́ fútbọ́ọ̀lù ni mo mú láàyò láti máa fi ṣiṣẹ́.
0: iṣẹ́ agbábọ́ọ̀lù lẹ jẹ́ nígbà kan.
1: bẹ́ẹ̀ni
0: ṣé ẹ wá ń gbá bọ́ọ̀lù rẹ dìṣẹ́ àbẹ́ gbá bọ́ọ̀lù.
1: nígbà tí ag àgẹ́tì mi mo fi ṣe bọ́ọ̀lù kalẹ̀ tí ò ságbára tí máa lòkè máa lọlẹ̀ mọ́. nígbà tí mo wá fi ṣe bọ́ọ̀lù yìí kalẹ̀ olóòtú ìyá jẹ ọ̀tá mi tí ọ̀tá mi bá rí pépà nílẹ̀ báyìí owó ni ó pè.
0: nígbà yẹn.
1: nígbà náà. tó yẹ pé àtijọ́ àti mú le koko.
0: ẹ máa lọ káàkiri.
1: láti lè yíjẹ láti lè mú.
0: bẹ́ẹ̀ ni tíyàwó àtọmọ tí wọ́n jẹ.
1: bẹ́ẹ̀ ni sà.
0: nígbà wọn.
1: bẹ́ẹ̀ ni sà. mo ń gbà tí mo wá ra owó ẹ̀bẹ̀ sí ọlọ́run pé ọlọ́run mọ́sá sàánú mi. ijọ́ tí a bá ń ṣàdúrà la mọ̀. ijọ́ tí ọlọ́run á gbà kò sẹ́nì kankan tó mọ̀. ètò yìí ni ọlọ́run lò fún mi. design your life international ni ọlọ́run lò fún mi.
0: ètò design your life international. lóyí bẹ́ẹ̀ ni lóyí kádàrá yé
1: padà sí. lóyí ìgbésí ayé mi padà sí dáadáa. lónìí mo ti wà nínú àwọn top ISN organization yìí. bákan náà lénìí wọ́n ti celebrate mi as a millionaire achiever nínú organization yìí. tẹ́ ẹ rí olóòtú ẹni tí ò bá mọ ibi tí ẹgbẹ́ rẹ̀ gbé ńlá yóò kàn sáré kú ni. problem ta wá ní láwùjọ ni pé gbogbo ọ̀nà tí àwọn èèyàn bá ń gbà sí oríire tí wọ́n fi dolóríire láyé wọn ò fi ran ọmọ làkejì.
0: wọn ò fi ran ọmọ làkejì.
1: bẹ́ẹ̀ ni olóòtú.
0: a jẹ́ pé wọ́n ń pẹja fún ìyànnú ìkọ̀ yàn bá ṣe ń pẹja.
1: wọn ò ní kọ.
2: Okay.
1: So iyen lo fa ti ile Desire Life International fi gbe eto Capital Power Symposium 5.0 kale. A fe fi ko awon eyan bi o se npa eja ni. Ki se pe ka mo fun won ni eja je. Tori pe lati bi odun mejo seyin ni ile ise wa ti create more than 20,000 multimillionaire kakiri orilede Nigeria. Idi niyan ti a fe yo odo ati omode, onise owo ati onisowo ko ninu lala ati ninu koko ka le mo ni ona mi lati ni anitu ati aniseku lati gbe igbese aye to rorun ta fe.
0: Se mo pe orisirisi eto lawon yan gbe wa sori afefe papa lawon yan gbe wa sori redu elomi bi won se wa fun apa won ni danileko baba wa se danileko won wa ha ogun won ha lawon yan lo pe kon ma kiro ogun kakakiri junction a ma gba ogun ibe ba lo nkan bayi no se se pe danileko won se pe nkan to won na dale lori niyan
1: tara o olotu a gbe oja ka enikan ko lori lati ma kiri nti a wa dale lori ni pe idanileko to ye koro lati ni ona mi ti o ma gba wole ati kan le ni anito ati aniseku lati gbe dada se ninu aye ge mo si so lekan
0: awon adanileko te wa ni yo waye alaipe ni ilu lorin se eni ti ma si si osu ohun la le darapo mo yin abeni ti o ba si si osu lasan nikan ni so mekele darapo mo yin atagbalagba e salaye arin fun wa
1: course merin kan be to joju lowo course ti awon eyan merin kan ma janfani bi idanileko na
0: Kosi Benny.
1: Benny.
0: Etun beta on yon janfane.
1: Benny.
0: Iru kosi wo, iru e wate wo ni.
1: Kosi akoko, awon to wafo ni, awon salary earners.
0: Okay.
1: Eripe salary, salary ni. Gbogbo e da to ba ti je pe ojojumo ni sise ti sin nawo. Fun ogbon ojo, ti wan gbowo lekan.
0: Losu.
1: Awon to je pe ojojumo ni wan sise, ti wan sin nawo. Fun 365 days since the odun kan. To sin gbowo ni emeji la.
0: Okay.
1: Seri olotu. Ijo ti no salary earner mi ma nbaje ju laye. Ijo ta ba fe gba salary ni to yi pe te ko mu elomi ninu 120 re 7000 lo ma nko lole course yi se pataki fun re da be ko wa ninu idanileko na
0: okay
1: tori pe iyo le mo gba salary ko mo gba salary ko mo gba salary ko tete achieve awon afojusun re to gbogbo eni to ba tin gba salary ti salary ro ba ti to na mo gbogbo eni to ba tin gba salary to ye pe ko su to pari ni je gbese de salary na won janfani ona bayo ni bi idanileko na
0: okay
1: so gbodo wa nbe

0: ṣùgbọ́n wọn ò mọ ọ̀nà tó lè gbà sí.
1: Àwọn tí wọ́n lówó lọ́wọ́
0: bẹ́ẹ̀ni
1: kéèyàn mọ̀ pé ẹni ó ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n tún wá fẹ́ kí owó àwọn nǹkan máa pọ̀ sí.
0: Bẹ́ẹ̀ni tó tún fẹ́ fi pilẹ̀ ọ̀rọ̀ fáwọn ọmọdọ́mọ wọn. A máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ nípa bí wọ́n ṣe ní ọ̀nà ìmọ̀ye láti máa rí owó. Àwọn ẹlẹ́ẹ̀kẹrin ẹ rí i pé láyé ìgbà kan wọ́n ní bó o bá kàwé rẹ o bàtà rẹ á dún ko ko ka o bó o bá kàwé rẹ o bàtà rẹ á dún sẹrẹrẹ nílẹ o olóòtú àwọn owó ní bàtà wọn ń dún sẹrẹrẹ nílẹ nísìnyí gbogbo àwọn gíráduwéètì wa lẹlẹkẹrin wà fún tó jẹ pé tí wọn bá ti kàwé parí ẹlòmíín ní ọmọ mẹrin gíráduwéètì létí ò tí ríṣẹ.
1: Ó ti máa gbọ́ yín yé pé orin ìhun ó ti chẹ́ǹjì.
0: Orin ti chẹ́ǹjì.
1: Àìmọye àwọn tó kàwé tí wọ́n ní rìsọ́ọ̀tì tí wọn ò rí sẹ́. Bẹ́ẹ̀ni àtàwọn wọn wọlé àwọn ni wọ́n bá wọn pín epo lágbolé.
0: Bẹ́ẹ̀ni
1: ètò yìí wà fáwọn náà.
0: Ó wà fáwọn omi tuntun turu ẹja tuntun ti dé. Ẹlòmíín tó tún jẹ́ pé undergraduate ni tó jẹ́ student. Wọ́n máa kọ́ ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kóró níbi ètò yìí láti lè jẹ́ pé kí wọ́n tó parí iléèwé wọn wọn ó ti mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ fúnrara wọn láláì ní wá sẹ́kàkiri mọ́.
1: Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi nígbà àkọ́kọ́ wọn tó bá ti rárọ́ ibi tó ti ròdodo náà lélẹ́yìí o má fìgbà lára dọ́là njọ́ àbá ti rí nǹkan kan ẹ já mú kọ́bà má lè sa àbáṣádọ̀ gbogbo eléyìí tẹ wá kà kalẹ̀ látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ látàárọ̀ ṣé ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀fẹ́ ni.
0: Olóòtú gbogbo kọ́ọ̀sì ta kàkalẹ̀ yìí tí èèyàn kan bá àtẹ́ndì rẹ̀ nínú àwọn mẹ́rin ta kàkalẹ̀ yìí gbogbo àǹfààní kọ́ọ̀sì yẹn ni ó jẹ́ àǹfààní. Ṣé wá rí kọ́ọ̀sì kọ̀ọ̀kan tá a bá ní ká gbé kalẹ̀ owó ti 50,000 ní kọ́ọ̀sì kọ̀ọ̀kan àmọ́ pàápàá gbogbo ẹ̀ pẹ̀pẹ́ ó da asọ́kalẹ̀ owó ti kíyàn gba N100,000. Ṣé wá rí gẹ́gẹ́ mo ṣe sọ fún yín níbẹ̀rẹ̀ pé àfojúsùn ilé iṣẹ́ wa ni láti mú ayé rọrùn fún àwọn ọmọlàkejì
1: láti ràn
0: ọmọlàkejì lọ́wọ́ N10,000 ni gbogbo àwọn tán ti ní tíkẹ́ẹ̀tì wa lọ́wọ́ mo kí gbogbo àyìn ara létẹ ti ní tíkẹ́ẹ̀tì wa lọ́wọ́.
1: N10,000
0: ni wọ́n kádàrá pé a ti jàǹfààní ètò yìí a wá kóra wá jọ láti wá fi ètò yìí ṣe àwọn èèyàn láǹfààní lérí afẹ́fẹ́.
2: Tẹ̀rígbà kan tí a kọ́kọ́ gbé 3.0 àti 4.0.
0: Àwọn kan dàgùn lọ wọn kọ tí ọ̀gbọ́n pé nà láì nígbà tó ti wá rí pé nà true lágbé dání wọ́n ti wá ń tú kẹ́kẹ́ wọ́n ti ń tú yàyà láti wá gẹ́tì tíkẹ́ẹ̀tì wa. A wá kóra wá jọ nípa fẹ́ ran àwọn ọmọ ènìyàn lọ́wọ́ la fi wá sí iléeṣẹ́ rédíò pé gbogbo ẹni tí Ọlọ́run bá kádàrá ó wà nínú àwọn èèyàn 100. Bẹ́ẹ̀ni tó send message sí nọ́mbà tá a pè jáde lórí ètò yìí tó èèyàn 100 yẹn 1,000 naira ni wọ́n gẹ́tì tíkẹ́ẹ̀tì tiwọn. Àwa tó Ọlọ́run lu ètò yìí fún tó ti fi ṣe dáadáa fún tó ti yí ìgbésí ayé wa padà.
1: Ǹjẹ́ pé ti máa gbọ́ yín dáadáa àwọn tó ti kọ́kọ́ gba tíkẹ́ẹ̀tì yẹn
0: ten thousand tí ò já létí.
1: Ọ̀n bàtẹ́ wa kóra yín jọ ẹ wò pé kílẹ̀ yín náà lè fi ràn ọmọ orílẹ̀-èdè yìí lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ wá sọ ọ́ di N1,000. Àwọn tí ọ̀tún wá wá san N1,000 àwọn 100.
0: Tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ yes ni ó fi ránṣẹ́ sí nọ́mbà tí a bá pè lórí afẹ́fẹ́.
1: Nọ́mbà wo ni wọ́n tẹ̀ sí?
0: Nọ́mbà tí wọ́n tẹ̀ sí 08164656571 lẹ́ẹ̀kan sí 08164656571.
1: Àjọ òwò gangan náà wà lẹ́tọ̀ yọ wáyé.
0: Ọjọ́ Thursday on the 25th June inú oṣù tí a wà yìí.
1: Ní dédé aago mélòó àti pé bo gan ni ó ti wáyé gan.
0: Ní NUT Hall, Amsterdam. Ní àdójúkọ I-7 ní ìlú Ìlọrin. Ìpele àkọ́kọ́ tó máa wáyé ní àárọ̀ ní aago 10 gérégé. Ẹlẹ́ẹ̀kejì máa wáyé ní ọ̀sán ní aago 2 gérégé lọ́jọ́ kan náà.
2: Ní NUT Hall, Amsterdam. Ní àdójúkọ I-7 ní ìlú Ìlọrin.
1: Àbáṣádọ̀ kó tó di pé a máa múra lé. Nọ́mbà tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ sí. Ẹ tún tún sọ. Ẹ máa gbọ́ wọn ní ẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́. Ẹ lọ síbi write message. Ẹ wà sórí nọ́mbà
2: yìí. 08164656571. 08164656571. Lẹ́ẹ̀kan sí 08164656571.
0: Èèyàn 100 àkọ́kọ́ tí ó bá tètè tẹ àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ sí wa kò sí ojú ìṣáájú ń bẹ̀ àwọn ilé àkọ́kọ́ máa mú fún àǹfààní yìí.
1: Ok, ẹ̀yọ́ 100 tó bá kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ àwọn ni wọ́n san 1,000
0: náà. Bẹ́ẹ̀ni
1: lọ́gbọ́ wọ́n fi gbà lára dọ́là wọn náà yà tètè mú fóònù rẹ bàbá wa gu ọjọ́ ti lọ. Nọ́mbà wo ni wọ́n tẹ̀ sí?
0: Nọ́mbà tí wọ́n tẹ̀ sí
2: 08164656571 lẹ́ẹ̀kan sí 08164656571.
1: Àjọ òwò gangan náà wà lẹ́tọ̀ yọ wáyé.
0: Ọjọ́ Thursday on the 25th June inú oṣù tí a wà yìí.
1: Àyẹ̀dágbére fáwọn.

kí ló ṣe tá ò ní dé o? À ń bọ̀ o, eré tá a kó lọ́nà ló jẹ́ àpẹ́. Gbogbo ibi tí ẹ tuntun gbọ́ wa ní alẹ́ yìí lẹ́ẹ̀kan sí ẹ̀ka alẹ́. Gbogbo ẹ̀yìn olùfẹ́ Diamond 88.7 FM nílùú Ìlọrin. Mò ń gbàládùá fún wa pé àbòdíntó lókun àbòdíntó lọ́sà, ẹnikẹ́ni rójú apá ń lára omi òkun. Gbogbo ibi tí a ti ń ro ta fi ń pè tẹ fi ń pè wá lọ́tún lọ́sì ní gbogbo ètò tẹ́ ń pè sí àti ètò ṣe kó fàjà náà sí òsì àtìrìyìn ni à ń bọ̀ wá. Gbogbo ẹ̀ pátápátá mo gbàládùá fún yín pé ìlọ́po ìlọ́po ìlọ́po rẹ̀ ọlọ́mọ bá fi rọ́pò fún yín ẹ̀sà mẹ́gbẹ́ tó àmì tó bá rí bẹ́ẹ̀. Àgbẹ̀ ti ń gbére pàdé olókun. Àgbẹ̀ ò bá ní sùúrù kò yí gbére pàdé olókun. Èmi olúmọ̀yàwá ni gbére pàdé lọ́jọ́ tòní. Alukó tó ṣe bẹ́ẹ̀ ti ń gbére pàdé olóṣùn. Alukó ò bá fi ìdínú kò yí gbére pàdé olóṣùn mọ́. Kò sẹ́ni bí ìyá ni gbére pàdé lọ́jọ́ tòní. Lékénlèké tó ṣe bẹ́ẹ̀ tó ń gbére pàdé lẹ́fun. Lékénlèké ò bá fi ìdínú kò yí gbére pàdé lẹ́fun mọ́. Prince Dr. Mayewa kò sẹ́ni bí ìyá. Dan Seriki DK1 ni kò gbére pàdé lọ́jọ́ tòní. Torí bá méjì kọ́ ta bá bọ́jú ta bọ́nu. Àgbọ̀nsàlẹ̀ báyìí náà ládarí rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni òwú kìí la ìpinnu boloko. Èmi láti bá wọn là nílé ayé tí mo wá ni nígbà tí ìṣoògùn tó bá jẹ́ pé agbára tọlọ́hún lèmi olúmọ̀yàwá fi ń bẹ lọ́jọ́ tòní. A jẹ́ pé ó dájú pé wọ́n mọ̀ wá lọ láéláé ni àtẹ̀mí àti gbogbo èèyàn olólùfẹ́ mi pátápátá. Ọlọ́wọ́ bọ́tí ni mi ò yí padà Precious Afolabi ti gbogbo ayé mọ̀ sí Fresh. Ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé ìsàlẹ̀ kọ̀ nídìí tó mọ náwó sì sàmí kọ́ bá ń gbé tó àmì mi. Báwo bẹ́ẹ̀ ni ọmọ dunrin ni bọ́ ṣe ń dunrin yìí kódà tí ìbá sì pé bóyá ìyá ò bá ní bínúlé ìbáni kí n tó bọ́ ọmọge kan sí àmọ́ ìyá mò ń sáwàdà ni. Ẹ pẹ́ fúnra yín láṣẹ ọlọ́run bá mi dùn mọ́ rí ọwọ́ tó fi ń gbé sókè tó fi ń gbé ìsàlẹ̀ àkàndùn ní mọ́ lọ́nà sàmí kọ́ gbé tó àmì mi. Tó bá rí bẹ́ẹ̀ tí ẹ bá wo jago yín aago mi mọ́kànlá ti ṣẹ́bẹ̀ ti kọjá ìṣẹ́jú mẹ́jọ láti lè ṣe Diamond 88.7 FM náà láwà lórí ètò ṣó yẹ kó fàjà. Tọ́ lórúkọ aláṣẹ àti àpàṣẹ iléeṣẹ́ Diamond 88.7 FM kí wá pé ẹ̀ka alẹ́ ẹ̀ka ti kówó pé ẹ̀ka ti ròyìn. Lórúkọ GMK àti GM Salemo kí wá pé ẹ̀ka alẹ́. Lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí bàbá tí mo fi tọ̀wọ̀ dárúkọ Most Senior Special Apostle Aba Olúwọlé Awotuyin. Bàbá gbogbo tẹ bá wà lálẹ́ yìí ilẹ̀ rí ni mo sì gbàládùá pé àjíǹde ara yóò mọ jẹ́. Tí ó bá tún mọ da sí báyìí tí ó bá tún mọ yàtọ̀ sí báyìí tún mọ da sí ni láṣẹ ọlọ́ba mẹdùmọ̀rẹ́ bá mi sàmì ẹgbẹ́ tó àmì mi apádà sí ibú apádà sí ìgbà láìda. Gbogbo tó lè kó lówà sọ́dà kò ní kàn yín kò ní kàn àwọn ọmọdúnmọ́ yín ẹ sàmì ẹgbẹ́ tó àmì mi. Tó bá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ tì ní mi tí a bá ní kí a wo a kíra wa à ń bẹ nínú pọ̀pọ̀ sínsin àyájọ́ àwọn bàbá wa lọ́wọ́lọ́wọ́ báyìí táwa ń jẹ́ ọmọ fún wọn. Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ tì ní mi bo ni ká gbà wọlé ń bẹ́ẹ̀. Sáàjì ká ti gbàbì kan wọlé ń bẹ́ẹ̀.

bí ó ṣe rí nìyẹn, ó ṣàbí rẹ sọ wọn, bàbá ni bàbá tó bí mi lọmọ. Tọ́ gbogbo ẹyin tẹ ti wá lọ, gbogbo àwọn bàbá tó ti lọ pátápátá látòrí bàbá mi, tẹ kárí gbogbo àwọn bàbá tí ò sí láyé mọ, ọlọ́run bàbá Elédùmarè kó bá mú ìpè búkọ̀ lójú wọn. Bí a ṣe ń ṣèrántí ní alẹ́ yìí, olúwa kó túnbọ̀ máa kó túnbọ̀ bá kó bá wa túnbọ̀ máa ṣèrántí sí kẹ́ àti gẹ̀ láṣẹ ọlọ́run bàbá Elédùmarè. Àwa kí gbogbo ẹyin bàbá tẹ wá wà rẹ̀sponsíbù pátápátá pátápátá tó jẹ́ pé tẹ bá ń gbọ́ bí n bá jẹ bàbá tí ó bí mi ò ní jẹ bẹ́ẹ̀ ni gbogbo yẹn pátápátá a kì í ọlọ́mọ bùkún yín. Gbogbo yẹn bàbá náà tẹ fẹ́ ṣe tó jẹ́ pé ọlọ́run rí yín ó sì rọ́kàn yín ó sì rà níyàn yín pé igba ń ló fà á ọlọ́run kó ṣe dáadáa fẹ́yìn náà àmọ́ tí ó wá kù díẹ̀ káàtó gbogbo yẹn bàbá tí wọ́n ibì kíta fọ́mọ tí kò kàn wọ́n bó bá sì lè rí orí ọlọ́run kó bá ń ṣàmọ̀nà wọn náà o kò ṣàmọ̀nà wọn náà o kò sì gbogbo wa ní bàbá rẹ bàbá alálùbáríkà láṣẹ ọlọ́ba mi Elédùmarè. Gbogbo ẹ̀yin bàbá pàbà pátápátá a sì rántí yín o tá a bá ń ṣe àyájọ àyájọ ọjọ́ ìyá àlímọ́rí kò yẹ ká mọ̀ sí ti bàbá náà torí tí n bá ní ká o àyájọ ọjọ́ ìyá a máa ń ṣe é máa ń tó ẹ̀mejì àbí ẹ̀mẹ́ta tí a máa ń ṣe lóríṣiríṣi a sì tóbìnrin a sì ti ràhẹ́ tí bàbá náà wàá gbúrọ̀ mọ́rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa pátápátá ẹ̀mí yógún láṣẹ ọlọ́ba mi Elédùmarè. Ẹ̀yin tẹ́ ẹ ti kọjá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba mi Elédùmarè yóò bá a fi ọ̀run kẹyìn yóò fọ̀run kẹyìn yóò fọ̀run kẹyìn. Àwọn tó ti dé ibi báyìí kò sí mọ́ ni Táyé Kamal Tóyìn Àyìndé Kúbat Ìbírọ́gbà Hakeem Karebu Nurudeen Agbọmọjú Abdulsalam Oríyọmí Abdulwasiu Nasiruddin Abiodun Comrad Ọmọtúndé Thomas Ìkòyè Ẹ̀ṣọ́ Alhaji Abdul Fatawu Ọmọdáranu Síyánbọ́lá Lukman láti ìlú Òbú Báyọ̀ Ọlọ́wà Alfa Ọyọ́ láti Gao Sibi Ọyọ́wí MM Kobiewu Ẹ̀ṣinṣin MM Abdulrahman Kobiewu Ẹ̀ṣinṣin Salman Ọlanrewájú Kubrat Shuaib Ọlọ́lájọkẹ́ Jubojubo Alhaji Abdulkareem Agbana Muritala Ẹlẹ́sinla Sọ́lí Muhammad Jimat Bọ́lánlé Odúkọ̀yà Fati Sunday Adébáyọ̀mí Habib Funṣọ́ Wahab Yahaya Jimá Ẹ̀ṣinṣin àjọṣe wa kò ní bàjẹ́ bí ẹ ṣe ń kọ́mẹ̀ntì ẹ mọ́ bá mi ṣẹ́ ẹ lógún lógún ẹ mọ́ bá mi ṣẹ́ ẹ lọ́gbọ̀n lọ́gbọ̀n Abdulwasiu Afunja bẹ́ẹ̀ ni ẹ̀ṣinṣin àjọṣe kò ní bàjẹ́ Habib Isa Fọlọ́runṣọ́ láti London Ọlọ́jẹ̀kẹ́ Kórè Kedolu Ọláyínká Babatunde Alánàmú ẹ̀ṣinṣin àjọṣe kò ní bàjẹ́ Alhaja Ayọ̀lá Wal Asukuti Lágbàgì ẹ̀ṣinṣin o Dádì Ìfẹ́ láti lu Bodisadu Ìyá Shukrat láti Alóre ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o àdúrà gbogbogbà ọlọ́run máa gbàdúrà tí iná jù báyìí lọ ẹ bá ẹ ṣàmí ẹ bá mi gbé tó àmì mi tó bá rí bẹ́ẹ̀ a sì wà lábala aṣíwájú olúṣọlá ẹ̀ṣin mo ti rí yín bí báyìí délé ògúnbíyí yes ẹ̀ṣinṣin o àjọṣe kò ní bàjẹ́ tó èyí tá fi wá kásẹ̀ ti ọ̀rọ̀ ti bàbá ńlẹ̀ ká tó bọ́ síbi tá à ń lọ gan ọlọ́bọ́tì nìmí ṣó ti délẹ̀ tó bá ti délẹ̀ ká gbọ́

tọ́ bí ó ṣe rí ni ẹ ṣe gbọ́ yẹn kò gbọ́dọ̀ fọ́ jigi kọ́nà bá mi ṣe dáadáa fún gbogbo àwọn bàbá bàbá tí wọ́n bí wá sáyé lẹ́ẹ̀kan sí àtún tọ́rọ̀ fún yín tọ́ ẹja ló ni bú ahmad fẹ́mi lékè ẹ ṣe ṣe wọ́n ti rí yín ní ibi báyìí bẹ́ẹ̀ ni isiaq adébáyọ̀ ìṣòwò isiaq adébáyọ̀ ẹ ṣe ń ṣe wọ́n àjọṣe wọn kò ní bàjẹ́ ẹ ṣàmì ẹ bá mi gbé tọ aminan tọ gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń bábọ̀ ọlọ́wọ́ tì nìmi yorùbá bò wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà la fàbọ̀ sí ṣùgbọ́n nígbà tí a ṣètò tán ní ọ̀sẹ̀ tó kọjá láàrin ọ̀sẹ̀ tó kọjá láàrin ọjọ́ sunday sí ọjọ́ láàrin ọjọ́ sunday sí ọjọ́ wednesday láàrin ọjọ́ oru bẹ́ẹ̀ ni láàrin ọjọ́ oru sí ọjọ́ bọ̀ ìjọ ajé ọjọ́ oru sí ọjọ́ bọ̀ nǹkan kan ṣẹlẹ̀ lágbo àwọn onífuji tó sì jẹ́ pé ó bá kálukú lójijì bó ṣe jẹ́ pé irun tó ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò ní ṣẹlẹ̀ sí àmọ́ ibi tọ́lọ́run ti sọ lára ó bá kálukú lójijì torí àrò kan rẹ̀ ìdí tí ò jẹ́ ká àrò kan rẹ̀ ni pé nǹkan bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì sẹ́yìn bàbá yìí wà níbi ìnáwó kan bàbá àgbàlagbà onífuji yìí ó wà níbi ìnáwó tá a ti ń sèrántí dr sikiru ayinde barrister níjọ́ tá à ń wí òun náà wà bẹ́ẹ̀ láì mọ̀ pé àṣé bí òkú ṣe ń sunkún òkú ni a ká sọ lérí wọn sunkún ara wọn òkú ló wá dárò òkú lọ́jọ́ tá à ń wí yìí ta lẹni tá à ń wí ọlọ́wọ́ tí nìmísí òní bàbá náà ti dé tòsí ìyá jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀.

Ọ̀nà dẹ̀dẹ̀ mákàjúmọ́ gbogbo wa là ń bọ̀. Alhaji Azeez Oladimeji, agege tí gbogbo wa mọ̀ sí Love Azeez Lagidige, òun là ń sọ láfẹ́ kàfẹ́ mú díẹ̀ láfẹ́ fi sì dárò wọn, torí bàbá sẹ̀sẹ̀ jọ lọ́hún pè ní. Wọ́n jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, wọ́n jẹ́ lọ́hún pè ní ọjọ́ 18 oṣù kẹfà ọdún tá a wà yìí. Kí ọlọ́ba mi lódìmọ̀rẹ́ kó bá mú ẹ̀kọ́ ẹ̀bùkú lójú wọn. Ẹ̀dá pẹ̀sà mi ẹ̀gbẹ́ tàmí ọjọ́ tí wọ́n wọlé nú o, wọ́n jọ lọ pé níjọ́ 17, àmọ́ wọ́n sin wọn níjọ́ 18 tí ìṣẹ́jọ́ àlàmísì. Kí ọlọ́ba mi lódìmọ̀rẹ́ kó bá mú ẹ̀kọ́ ẹ̀bùkú lójú wọn, kó jẹ́ kọ́dún jìnnà síra wọn. Kẹ́bi tí mo wá ń sọ, tí mo fẹ́ sọ díẹ̀ nípa bàbá yìí. Bàbá yìí tẹ bá ní kẹ́ wo, a ní wọ́n lo ọdún 81 tó lè bọ́ pè ní 81 years. Bàbá yìí wá láṣepọ̀ púpọ̀ pẹ̀lú Dr. Sikiranide Barrister. Tẹ bá ní kẹ́ wo, tó bá jẹ́ pé Dr. Sikiranide Barrister bá ń bí láyé ni, ṣáájú ntẹ̀lé ọlọ́run àti bàbá yìí ò mọ jẹ́. Tí ó yẹ kí ó bẹ àwọn gbàgbé ọdún mẹ́ta, wọ́n gbàgbé ọdún mẹ́ta lọ́wọ́ Dr. Sikiranide Barrister. Ẹnu kọ́dún mẹ́ta kò dín díẹ̀, àbí kò sí le, tí ó bá sì dín oṣù náà ni, tí wọ́n gbà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ tí mo sọ pé, tán bá sọ pé ìtẹríbadà ìfẹ́dà Alhaji Oladimeji Abdul Azeez tá a mọ̀ sí Love Azeez Lagidige ni. Ẹ gbà pé bí bàbá ṣe ju Dr. Barrister lọ níwọ̀nba lọ́jọ́ orí yìí, odidi ọdún 5 ni bàbá yìí fi tẹ̀lé Dr. Sikiranide Barrister, kó tó di pé àwọn náà dádó wọn dó lónìí o. Kí mo pé odidi ọdún márùn-ún ni wọ́n fi gbègbè lẹ́yìn Dr. Sikiranide Barrister, kó tó di pé àwọn náà dádó. Wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn púpọ̀, wọn sì fìjà túká. Ara ìfìjà túká iná níbi ìrántí Dr. Sikiranide Barrister tí wọ́n lọ ní nǹkan bí ọ̀sán, nígbà tó kú bí ọ̀la ẹjọ́ kejì àbí ẹjọ́ kẹta tí wọ́n lọ́jọ́ lọ́run pè, tí wọ́n sì wà mẹ́ta, tán ṣojú, tán sẹ́yìn, tán ṣe gbogbo tó yẹ kí wọ́n ṣe, láì mọ̀ pé òkú ló wá dárò òkú. Bẹ́ẹ̀ni kọ́ lọ́ba mi lẹ́dìmọ̀lẹ́ kó bá mẹ́kọ̀ ẹ̀bùkú lójú wọn. Sẹ́yìn náà sọ pé kì í ṣe pé a fi pẹ́ nìkan lépè àbí a fi yẹyẹ nìkan, bó ṣe rí nù. Ó kàn dùn mí dé pé bàbá yìí ò sí láyé mọ́. Bó ni ìbá ṣe dá tó kí bàbá yìí wà láyé lọ́jọ́ tòní, kí wọ́n máa pè jẹ́rìí ọ̀rọ̀. Àmọ́ bàbá náà fẹnu ara wọn sọ, kò kì í ṣe pé bóyá à ń rọ àròsọ tán. Ọdún 5 náà fi tẹ̀lé Dr. Sikiranide Barrister. Mo tún dá dúró kọ́ lọ́ba mi lẹ́dùnmọ̀rẹ́ àti Dr. Sikiranide Barrister àti Alhaji Azeez Oladimeji tí wọ́n mọ̀ sí Love Azeez Lagidige. Kọ́lọ́n kó bá mẹ́kọ̀ ẹ̀bùkú lójú àwọn méjèèjì, kó forí jì wọ́n. Wájú tí wọ́n dájú kọ, kọ́lọ́n kó jẹ́ kó túbọ̀ wọn dá sí. Ẹni tí wọ́n fi sílẹ̀ kó wọ́n bàjẹ́, ẹ̀sàmì ẹ̀bá ń gbé tó àmì mi. Ẹni tó wá tún kù tá à ń wò fújì ọtọ́rítì bàbá wa Alhaji Abdulrazak Jẹ́nà Kọ́lín tí àìlá, kọ́lọ́n jẹ́ kẹ́mi ti bàbá náà ogun. Ìyún bẹ́ẹ̀ èyí tí mo wá ń sọ, tí mo wá ní ọ̀kan lára àwọn bàbá wa nílẹ̀ tó jẹ́ olórin, tí a bá ti dákọ̀ wọn, tá a bá ń dákọ̀ wọn, tá a bá ti sọ̀rọ̀ Love Azeez Lagidige yìí, ìtàn wọn ètí pé ta ni mo sọ, àwọn náà ni ọba orin Alhaji Adisa Owala nílùú Ìlọrin, bí ní gbogbo fún gbogbo ọba orin fún gbogbo Kwara lápapọ̀ àti gbogbo agbègbè rẹ̀. Bàbá mo ṣe ṣéwù wọn láwọ yas muka mina nas mo ṣe fún bàbá wa ọba nílùú Ìlọrin, èmi àwa nílùú Ìlọrin, látàrí pé olóyè ọba lẹni tá à ń dakọ̀ àsìgbọ̀rọ̀ fún àwọn náà ní àpọ́nlé tiwọn. Alhaji Adisa Owala kọ́lọ́ jẹ́ kẹ́mi ogun. Táwọn náà bá ń dakọ̀, tán bá ń dakọ̀ pé ẹni tó jẹ́ ọ̀gá mi tí mo lè mọ rí tọ́ka sí, pàápàá nígbà tí mo fi kúrò nílọrin, tí mo fi lè kó, a mọ̀ pé tó báyìí pé tá a bá ń dakọ̀ ọ̀gá nílọrin bí a mọ̀ dakọ̀ àwọn bàbá olóbì eléyìí tó dé mi lójú dáadáa nu, tó jẹ́ ọ̀gá bàbá wa Alhaji ọba orin Adisa Owala. Ṣùgbọ́n Alhaji nígbà tá Alhaji lè kó, ẹnìkan tí wọ́n tẹ̀lé tí mo rọ́wọ́ ẹ̀ fi sọ̀yà, òun náà ni Alhaji Oladimeji Azeez tá a mọ̀ sí Love Azeez Lagidige ní gbogbo 1968-69-70 bẹ́ẹ̀ kó a tó di pé Alhaji Adisa padà wá sí Ìlọrin padà ní ọdún 1973. Àmọ́ tá a bá ń dakọ̀, tá a bá ń sọ ìtàn
oba oni ti oba ni wa nkwara loni alaji adiso wala ta ba ti fi ti oga won yi alaji lo fasilagege itawon oti kun kolon ba mi le dumare ko je kemi alaji adiso wala ko je kemi ogun alaji adisa wala mo kiyo e kwasanye de o e kwasanye odun jina sira won la se no ba mi dumare e sami e gbeto mi to ba ni bi te en ba se sende di radio asolo ko gbe sin ile se diamond 88.7 na lori to shoye ko faja eni ti an se idaru re lalish awon na ni baba wa alaji asis oladimiji ayegi ti gbugba e mo se love asis lagirige ta pe ni omo seyin awon kan meta a pe won ni omo seyin beni odun ti won lo 81 tin se 81 years ani odun ti odun marun gbako na fisik na fi bibile doctor scan di barista beni won ston je oga fun baba wa nile alaji adisa owale to alaji asis love asis lagirige beba dili kekili beba dona kekirona e ma jokolo on tan banje laju lo onu ni ke ba won je olon ba mi le dumare yo fori jin yo forun kan na se olon ba mi dumare to ba wa ri be olon bo tin mi ibi ti yoba bo won ibi ta ba ro ko ti si bena ni a fi awo si ibi ta fada gbo ti si ni nkan bi ose meta si eyin so mo ko ti be awon baba o ni asiwe ran ti kan odun na lo ko to di pe awon kokan kokan kan tun ma n jalo ka bo iwe ran ti

bí ó ṣe rí nìyẹn tó kó tó di pé a tẹ̀síwájú pẹ̀lú àwọn bàbá méjì tí à ń sọ̀rọ̀ wọn bọ̀ láti ijó ni Ìṣòwò Isaac Adébáyọ̀ Mutirambi Ọlọ́lájọ́kẹ́ Jogbojogbo Agboola Ọláyinka Kamaludeen Noreen Adéwálé Fadiga Abidin Ọlámilékan Abdulganiyu Suleiman Bíàlá Ẹ̀ṣinṣin o àjọṣewà kò ní bàjẹ́ Ẹ̀ṣàmí Ẹ̀gbẹ́tọ̀ àmì bẹ́ẹ̀ ni kò títàn Mr. Dr. Mrs. Abakar láti University of Ìlọrin mo ti rí wọn bí báyìí Mr. Noreen Alonle Baba Senior Baba Rukayat Baba Aminat SSS Ajosa kò ní bàjẹ́ Alfa Said thank you Ikudo Ilal Aman Inshallah láti Naija Alhaji Abdulkareem Kayode Agbana láti Afayaya Ẹbí Òkìkí Bread láti ìlú Bodisadu Coach Fujilante láti ìlú Bodisadu bákan náà Pastor Adedeji láti òkè yìí Aji Kazim Oladimeji Onile láti Emiasod Lẹ́gbàá Akíngbasa ni mechanic Agbasa láti ìlú Ọfà ẹ̀sìnsìn o àjọṣewà kò ní bàjẹ́ Abdulmumin Balogun MM ẹ̀sìnsìn àjọṣewà kò ní bàjẹ́ Alhaji Iniyi SK ẹ̀sìnsìn àjọṣewà kò ní bàjẹ́ Sadu láti Ìṣẹ̀lálùkò ní ilé Ìbàdàn Alhaji Sani Adébáyọ̀ Kamaludeen láti ìlú Àbújá Alhaji Kazim Onílé láti Emiasod Alhaji Ismail Adémọ́lá Adésègbín Alhaji ẹ̀sìnsìn ẹ̀mọ lọ́rẹ́ ẹ̀mọ bọ̀rẹ́ àjọṣe kò ní bàjẹ́ lásìkò ọlọ́ba mẹ́ẹ̀dùnmọ́ aṣọ ìyára tí kò ní fàyà láíláíláíláí ẹ̀dàkọ̀ ṣàmì ẹ̀bá ń gbẹ́tọ̀ àmì ọlọ́mọ pẹ́yìn náà lé o ẹ̀ṣinrun Alhaji Ismail Adémọ́lá Adésègbín láti UK ẹ̀ṣinṣin ẹ̀kọ́ Àdótì Alhaji Adéníyì ọmọ Gbadamọ́sí Wárafa Nahu Makana Aliya ẹ̀ṣinṣin Alhaji ẹ̀kú àpọ́nlé mi o àjọṣe kò ní bàjẹ́ Alfa Oyo ni Gauss bi Al Oyo wi Mr. Rashid lati Gambari Mr. Joseph Omoni ati Israel Majesty I know Rosun lati United States of America ni Texas ni United States of America Ajoshua ko ni baje e shami e gbito mi so gege bi un ti an babo e ori pe en koda bo ba bo se orin won a play e ko to di pe abere se gba ipe e ri pe oro ni nkan bi ose meta seyin ọ̀rọ̀ ẹni tí amẹnubá ọ̀rọ̀ ìtàwọn tá à ń bá bọ̀ ọ náà ni Alhaji Abdul Qudus Akande Abbas ọmọ arápálá àti Alhaji Abdul Wasiu Kewande Ultimate Mayegun General olórí ọmọọba Kile Ijebu àwọn méjèèjì là ọ̀rọ̀ àwọn méjèèjì là ń bá bọ̀ ó sì níbi tá a bá dé àmọ́ kí ọ̀rọ̀ náà má fi rújú má fi dàrú ọlọ́bọ̀ tì nìmi Bolabade ka gbo wasio ade itun koko fi se kilo nigba na lo ki baba omo rapala na to wa ka na to wa faraya to le mo pe ni fireback

bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ti à ń bá bọ̀ ẹgbọ́n nǹkan tí bàbá wa kẹ́ wá ní ọtún ẹgbọ́n nǹkan tí wọ́n sọ pé iye ọmọ kìlọ̀ fọ́mọ rẹ̀ ó ń fi kú seré igi ìbẹ́pẹ tí ò lẹ́sẹ̀ lómi gùn láì mọ̀ pé yorùbá bọ̀ wọ́n ní igi tí a bá fojú rí náà a máa gbójú lọ́wọ́ ẹni tó tó ṣe bí òye gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń gbọ́ wá nílé ìgbà tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀ tí bàbá wa kẹ́ wá ní ọtún tí wọ́n kọ orin yìí eré ni wọ́n pè kékeré ni wọ́n pe ike àti kinní kan wọ́n mọ̀ pé tẹ̀gbọ́n rẹ̀ aṣọ ní fàyà òbí sì rè gbọ́ ó gbọ́ sọ́wọ́ wọn ò tí bàbá wa kẹ́ wá ní ọtún tí wọ́n ò dá dóbẹ̀ wọn ò dá kẹ́ńbẹ̀ ọlọ́wọ́ bọ́tì ni wá tún jẹ́ ká gbọ́ síwájú díẹ̀ sí i.

ìjọba. Aláàjẹ ní sùkú tó di pé ẹgbàjọ tẹ bá ń gbọ ẹja tó kó sẹnu wọ tó sọ pé òun ò sí rí ipá kì í tí ì mọ ọlọ́kọ̀ tí ń wà òun ni ẹ gbà bẹ́ẹ̀. Ẹ rí i pé Aláàjẹ sọ pé afọ́fọ́ náà kàn kí mọ ó dó òjò tó rọ̀ tí etí dá elédùnmọ̀rẹ̀ ló mọ ẹni tí ó pa ìwọ̀fà ọrọ̀ba lọ́nà òun rawọ́ pé òun ò bá jọba kó tó di pé wọ́n sọ pé ọmọ arápálá gbàjọba ìbẹ̀rẹ̀nu tójú ìfiwá kanlẹ̀ àwọn òwe lọ́lọ́kan òjọ̀ kan àwọn òkọ̀rọ̀ lóríṣiríṣi lójú sí bàbá wa ultimate k1d ultimate bó làwọn náà sì wá fèsì ẹ ṣáàjẹ ká mọ bàbọ̀ báyìí tí ẹ bá wo jagun yín ẹ ó rí i pé aago méjì lọ síbẹ̀ kò sẹ́jú mẹ́fà á sì gba ìpè kan àbí méjì kó tó di pé àtàtà pínṣẹ́ tajudeen babatunde ẹ ṣinṣin mo ti rí yín níbí báyìí àjọṣe wa kò ní bàjẹ́ tó nọ́mbà tí ẹ pè sí láàrin.

0: Ẹ pe nọmba mẹrin tó gbẹ̀yìn nọmba yín.
1: 10:40
0: Ẹ pè mí lágo márùn-ún lọ́la. Ẹ dá sí ètò oníṣẹ́jú aya.
1: Ọ̀rọ̀ àwọn pápá àti aráàjì tẹ̀ ń sọ lọ ẹgbẹ̀gbẹ̀rin lèmi fẹ́ gbọ́rọ̀ ẹ ní máa ń dùn mọ́ ni mo ti ń láwọn àṣírí kan tí mo ti ń wá bẹ́ẹ̀ ti pẹ́ tí ń gbọ́ látọ̀dọ̀ yín bí.
0: Ok etí wọn o ti láwọn àṣírí kan tẹ́ tí wọ́n ti pẹ́ etí wọn ń gbọ́ etí gbọ́
1: nǹkan. Ẹ
0: mọ̀ ọ́ di ẹ̀mọ́ bá wa kọ́ lẹ́pẹ̀ mi lágọ́ máa ń lọ́la ẹ̀jẹ̀ ká tó gbọ́n tẹ́lọ̀.

0: Hello, last caller, are you Kale? Kò sí sọ wà ní Erama.
1: O ni mo ni ra.
0: Ami, ami, ami, ami. Ami, ami, ami. Ami, ami, ami, ami, ami. Ami. Ami. Hello?
1: Pardon.
0: Ami, ami, ami, ami, Musami. Ẹ ṣeun wa. Ẹ ṣeun. Ọ̀dà. Network ẹni òjì ká gbọ́ yàṣùkà àmọ́ pẹ̀lú ògọ́lẹ̀ èmi ó pè yín ní aago márùn-ún ní ìrọ̀lẹ́ ọ̀la láṣẹ ọlọ́ba mi nìmọ̀lẹ́. Tí ẹ bá wojú aago yàgò méjì ló ṣe bẹ́ẹ̀ kọjá ìṣẹ́ ó kú ìṣẹ́jú mẹ́. Ẹnìkan tó rápálá wọlé. Ọ̀dà. Hello. Ẹ kalẹ́ o. Kí ló kọ́ yé wọlé ti pè?
1: Ìyá
0: Mọ̀nsúrà ni láti tà mọ́. Tọ́ ọlọ́run ló ń ṣètò ìyá Mọ̀nsúrà láti tà mọ́. Ẹ pé nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín.
1: 97755.
0: Ẹ dá sí ìṣẹ́jú ìṣẹ́jú aago márùn-ún rí ọ̀la ẹjọ́ kólùkù tó di pẹ́ pè mí. Nọ́mbà tẹ́ pèsè ń pè fún.
2: Ó ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹni tẹ́ jẹ́ ẹṣẹ́ ẹwú ẹni tẹ́ fẹ́ jẹ́ ẹṣẹ́ ku àìbínú gbogbo àwọn tó kún wa lórí ètò lọ́jọ́ tó ní ẹṣinṣin àjọṣọra kò ní bàjẹ́. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa olùdásílẹ̀ iléeṣẹ́ bàbá wa most senior special apostle bàbá olúwọlé àwòtúyì bàbá mo kìí kìyìn àjíǹde aroma jẹ́ alhaji adébáyà sí sashimotors alhaji kazeem onílé láti emi asod alhaji sa kamalidin láti ìlú àbújá ṣinṣin wọn alfa sa ni tanke okodo dr mr abaka láti university of ilorin. Nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò fún ìmọ̀ràn àtẹ̀yìn tí mo ní kẹ̀kọ́ mi lágo márùn-ún nírọ̀lẹ́ ọ̀la 08062622008 lẹ́ẹ̀kan sí 08062622008 pastor ayadeji látòkè ẹṣinṣin bàbá dókítà ọmọọba mayowa kò sẹni bí ìyá dánṣẹríkì dk wa ni mo sọ fún wa pé wàràfà nahu makana aliya.

Bo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn. Nyerin, nyerin.